0: kábíyèsí ọlọ.
1: ọmọ ya ò bá bí wọn bọ sọrọ kan
2: kíákíá bá bí wọn bọ sọrọ kan.
0: títóbi èrè ọlọ́run
3: ọlọ́run ni.
2: ọrọ mi yé kíákíá bá bí wọn bọ sọrọ kan.
1: ẹja ò jẹja.
0: gbangba èrè ọlọ́run
3: ọlọ́run.
0: ọba lónìí ọba lánàá.
3: adúpẹ́ o.
0: ọba nígbà gbogbo. ọba tó rí wa táàrí. ọba tó mọ̀ wá táàmà àyè tọ́lọ́run wà. ọba mi èdùmàrè yìí mà yí pé ìkànnì ti lágelú nínú ilé agbára nílé funfun báláúlà wa ń bẹ ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. ààyè epo lọ́lọ́run wà. kí lọ́ba mi èdùmàrè ń ṣe lọ́wọ́lọ́wọ́. kábíyèsí ọlọ́run o.
3: ọlọ́run ló ní.
0: ẹ̀dọ́ ọlọ́run kankan ò lè sọ pé bí tọ́lọ́run wà ni.
3: ta ló ń tọ̀ wọ́n.
0: dédé báwa ṣe ń bẹ nínú ilé agbára yìí. níbi tágbára ọlọ́run tó pọ̀ dé.
3: tó fìdí kalẹ̀ sí.
0: tọ́wọ́ fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn lágbára yìí. gbogbo ẹni tí ń bẹ ní diaspora pátá. gbogbo ẹni tí ń bẹ ní nàìjíríà yìí. wọ́n tún wá máa rí wa nínú ilé agbára tá à ń bẹ́ bẹ́ẹ̀. bá a ṣe jìnnà síra wa tó. ẹni tí ń bẹ lọ́nà tó súnmọ́ àtọ̀nà tó jìn. yóò máa wá wo ohun táwa ń ṣe lọ́wọ́lọ́wọ́. nínú ilé agbára kí ni yóò máa fi wò. òòmà tí ń bẹ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. agbára òòmà ó ní fóònù tí ń bẹ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. ibi tá a fẹ́ kárí yóò rí ibi tó wí pé ó dáa ẹni a fẹ́ bá sọ̀rọ̀ yóò bá sọ̀rọ̀.
3: yóò bá sọ̀rọ̀.
0: ó dáa agbára tí wàá ń bẹ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run fi ń kọ̀ǹtró gbogbo ayé.
3: ta ló mọ̀.
0: ta ló mọ̀.
3: gbọ́ lámà tó fìdí kalẹ̀ sí.
0: kí ni tá a lè fi wọ ọlọ́run láàyè ibi tó wà.
3: kò sí o.
0: táwa a máa wọ ẹja gbé báyìí ẹja wádìí rẹ báyìí. sa lè mọ ibi tọ́lọ́run wà.
3: kò sí o.
0: wọ́n wà títí kò sẹ́dá kankan tó rí o. títóbi rẹ o.
3: títóbi ni
0: o. ó fi eléyìí ṣe agbára kan ni.
3: bẹ́ẹ̀ni.
0: tọ́jọ́ yí pé ẹ̀dọ́ ọlọ́run kankan ò ní ma bí ṣe ń kọ̀ǹtró agbára rẹ̀. ọba tó wá lágbára tí ò sẹ́dọ̀ ọlọ́run kankan tó lágbára tó. oní ọ̀ sọ pé kí lè o ma. o náà ní ọ̀ sọ pé kí lè o su. oní ò ní káwọn kan máa bẹ lásìkò tọ́jọ́ pé ìgbà tílẹ̀ ẹ mọ̀ yìí o ẹ máa sẹ̀mí. ṣùgbọ́n tí ọba fi dàsìkò ìgbà tílẹ̀ o bá su. ọ̀ya ẹ kúrò nínú ayé ẹ mọ̀ sẹ̀mí ma.
3: ó pin lọ́tọ̀ọ̀tọ̀.
0: kábíyèsí ọlọ́run ọba yìí náà ni máa dára tí ó sì sẹ́ni kankan tí ó bi léèrè yìí pé o ṣe wá dára ru eléyìí. o ṣe dára ru eléyìí fún lágbájá. ọba tó tóbi yìí ní panilẹ́kún. ọba tó tóbi yìí náà ní panilẹ́rìn. títóbi èrè ọlọ́run àtẹ̀mí àti gbogbo olólùfẹ́ ti ń gbọ́ wa. láyà àjẹjọ tá a ti jọ pínyà lórí ètò àpínyà ní ti tara.
3: àpínyà ń tẹ̀ mí.
0: ọba mi èdùmàrè yìí ó tún wá tó ní kájọ pàdé láyọ̀ àtàlàáfíà ẹ̀ ń gbóhun ti wa àwa náà ń rí yín nínú ẹ̀mí pé ẹ̀yin náà ń bẹ fún wa. báwa náà ṣe nígbàgbọ́ wípé àwa náà wà pẹ̀lú yín o ẹ̀yin náà wà pẹ̀lú tiwa náà. ọba mi èdùmàrè yìí náà òun náà ló lo agbára rẹ̀ ló ní ká máa bẹ o.

0: olóòtú ètò mi Gbẹ̀ngà Ọláyíwọlá
1: ó yàtọ̀ ni
0: gbogbo ayé a máa sọ pé ó yàtọ̀ ọfẹ́ o gba ọfẹ́ o fẹ́ o
1: ọkọ̀
0: ọfẹ́ o tún wá kọ̀ ìwọ náà o ti wá mọ̀ báyìí pé ó yàtọ̀
1: bóyá o tún wá fẹ́ o tún wá tuntun fẹ́ sí i
0: ó yàtọ̀
1: ó yàtọ̀ ni
0: tó bá wù ọ́ kó o gbà ó yàtọ̀ tó bá wù ọ́ kó o mọ́ gbà
1: ó sá ti yàtọ̀
0: ó yàtọ̀ ó kọ́ a máa ru ọmọ o bí èèyàn bá fẹ́ so kọ́ ọmọ máa ro irú orúkọ tó bá sọ ọmọ

0: yàtọ̀ ẹ wá rí bó ṣe ń yàtọ̀ òun kúkú kọ́ ọba mi Edumare ló kúkọ́ kádàrá rẹ̀ bẹ́ẹ̀ bí ọba wá rí ẹ̀dá kan tí ń soríire dákun gbìyànjú kò dèrò mọ́ irú oríire bẹ́ẹ̀ má bínú sí oríire ọmọ làkejì rẹ o gbogbo ọwọ́ tó ọba ti ń bínú sóríire ọmọ làkejì tàbí ṣùgbọ́n ò sí o ìwọ náà ò ní oríire ò ní dọ́dọ̀ tiẹ̀ náà ni
1: oríire
0: ó máa jìnnà sọ́dọ̀ tiẹ̀ náà ni kábíyèsí ọlọ́run bọ́ ọba ti wá ń kí ẹni tọ́ba mi Edumare ń kí
1: tàbí tẹni tó lọ́wọ́ bá gbà fún
0: tí wọn náà bá ti lọ gbà fún
1: ò ní sọ̀rọ̀ mọ́ lẹ́yìn
0: kábíyèsí ọlọ́run so ṣé ló máa rí pé tiẹ̀ náà máa ṣe kíni yóò máa yàtọ̀ ni yóò máa yàtọ̀ ni ṣùgbọ́n tó o bá ti ń jìnnà sẹ́ni tó lọ́ ń sọ pé mi ń súnmọ́ ni nǹkan ó sì máa jìnnà sí wọn náà
1: olúwa kù sí lọ́wọ́
0: kábíyèsí ọlọ́run ó yàtọ̀ ayé rí ó máa yàtọ̀ sí ni ó ṣe pàtàkì
1: kó o gbà fẹ́ni ọlọ́run gbà fún
0: ẹni tí ò bá wá gbà fẹ́ni tó lọ́ ń gbà fún
1: o lo sì mẹ́ni ọfẹ́ tan náà kádàrá tiẹ̀ lára
0: kábíyèsí ọlọ́run níjọ́ tí wọ́n tan náà tiẹ̀ sọ wà ń bẹ̀ ni
1: bóyá ara tiẹ̀ ni wọ́n ti á padà
0: mọ́ o mọ̀ pé bóyá tó o bá tètè kí kú oríire lóríire tiẹ̀ náà ó dé
1: bẹ́ẹ̀ ni o
0: ẹni tí ò bá kí ayé kú oríire tí ń soríire tí ò wá kí pé wọ́n mọ̀ kú oríire o
1: tàbí
0: ṣùgbọ́n ò sí adéagbo ayé ò ní kú irú onítọ̀hún náà
1: ká sọ pé mo bímọ ní ìsìn
0: òkú mi ní kí kú oríire
1: mo bímọ ní ìsìn òkú mi kú oríire ṣé ìjọ ọba bí tiẹ̀ ṣe mi ó kí ọ ni
0: kábíyèsí ọlọ́run ẹ já fan rere ẹni tó ríire tí ẹ bá dé
1: bẹ́ẹ̀ ni o
0: káyé ò lè re irun ore kò wọ náà
1: bẹ́ẹ̀ ni
0: kábíyèsí ọlọ́run ó yàtọ̀ o ò ní ṣubú o
1: àmì àṣẹ ìdùnnú
0: ó yàtọ̀ o ò ní jábọ̀ o
1: àmì ọlọ́run
0: ó yàtọ̀ bó ṣe ń yàtọ̀ yín náà ni ó tún máa dáa sí lọ́wọ́
1: ọba
0: mi Edumare yóò tún máa gbà fún ọ o
1: èmi
0: gbà fún ọ o
1: délẹ̀délẹ̀

0: ọlọ́wọ́ ọba ti wa gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ìgbà ọba mi Edumare ò ní gbà kúrò lọ́wọ́ wa ọ̀nà tí ọba yàtọ̀ fún fọba mi Edumare yìí mo fi bẹ lọ́rùn ọba fún tí ọba yàtọ̀ fún lónìí lọ́la ó ṣe ń yàtọ̀ fún gbẹ̀ngà ọ yàtọ̀ Abdulrasheed Ademola Asiso ọlọ́run kọ́ wọlá àsìkò tá à ń bẹ́ẹ̀ yìí wọlé ẹni títí ẹ ti dé tínú wa ń dùn sí Abdulrasheed Ademola gbogbo ayé a máa wá sọ pé àsìsó ọlọ́run jáyé rẹ̀ ọmọ yàtọ̀ sí ògo ńlá tó tí wọ́n rí náà pa náà irú ògo bẹ́ẹ̀ kọ́ba mi Edumare ọba ń bùn kọ́ba mi Edumare ọ yọ̀ǹda rẹ̀ fún Abdulrasheed Ademola Asiso láìpẹ́ láì jìnà kọ́dún yóò tó parí a kì ọ kú oríire o
1: àmì ọlọ́run
0: yìnbọ yọ o yìnbọ yín ọba mi Edumare pọ́lọ́ ń ṣe ń púpọ̀ o ọba tó kọ tó mú nọ́mbà àsìsó kọ́dá kókó jọ kọ́ má gbàgbé orí ayé tèmi náà
1: kọ́ gbàgbé orí ayé tèmi náà
0: orin náà ó dé kọ́dún yìí ó tó parí
1: dédé
0: àgókò òru tá à ń bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí orin náà ó dé o
1: àmì àṣẹ
0: orin náà ó dé o
1: àmì ọlọ́run
0: orin náà ó dé o dẹ́kun bá ń sàmí fún adé àgbò
1: mo ń ṣe titara ni.
0: Ore rẹ ti dé.
1: Àmì àṣẹ
2: Edumare. Tipatipa gbọmukun wa bẹrẹ. Jẹ́rẹ̀ ìgbé máa lékún.
0: Gbogbo ẹni tó fẹ́ràn ọlọ́run mọ́ wa lára.
2: Ṣùwádé.
0: Ti ń gbọ́ wa lásìkò yìí lọ́wọ́lọ́wọ́. Ìdàkùn ẹ darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára wa. Lágelu 96.7 FM. Bákan náà ẹ tún lè darapọ̀ mọ́ mi lórí ẹ̀rọ ayélujára tèmi gangan Abolade Taiwo. Ẹ gbìyànjú ẹ lọ síbẹ̀.
2: Àbá
0: oríire fọ́mọ ìlàkejì kó rí ọdọ́dọ̀ tiẹ̀ náà.
2: Ìbámbọ́.
0: Abdulrasheed Ademola Asiso.
2: Ìbámbọ́.
0: Gbogbo ayé ti bá wa panupọ̀ wọ́n ti ṣe ámí fún.
2: Ìbámbọ́.
0: Àní kọ́dún yìí ó tó parí àkì ọkú oríire. Gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ràn rẹ̀ pátá. Gbogbo olólùfẹ́ wa pátápátá.
2: Ìbámbọ́.
0: Ìdákun ẹjọ́ ẹ bá ń ṣe ámí fún àsìsó. Bá ń lọ sórí ẹ̀rọ ayélujára. Kọ́dún yìí ó tó parí àsìsó ore rẹ̀ ó dé. Kọ́dún yìí ó tó parí oríire tí ò ní dẹkùn ọba mi Edumare yọ lánàá rẹ̀ pọ̀. Gbogbo àwa tá a bá wá rélé yìí ṣe pátá nígbà fi ní àká fi ránṣẹ́ tó pọ̀ ṣe ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí dákun fi àmì rẹ̀ ránṣẹ́. Torí pé bó ṣe ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí tó bá fi ránṣẹ́ sẹ́nìkan àbí méjì o kí ọmọ ìyá rẹ pé ó kú oríire nu wá lọ nígbàgbọ́ pé ayé ó kí wọn náà kú oríire kọ́dún yìí ó tó parí ọmọ ṣe tí ń bẹ lórí afẹ́fẹ́ ni ọmọ ṣe tí ń bẹ lọ́gànjọ́ òru ni
1: kèé
0: tó wá sí òru lásán òru ọjọ́ jímà kábíyèsí ọlọ́run dèdí ẹrú tọ́lọ́run bá gbé dìde lásìkò tá à ń bẹ́ẹ̀ yìí adé àgbo ntọ́ bá wí lásìkò yìí àwọn aláṣẹ kan ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́ lèmi fi máa fi aago kọ òru la máa fi táàgì ẹ̀ èyí tá a kọ́kọ́ wì í fún Abdulrasheed Ademola Asiso àní kọ́dún yìí ó tó parí ayé ó kí ọ kú oríire
1: o
0: ayé ó fi ore lé ọ lọ́wọ́ gbogbo ẹrú tọ́ bá wá ṣe léyìí tó ṣe ámí fún ọba wa fi ránṣẹ́ sẹ́nìkan àbí méjì irú oríire tó ọ̀nà ká sọ́mọ làkejì rẹ̀ ń ọba mi Edumare yóò nàka rẹ̀ yóò da ẹgbẹ́ gbẹ̀rún rẹ̀ yóò dálùwọ́ náà lára dákun bá ń ṣe sí àpúrógámù yìí wá bá ń ṣe ámí bó ọba ti ń ṣe oríire ọmọ dọ́dọ̀ tiẹ̀ náà ni. Akókò òru la wà lọ́wọ́lọ́wọ́ nílùú Nàìjíríà yìí káàkiri gbogbo ayé ni wọ́n ti ń gbọ́ ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nílẹ̀ yìí lókè òkun ẹ ti mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa akókò òru ó ní nǹkan táwọn àgbàlagbà ń fi máa ṣe agókò òru wọn a máa fi tú nǹkan
1: a tún máa fi dé nǹkan
0: agókò òru wọn a sì máa fi dé nǹkan kábíyèsí ọlọ́run o gbogbo ẹni tí ń bẹ nínú òde lọ́wọ́lọ́wọ́ lónìí ọba mi Edumare bá wa tú wọn lẹ o gbogbo ẹni tí wọn ti dè mọ́lẹ̀ wọlé agókò òru yìí ọlọ́run bá wa tú wọn lẹ ọkọ wọlé agókò òru ọjọ́ òní bó ṣe jẹ́ ọjọ́ ẹ̀sà nínú ayé kábíyèsí ọlọ́run o adé àgbo ní ta fi táàgì agogo òru tó ní adé àgbo ó lágbára púpọ̀ o gbogbo ẹ̀dá tí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ yìí gbogbo ẹ̀dá tí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lókè òkun ìfẹ́ ọlọ́run ni o kéèyàn dárun mọ́jú nítorí èèyàn baba wa ri n to le se wa lanfani afi ka jo ma mu anfani ifura
1: wa ni
0: awon kan darun moju tawon kan ti won ti so ran 2 ran 3 lo
1: tori awon kan lawon kan fi darun
0: ka biesi olohun lai gbowo fun won pe en dakun o gbodo mo saisun eleyi o eh wa a ni fi olohun oba mi edumare na wa fi won le
1: abolade
0: ka biesi olohun
1: ojo oni yato
0: o yato
1: oru oni yato
0: o yato
1: oni lojo
0: ka biesi olohun ka biesi olohun
1: ninu osu elekejo
0: okan o wa le logun
1: ninu osu elekejo
0: ojo to yato ni oni
1: o da yato o da duro tan yanyan
0: eleyi la fi mu akase nta be fi tagi eh agoko oru yi loni o kan onile
1: o kan ro
0: o kan lejo ko si bi teda wa laye ti nkan oni nsele beda
1: be ni
0: ko si bi to wa o
1: abolade
0: ka biesi olohun
1: o nkan ni mo kan ni
0: o nkan
1: ni mo kan ni
0: ka biesi olohun
1: o nkan to wa lori okan le logun
0: ah ko ba mi edumare o wa dakun ko jo in ti o kan wa ta fi sunkun ko ba mi edumare o ma jo kan wa o
1: ami ase edumare
0: ati gbogbo eti tin gbo mi lowo lowo
1: ami o
0: ninu ta fe fi tag agoko oru yi nu ah
1: abolade
0: ka biesi olohun
1: ko wo kan ko kan mi
0: ah in ti o kan wa ti o mudunu erin jade ta mo wa kan sara so ba mi edumare o se n pipo nu aye mi o
1: mo pe nu o kan na lo ti mu kan sara
0: ka biesi olohun a kan sara si
1: tori bile ba kan o kan sara si
0: a kan sara o
1: bi moto ba kan o kan sara si
0: connection orire
1: bilu ebo ba kan o kan sara si
0: a kan sara si
1: ore ti mu ni kan sara so lohun
0: ko ba mi edumare o dakun jo
1: to le logun yi ninu osu elekejo yi
0: olohun
1: dakun jo o
0: dakun
1: jo kan wa
0: jo kan wa
1: joro ti ana wa
0: ati gbogbo ololufe ti n gbo wa lowo lowo bayi
1: patapata
0: gbogbo nti o kan wa ta fi kan sara so olohun
1: ni ti da
0: ta wa yira mole fọlọn pe o se o
1: ta yira mole so to so si
0: ti o ma munu wa dun teyin o ma jade
1: ti ma gbe yin ti ma gbe yin lekun ayo
0: wo la go kan oru yi
1: be ni o
0: gbogbo eni ti n gbo wa nile yi loki oko gbogbo nti o kan wa ta fi ma rerin olohun jo wonu le wa ba wa
1: ase edumare
0: olohun jo wonu le wa ba wa
1: ase edumare
0: jo wonu le wa ba wa
1: olohun
0: gbogbo awon eda kan be ti won gbo wa lowo lowo ni diaspora
1: ti nka yo to ti
0: kan to kan ti o kan won bayi ni wi pe ki iwe egbelu won ti reti
1: ko
0: kan won
1: to ba ti kan won ro won ti jo
0: won mo kan sara so ba mi edumare ni
1: o mo pe nti n wa se ti o ti ri se ti se wa kan bayi ni nsin ti
0: ro kabiyesi olohun
1: oro re ti jo
0: o ti jase jase yin ko ba mi edumare o dakun ko jo
1: nti n wa ya
0: olohun
1: to wa ara ya
0: ko ba mi edumare o dakun ko jo
1: soro re o ti jo
0: ko jo
1: ti o ni kan sara so
0: lo ori re ti o kan yin loni ti o munu yin dun
1: toro yin o fi jo
0: te fi ma rerin ayo te fi kan sara so olohun
1: olohun oba tun be o
0: dakun olohun
1: atufoko re
0: bi olohun kan le logun inu osu ta nbe nbe yi
1: be ni o
0: to wa se de de oru ni nigeria
1: epe meji inu osu
0: ka biesi olohun
1: kan le logun epe meji inu osu
0: ka biesi olohun dakun
1: abio
0: gbogbo eru ti nsunkun lowo derin o debe
1: ami ami ami
0: gbogbo eru ti nsunkun lowo lowo ba wa yi pada fọkan le logun oru to ni yi pada
1: joro won jo o
0: jo jase rin
1: ami olohun
0: gbogbo eni ti nsunkun we egbelu file won lowo
1: je won kan sara
0: eni ti nsunkun oma file won lowo
1: je won raye
0: ka biesi olohun gbogbo on to ku to kan o lodo re ko ba mi edumare o ba wa so derin
1: ami
0: so ra mi ese
1: ori se n te
0: o fọwọ re boju lodo re fi bra gbogbo ara re ori re re ti de o ti kan o lara agoko oru la se re sokale
1: yi
0: dede bo se sokale lodo re yi temi re ti gbe mu a ka biesi olohun
1: agoko oru lokan le logun
0: so ye ko fi sanfani fe nikan
1: se fi sere
0: wa ba fi sanfani fun
1: yan abolade
0: ka biesi olohun
1: keyan mejo wa keyan mejo ko wa si are ni okanlelogun okanlelogun
0: keyan mejo mejo ki won si are ni
1: okanlelogun
0: okanlelogun
1: 21 times eyan 8 lona 21
0: eyan mejo
1: lona 21
0: ko wa si are ni 21
1: times
0: ta ba reni to se leyi ta si mo pe awon eyan o se
1: to no si kan sara
0: ka biesi olohun ko to tojo mejo ni iwo na kan sara
1: ami ase edumare
0: ase lo ba mi edumare ma lo
1: ase ni ma pa
0: ase ni
1: olohun idaba
0: ya ke daba o ke si se de bi pe yo wahala
1: iro o
0: de de ba je so eyan mejo iwo gbiyanju je kan nu won kasi are nigba 21 times wa wo n to ba mi edumare yo se emi mo pe ninu aye mi
1: ninu aye temi
0: yo se rere
1: yo se rere

0: òde jọ tó pọ̀ nílẹ̀.
1: Láyà àjẹjọ́ tá a parí ètò adé àgbo.
0: Ìbádi ti bàbá wa.
1: Ó lágbára púpọ̀. Láyà àjẹjọ́ tá a parí ètò. Kí n tó rí oorun sùn kí wọ́n tó fi mí sílẹ̀. Aago márùn-ún sì fẹ́ lù. Lórí kíni. Lórí ọ̀rọ̀ arábìnrin. Ẹ̀gbọ́n. Tó ti fẹ́ ọkọ.
2: Tó ti fọkọ. Tábúlò tó wá tún lọ.
1: Ọwọ́ àṣẹ àṣẹ má ṣe.
2: Tí wọ́n mú ti ta.
1: Ó sì ti bí ọmọ méjì fún.
2: Arákùnrin ti bí.
1: Arákùnrin yìí. Ọmọ méjì tó bí fún arákùnrin yìí. Ó wá ṣe àṣẹ má ṣe pẹ̀lú àwọn tí wọ́n jọ
2: ọ̀rẹ́
1: ọkọ tí wọ́n jọ wà ń bi iṣẹ́. Ìbínú eléyìí lọ́kọ́ fi lé arábìnrin yìí jáde. Ọkọ yìí wá kúrò nílùú. Ó lọ ìlú Bomi. Ìlú Bomi tí arákùnrin yìí lọ.
2: Ibẹ̀ ló ti pàdé
1: arábìnrin mi. Ó salábàápàdé arábìnrin mi. Arábìnrin mi tọmọkùnrin yìí salábàápàdé. Ohun òkúkú níyàwó kankan bá wọn jọ bára wọn sọ̀rọ̀.
2: Ara tí bínú ò sì lọkọ ẹ̀kọ́ lọ́kọ́ kankan.
1: Kò sì lọ́kọ́ kankan tẹ́lẹ̀.
2: Ẹni wọ ọkọ pàdé ẹni tí ń wá ya.
1: Ó wá ṣe rẹ́gí. Arákùnrin yìí mọmọbìnrin yìí o wọn fẹ́ ra wọn. Wọ́n di bí wọ́n bára wọn ní àjọṣepọ̀. Lẹ́yìn àjọṣepọ̀ yìí
2: Ọlọ́run bá sàmí.
1: Ọlọ́run sàmí sí o.
2: Bàbá tán.
1: Oyún bá dé o.
2: No comment.
1: Ìgbà tó oyún dé ọ̀ pé ó wà láṣeṣe báyìí oṣù kíní oṣù wo àsìkò bíbí ọmọ yìí mà ti súnmọ́.
2: Ó ti súnmọ́ o.
1: Bó ló ṣe yọjú sáwọn tí.
2: Tó ní mí.
1: Tó ní mí. Wọ́n jọ sọ àrọ̀ àdéhùn láàrin wọn dá.
2: Wọ́n sáwà njọ́ ọ̀kú mọ́.
1: A yọjú o. Ọ̀dà kọ́kọ́ lọ lé kọ́ lọ gba. Déètì wá. Pé ọkọ mi ń bọ̀ wá bá mi ní.
2: Tó ná gbẹ̀mú fìlà wá bí àsìsó ṣe mẹ̀mú fìlà báyìí.
1: Nígbà tí ọmọbìnrin yìí tó délé ọlọ́ba ẹ̀gbọ́n rẹ̀. Ẹ̀gbọ́n mi wọn ojú méjì lọ.
2: Péré.
1: Ọmọ ìyá kan náà.
2: Yányán.
1: Wọn ojú méjì lọ.
2: Bẹ́ẹ̀ni bọ́lá ń ṣe
1: kọ́. Ó délé tá ì délé.
2: Yes, ke.
1: Ó sọ fún ẹ̀gbọ́n rẹ̀ tó ń làbúrò. Ẹ̀gbọ́n mi mo ti dé o. Mo ṣe ti rí mi báyìí.
2: Àwọn èèyàn náà ti ń gbọ̀ wọ́n ti rántí bọ̀.
1: Wọ́n ti rántí bọ̀.
2: Àwọn èèyàn ti rántí bọ̀.
1: Ó bá ṣe gẹ́gẹ́ o. Ìgbà tẹ́gbọ̀n ó sọ pé ó yá ọkọ rẹ̀ dàjárì.
2: Nígbà tí òkùnkù wá ń gbàgbé ìyàwó wà ń gbẹ rẹ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Ètò bí ọ̀rọ̀ náà nù.
1: Ètò bí ọ̀rọ̀ nù o. Ìgbà tí ó wo àwòrán báyìí. Ó di ọkọ tó bí.
2: Ó di bàbá ọmọ rẹ̀.
1: Ọmọ méjì fún.
2: Lọ́ba tán.
1: Ó ní kọ́ àbúrò òun ọmọ lọ náà.
2: Case closed.
1: Ọ wá wò pé kí ni kóun ó ṣe. Ọ̀rọ̀ yìí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè mí ní.
2: Bẹ́ẹ̀ni lábẹ́nú.
1: Lábẹ́ aṣọ.
2: Lẹ́yìn ètò.
1: Ní ijọ́ náà tí wọ́n pè mí ní ìrírí mi jáde o.
2: Lọ́dọ̀ ẹlòmíì.
1: Lọ́dọ̀ ẹlòmíì o. Sétobìnrin là ń sọ yìí.
2: Tọkùnrin náà ń bẹ́ mẹ́fà.
1: Mo pè yín Mr. Bọ́ládé kí n lè wọlé.
2: Bẹ́ẹ̀ni.
1: Mo pè yín kí n wọlé ló ní ó wù mí ọ́dà bí n ṣe wá ráyè wọlé yìí. Bọ́ bá ti di òní yìí o.
2: Ẹ jẹ́ sọ tèmi náà.
1: Ẹ bá ń gbé tèmi náà síta. Orí ìrònú ni mo wà. Ó tó dáàrin ọ̀sẹ̀. Arákùnrin yìí tó pè mí.
2: Kálukú àbítíẹ́
1: la. Kí n dákun kí n jọ. Ìrònú ò jẹ́ kóhun o. Kóhun ó rọrùn sùn rárá. Ìrírí mi nǹkan tó ń ṣẹlẹ̀ sóhun lọ́wọ́lọ́wọ́. Ìwọ́n tó ń sọ pé láǹláì. Tí nǹkan ọ̀bá tí ìdọ́dọ̀ rẹ má sọ pé láǹláì o.
2: Abọ́ládé. Kò sẹ́ni títí ẹ wò sí
1: lára rẹ. Kábíyèsí Ọlọ́run.
2: Fún kálukú ń ro má bí aṣọ ni.
1: Ń ro má bí aṣọ ni.
2: Bàbá pé ẹ bàbá sójú òpó lẹ̀ ní ìsìn pé kó kálukú sọ tẹnu ẹ̀. N tí ò jẹ́ lómi òun rọrùn sùn pọ̀ rẹpẹtẹ.
1: Dákun. Rẹpẹtẹ.
2: Rẹpẹtẹ ni o.
1: Nínú tí ń ṣẹlẹ̀ sẹ́dá mi.
2: Déèyàn bíi 20 ò pè ní ìsìn.
1: Tó wá jẹ́ pé aṣọ báyìí.
2: Ní ń fi bò.
1: Lóníkálukú wá ń dàbò tiẹ̀.
2: Ètò yìí ní ń pa ọ̀pọ̀lọpọ̀ nǹkan mẹ́lòmíì lára.
1: Kábíyèsí
2: lọ. Gbẹ̀mí mi.
1: Ìlà fi ń sọ pé ìrírí ẹ̀dá.
2: Abọ́ládé.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Ìkànnì ló ń ro ẹlòmíì lágbára tí ò ti jí ó ti jásẹ̀.
1: Ìkànnì
2: ètò tó mú ọpọlọ wá ni láàárọ̀ ni lọ́sàn-án ni lálẹ́ ni ẹlòmíì tiẹ̀ ti yọ tí wọ́n fi máa pa rédíò tẹ́ fi ń tan rédíò dànù.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Ó ti yọ tí wọ́n fi máa gbé sí tẹ̀sán míì dànù.
1: Àfikàní.
2: Ìkànnì náà ni ẹja máa gbọ́ torí àwọn ètò ti ń jáde níbẹ̀ náà ni.
1: Ó lágbára púpọ̀.
2: Níyẹn bá ní wọn ó sì òpó lẹ̀ látàárọ̀ dalẹ́. Òun kálukú wí tẹnu rẹ.
1: Kò sẹ́dá kan tí ó wáyé.
2: Tí ò ní ní
1: ti ara. Tí ò ní ní ìrírí.
2: Kò sí o.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Kò sí o.
1: Ọmọkùnrin yìí bá mi sọ̀rọ̀ ẹ̀rù Ọlọ́run bà mí o.
2: Kò sí rán bẹ́ẹ̀.
1: Ẹ̀rù Ọlọ́run bà mí o. Ó bá tún pè é. Ẹ má gbàgbé o. gbogbo n ta e ba nile dapo e ba n fi le alohun oro orun sun
2: oro bobo se oni se ojeda
1: kini ko won o se bayi bo ba ni kilo sele si arakunrin yi o
2: ja ni fo gbo pe ibi kan si mi kan na

0: arakunrin mi Mr. Bolade mo ma mo gbadun eto yin yi te se laya ajejo inu mi si dun eto yin yi o tu emi mi sile die bi mo se gbo
1: bi ba de mo
0: bi mo se gbo eto yin yi ta in temi tun wa nro o tun wa fuye die ni emi sugbon sibe sibe oda be ka so yi pe part 1 ni ti
1: mo so
0: yi te so yi e wa ba n gbe part 2 re
1: ki temi na je part 2
0: e ba n gbe part 2 re jade bayi se ti tobirin la gbe ni
1: ijejo
0: ti tokunrin ni arakunrin yin ni iriri mi oro gbesi aye mi mo fe so fun yin bi mo se n ba ise mi bo
1: werewere
0: oba mi edumare okuku gbadura mi mo lo si lewe giga mo jade o ibele mi ati omo birin kan lati pade ara wa and say boyfriend and girlfriend la ara wa ibe lo ti di nkan o omo birin yi olohun si gbadura re die awon to bi awon parent e
1: awon obi ti e na gbe
0: won ni won je won ri jaje die mo wa ma ri nkan gba lowo
1: arabirin
0: omo birin yi
1: njona
0: lohun o fi ife re ba mi lo
1: o fi gbogbo nto ni ba lo
0: nti fi nti mo nti o je ro orun sunu o pe bo la ti wa se bayi
1: bo la dori oro ile ko
0: eni to je pe gbogbo aye re pata o ti ko si mi ni owo leyin ore Mr. Bolade mo fe omo birin yi ajo fe ra wa ni su loka
1: no comment
0: a fe ra wa ni ti tori pa omobirin yi o se fi le mo en to ba fi ru omobirin yi le lokunrin
1: dede
0: bo tin se aye re ti
1: o ti bobi kan
0: kabiyesi olohun mo diro mo yin jobo o awa fe ra bayi Mr. Bolade
1: mo
0: ba odun kini awon oju olohun odun keji a pomi amuyi o gbe omi duro
1: o ti lundi ko lo be ju
0: a wa ririn ajo titi ko si bi ile iwosan ta ti gbiyanju de bayi
1: o ya ko ni agbara e
0: won si so yi pe awa mejeji nti won so na ni pe ona wa si da o e ka sa se suru o odun keji odun keta ikerin a wa lodun karun bayi
1: riti pepe
0: kabiyesi olohun
1: so kan laare
0: Mr. Bolade omobirin yi o fi mi le o
1: won si fi le
0: emi na o fi le o sugbon ibi ti won lo igba temi ati omobirin yi ta ti se gbeyawo tan leyin gbeyawo wa aburo iyawo mi kan won ba mu wa ohun fe ma wa kawe ko ma gbe odo wa
1: kiso mi kon
0: obeni aburo iyawo mi wa ni ohun ati iyawo mi won jeje omo baba kan na sugba iya opa won po
1: eje ni won
0: omo baba kan na jo ni
1: awon
0: mejeji
1: sugba iya lo sototo
0: iya ni nti o sototo ma gboro mi dada o ke ma ma ba mi lo o awon mejeji wa ni ba se wa njo omobirin wa ni yi ti o ba si iyawo ohun
1: to je anti re nle
0: anti re ti o ba si nu ro ti o ba si nle o travel o lo raja pe ko to de omobirin yi aburo re yi lo ma tun inu ile se fun yo ma fun ni onje leyin oreyin Mr. Bolade emi ati aburo iyawo mi se ki ma paro fun yin
1: o si apa
0: e ma paro alaari o gbodo paro fun
1: dokita
0: re e wo okun so kin jo ni e ma je ntayin o ma birin yi to ba wa tunu le se to dana fun mi o se o
1: ro ma birin ti bi ye kebu
0: o se o bemi ati e ba se jo n gba ball ni
1: omo tibi ti o na ti kunwo
0: o ti kunwo ba se jo n gba ball ni o mo iru ball wo o ye ko ye yin
1: okun isa ni yin
0: ni a jo n wole wode e jo n wo ile
1: oke
0: e ma mu lo si party Mr. Bolade se nkan to nka mi la mo so fun yin
1: e won fi sawada
0: e ke se pa jo n lo party emi ati e ti jo ni nkan papo
1: e ti n lo party na nu
0: e jo ma kowe Mr. Bolade
1: ati
0: jo n bara wa lajo se papo emi ati aburo iyawo mi ati jo lajo se papo wa ba mi lakoko lekeji nko da keji ta jo la jo se papo o so fun mi po n ti loyun o ti seyin akoko fun mi aburo yawo mi yi o ti seyun elekeji
1: mo bo
0: fun mi ibi ti mo wa nlo ni o
1: oya
0: aburo yawo mi yi wa ni o tun wa pe mi
1: pe
0: mi se yi pe o n ti loyun o
1: ege
0: o se wa loyun se bo mo bi
1: 1 2 book your soon
0: ba ti ma se lo ba so fun mi wi pe
1: ko
0: ohun o le seyun
1: o ti lock at the door
0: eleyi o oyun e oyun ti si nbe lara re bayi o ti le losu merin bayi o nkan ti sele lowo lowo mi o mo ba soro titi o lohun o le
1: gbo
0: se oyun eleyi o
1: ito mu mi ro si ni o ja si
0: lo gangan ni yo ti o je rorun so iyawo mi nibi emi gangan ti mo nibi ti mo mode ko gbodo gboru
1: oro bayi
0: kan bayi
1: leyin odun marun
0: ogun ni o
1: bo
0: mo se wa fe se eto gbe si aye mi bayi
1: bi o se pin
0: bo ni mo se fe se edakun ori ronu yi ti ko se so fo re ko se so fe bi
1: mo baba bi se rerin na ni
0: edakun ejo mi sa bolade ona wo mo le gbegba ti o fi je yi pe iyawo mi yi ti o fi ni binu abi ki n wa nkan kan se fo ma birin ko fi lo se
1: oyun
0: ni abi kini ki n se edakun bi mo se gbo oro ti omo birin yi lo je kemi na wo pe o da ah itinu mi fi kokko dun ni wipe ni dako eni kankan aye bi ta si wa ni so de bi pe won o fi le mo pe
1: boya
0: lagbaja ni soro yi e dakun e sanu mi aburo yawo mi
1: ka wo si gboro la wa mo an ti o face nbe nle
0: o ti loyun fun mi o ti seyun alakoko o ti seyun elekeje o iyawo mi si ni ko loyun aro daleri omo baba re ni
1: baba wa je wo bo lo si awa si
0: bo ni ki nti se bayi ti yawo mi o fi gbo ti o fi ni
1: binu
0: edakun e la mi loye kini ki arakunrin yi o
1: si
0: 0 8 6 0 8 6 7 5 0 9 1 2 3 7 0 8 6 7 5 0 9 1 2 3 7 0 8 6 7 5 0 9 1 2 3 7 0 8 6 7 5 plus 234 plus 234 8 1 4 8 1 4 8 1 4 2 49 1 0 0 6 plus 234 8 1 4 2 49 1 0 0 6
2: Hello.
0: Kwa jin kilo ko yen ba wa soro soke o.
2: Emi sikiru ko mi lati aye gun oleyo.
0: Sikiru lati aye gun oleyo oya.
2: Alo baba yo ko ama se.
0: Ami o ami.
2: Ara ko yen emi baba emi ba gba ni mo pe iyawo do pe o je iyawo kokoro. Bo so ri pe ko lori ko lo da wa leyi.
0: Be ni.
2: Eyi to wa ti gba bu re yi.
0: Ko fi sile
2: ni dako to ba ni ko no se se dako
0: to ba bo wa ni ko se se pelu yawo re
1: hello
0: hello e mo ku ajin baba mi ki lo ko yin lati bo
2: otoba
0: Otunba lati olodo baba mi ngbadun yin Iti o ti sele ni o ti sele
1: Eh ko si ti o sele ri kon
0: Ah
2: o seri ndo da bi pe o da ki yawo atoko omo fi ara won nbe ti mo ba ti E di ile ti je ba
0: ba ti sele ogbon wa ṣugbọn to ba ti sele bayi ko sọgbọn mo ko sọgbọn mo
2: o be ni ba ku ba o ti ẹgbẹ ba ku
0: kabiyesi ko fi le je bo wa ni ko se so fun igbe re
2: o ma ti su ban ta no ban ta igbe no ri ma ti ri opo
0: komo so nkan kan bayi na
2: omo so nkan kan bayi nbo ba ri ko ba ni pe omo change ara mo change omo wu
0: ese ese on abayo kanu ese o tun ba ye pe mi leyin eto hello
3: hello
1: yes sir
3: e karo
0: e ma ka
3: Gilo
0: koyin lati do ami
3: e ba mo so oruko temi ni
0: oji omo west
3: United States Academy
0: United States
3: Academy
0: e si gani
3: o ki be yan o ki tolo yo e ma mo so
0: ami
1: eh o ni ka ki ani
0: hello
1: ta wa nbe
4: hello sir
0: e ma ku aje ki lo koyin iya wa
4: Taiwo ni lati
0: Madina. Mrs. Taiwo lati Madina, e dakun e ba wa gbo n soke die. Hello?
4: Hello, mi da ino.
0: Oya, oya, oya, gbogbo aye n gbo yin.
4: Ah, mi o ba ni se ma so fun
0: won. Ko ma so fun won.
4: Be mi, ti won ba tin yo. Yawo a e dun pada ma bi lo pe asalo fun won lo ni.
0: Ko fẹ nko fẹ gbọn kan ba ni yo do kama so fun ngo ba ti nlo si iwaju ma pita lo ni kini yi aha
1: wa bija
0: yo wa da da ese Mrs. Taiwo ese gani ah o lagbara pupo o ni ti o ba ti sele
1: You ti se lati igbori
0: lati igbori on to ba ti wa sele nko ba yi o
1: ti gbo na nu
0: hello hello hello hello
1: orilo orilo
0: hello hello
5: e karo
0: e ma ku aje ki lo ko yin lati do
5: samuel ola oluwa loruko mi
0: okay
5: ati aribisala UNC Okado
0: Ibadan okay kini ka
5: ba to te sele mi ba to ti jo mo ba kan ni won ko lo ri mama e mama to bi omo to n gbe lodo won
0: okay
5: atawon agbagba adugo awon agbagba te won le ton mo kan yanju kan ba won yanju e won ba ba ko ma ba loose ko de lo to ba aforiji fun meji tan ti se yen ko lo won dariji won so mo na temi ni esa
0: oda oda oda ese gan ku lo ba won agbagba
5: ba won agbagba o tun mo ku wa ile
0: yeah ese gan
5: kon ba kon ba
3: hello
0: hello
3: oji omo west ni o ko tele dun
0: okay
3: gege bi mo ran temi akọ no eh alabe ti bi e gogo la akọ no ngo se o ku de ka to ko ni fi are to fi seyin la akọ seyin le keji o ku de ka to then nkan tí mo bá sọ ni pé kí arákùnrin yẹn kú lọ bá àwọn òbí àwọn ọmọ yẹn kó pe àwọn méjì kó wọ́ bá wọn sọ́nà because ìgbà tí ìyáálé ilé tóun ò ti lóyún débi pé yóò bímọ fún ilé ìdẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó lè jẹ́ orí ọmọ ló máa pọmọ wáyé because kò lè dédé ṣàyẹ̀ pé ọbẹ̀ yẹn ò kó má ti sọ fún ìyáálé o kó lọ bá àwọn òbí wọn yẹn àwọn ló lè gba yanjú ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìmọ̀ náà tèmi o ẹ máa dé tó bọ̀ kó má ṣe oyún yẹn o kó jọ kó má ṣe o
0: Okay. Hello.
2: Ekweto.
0: Ekwaje o kilo ko ye.
2: Ope mi lati lo ye.
0: Ope yen mi lati lo ye oya.
2: Na, gege bi para ti se.
0: Aha.
2: Iwo ara bere o. Ehun. Ka jo soro wa ati opo ati re. Ko lo gba le fun. Ko ba lo gba le fun. Ibẹ̀ wọ́n ti jọ gbogbo máa yanjú rẹ̀ yóò sì ẹ̀yà rẹ̀ yóò lọ máa yanjú sí ń bẹ́ yóò sì ṣàlàyé fún ẹ̀ tó lọ́wọ́ bá ti á sọ ànímọ́mọ́ ìgbésẹ̀ tí wọ́n ó gbé áfíríkà gbà tí ọmọ bá tó bí ọlọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n tí náà ọjọ́ pé kọ́kọ́ kó bẹ́ẹ̀ ná ó lọ gbá lé kúkú pé jẹ́nà tó ọkàn rẹ̀ ọkàn àbúrò rẹ̀ yóò fi balẹ̀ torí náà ẹ̀rín yóò kù ó fi o wo ti pa ko na so olodun ya ba je pe kokolo gbale na ko pirin yo ku o mbe yen pe kokolo gbale ebi won wa fe ko nkan fe ti pamo yo gbara fun kia kia yo ara si ti ese yi ko ba ti lo gbale fi ti to dena yo ma yo wo ko ma lo yo mo bi ti ma lo yo ju si ebi ko ta lo pa won ke se ya lo pa fun po iya re no ti wa se ni si
0: o na n ko wa lowo lowo bayi koko lo gbale solution koko koko lo gbale na oro yi o ni ju
2: gbale ba ti wa si ipe ti o si yo kan ni ko si nkan kan o na ti fe da gbale ni
0: eja to gbo tele ni ese nti o ba sele hello
6: e ku se o
0: era sa o ki lo ko yin e ku ajin
6: omo ba musa
0: anabi ojo omo ba musa
6: baba
0: nkan ko ni se mi yin ye
6: eh yo ga bi eh ga wa ro yo o so ro tani se tun lo gbale fun da
0: first
6: eri kini kesi nkan gidi o
0: kesi nkan gidi
6: kesi nkan to da igba ti adiye ba nje fun ara won oni o ma ko mo da bi nkan to da pe to be wa sele sele la lo gbeda si kesi nkan ri rara
0: kesi nkan gidi
6: oyan to ti sele si e di gbe dore lopolopo e fe aye ta wa yi won fe ma buru sodo mo Right to Puru, Limita Fisi. No, Pavalo Bale Funta, the Jacob D. Maye, Cato Jocoso, Cato Jocoro Lelu. No, but a joke of Emmanuel. So, the meaning
0: Coco be Manuel, lame, but you want back Bale Funta.
6: Then, Tori, Oma Birine, ah, Maru Bolon Basida. Bi o bi a je nikan se ku to ba gboro o la pa mara abele ga ji mai ti ri ya so oni boya yo wa duro boya yo lo n to ba fi le mu to fi le lo o ko ti fe aburo e ku se
0: e si gan ni hello
2: e ka lo so
0: e ma ka je
2: e ku eto olorun ijoba je ko ti ni oruko temi ni ojo iwale lati ilu ogbo meso
0: lati ilu ogbo meso e dapo e ba gbohun soke die baba wa
2: lati ilu ogbo meso ni mi tin da seto
0: gbogbo aye ti n gbo yin e se
2: oruko olorun oba olorun ni ijoba je
0: amin baba wa
2: laje lu o ma tesi waju
0: amin
2: an baba wa ni ki ba je mi ki ba je wo e ja soro ra wa wo ka to saji oko logbe gbogbo àwọn ènìyàn wa náà so àwa dájọkùnrin ìjọlẹtọ tí inú wa lè dùn kábùrú wọ ọkùnrin àbúrò wa lọkùnrin kọ gbáyàwó wa irú ọmọbìnrin yẹn gbà tó ti lajú tó náà ti dàgbà ó yẹ kó láfẹsọ́nà kó lọ gbóyún fẹlòmíì ta ni o kò bá mu o
0: kó lọ gbóyún fún ẹlòmíì ta
2: kó lọ gbé fẹlòmíì ta ni o kò bá mu báwọn o kó bẹ tọkùnrin náà rántí nítorí tọkùnrin náà mọ̀ pé onígbọ̀wọ́ òun ni obìnrin yẹn láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé rẹ wá sóore tó wá fẹ́ẹ́ fi sẹ́nu
0: kó lọ gbé oyún yẹn fún ọkùnrin ní
2: kó lọ gbé fẹ́lòmíì ní o kò ṣe ń tọ́ da o ẹ̀mí àwọn méjèèjì obìnrin ìyálégbé lè pa ọkọ rẹ̀ kó para rẹ̀
0: kò bímọ rí
2: kò wá bímọ rí mẹ́ẹ̀ẹ́dẹ́ bọ́dún márùn-ún tẹ̀sẹ̀ ni arọ́ lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún arólógún ọdún yóò bímọ náà
0: yóò bímọ
2: yóò bímọ kí wọ́n fọkàn àìnígbàgbọ́ rẹ̀ náà ti ń ṣèṣe kú ṣe látẹ̀yìn wá lójọ́rọ̀ orí
0: bá. kọ́lọ̀ gbóyún fẹ́lòmíì ni ọgbọ́n adé agbo o ti gbọ́ òun náà ń gbọ́ wa báyìí ẹ̀sìn bàbá wa láti ògbómọ̀sọ
2: mr
0: ojo oyewale
2: oníbuọrẹ kábíyèsí elédùnmọ̀rẹ́ ọba àwọn ọba
0: oníbuọrẹ ẹ̀sìn bàbá wa ẹ pè wá lẹ́yìn ètò wọ́n ní ó lọ gbé oyún ń fẹ́ lómi ní o akwájín o
6: alaji
0: yẹ
6: tẹ́rí ọ̀ràn kan bẹ́lẹ̀ wọ́n ìtàn àtúwá ni ó lọ dá mi àbí òye yín yo claim omo re pada e to tun wa lo gbe oyun fun bo ni kiti e to se je seri toro ba ti oni ba so ba ya ijaba jagba jugujugu na la mo ran to o ti ri bayi ko ju pe ke je ko bi mo tan ko so fun kan so fun yawo lo
0: so da e to oro so ba so ba ya
6: jagba jagba jugujugu na le yan ran
0: a wa ran jugujugu
6: wo lohun ba ngo a so pe n to mo kunrin se ke se nkan ri ngo mo pe nkan ti ti lohun si nde pe to ba joku la ni e bi won fe le mo fowo gbe mu ba ni fe ni opinion isti de ko kwa tere so ni e ko wa lo gbe oyun fe lo mi ah e wa gbe ru e se mi na lo wa pada wa ti mu ti si won ni fara re ro to ka bo wa ni a se wa fe ko nu ese ase kan olohun o ti mu ju ko nbe e tun lo da mi okunrin yo ti pada claim omo ti ngbo ba ya ewe ku se olohun je ti terrible dam an kogbon kogbon ni o e ku la kai omo ba ni
0: omo ba mo sala tojo ba so ba ya gbara gbara
1: ba so ba ya jagba jagba
0: a wa ran call e o
1: ta wa lenu ona
0: hello ba lo wa nbe
7: otun ba na le kan si
0: otun ba
7: solution ko ni ko lo gbe olufun ele ni o ai mo yo ma le ko po ngoro o ma le ko po bi bi gan lo po ju nigba te n se ba lo lufun ele ke bo ba ye bo po boya oke ku lo kure abo olomo lolomo o ogbo baba en ti obi mari o yawo ti awo odun marun mefa ti o lo lufun kekeri eni kan wa lo lufun ko eni kan wa lo gbe nikan baba bo o so gbo odun yo gbo ma re o ku ti le ti serbe o so gbo e ku won enu we so bi we joko o ra ja ri we le ni ati le gbo loro ni o so kini o so o gbo se ba si jo o wo ko se to wo ko se mi si waju
0: ko lo ko won ti ni ko lo gboyun fe lo mi
7: ah ko lo gbe na ko ni solution o
0: nko
2: hello e karo
0: akwaje
2: bad
0: news is my in egbonsoke ami
2: no mo wa ku ke bugu ana authority jo gbo sugbo jo gbo ara won so lo siwaju kan lo gba ti fun omo yen se bi ori bi ko ni ogori fo so ti ye ko lo gba le fun omo ku ni o ti de ni ya o meji ni
0: Oda.
2: Ese alo so.
0: Ami.
2: Ye mi omo to bo.
0: Ese gan ni. Hello, hello wa me. E ku ajeun.
2: E ku to.
0: Ye ki lo ko yin lati lu wa. Ayo yawo.
2: E dara fun yin.
0: Ami ya.
2: E ku to.
0: Ira.
2: E ri oro to so le yi. Lo to wa ri ni jiri afun deru bo loro. Amo ye ni de si ti sele. Gan to ni ro ko ye o ye ko fun yin se. Na ọkùnrin yẹn ọdalẹ ni.
0: Ọdalẹ ni.
2: Wọ́n lè yọ ọ̀rọ̀ rẹ̀ kan sí ẹjọ́ ìwé lójúmọ́. Torí ti sọ pé nítorí ohun tó máa ń rí gbà lọ́wọ́ obìnrin o. Ó dàbí pé ìyẹn gan-an omi tẹ a rí ti ẹ̀ ti ṣe tó ń lọ́ọ̀bù obìnrin yẹn gan-an. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, kó lébé tí pọ̀ kí ìrajà kó lọ́wọ́ obìnrin mi ń bá tó fi jẹ́ pàbí ìyàwó rẹ̀ ló wá lókè mọ́lẹ̀. Aláìdáa ni aláìmẹtì jù ni.
0: Aláìdáa
2: ni. Tó dẹ̀ ṣe yẹn ọ̀dà rárá bẹ́ẹ̀ ni.
0: Kí wá ni ó ti ṣe kí ló na
2: ayọ̀ tó ń tẹ̀yìn rògbò ó yẹ kó ṣe ní ìsìn níwọ̀n bá gbà tó ti jẹ́ pé bàbá kan náà ló bí wọn yóò kọjá sí agboolé wọn ni o ní ọmọkùnrin yẹn yóò kọjá sí agboolé wọn ni kí wọ́n yàwọn àgbàgbà lágboolé wọn kí wọ́n lè bá bàbá àyàwó ẹ̀ ó ti yé yín ọjọ́ ikú rẹ ti ń pẹ́tẹ́lẹ̀ ti fi ń yẹ náà ni ẹ fi lọ ń boyún délẹ̀kẹ́ bẹẹni bẹẹ bá sọ pé wọn dọwọ bò kúrò ní ẹgbọn òní mọ bẹẹni kúrò ní gbogbo fámìlì gan òní mọ tó ń tó sọlẹ nìyí.
0: tá a bá wá fẹ́ kí wọ́n mọ̀.
2: òsínbọ̀n ṣe ní mọ̀ àbí kí lóun kílẹ̀ ń sọ yìí òsínbọ̀n ṣe ní mọ̀ tó ń pẹ́ ẹni tó kọ́ bá kó fún ni wọn tó lọ sọ fún ìyàwó nǹkan tó ń bá lóun ò ní sọ tó lóun ò ní gbà àwọn ọmọ dọwọ bò. Sẹ́ni kan bá kófìrí wọn ta ń kọ́.
7: ti wa so pe se ko le se yan o le se ta sa ori se ya ti ya wo re ba lo gbon pa to to ya da si gbogbo won to be everybody danu to na wa nkan gbe ni se wa la odi
8: ko si ndo pa ma
7: nto nto ma lagbara mo ni te ma ni te ma gbe ju le yi o be ta ka won gbogbo n to ti on to dana o dara ara re ni ko fe se ara re le le lo dawo bi re salaye n to sele fun wa ki won mo bi won gba se lo ba baba yawo ni se ma pe o ti so pe baba lo pa awon omo yen po o tun ti da wa la le la re lo rogun ni si se to se to ri nkan ba fo ru fo sa pa de pa pe so mo ko ba awon obi si e ni ko lo ba ti won tete mo bi won se lo ri ba baba yawo ni baba yawo ni omo bo ni do nto lagbara ni ba baba yawo mo bi o ti se tori se ni sin ara baba yawo ni kan o ni wahala po si bayi e fa mo nba para won se bi baba ni lu se mo niji
8: kabiyesi alo
7: so baba ni wa mo ni omo ni omo bi o ti bi o ti se bi o bi o so e ni ona mu omo nle ni o ti o mu lo jina re ni o be pe ti won ma ti so fun anti re ni ki orisirisi be yen o da bi pe gbe program kan to jo mo iru bayi ti oko ti
8: ijẹjọ náà
7: la ọmọ wa bá wọn gbé ta
8: ijẹjọ náà la part 1 de ti jẹjọ part 2 de tori
7: no ti jẹjọ kọ jẹjọ kọ ile dunmu sọ ipẹ o da ori program yin na ni ti baba ti baba yawo ni ki to yi ti ọmọ yẹn ọmọ pada jẹwọ fun pe ọkọ ẹgbọn ọhun ni won di ma na ni
8: ben
7: ọmọ lọ gbe fẹlomi wa na mi le tun lo kan dale ṣe mo mo ni gbọmọ ẹni o ya yan gan ti ni o fi ni somo laarin won
8: bẹẹni
7: o fi jẹ pe yoo wa fọs lati gba ọba yẹn ọmọ wulẹ da wahala alẹ sẹlẹ omi ìlọrun
8: kọmọ gbẹ fẹlẹ omi ntí mẹlẹ nìkan lọ wá bàbá ìyàwó
7: ntí mẹlẹ ni wọn jayanju
8: ẹsẹ ayò ìyàwó
7: àlàáfíà mi fún yín o kí ànábì ọjọ o wọn kó owó wọn kó owó ọmọ ọdọ wọn bá ní wo wa mọ nọmba wọn ni òjò alẹ pé wọn o
8: ẹsẹ gari hello
9: salamualaikum
8: waaleykum salaam wa rahmatulahi wa barakatuh
9: ọwọ́ ọgbọ́n ètò ọpọlọ yóò ní dàrú
8: àmì àmì àmì
9: orúkọ tèmi ni kòfóṣì látòlóde ìbàdàn
8: kòfóṣì
9: àwọn àgbà níbẹ̀ gbogbo ni lọ́wọ́ tó gúnni lẹ́sẹ̀ ìyẹn máa ń fi kalẹ̀ sí ni
8: èyàn ó fi kalẹ̀ sí
9: bẹ́ẹ̀ ni
8: ọ̀rọ̀
9: máa yẹn ti gbà sùúrù báyìí
8: kí wàá láàṣì
9: tó bẹ́ẹ̀ sè ni pé kó rọra lọ gbalé fún àbúrò yẹn ní jìnnàjìnnà kán kọ́kọ́ ṣe ló pòrò ná lẹ́yìn tán bá wá gbóhùn ìyá tán gbóhùn ọmọ ìgbà yẹn gangan ná máa ìgbà yẹn ló máa tó lọ ló máa tọ àwọn bàbá ìyàwó ẹ̀ lọ ó máa máa ròyìn ẹ̀dá ni o òun ti ṣàṣe má ṣe báyìí ni o kò sí tó ń bọ̀ lókè sílẹ̀ ó gbà ẹnu la máa fi sọ ìdílé náà máa fi jókòó so pátápátá ẹ kí ẹ yí ẹgbọn sọ pé òun ò ṣe mọ ṣùgbọn ní ìsìn tó bá padà tó bá lọ sọ fún ẹgbọn báyìí tí àbúrò bá dẹ ti bímọ pátápátá là ń fọjú kùnàkùnà là ń dẹ tẹ ojú àbúrò fọtọ ẹjà ló ń dálẹ o àbúrò gan lè má padà àbúrò gan ó lè má padà bímọ yẹn gan sáyé ṣùgbọn fún àǹfààní sí ẹ láti gbé ókú ti ṣẹlẹ ó ti ṣẹlẹ ọbẹ gọmọ lọwọ àsọbẹnu ó ti ṣe gbèsè ó ti ṣẹlẹ ibi tọlọrun ká dára pé òun ó gbà lọmọ láyé nìyẹn nobody above mistake ní ṣàṣìṣe o kò fóṣì ní látòlóde ẹ kó ètò bàbá rẹ.
8: kò fóṣì
1: ẹ ṣeun
8: ẹ ṣe gani o ó lágbára púpọ̀ o hello.
10: hello bàbá mi àti ìlú.
8: ẹra
10: kódà ọ̀rọ̀ tó lágbára gidi ni.
8: ó lágbára.
10: àkọ́kọ́ o ti kọ́kọ́ dá ìjọ ogun lẹ̀ ẹ̀mọ́dé ntàn ìga ayérayé ni kò ṣe wà nìyẹn ohun tí ó ṣe ni pé kó lọ lé wọn gangan ló bá ní bàbá kó pe bàbá àtàwọn àgbààgbà bóyá bíi mẹ́ta àbí mélòó kí wọ́n wá lọ bá bàbá ìyàwó yẹn kó tó di tó bímọ kíákíá gan-an ni kí wọ́n ṣe àti ilẹ̀ báyìí àwọn àti bàbá ìyàwó ti jọ sọ gbogbo ìgbésẹ tí wọn bá gbé kò jù bá ńlá àmọ ìjọ ogun yẹn ó ti dálẹ o kò sì lè parí láìláì
8: ó ti dájà ogun sílẹ
10: ó ti dájà ogun lẹ
8: kò
10: sì lè parí láìláì ojú wo la fi ń gbọ nínú ẹbí kan náà tó ètò ni kò ní bàjẹ́ fún lágbègbè ẹ mọ̀ mọ́ ṣe ọ̀pọ̀lọ yín ò ní dọ́bà o
8: kìnyín
10: kìnyín ọba àìjì ní láti mú níyà.
8: Ẹ ṣe bàbá mi ó ti dá ìjà orogún lẹ̀ bó la ti ṣe báyìí o.
1: Àti ìrìn àti ìtọ̀ ta ló wà nbẹ̀.
8: Hello
11: baba
8: ẹ kú àjìn.
11: Ẹ sọ àbájí ọpẹ mi láti lọ yọ náà. Kẹ́rí gbogbo náà sọ ó lé kò sí lé ọ̀rọ̀ kún ọlé àfẹnusọ ọ̀nà bẹ́ta ìlú ẹni pé táìmù wà kẹ́ni gbé bú prógámù bá ń wá ìyàwó gángan tó tọ́ ní ọ̀rẹ́ ọ̀rẹ́ tó ní kò bí mọ òun náà ló introduce ọ̀rẹ́ rẹ̀ sọ́kọ rẹ̀ pípọ́ níbo ní ìfẹ́ tí ọkọ máa ń lò sí ọ́ bó mọ́rí òun lọ́ọ̀bẹ̀

0: pẹ́ tí ṣe padà gbà náà ni bí nǹkan yóò ti fẹ́lẹ̀ ó ti fẹ́lẹ̀ ìhà tó bá kan tán kálukú ló ti máa sọ̀rọ̀ àìmọye ẹlòmíì ti ọmọkùnrin ni ọkọ jàre kì káàkiri bí ọ̀sẹ̀ yìí tó bọ́yá wọn jọ gbé lọ́dún ara wọn tó báyìí tó gbómi náà ni wọ́n lọ àìmọye ọkọ tó ti fẹ́ ní ogun ọmọ ìyá kan bàbá kan tó ti fẹ́ nílé méjì nígbà kan rí pé kìnìún yóò gbòógì kí ẹnìkan kò fẹ́ nìkan ni solution kọ́ lọ gbà léná ẹgbọ́n bá rojú kan bá rí mú ìgbọ̀rọ̀ bí sọ ṣùgbọ́n ní ìṣe yìí ọ̀rẹ́ fi sọ̀rọ̀ òṣìṣẹ́ sọ náà ni torí ní ọkọ̀ ọmọbìnrin ọbalẹ̀ ọkọ̀ ọkọ̀ ọbalẹ̀ wọ́n pọ̀kàn pọ̀kọ́ nàkan kó tó ti tẹ̀lé solution ló kú solution àkọ́kọ́ sì ni wọ́n kọ́kọ́ lọ gbà léná
1: lọ́rùn ìjọba. Ẹ ṣe bàbá mi, ẹ ṣe gan-an.

0: Hello?
1: Hello?
0: Hello?
1: Right, yeah. Hello, boy.
0: Yes, sir.
1: Mrs. Adegbite, era yami.
0: Yeah.
1: Era yami.
0: Era yami. I was born. Se eni mo ija ti won ja la denu se ma yen awon ton tu wole so le fowo so ja wi pe iya omo yen ati yale yen ti won fe na awon de mu dada ile orogun akoko yen ile teji eni ma yen oni fe ja we na fe kon tele owo owo yen lo fe gba ba je ni tori e pe ni eni ko ni si aburu yawe bo mi se ya mo ran ta to bibi kan kan koju si se wa ri nse ni fama so ni pe se se gbon ba lo mu leta yen ko lo ma buru ju o ti se le ri ti le bi yen dem poison ma yen je o se bi pe won ti gbo o bi en poison yen je gre o bi en mu beji ti aburu e bi foko e ele omo la kan na se mo won na baba kan o pa mo yen gbe o oko de wa lori eto fun jo mi bi mefa meje ko to ku àwọn yẹn wọn rò kú ọkọ ó ti di pé wílẹ̀ ìsìn ká tí ọkọ náà lè fà kí lè fà bóun lóyún nípa ẹgbà wò ṣé rí wọn látàwọn fi máa dálẹ̀ pẹ̀lú ẹjọ́ má bínú sáà pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà síbẹ̀ lábẹ́ ṣìkòtò kì í ṣe wàhálà kéke tó eléyìí tó ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi gangan ṣé kì í sọ fún yín bọ́n ṣe ṣe ọ̀rẹ́ mi gangan àbúrò tiẹ̀ náà ni ọkọ ọ̀rẹ́ mi ó jẹ́ ẹ̀kan tó gbowó tó máa ń tojú bọ ilé tó máa ń ṣáájú wọ́n ti gbé ọmọbìnrin títí kò gbà kó bá náà kankan ó lọ ṣe dúdú fún mi ẹ sì gẹ̀ẹ́sì kan tó mímú.
1: Ó ṣe jìjú fún
0: ó lọlé babaláwo.
1: Kí wàá ni wọ́n ṣe?
0: Lọlé babaláwo wọ́n pè mí pé lágbájá òun yẹn ní ìrẹ́ kó jò kó ṣe kíní kó ṣe gbára kó ṣe gbòdì ohun tí wọ́n ṣe fún nìyẹn ó wálẹ̀ ní
1: sí ẹlẹ́ẹ̀kẹta
0: àwọn no ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì làṣírí tú sí gbogbo ẹbí lọ́wọ́ ṣe yẹyìn ọmọ wa yarí pé òun ní fi eyín lẹ̀ torí pé alayé ní ṣéǹdì lọ́wọ́ díẹ̀ pé ti yẹyìn tó gbà tí wọ́n bí ọmọ bẹ́ẹ̀ títí ò gbà nínú ẹsẹ lọ lo tìbílẹ fún mi nígbèdè lu fún tán ká má pàdé mọ wọn ṣe lè kúrò léwọn nìyẹn sọ ọmọbìnrin yẹn náà ṣé wàá dìyàwó náà ní fọọtì tiẹ tó bá jẹ pé ọmọ ọdọ tó gbà wá láti ta lọkọ fún lóyún ó ṣe fojú fo bọtà àbúrò ẹ ọmọ tó ti bàlágà kò yẹ káwọn yẹn máa gbàrọ ọmọ bẹyẹn sí ọmọ láyè sìn ó ti pẹ tó bí ọdún bíi mẹwàá tó ti rampant kọkọ máa fún àbúrò ìyàwó lóyún wọn jẹ ń sọ káàkiri àwọn èèyàn gbọ ẹ̀wò mà yẹn.
1: ló ti yín náà tí ó bá wà mẹ́tọ́ bá wọ̀ pé kí n wá gbọ́dọ̀ ẹ̀ ní gbà láàyè.
0: mi ì lè gbà o bẹ́ẹ̀ mo sọ fún yín mi ì lè gbà o ti máa ní màmá fún tí màmá fi ràn lọ́wọ́ mi ì lè gbà láyé kó wá gbọ́dọ̀ mi fámìlì wa tìrì a máa ń lómi lára.
1: ọmọ ìyá yín mà ní ọmọ ìyá yín tẹ fẹ tó fẹràn rẹ ẹ ní.
0: mi ì lè gbà kó sun ọjọ́ kankan gbogbo ọmọ ni màá fi blọọkì ẹ kó má sọnà ọjọ kan lè wa. irú ọkọ tèmi náà fẹ ó flẹksì tó bá rí kinní ewúrẹ yóò kì í bọ. bẹ́ẹ̀ ni lóko tèmi fẹ wọ́n gbé ta jálẹ̀ fún yóò ti bọ̀. ewu máa yẹ ló mọ
1: orin. nǹkan táyìn náà jókòó tìnú. nǹkan táyìn jókòó tìnú.
0: bẹ́ẹ̀ ni ká má parọ́ fúnra wa. kí ló mú yàrá àti ìyàwó tó ń dà nítorí ọkùnrin kan ìyàwó mẹ́ta náà ni wọ́n máa dà nítorí ọkùnrin kan ṣoṣo ẹrù mímu jókòó tì ọgbẹ́jà gbàgbà ló ń jẹ́ bẹ́ẹ̀.
1: ó dà ẹsẹ̀ àdìdì nǹkan tí.
0: abẹ́kàtì máa yẹ kó lọ bá ìyá ọmọ yẹn tàbí bàbá ní àṣírí ní tí bàbá yẹn bá máa ṣe fún kó fara gbà ọ̀rọ̀ tí wọ́n bá sọ sí kọ́ ṣe láṣìírí pé bàbá
1: Ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, ẹdákun, ẹ má lo juju o, Hello.
2: Odo won ni.
1: Eh.
2: Abolade.
1: Eh.
2: Ngba won yan kan ti e ni pe ku won lo gbale fun.
1: Mm.
2: Ngba awon arabirin ti bi ba bi mo. Ta ni joko joko wa bo mo.
1: Mm. Ngbo jagbo ikan to ku
0: ikan.
1: Hello.
0: Hello. Ekwaje.
1: Ekwaje baba wa. Ki lo ko yin lati bo. E da ko e ba gbese le iseju ka.
0: Oluko mi ni nu lati Ibadan.
1: Okay.
0: Nti mo fe so nipa re ni pe Olorun o tobi lover.
1: Kabiyesi. Ise
0: ma sise re ona iyana ni.
1: Oni ka loye.
0: Seri nti mi fe so nipa re ni pe opolopo elomii ti e si nife ra won si ni mo si mo se ko si kankan lara ni won. Ṣugbọn iwa ti obinrin mi ba wu fun yan ati fi sile ma dogo fun yan yen na ba ro ko lo bi na ṣugbọn nigba mi nbe e ma iwa egbe o ma ti ma delu mi lo
1: bẹẹ
0: ni ego kiki o ti sele ti won o ti fe kini o ti se yo le kini o ti sele keji ari nkan o le keta na yen na ba ro to ba so fun yan eyin so pe ko ma se na pe ti se ni o ti le mi re ifi n wiwu ni so obinrin ti na igbara gbemu e ṣugbọn ko sọ fun baba won ọkunrin ni ko sọ fun ọkunrin lọkan ju obinrin lọ ọkunrin ni mo bi o ṣe ṣe tòótọ tó ọkunrin n fi oku diẹ kaato ṣugbọn inú ẹsìn
1: lọlá n gbé
0: lọlá ma n gbé gbà mí
1: ẹsìn baba
0: wa àsìkò
1: ti wà nígbà ẹsìn gan ẹ má bì mí
0: ọkùnrin baba wọn ba ti pe baba wọn ko ba ti ṣàlàyé
2: mo
0: mọ kí mo ṣe kí mo mọ ṣe o
1: tó
0: yí pé o lè ṣe pípa náà ní ọlọ́ọ̀fì sínú àfọwọ́ obìnrin kejì náà ni wọ́n.
1: Ẹ má bínú ẹ dákun àsìkò ló pè wá ní jàǹbá yìí a nílé gbé kàn kankan mọ́ síwájú 08064516702 ẹ kọ nọ́mbà yìí sílẹ̀ 08064516702 08064516702 ẹ̀dàkùn nọ́mbà yìí lẹ́ mọ̀ pé wà lábẹ́ àṣọ gbogbo ọ̀mọ̀nà tó ní kálukú bá ní tí ó fún arákùnrin ẹ̀ mọ̀ pé wà ní àbí àṣọ ẹ̀dàkùn kí ni ìrírí tiyín náà nọ́mbà yìí náà lẹ́ pè sí ìrírí tiyín náà ẹ̀ sọ fún wa ká fi kọ́gbọ́n kí gbogbo ayé ó ṣàǹfààní látara rẹ̀ àní dákọ yín àní dákọ bí tẹ̀ ń gbé àjúwe kankan ká jọ fi máa kọ́ ara wa lọ́gbọ́n ni ẹ̀dàkùn àkọ́kọ́ arákùnrin yìí mọ́ ṣe jùjú o ó mọ iye ore tọ́ba mi Èdùmàrè ṣe fún ọ o mọ́ ṣe jùjú o ṣùgbọ́n tí a sọ bá ya gbalagbala tọ́ba ya
2: jagbajagba
1: a wà rán
2: jubujubu
1: jubujubu tá a kọ̀kọ́ rán aṣọ rẹ nìkan kọ́kọ́ lọ gba
2: ilé
1: fún nígbà ọba gbalé ọkàn rẹ oorun tẹ rí sùn ẹ kọkọ rí oorun sùn
2: díẹ
1: nígbà àsìkò ọba fi tó Olorun wa ko wa ma se Olorun ko wa ma se won ni inu egbin bayi
3: lo la ngbe
1: ibi egbin lo ti wa ah ma n tolorun fe se o won to ba ti ko wa ju si o to ba ko eyin si o to ba wa ku won nikan ta so ba ya agbalagba
3: aran
1: jugbu okike ola aye gboyin taye lolu oma abolade loruko temi o ipade wo tun dijo mejo bayi o inodunu atayo latun joba ra wa o 0055226948 adeagbo
3: muka dam sunday adeagbo ndagbo ko je mejo ojina ile atayo ni ka mi pare 0703822657 oni ka ipo musiyo fuke de ati ipo lowo ja o
1: era ko e pe mi ni abiaso era kun o da ro
4: Rambo la vu si ma 96

0: gbogbo agbole yo ni baje ile supoto loke olookun ti le badan gbogbo ni baje lagba olon de lupeju omo yin leleyi omo alaji saka olobi ni muslim ni le badan mo ki gbogbo awon eyan mi
1: won lo ti dowo e ka le sin mi
0: eyin lenu loro
1: bi o ja bo won le ja gba o ti mo ba re
0: bi yere
1: fa wa pe mi o
0: baba mi ladi meji bale oloja malete
1: ma ko ri mo are wa mu
0: e ni pare ma yi la lagbara olohun
1: wa si kuku lorin
0: come lucky alabi
1: o si ato ke isoro
0: luwa ni mi nkan ni se yin se baba mi aziz balogun lati mona tan fayin de ile adara lagbaji ba gbo momo ti mo nso o
1: se gbo e
0: pa rashid olaniyan lodi njo
1: ejo lo pono
0: pa rashid olaniyan ni aladi olomi nile ibadan
1: e ti ma mu na
0: baba nkila mo kiyin
1: le ta etona to ba poju la
0: baba ni kolaba
1: le bana
0: alaja nusiratu olorode alaja bushuro badurudin alaja fatima kore nila tolodo
1: se gbo
0: alaja sueba adeyemi
2: oni gbo e me
0: ni foko ni le badan
1: eh
0: alaja sherifat folasade ni diaspora aje abdu gani ya lan se baba ogbon alaja mina baba lola wore
1: o ma yin ba lo baje o e o le ri na
0: pa sulemana si yan ba de omo to we lati lugo baba temi
1: e o le ri na mo
0: baba to gidi oro aja sekina adedamola
1: eru ba
0: saida kamila joke ni waju ajia about un ela kabiru ola itan
1: wa ladugo
0: aja lati fa olayode miki olare waju omo bile
1: wa ladugo olowo ilu transfer
0: aja ko dija pelu mi lati ilu jebu
1: nigba to mu na lara eni lo to laponle to ba sese to
0: iya mi na olowo aja
1: to ba sese to ba lo baje
0: aji abolanle ismahi
1: nkan na ladugo
0: lati giwa dini lokun pati le badan
1: no madam
0: e ba nki ambassador kazimo are are giwa dini
1: kuni igogun
0: ogun pa ni le badan
1: kuni igogun bi soro ba de lo ma mo
0: aja re ki a yawo sahid mr sport aja re sikato lanike
1: olo e mi pelu ilu lati so down ni pe fun mi
0: oye ni ke
1: ibi fun mi ni gba gbogbo lo bi se raro ta o ba lo short transformer do aduro yin
0: gbogbo ile alaji tun de royin mi ile yin o ni baje se
1: o e ma je ki bo kata
0: leyin ko alaji tun de royin mi bole hamin ko ni baje aja de yemi na himdin
1: ijoba to n gbe transformer wa o lo ba to ni wa o ijoba to n gbe transformer wa o
0: ya wa de wole latoyo
1: alupe lara adugo
0: loro ye je kin tara sasa kin te waju ni won ba
1: tabi nu ebi ki transformer sa faradu bagbara se mo kala duwo short transformer lo o le la je
0: loro yi meji ni ma di papo ni kia kia kan kan a fi bi so lore mo soro nipa e kini ja fi bi so lore awon ni sori awon ni fi bi so won kule ta awon yan ma fi bi so lore kule ta awon yan ma wo pe ki lo se fun mi kini kini lo se kini to se kilo de se mo ni pe olon ganga fun rara re oba ti mo sori fun ko ki mo fi bi so en ti wa ja mi so lori kini won ki ni won ki ni to bata la hakima atu bata ni won ki ni o olon so nu al qur'an ni pe bismillahir rahmanir rahim inna suratul anfal wa taku fitna lati sibana ladina sallamu minkum qawzan wa amlamu anna allaha sadidul iqab olon ni paya idamu fitina kan e to je pe ngba o ba de to ba de le kuni ma lo ni kan ma e ma foka ni yo foka de gbogbo ibi ti won lero ni ma de olon ni e lo mo daju pe won olon sadidul iqab oba to yara to le koko ni ya ni olon ma fi ya je wa àwọn kan ń jẹ ìyà lọ́wọ́ wọn sì mọ̀ pé àwọn ń jẹ ìyà àwọn kan ń jìyà lọ́wọ́ òun bí tíyà ti wá àwọn kan ìyà ń jẹ wọn wọn rí pé ìyà ń jà wọn òun tó dáyà lẹ̀ ọlọ́mọ ṣe alẹ́ ní ìyà wọn fi ìyà jẹ wá wọn jà jẹ ìyà wọn jẹ ìyà ò jẹ tiwa wọn sì wálẹ̀ ní ìyà. ri benja ti o ni pe ti o ni jina te ba bu akisi ti kankan ba tayan la be ni ibi te nsun si eyan anu wa kankan yen pun pe pa ni mo ma ti e ba wa si eni tabi nkan te yen fi nsadura te yen si soke te yen wa ba kankan to po la be ni iye ti pe kankan ta ki le yin o se gbogbo kankan ti mo be le yin o pa o se yen wa de yo kan to ta yen mo ki se gbogbo lo ta yen o eyo kan lo ta yen to sa pada so da won yen re eyan an gbogbo eyan lu pa ki lo te fi lu won pa se be yen ke we to pa yin to ta yin be ke mu ke wa pa ngbe ti ba laarin awon kankan yin kun a ni se be o in ta se ni pa nu lu won pa Allah Akbar eyi tumo si pe beni kan ba lo fa jogodun wa to fa wahala kale nigbe sujo ya re ba de gbogbo awon ti meme ni fara gba o on lo fa loni te lo mi fi jiya komodi in lo fa loni te lo mi se ti o fi bo si in lo fa loni to je pe lomi fi ma ok ya ta ro sule ti lo ti bonu sare ko ni din kankan se laye awon ran won lo ti se yale o la to se ba nu han le dine so la mi men kun awon kan ti sambusi won ti da yale cousin ko ni mo lawon nikan mo wa alamu anna allah se olodun won lohun on to bi on le koko niya ko lo mo fi ya je wa àwọn kan jẹ èèyàn lọ́wọ́ tó jẹ́ pé àwọn tó bí wọn ni wọ́n ṣe èèyàn yẹn lẹ̀ o arábìnrin kan tàrákùnrin kan wọ́n jọ ń gbé nínú bẹ́ńjà wọ́n jọ wà fáìmù ẹyìn ọdún ó ti lọ bí ọdún mẹ́tàlá sọ́dún mẹ́rìnlá òun àwọn ọmọdé wọ́n ti ń gbéyàwó kò pa kò yé kò ṣe kò sì kan allah akbar gbọ́n tí ń jẹ́ ìdààmú pátá tó gbọ́n tí ń jẹ́ fìtínà pátá níbi tá a jókòó sí níbi tá a bá sí níbi tá a ti ń rọ̀gbọ̀kú sí ọlọ́run jẹ́ wọ́n gbé bá wa o ẹni ìdàmbá dé bá yọ̀tọ̀rọ̀ ń kú fún rẹ̀ o ọlọ́run ń dààmú wa o wọ́n fìtínà wa o ọlọ́run tẹ́kù fìtínà a lè fìtínà tù aṣáàdù mínú ẹ̀kọ́tì ọlọ́run ni ẹ̀pá yà dààmú ìdààmú mi lè kókó yí ike ìpayé lọ ọlọ́run ló ń pa àwọn ẹlòmíì ń bò wọ́n láṣìírí òun fẹ́ fi wọ́n rárẹ̀ ni o kọ́lọ́run fi ara rẹ̀ wọ́n sì pa wá ní kékeré gbogbo ẹ ti ń bẹ lágbèkùn àìsàn àrùn ọlọ́run bá a sí wọn lẹ̀ o wọ́n fa àìsàn dè wá mọ́lẹ̀ o wọ́n jẹ́ wọn gbowó ọ̀ràn jọ fún wa o wọ́n jẹ́ ayọ́ dáwọ́ abúlé alọ́wọ́ o láwùláwà láàkó wá ta ìlú abẹ́lẹ́ àdìrẹ́ sí. ẹja fi bàtò tọlọrun jẹ kí màmá o pẹ alájí àti. àníṣe arábìnrin yìí ń gbòyà tó su kánú balẹ̀ wọn ni ọba dénjọ́ kan ń bá ìsìnkọ̀rọ̀ níbi ọkọ ni ẹ ọkọ bá ń wọ ìjẹjọ ń bẹ náà fún náà ni. ajá bí kí ni ìyẹn. ká má ba lọ wo ná ó lò ń lóyún ń bá lọ ń bọ ń lọ ń bọ ń bọ sùn mẹsàn pé ìyàwó lóyún. ajé àti. ìyàwó bímọ jàre. àṣírí ọ̀tá sì sọ. ṣídá. ń bò bímọ tán kíá káfọ̀ nígbà ilẹ̀ tí èdè wákàtí mi méjì sí mẹ́ta ọmọ bá jókòó pọn tán ọmọ bá ń ké lórí ibi tí wọ́n tẹ̀ sí ọmọ bá ní òun fẹ́ sọ̀rọ̀ ẹ̀gbọ́n nǹkan ọmọ òun wá. ọmọ làbàgẹ́ ọmọdé olówó. kìtáàbù tọ́ ìbẹ̀lẹ̀ káàkiri ìbẹ̀lẹ̀ kan yìí àfàwọn kan yìí. wọ́n bẹ lọ́sọ̀dì ní bra. bẹ́ẹ̀ o. ní ipa ńlá ni. káwọn bá lọ wo na lọmọ ìbá ké ọba ní gbogbo àwọn bàbá àwọn àtàwọn ẹbí bàbá àwọn àti ọmọ àpéjọ kí ló dé ó ní ẹkún káàbọ̀ ó lò náà kí ẹkú òfò ẹkú àdánù ẹkú ìyá àdánwò dé báyìí báyìí o.
1: èèyàn akúnlẹ̀kẹ̀ mi obì.
0: gbogbo ló fọ́ pẹ́ kí ló dé ó ní ẹ wá gbọ́ o lájọ́ kẹta jọ́ kẹta tí ó ń bá ti jọ́ kẹta ènìyàn àwọn jáde láyé.
1: ọmọ òkú kọ yẹ kí.
0: lẹ́yìn jọ́ kẹta tó bá di jọ́ kẹfà ẹni bàbá àwọn náà jáde láyé.
1: ìyẹn ìpẹ́lá aláàrọ̀ abdulrazi.
0: bàbá tó bí òun náà kú.
1: ọ̀sẹ̀ iṣẹ́ mi.
0: ká má ba lọ́wọ́ ná àwọn ènìyàn ní ẹgbàá wa irú ọ̀rùn wọn rẹ̀ irú àgbákò wọn rẹ̀ nítorí àkókò wọn ká má ba lọ́wọ́ jìnnà yo ke tan to to iyan ni jade laye o eh arakunrin kan be to je great man ninu ile ibi ti won gbe lo wa ni ara ni o ko ti e kokko yari njo mo yen so ni ro ni alijanu ni ko si nkan kan awon ka kini gbogbo nkan ni ni won ka ni ba nka o ka gbogbo e jo keta iya ku o alaje mi se mo pomo ti sa so le o ni jo kefa which is joke time me ni baba mo se kini ni o ku omo afuye daju din ni ke gori ah ta nfe ku ola mi leko e ri pe nkan de dara saki baba ti sunkun sunkun o ti ka akiri gbogbo nkan ni gbe ko lorun gboku de gboku ni gboku gboku na gboku sun gboku ni joko gboku rin gbogbo e na de fun baba ya do so designer oko da mi baba o le sun ko le wo ngba joke ta pe o omo ogun begun ola nkan oko fun ah ngba joke ta pe nto to jejo kefa baba maji osu jinayo ake ti dauda ka ma ba lo bi o jina allah pa ti aba ku abi oku e je kin da lu abi e sa gba mu fun e o se o awon yan la fe gbo nile mo ki aje ko mo ru din ni oloyin ni ke lati nu gabo gbogbo yin ti da so ra mo ki yin

0: Pabo kunjo keni ko kunjo kefa ko kunjo keje o
1: se number wa o
0: ki lo wa sele ati baba iko lo lo mi
1: to sa ko fi
0: iwo dale obirin
1: arebia e
0: to n dale lupo mo sapa
1: o be mi sulai
0: te ti gbo mo ba fosun
1: won be ni lo rin
0: ka ma ba lo bi o jina ah baba yi o ku o ala iwaju mi ke mo le se
1: n ge salaji omo imo mu wa ni
0: aduwa si adoye to ari yin
1: aji mu dashu
0: ta lo wa ku kitman baba re gbetman lo jade laye o to ni ko ni sin kankan awon ka ru kia awon ka mo ase gbetman lo ba iya e tun ase gbetman lo ba iyawo baba e lajo sepo ase gbetman lo lomo ni baba omo ase omo birin lo gboyun ro wa ni ṣùgbọ́n ìyá ti kú o gbetman náà tẹ̀lé o ọwọ́ akọ ọmọ ẹ̀ àti bàbá yìí nìkan láyé ẹ̀yin àwọn kí ni ẹrù pọ́n bàbá ó sì pẹ̀lú ọmọ yìí àwọn kan lá jàǹtálá ni kọ́ lọ sọ́nù ọmọ ní rárá òun iṣẹ́ jàǹtálá
1: o
0: bàbá àwọn ló kún tó tán ṣùgbọ́n bàbá tí ń tọ́jú òun yìí nǹkan ò ń ṣe bàbá yìí ò jọmọ ìlú ká lẹ́yìn ní kí lè ṣe pẹ̀lú ọmọ yìí ẹ̀yin ló lọ́mọ jà ríru ẹ̀ ọ̀nà ẹ̀jẹ̀ kí n bọ́ sábàlá náà kàlí ètò yìí kí n lè wá ṣe àṣà látù kí wọ́n gbà pé díẹ̀ láti lé kámọ́ balọ̀ bí ó jìnà bí ti wọ̀ ọ́nà.
1: production alefa fi ìdágun ẹ tọ́jú eré àsálàtù pẹ̀lú alefa.
0: bàbá yìí ń bẹ ọmọ náà ń bẹ láyé o.
1: àmì ò fẹ́ ṣàgbámú mú ẹ o. ẹ ṣeun.
0: ọmọ yìí sì ń jórúkọ bàbá yìí. sálẹ̀ yìí ni sẹ́yẹ̀kọ́mọ yẹn jórúkọ yín. bàbá yìí ò rí ìyàwó mi fẹ́ mú ọmọ kan yẹn náà ní kílẹ̀mù yín látọ̀. lọ wà mẹ́rin ní nǹkan òfì òun bàbá ìrìnàmù ní nǹkan tá a fi ṣe kò ní bàbá ìrìnàmù a gbìyànjú aka 66 àti àmọ́ ìjọ e wà mẹ́rin ní nǹkan òfì ọlọ́ọ̀ni gbogbo ti ń parí láyà ti ń dà láàmú tọ́kàn ọ̀ balẹ̀ ọlọ́ọ̀ni lọ́kàn tálíkà ọ̀ balẹ̀ àwọn olówó náà tí wọ́n ń fẹ́ òní pé kí ìdáàbòbò wà fáwọn ọlọ́ọ̀ni wọn dáàbò wọn tálíkà àtijọ́ àti mo lónìí ọlọ́run wọn dẹ̀ àtijọ́ àti mo ní sáré kámá àti àmàwọn ìjọ rí wà nínú ìrìnkà ẹgbọ́mi sínú rè kí rìsẹ́ẹ̀sì mẹjọ́mọ́ ẹ̀wọ́n àkàṣì tẹ̀wọ́n àkàṣì ní ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ń jẹ́ mẹ́ta ọjọ́ kìíní ẹ̀yìn omi ẹ̀dá sínú ẹ̀yìn ẹ̀rọ̀fin wa àrà òtún wa lágbà ọlọ́run wọn là wá fún wa ọjọ́ kejì ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yókàtà ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn sunday monday àti tuesday àṣẹlú ọ̀tá àárẹ̀ yìí ń dì lọ́gbà ọ̀nà kí rí ó sẹ̀ sí mọ́júmọ́ ẹ̀ka àti àmàwọ̀ nìjọ ní wà mẹ́rin ní nǹkan òfin.
1: wọ́n yìí kéré àwòrán yìí kẹ́ má fi ìmọ̀lẹ̀.
0: káwa kristẹni kàkà sam 13 kàkà sí nígbà mẹ́ta náà 13 times. lágbára ọlọ́run ara ó dẹ̀ wá gbogbo tí ń jẹ́ ìkóró ayé kò ní jẹ́ tiwa a sì ní láàárẹ̀ ọ̀rọ̀ ni iná mọ́ amúròwú ìṣá ọ̀rọ̀ dọ̀sẹ́yà ẹ̀yẹ àkúlẹ̀ ìyàwó kún fàyà kún.
1: bàbá dẹ̀ ni ayé tán ti ṣeré pẹ̀lú ẹ̀ o gbìyànjú.
0: àsálàtò ni wọn bá àwọn òdòdó ńlá mi náà ṣáyé tọ́ ni ìròyìn bísímílá ara máa ní ìròyìn lára ìlà ìlà ńlọ àlèmọ́lẹ́ kò lè àkó lè mú bí muhammadu rasulula sọ́ọ́dí kò lè wá dòlè àmì lára ìlà ìlà ńlá àlèmọ́lẹ́ kò lè àkó lè mú bí muhammadu rasulula sọ́ọ́dí kò lè wá dòlè àmì lára ìlà ìlà ńlá àlèmọ́lẹ́ kò lè àkó lè mú bí muhammadu rasulula sọ́ọ́dí kò lè wá dòlè àmì yááyù yaakọ̀ yóò mú àlàlá ìlà ìlà ńlá yááyù yaakọ̀ yóò mú àlàlá ìlà ìlà ńlá yááyù yaakọ̀ yóò mú àlàlá ìlà ìlà ńlá yááyù yaakọ̀ yóò mú àlàlá ìlà ìlà ńlá ya ayu ya koyun alala ila ila lo ya ayu ya koyun alala ila ila ala umaya ya rabbi soli ala muhammadi wa saidi sada ti nabiyyi muhammad ya rasulullah anabi Rasulun Adewale ya Rasulun la Baba Fatima ya Rasulun la Asolatu wa salamu alayka ya Rasulallah Asolatu wa salamu alayka ya Rasulallah inu opo soki le be oge
1: eyi to lo atuse mi o
0: leyin ti mo ti se nan kalite ati ama o mi ju yi wa mana mi ka 66
1: tani o ba
0: e je n gba call lati le
1: birin jaka birin so afaruna o alimu jalala
0: nitori pe a soro gbesi lawa
1: o le rawo mo e to bo se n to
0: 07 0823 7086 75 0 9 1 2 3 7 0 8 6 7 5. Salamu alaikum.
2: Alaikum salam afa.
0: Ekaro, talun pe ni bele tin pe.
2: Emo gbe to.
0: Yes sir, ki lo ruko yin?
2: Abi kadimo.
0: Ki lo ruko yin bele tin pe.
2: Afa lori oro te so un.
0: Na.
2: Se bi pe o be lo me to wa lo mo.
0: O be lo me to lo mo.
2: Ai mo lo ma lo se lo tin bele do ye, tin pe tin te me to do bayi.
0: Hmm, te lo mi nto.
2: Lo
0: da le ma la ma ri eru la yi la
2: yo je ko mo boro re ti je
0: ah ti si yi ka ki ha o bi
2: ma
0: ni
2: ti na du o lori omo
0: ah la yi la
2: o lo nda ko mo pe ta wo kunrin ya
0: ko mo se wa le ni iya ah
2: o mo se wa le ni ada ada ni ko sanu wa
0: la yi la yi la
2: e pe to afa e ni damu e ma ma se
0: ami ami ami e se ni ba ka lo e se ha o mo to ri o
3: Assalamu alaikum. This is too low for the destination you are trying to
0: call. Epe wole 09123708675. Ile okere plus 234-814-249-1006. Aji.
1: E ma gbagbe o.
0: Aja mbali Abdulaziz la America. Omo ya mi lata de bi opon nile Ibadan ti gbe la America. Abala ti fa eni damu. Assalamu alaikum tola.
4: Assalamu alaikum.
0: Wa alaikum salam wa rahmatullah. Kilo ko yin bele tin pe e da soro.
4: Wa si la tede lo pe.
0: Ese. Mhm. Omi.
4: Da o bere mo ta de ni ko lo njo kun de ko lo mo piti wa ya nu aye.
0: Ami. Ah. Ah. Seri boro seri opolopo omo ni won tonu leke esele baba re opolopo nkan ni won timti melomi lorun ti o si bi ti o pe si mo kokulowo die ni assalamu alaikum tula wa
4: alaikum
0: salam aha
4: godan
0: e ku ajin kilo ko yin nbele tin pe
4: ye gulu ko lo pa mo bi
0: ka oda ko si wahala
4: iyawo mi ti salaisin tin je ni
0: o ti salaisin
4: ni odun kan abi kan ya won o gba baba re liti tabi o pa won po
0: Allah
4: baba n bawi ba n bawi fi o gba ti e pada
0: ah nkan de
4: lati mu wa de odun pastor a jo n soro ndo na
0: okay
4: baba ni ki so nlobi
0: ki so nlobi ko lejo nlobi ko gba liti
4: ko so mo fe ki baba lo bi ti o yo na ba re
0: o
4: fe ko si wo o le mo fun o le mo gbe o wa se yo wa wo na ba re o le je re ko
0: la
4: la la la ti wa se die si yo kan ya mi wa pa ko
0: okay
4: oluwa jo mi pe ya won fi re baba re le kun ni
0: la ina ina la
4: se baba ko bi fun oju ya baba ti police àwọn táwọn máa sì rí yẹn àwọn òjú mẹ́rin lọ
0: gbẹ́mọ́lẹ̀
4: rí ọ̀sìnkú
0: ọ̀rọ̀
4: bá dójú ẹ̀ kan jẹ́ iwájú èmi nìkan mo tún lè sọ pé lóòótọ́ ìyàwó mi sọ fún mi. Bàbá ti wà láyé so bàbá náà sì ọmọ wa táìwó ohun tó lè báyẹn ṣe bàbá bàbá yẹn ò láìkí.
0: Kò láìkí ẹ̀ torí pé gbà wọn létí.
4: Ọ̀rọ̀ tí ò ṣe mọ̀
0: kò sí mọ̀ sí
4: ọlọ́ọ̀ni sáwọn àwọn ọkùnrin
0: ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni
4: ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ la ń tọ́jú sí sáwọn alábí.
0: Àlá
4: yóò sì mọ dánú yóò mọ bá kẹjẹ dáà nímọ̀.
0: Wọ́n kọ́ máa lé ibẹ̀ ti dàgbà náà.
4: Tẹ́wárí mo máa ń kí ẹ̀yin oúnjẹ ìjókòó.
0: Ẹ dà fún un.
4: Ọ̀pọ̀ àtìlẹ́ ẹmọ orífẹ́ ẹ̀rí lè sọ.
0: Bẹ́ẹ̀ni.
4: Wọ́n máa tó bí ogún ọdún sí. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin gan kò ní mẹ́ tó lórí.
0: Láìláìlá nǹkan ó ti bàjẹ́ tán.
4: DNA tẹ̀síkù tá a mọ̀ sí.
0: Nǹkan yẹn.
4: Ó ní rédíò kan mo ti gbọ́ ńjọ́ kan.
0: Pé
4: ó sì ní ìbejì. Ìbejì. Bàbá ọ̀tọ̀ọ̀tọ̀.
0: Bẹ́ẹ̀ni ọ̀tọ̀ ni.
4: Èmi náà mọ̀. Ọwọ́ ajẹ́wọ́ ká ìgbé ìkan súnmọ́ láàárọ̀. Ẹnìkan súnmọ́
0: lálẹ́. Bẹ́ẹ̀ni.
4: Ẹni ó sì wọ́n dọ̀dẹ̀ wọ́n máa kó lọ pé òun bá àbí.
0: Bẹ́ẹ̀ni àti àbọ̀ ọ̀kan ni. Ẹni tẹ́.
4: Àti kúrò ní ètò kọ́bá náà tí obìnrin tí ọkùnrin mẹ́rin àwọn mẹ́ta jẹ̀fọ́ mọ́. Àwọn mẹ́ta jẹ̀fọ́ mọ́.
0: Bẹ́ẹ̀ni.
4: Àmọ́ ẹ̀ta kọ́kọ́ tó apá àwọn ọmọ.
0: Láìla ìlà ìlà ìlà
4: ìlà
0: bẹ́ẹ̀ni.
4: Ó fẹ̀ sí bẹ́ẹ̀ sí bí gbọ́dọ̀ ṣe ń gun yẹn ń gun lọ́run yẹn ń gun lọ́run yẹn ń gun lọ́run.
0: Òdodo ó ń gun yẹn.
4: Àwọn alárùn pọ̀.
0: Ọlọ́run sàánú.
4: Ọmọ onídìrí tó bá ti gbóbi ní sùn báyìí tí tó sọ wọ́n bẹ́ẹ̀ dédé sùn báyìí. Ọdún márùn-ún kò ní kó ní oṣù.
0: Láìla ìlà ìlà oṣù ọmọ
4: ta ni. Oṣù ẹ̀jẹ̀ kò akọsẹ́lẹ̀ ń ṣe o. Ẹ ṣàdúrà bí ìṣàdúrà bí tí ò ní gbà bọ̀rọ̀.
0: Láìla ìlà ìlà.
4: Kí ló mú kí ni ìdí ó gbà.
0: Ó ti kọ́.
4: Ìyàwó fi dáwà làkàlẹ̀.
0: Láìla ìlà ìlà ọlọ́wọ́ sọ wa.
4: Kánjọ ó yẹ ká lófin kan rí i pé ó ẹbí wá sí ilé gbígbọ́n fún èèyàn bẹ́ẹ̀ yẹn méjì báyìí pé kó máa ní ìyá rẹ̀.
0: Tí ó máa jẹ.
4: Ẹnba ti wá bímọ. Tó o ní gbàgbọ́ ọmọ tó o náà tọ́jú ọmọ. Tó o bá ti ní bí ìyá tiẹ̀ náà.
0: Bẹ́ẹ̀ni ẹ ṣeun.
4: Wọ́n gbọ́n kan yẹn pò. Ìyá àtún ṣe ń bẹ́ẹ̀ obìnrin ní.
0: Ẹ wo
4: afa òde máa tú.
0: Ẹja máa ká lọ.
4: Obìnrin tó wà ní oko. Tó tó ń ṣogbó lọ́wọ́ ọpọ oṣù mẹ́rin lọ́wọ́. Ó sì lè yí oṣù mẹ́ta. Tó kù ló fún lóyún ni.
0: Oyún oṣù mẹ́ta. Ọkọ ẹ̀ sì ti kú láti oṣù márùn-ún sẹ́yìn.
4: Ọmọ ṣẹ́wà kan ń jẹ́ kan sọ ní ọmọbìnrin kan òun fẹ́ǹdì ẹ̀.
0: Ok.
4: Ọkọ̀ ẹ̀ bá kú. Túbọ̀ kọ rẹ̀ kú. Wọ́n tún jáde ó tún jáde bí oṣù kan ṣá. Ó wà lọ kì. Ọlọ́dẹ lọ́wọ́ alẹ́. Ó bàtọ́jọ́ sọ̀rọ̀ kan ń jẹ́bí lórí kan. Obìnrin yẹn alẹ́ sáàmù ó fù. Ó lóun ti gbẹ́yìn ẹ̀ lélẹ̀ ó ti nà kan sí lábẹ́ tán. Òun á sí pé ẹ̀yin wíńdò tí o gírí kan báyìí ló làwọn láàrin pẹ̀lú sáàrin ọ̀gbìn.
0: Láìla ìlà ìlà.
4: Ok tọkọ rẹ bá wà lájú.
0: Tọ́ gbà létí la.
4: Ó ní ẹ̀bà ọlọ́dẹ ẹ̀wọ̀n rọ ni.
0: Láìla láìla ìlà ìlà.
4: Ó ní bí ṣe ń bínú nù. Nígbà wo ni sórí yóò tọ́ bá tọ́ bá kú báyìí. Kò ní kí ẹrù.
0: Yóò tún bẹ́ lómi lọ.
4: Ẹni mọ fún ẹni tó mọ fún lórí oṣù kan yóò. Tí wọ́n dá gbùn mọ́lẹ̀ tí tó ń bí nígbà oògùn mọ́lẹ̀ mọ́. Owó ọkùnrin ó dòkò ara ẹ̀ jẹ́ káwọn kékeré kí n lọ pa ara
0: yìí. Owó lọ pa ara ẹ̀ dà.
4: Jẹ́ ohun tí wọ́n fẹ́ jẹun tako yóò tọ́jú ara rẹ̀.
0: Abi
4: o bá kun ti wọn.
0: Ó ní ẹ̀sìn bàbá mi. Ẹ̀sìn sà, a tún máa sọ̀rọ̀ ẹ̀sí. Ọ̀rọ̀ rẹ̀ kò ní jù báyìí lọ. Níjọ́ mẹ́jọ ń tún gbé gbọ̀nàrà. Ọba tó niwọ́ ò ní fi wàhálà rí lágbára Ọlọ́run. Ọba tó niwọ́ ò ní fi àṣẹ sín. Ẹ̀yin ọkùnrin ẹ sinmi gàyà. Ẹ mẹ́jẹ wọn tàn yín wọnú kòtò. Àtà sórí tùmọ́lìmọ̀ kọ́ bírà. N máa ń gbá mi lọ, máa ń gbẹ́ mi lọ. O máa ń gbẹ tán díẹ̀ díẹ̀ nù. Ọ̀ya jẹ́ ń gidi tó dáa. O sì tọ́jú nǹkan bá rí pé dáa pé wọ́n pè ní tiẹ̀. Wọ́n ní tiẹ̀ ni o, ọ̀ mọ̀ ń pẹ́ o. Jẹ́jẹ́ ni kò ra máa lọ. Kò ní jù báyìí lọ lónìí. Ẹ̀ ń bá fẹ́ bèèrè nǹkan lórí àwọn nọ́ńkà létí gbòjú gbòòrò ayé.
5: e pe number ma ni ma seun lagbara olohun nijo mejo itesi waju lori oro yi e gbo o tun ni part 2 re ni bo lo ya si bi ona e gbo nijo mejo dada e sa ma ba mi ka lo gbogbo agbayo egbo yes platform o ki yin nkan o ni se yin o iya mi ni olowo oja e seun gidigan ni gbogbo giwa ni logun pa are ambassador kasim e se baba mi abdulaziz balogun lati mona te se o gbogbo yin te nduro ti wa ni lese lage lumbi oju oni ti yin olohun ni pada leyin yin o aji komarudin oyin loloye ni ke se mo dupe o abdulazak adenina oke prince e se mo dupe lati america alaja n ba ile abdulaziz e se mo baba latifa lagba olohun ni mo sa wire abusu mo yare o gidi oro re lagu mi jabo sagu meta na ni lagu lojo alamisi majuma jima bayi atama hu mi jo yi wa mo na mi na ka 66 ni sinu mi ti di base si ojo meta pago la fi lo be time mi we lagba olohun ti le ba to mo en ba pe mi nje pe re a ma ji aye ni ani je sona oju oni ti wa lagbara olohun ani damu agaro ni damu luruko ga loga ni le ise mu ki gbo won ati luruko amoju ero mi abdulaziz adewola si so oni a fi nko lori eto loni titi jo mejo ta to ma pade 08038545482 number mi ni 08038545482 unu wole sodo mi baba mi si yen ba de omo to we lati ilu gbogun emi damu double.
6: Lagi number 5, 96,

Abarika Ajima níbi gbogbo 13 lórí òfin àti gbọ́. Ìkànnì ti Lágelú 96.7 FM. Tí olúwa nílé àti ẹkùn rẹ̀. Ayé àti àwọn èèyàn tó tẹ̀dó sínú rẹ̀. Torí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun sì gbé kalẹ̀ lórí àwọn ìsàn tómi. Ta ni yóò gun orí òkè olúwa lọ? Bí ta ni ènìyàn tí ó dúró ní òkè ibi mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí ó gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí ó sì búra ìtàn, ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa, àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣàfẹ́rí rẹ, tí ń ṣe àfẹ́rí rẹ Ọlọ́run Jákọ́bù. Ẹgbọ́rú yín sókè ẹnu ọ̀nà kágbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Kọ́bọ̀ ògo kówó orí ètò tòní wá. Ta lọ́bọ̀ ògo yìí.

0: ráre mọ́.
1: Àmì Jésù.
0: Jésù wọ.
1: Àmì àmì àmì orúkọ Jésù.
0: Ẹ̀sìn tàbí ẹ̀yà kò ní ṣe pẹ̀lú àdúrà o. Ẹ bá bá ti bàbá aláwo wà máa fún yín bẹ́ẹ̀ bá sì bá ti mùsùlùmí wà máa fún yín. Hello.
1: Hello.
0: Yes.
1: Ẹ káàárọ̀ gan-an.
0: Thank God it's Friday.
1: A kú ètò.
0: Yes, sir.
1: Àjọ́ gbà wọ́n.
0: Aláwọ̀ mi nà.
1: Yóò rí bá a ṣe ń fẹ́ lágbára
0: ọlọ́run. Aláwọ̀ mi nà.
1: Ìgbìmọ̀ tẹ́yìn náà rò. Ọlọ́run ṣe fún yín rọrùn.
0: Aláwọ̀ mi nà.
1: Bí a ti nínú ọgbà.
0: Àmì inú yàlá.
1: Gbẹ̀sẹ̀ ń pèsè yìí dùn wà ní inú tí nínú ọmọ jọ.
0: Àmì inú yàlá.
1: Bọ́lá aláhùn láwọ̀ láàfọ̀
0: bàbá. Bó ti wù kí ikú ọmọ ó pọ̀ tó wọn ò ní gbé káyé mọ́lé. Ọlọ́run wọlá ànábì Isa ànábì Musa ànábì Yaya ànábì Muhammadu yóò wọlá nkankan tó dá tí ò ní pé méjì. Mo sọ owó ńlá ńlá tí ẹ gbà rí lọ́sẹ̀ ẹ rí gbà. Ẹ̀tọ́ yín tó ti yá n ó gbẹ̀sẹ̀ kú olórí ẹ̀. Yóò tọ̀ yín wá. Ọlá ànábì mọ́mọ́. Ọlá ìyá àti bàbá tẹ́tẹ́ rẹ̀ jáde. Ẹ ní mọ bójú ọmọ o. Lọ́la láúlà.
1: Ọlá ṣe wá. Ìyá àti bàbá tẹ́tẹ́ rẹ̀ jáde.

Oni ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 21st of August ọjọ́ Friday. Gbogbo àlàyé ẹtújẹ ayé Olúwa láàárọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun tó ṣe fún wa ó ju ohun tá a lè fi yẹn lọ. Ohun tó ṣe fún wa ó ju ohun tá a lágbára láti sọ pé Olúwa ó ṣe lọ. Màá bí ọ pé fi ẹ̀mí ìmoore hàn yiniyini kí ẹni kó ṣe ìmí. Bó bá mọ bọ́ tí yìn ín wàá rí tó pọ̀ gbà bẹ́ẹ̀ ni sà ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tí ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ ti ẹ̀yìn ti yìn. Ohun tí Olúwa sọ fún wa nìyẹn. Ẹ já fi ẹ̀mí ìmoore hàn láàárọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ bá mọ̀ pé Olúwa dá sí ọ̀wọ́ bí ojú títì tó gbà yẹn tí ìwọ yan fanda ó sùn ni láti ìgbà tán ti gbé ọ débi tán bọ́ọ̀sì ọ̀pù ni dẹ́rẹ́bà ti jẹ ọ bẹ́ẹ̀ ni ibẹ̀lẹ̀ àwọn kan gbà torí wọ́n fọ́ sójú títì. Ọlọ́run ò fààyè gbà kí wọ́n sọ pé tán á sọ fún. A fẹ́ kí hallelujah méje fún ọba àwọn ọba nítorí iṣẹ́ àánú ẹ̀ lórí ayé wa. Hallelujah méje 1 2 go.

0: Ogo ni fọlọ loke oro Oluwa gba ofe wa gba ofe wa gba ofe wa gba ofe wa Ogo ni fọlọ ko lohun Oluwa ma joba la Oluwa ma joba la ha ma bi oba Jesu Oluwa wa Inu osu kejo la mo nla lo yi o ti to ma ba oro mi ni so lo gbo mi re ti bi a se nde si bi re do so ti gbo mi yen sibe very good ba se gbo lo gbo de o a fe gba se se adua o godo la jeje ona godo la o godo ri ba ti se a godo oro na abayo yes so ti gbe be bu opolopo yi o sile so ti buti o ya fi owo si mo se ma ni ko fi owo si nu e owo yo le yo o ko tun lo nigba mi o so ti fiti bayin oluwa gba ope wa ene kan gbo mi ayo ni jewa ogun ni jawa idamu odi gbe ba isoro oni wole ba gbogbo to ti pa wa la ko tele opin de si mo ni opin de si abe siri ba ti se arona gbe in the name of Jesus ene kan ni ta lo soro oruko mi ni woli I O ajilori atamadasi ile se ranse Christ atileri kusela CAC atamadasi tọlọ ba gbe ibu joko agbara anu re kale si oluwo to wa lona to geje egbeda ninu ibadan bai oluwa ni ki so gbogbo awon tan ni ipenija gbogbo wo to ni ipenija keta bi ekeji sumo mi bai oluwa ni ki kede gbogbo awon tan ni ipenija lori amubo amubo oko ni o amubo ire ni o amubo owo ni o amubo ise ni o amubo fife ilu oyinbo ni o amubo ni mo so o oluwa ni gbogbo awon to ba n ba ipenija keta bi ekeji pade lori oro amubo báyìí ni ẹ̀mí ọlọ́run sọ fún mi pé kí n kéde fún gbogbo wọn ẹ̀mí àwọn wòlíì sọ wípé ohun tí wọ́n pè ní àmúbọ́ ọ̀kan pàtàkì ní tó fi ja èèyàn lógun ohun tó fi ja ògo èèyàn lógun tí wọ́n fi pe ológo ní olófo nìyẹn nígbà tó bá ṣe léyìí tí ò láṣeyọrí tí ó ṣe tọ̀hún tí ò bọ́ sí ayé apẹ̀lẹ̀ sí pé ní olófo olúwa ní gbogbo ẹni tí nǹkan bá yẹn bàjá oh my god olúwa ní kan lọ gẹ́ẹ̀tì ohun tí wọ́n pè ní ewúro ewúro kékeré ni o ewúro kékeré ni bẹ́ẹ̀ni ewúro kékeré bẹ́ẹ̀ lẹ́mí àwọn wòlíì sọ pé ká gbé ìgbésẹ̀ yìí olúwa ní láàárín ọjọ́ méje wọ́n mọ̀ wípé àdúrà gbà ohun tó máa gẹ̀t ẹyin adìyẹ kan àti ewúro nìkan ni olúwa lòun fẹ́ wọnú àwọn ìdílé tí a ṣe tì ń bàjá òun fẹ́ wọnú ìgbéyàwó tí a ṣe tì òun fẹ́ wọnú ayé tí a ṣe tì ń bàjá ó gbá agbègbè ìbàdàn láàárọ̀ èmi friday lọ múra báyìí ó máa ní agbára jù ẹ̀mí àwọn wòlíì fẹ́ ṣe ìtúsílẹ̀ tó lágbára ẹ wo sà àmúbọ̀ kì í ṣe ohun tó gbọ́dọ̀ wà ní ayé ènìyàn olórí àṣẹ tí ńlá ló ń jẹ́ àmúbọ̀ ire àmúbọ̀ ọmọ àmúbọ̀ ọkọ̀ tó bá ti ní pé òun mú àmúbọ̀ kò dẹ̀ ń ṣe àṣetì lọ gẹ̀ẹ́tì ewúro bẹ́ẹ̀ ni sà ẹ̀fọ́ ewúro bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò wá gẹ̀ẹ́tì ẹyin adìyẹ kan ìbáṣà greek ìbáṣẹ níwọ̀ olúwo ló ń bọ̀ lọ prepare mo jókòó sílé ní ti kánsẹ́lì àyè kánsẹ́lì máa wà bẹ́ẹ̀ ni mo sọ lónìí a máa ṣe àṣeyọrí a máa ṣe àṣeyọrí in the name of Jesus 14:6-38 ó ní àti ní ọdún kọkànlá ní oṣù búlù tí í ṣe oṣù kẹjọ ní ilé náà parí jálẹ̀jálẹ̀ pẹ̀lú gbogbo ìpín rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó yẹ ó sì fi ọdún méje kọ máa wo ilé náà ó parí pátápátá nínú oṣù ẹ̀kẹjọ ẹ̀rìbá yẹn ó wá parí ẹ̀ ní oṣù àṣeyọrí oṣù èkeje àwọn máa ń pe eight ní perfection wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n pe ní beginning of a new thing gbọ́ mi ó máa rá káká ẹ̀ka báyà oṣù kẹjọ yẹn la wà á máa kọ́ àṣeyọrí bẹ́ẹ̀ olúwa sọ̀rọ̀ kan fún mi níjẹta mo sọ lánàá náà ogun burúkú ni ogun àìlèkọ́ lè yọrí olúwa ní ti ń gbàdúrà fọ ní gbogbo bí tó ti ń gbàmí gbogbo ẹni kó akọpa tì í lé ìwọ mọ̀ bá wí gbogbo ẹni ra lẹ̀ tí ò lè yọrí ìwọ ni mọ̀ bá sọ̀rọ̀ gbogbo ẹni dọ́wọ́ lé nǹkan sí nǹkan yẹn ò lè yọrí báyìí lọ́wọ́ ọlọ́run àwọn ọmọ ogun ní kí n wí o gbọ́ ọ̀rọ̀ olúwa ó yá ká lọ ṣe àṣeyọrí a máa ṣe àṣeyọrí a máa ṣe àṣeyọrí àní ṣe àṣeyọrí àní ṣe àṣeyọrí mo láàní ṣe àṣeyọrí in the name of Jesus ohun tọ́pọ̀lọpọ̀ ò mọ̀ nípa oṣù yìí ó ní wípé oṣù ìsọtẹ́lẹ̀ pọ́ńbélé ni ọlọ́gbọ́ oṣù ìsọtẹ́lẹ̀ pọ́ńbélé ni oṣù tí ó jẹ́ wípé a máa sọtẹ́lẹ̀ báyìí ni mo bẹ̀ sọtẹ́lẹ̀ orúkọ náà lógún gbogbo tá a ti fìyà wá láàrí lórúkọ jésù orí ọ̀fẹ́ gbé wá ní ọdún kejì lẹ́rọ́ọ̀sì ní ọ̀rọ̀ olúwa tó sekaráyà wá ọmọ bẹ́kà ọmọ ìdò òní pé ṣé adíjà bá ti lè gbọ́ pé ọ̀rọ̀ olúwa tó ọ̀yàn wá ìsọtẹ́lẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ni pé ọlọ́run fẹ́ fara ru èèyàn láti sọ̀rọ̀ síta mi máa ń sọ̀mà nítorí ọba dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ lọ sọ tó gbá wa túrẹ̀ mi máa ti máa gbẹnu wòlíì sọ pé báyìí ayé sọ pé wàá padà sọkún lórí ọmọ yìí olúwa dẹ̀ ni kí n sọ fún ọ ẹkún rẹ tán lórí ọmọ ẹkún rẹ tán lórí ọmọ ẹkún rẹ tán lórí ọmọ ẹkún rẹ tán lórí ọmọ in the name of Jesus fálákà tún ní àmà máa yí kọ̀ǹtráktọ̀ ńlá ni ọ máa ń gbaṣẹ́ gan ọ máa ń gbaṣẹ́ ju àwọn ẹgbẹ́ ẹ lọ won ti se asasi kan ti e ba je bi wi pe o ti e wa ri segba mo ka lo ri segba nikan ni ibada ije se ti wa nwole emi la de ran si o gugu agbara to ni o lara aba ti so pe yo seruku ni aba ti so pe ko ni ro na abayo ni aba to ni ko ni jere yen lo agbara yen ti je ni bo mo mo na mu omi yen ko won sara re omi ti mo ni ko fo si ti mo ni ko fi o si won si ara re won sara re so pe ma ara je jeun in the name of Jesus ti je lo ni baba ti be leyin wa ti alagba ti gbogbo ti le aiku aisa ipakoda olorun gbogbo gba olorun gba gbogbo olorun ti ran ni ise ti pe yi ti ah wa gbo we soke wa to pe ogun so nkan mo oya o Jesus oluwa wa amen wa wa teri re ba teri ba ni so ti owo re bi olokun re ma wo Jesus lori jabi ni wa kan wo kankan o le didi o le laju wa so pe olorun ojo ori o olorun ojo gbogbo olorun to le so gbogbo olorun to gbogbo rorun fun lati se olorun to ni ase olorun to mu ri ti nairi olorun to se iyanu iwo ni mo to wa loni wa de ra anuba je ra jeje je ran na abayo se je nji yama iya yi ti to ogo mi to ra mo mi lowo je wa mi ri pada je ri ogo mi pa je ri re mi gba je ri ba ti se olorun gba mi ko ninu oko ise ti mo wa ati ninu oko idamu ti wa n kan se lori oro mi kemi naa joko pelu awon eyan bibi ki n joko pelu awon eni yi ki n kuo ninu aboku kemi naa deni eye kona la fun mi kemi naa rowo na ki adowo le mi ko bee sinu re wa kewo eyan to wo mi bi oloshi to wo mi bi eni iya ka pada wo mi bi eni re bee ni ko ja kori ose yi a sese fun mi jesu oluwa wa wo mi yan sara re oya kun lese mejeji bai dowo re dile so ti lọwọ ilẹ wa kẹkẹ mímọ sórí ọlọrun ogun báwo angẹli ṣe ń kéni yẹn wọn fọlá ẹ lọkà yóò ẹsáyé orí ẹkẹta kòmú látẹsẹ ìkíni máa lọ bí ẹkẹta sí kẹni wa ni pé wọn kí adé orí wọn wọn dúbà wọn ọba wọn ọba àìkú àìsá ìpapòdà tó bá láyè lọkà inú èfi wọn orí kẹni kó lọkà ẹsẹ ìkẹjọ wa ni wọn ṣe ń ké mímọ sí olú ọlọrun àwọn ogun ọba tó ní àṣẹ ayé àtọrun óyá ó gbogbo obi tó ti ń gbọ́ mi lákòókò ò ní jìyà mọ́ màmá yìí àwọn tó péjọ tán retí ọgbẹ́ ìbànújà rẹ lórí ọmọ ìmọ̀ àwọn da sán gbádì ẹ̀tọ́wọ́ síwájú ogun àgbàná tó ń bá yín jàyàn ogun yẹn ṣá olùgbọ́ mi lákòókò orúkọ mi ni wòlíì hi o ajínlórí àtàmátàsí iléeṣẹ́ ìránṣẹ́ christ artillery crusaders cac àtàmátàsí tí ọlọ́run bá gbé ibùjókò agbára àánú rẹ̀ agbára àṣẹ rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gẹ̀jẹ̀ gbẹ́dá nílùú ìbàdàn ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi ẹ̀rù ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi agbára ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní ibùdó àṣẹ oògùn bẹ̀rí àbí òde bẹ̀rí bí àwọn tó ti wá ibi tí àwọn máa rí di alágbá ìsẹ́lì ti ń ṣiṣẹ́ ìyanu ojúkorojú ibi tí àwọn tó fẹ́ gba fífà tó ń gùn tó ti ń lọ ń bẹ lọ́run tí kò sì pẹ́ tí ọlọ́run fi dá wọn lò ibi tí ẹni tó ń wojú olú akọmọtáyé ti ń pè lágbọn tó ti da ikùn rẹ̀ délẹ̀ tó dẹ̀ dìde tí ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn jẹ ibi tí aláìsàn dẹ̀ ń gùn tó jẹ́ wípé bó ṣe ń gun bẹ̀ báyìí àìsàn rẹ̀ dẹ̀ jábọ́ síbẹ̀ ibi àṣẹ ó wà nìbàdàn olúwo lọ́nà tó gé tiẹ̀ gbẹ́dà ni ibẹ̀ láti ná mi wá bá ọ báyìí lolúwa ni kí n wí fún ọ ọjọ́ ìdààmú rẹ̀ tán mo lọ́jọ́ ìṣòro yẹn tán kìkì tó o bá gbàgbọ́ ni o ó ní iye àwọn tó gbàgbọ́ àwọn láti agbára fún láti jọmọ ọlọ́run àti àwọn tó borúkọ mímọ rẹ̀ gbọ́ ò ní jìyà mọ́ mama yìí nísinsìnyí mi bá mi pe àwọn èèyàn pé kán gbọ́ mi bàbá ẹgbẹ́ eléyìí sà sẹ́rí àti gbàdé ìkóríta wípé àfẹ́ gbàdúrà mọ́ bẹ́ẹ̀ni sà àti ìkóríta pé à ń gbàdúrà láìní ìrètí à ń sọ̀rọ̀ láìní ìrètí in fact ẹlòmíì tún retí nínú àìní ìrètí ọmọ ṣe o ibi ayé bá oníkálukú dé náà rèé nù ìgbàgbọ́ fi dé bí ẹ̀tàn ẹ̀tàn gidi onìkan bá mi sọ nígbẹta ó ní pé yéèsì tí wò ní mọ́ nígbà tó ti káàkiri pé ìsírèsì kankan nígbà tó ti gbìyànjú tí orí kan mú bọ̀ nbẹ. gbà yẹn ló sọ wípé àdúrà ò gbà mọ́ bọ́ sọ ogun tó sọ aládùúrà rẹ dọ̀lẹ́ ogun tó sọ onígbàgbọ́ rẹ lòfo ogun tí ò jẹ́ kọ́ lẹ́rìí ogun yẹn ṣẹ́ ẹni mò ń sọ ọ̀rọ̀ kan fún àwọn ènìyàn lísìtù mi gbàrà tí gbàgbọ́ rẹ bá ti sọnù ó ti sọ gbogbo nǹkan nù pátápátá ṣẹ́rí tí gbàgbọ́ bá ti sọnù ikú ló máa ń tẹ̀lé ṣẹ́rí kúta sọnù ikú ògbó wà ikú iṣẹ́ wà tí ṣẹ̀yẹ̀ máa kú ikú ògbó àtọ́gbọ̀ èèyàn jọ máa kú bí ká ń gbọ́n bá yẹn ikú ipò máa wà tí pé èèyàn dẹ̀ ṣòfò ó rà káàkà bá ikú òní jẹ́ tiẹ̀ mo máa ń wo tara tí ń sọ̀rọ̀ ògo kẹ́sọ̀ ní tá ló wà nínú ẹ̀fọ́ sàmẹ̀ ìwé ẹ̀fọ́ sàmẹ̀ yẹn ní ṣàtàkọ́ mi ni ẹ lọ wo ìyàwó fíyàsì ó ti lù sí òpù pátápátá so ìwé ẹ̀yìn tẹ̀ lù sí òpù bíi tiẹ̀ lára mi sí ọ̀sẹ̀ yìí dẹ̀ máa yàtọ̀ máa sọ ìjẹ́ ẹ̀fọ́ ẹ̀ obìnrin àní bàbá kú ọmọ rẹ o ní kò máa yọ ó ní rárá kí ló ń fẹ́ máa yọ fún wọ́n ní pé ó ní ògùn ti tán ìrètí ti pín o ní ìrètí kankan mọ́ báyìí ni mo wí ní o mọ condition tó wà ní o mọ tó ṣẹlẹ̀ sí ẹ ní o mọ bó ṣe ṣẹlẹ̀ ní o mọ ọ̀nà tó gbà ṣẹlẹ̀ èmi tá a ránṣẹ́ ẹ wà rí sórí ìdánimọ̀ jíjẹ ẹ fún ẹ ní wípé wọ́n gbé àpótí ẹ lọ ọkọ kú bàbá ọkọ kú ó jẹ para ẹ torí bẹẹ ó kàn ní ó sì kù sílẹ̀ màmá torí kéèsì tó le bẹ́ẹ̀ ná ṣe rán mi sí ọ o ní láti kú o ní láti jẹ́ kí n kàn tán mẹ lọ́wọ́ o ní láti kú sínú ìṣòro tó wà òun ló fi jẹ́ pé èèyàn máa ń ní wòlíì wá wò ó tó o bá dẹ̀ wá pàdé wòlíì rẹ ibi táyé ti gba nǹkan náà ló ti dá padà fún ọ nígbà tí adéṣàbá fẹ̀sùn ó ní pé àwọn filistin ti gbé àpótí ẹ̀dọ̀ ọlọ́run wọ́n sì mú láti ẹbí ní zeriwa sí asidodu asidodu yẹn òun ilé dragoni wà wọ́n mú láti lọ́wọ́ gbé àpótí ẹ̀dọ̀ ọwọ́ wọn ẹbí ní zeri ni wọ́n ti gbà nígbà tí wọ́n wá mọ iyì wòlíì tí wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ kì í ṣọ̀rọ̀ àwọn fẹnu ja ẹnu ò lè ṣe é kì í ṣọ̀rọ̀ ẹkún ẹlòmíì ẹkún ló máa wà mo jẹ́ ẹ̀jìkẹ́ máa sunkún obìnrin kan wá sọ́dọ̀ mi sọ́tẹ̀ ṣègùn ẹkún ló bú sí ìyá ọkọ ni ó ti bá tòun jẹ́ kò jẹun ṣègbà tá a máa wá di ìyá àti ẹ̀gàn ìjọba ló lógún sẹ́ríbá yẹn ìyá àti ẹ̀gàn ló sọ pé kò ní bímọ ilé ọkọ tó wà nígbà tó bí ẹ máa wá ja òun ló fi jẹ́ pé ní ọ̀dọ̀ wòlíì tó bá máa lọ jẹ́ wòlíì tí ẹ̀mí mọ́ bá ṣiṣẹ́ kì í ṣe lé tó bí ẹ pé kí ló bá wá kò tẹ̀ sí wòlíì tó bá ti jẹ́ wòlíì ni o tó bá jẹ́ wòlíì ni o mi sọ pé pásọ mi sọ pé evangelist mi sọ pé teacher o mi sọ pé yàtọ̀ sùkàn tó bá jẹ́ wòlíì ni bọ́ ọba ti ń jẹ́ wájú ẹ̀ tó ń gbàdúrà fún ọ ní ojú ẹsẹ̀ náà ni ó máa sọ pé ìṣòro báyìí lomi ìṣòro báyìí gan ló bá pàdé nínú ìrìn àjò ibi tó gùn rẹ̀ gbà wálé ohun tó máa lọ ṣe sílé lẹ́yìn kọ bá dẹ̀ ti gbàgbọ́ ogún ṣẹ́ nìyẹn ẹ̀ lè jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ mo gbàgbọ́ ogún rẹ̀ máa ìdánimọ̀ jíjẹ ẹ wo ọmọ ṣẹ́lì pé ogún dìde sí wọn nígbà tá a dẹ̀wé 4:7-7 ó ní àwọn filistin gbọ́ pé àwọn ọmọ ṣẹ́lì péjọ sí mísà àwọn ìjòyè filistin kò kètò ṣẹ́lì lọ nígbà tá ọmọ ṣẹ́lì gbọ́ wọ́n bẹ̀rù àwọn filistin ní pé wọ́n pé nǹkan kan gẹ́rù bẹ́ẹ̀ ẹ̀rù bẹ́ẹ̀ lórí ọmọ yẹn ọmọ tó yẹ kó tó bẹ́ẹ̀ ìbànújẹ́ ló ń fún ọ ẹ̀rù bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ máre jẹ kò sí oríṣiríṣi obìnrin tó kọ rẹ̀ ogún tẹ̀tí ní kópa lẹ̀ mọ́ kò lé ẹ̀rù bẹ́ẹ̀ lórí iṣẹ́ tó ń ṣe kọ́ńtrákì tó gbà yẹn ó ti di gbèsè ó ti ẹmọ bóyá fẹ́ yanjú ẹ ẹ̀rù bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ fíìsà yẹn torí kò ti lọ ṣe tábìlì láìmọye ìgbà wọn fún ẹ ẹ̀rù bẹ́ẹ̀ lórí ọmọ rẹ tó fẹ́ lò lórí ìbò wọn ti gbowó gbowó kò bọ́ sí ẹ̀rù bẹ́ẹ̀ lórí àdíṣe ọmọ rẹ ẹ̀rù náà ló máa ń ṣẹlẹ̀ nígbà tí èyí ò bá ti mọ iyì ọlọ́run tàbí tó jẹ́ kó ti gbàdúrà gbàdúrà tí ògbà tó ti wá gbà gbàdúrà òde gbàmọ́ ohun tó dẹrù bẹ́ẹ̀ òpin lè ṣe orúkọ jẹ́ lámúra wọ́n mọ̀ kọ́lọ́run ti wà lẹ́nu iṣẹ́ kí ni wọ́n wá sí ọ wá gbọ́ o ó ní àwọn ìṣẹ̀lẹ̀ sì fún samuel pé má ṣe jákẹ́ àti má tẹ́kọ̀ọ́ olúwa ọlọ́run wá fún wa yóò sì gbà wá lọ́wọ́ mo ní pé sámẹ̀ ti ń wọ ẹbọ sísun náà lọ́wọ́ àwọn filistin sún ní ṣẹ́lì láti bá wọn jà ṣùgbọ́n olúwa sàrà ńlá ní ọjọ́ náà sórí àwọn filistin báyìí ni mo wí gbogbo ẹni gbógun tẹ àrẹ ìbílẹ̀ olúwa máa pàdánù ìdánimọ̀ jíjọ ó ní ó sì dààmú wọn ó sì pa wọn níwájú ìṣẹ́lì gbogbo ẹni tó ní ọlá tó ń dẹ̀ láàmú wọn máa pàdé ikú lójijì ìdánimọ̀ jíjọ ní báṣẹ kò ní sọmọ ẹsìn ní òkúta kan ó sì gbé kalẹ ní agbèrè méjì ní báṣẹyì ó sì pé orúkọ ọbẹ ní ebenezeri oh ebenezeri tó ti gbà kó tí ẹrí lọwọ wọn ebenezeri náà tó ti wá pàápàá wọn ọ̀tá tó ń ní ọ ọ̀tá yẹn má ṣubú torí ṣe ìdánimọ̀ jíjẹ lámúra èmi máa rán sí ọ jẹ́ kí n sọ ìdí pàtàkì mẹ́ta tí mo fi mọ̀ wípé gbígbọ́ tó gbọ́ mi ogun rẹ̀ máa ṣe nọ́mbà wà èmi tó bẹ̀rẹ̀ sí gbọ́ mi ọjọ́ oṣù ẹ̀tẹ́jọ la wà sẹ́rí oṣù kẹjọ yìí oṣù tó ní agbára nífà oṣù májàmú ìpè mí gẹ́gẹ́ láwọ̀ yìí èmi ò tó jọjọ fẹ́ẹ̀dẹ̀ ní kánsẹ́lì ni mo fẹ́ ṣe fún gbogbo èèyàn àwọn èèyàn ní olúwo àti agbègbè ti ní ìsìn kánsẹ́lì fún bí ọ̀sẹ̀ bíi mélòó kan so mi ò wá sí ẹ̀yìn ìtàfún àrẹ́nà lẹ́ni o mi ò wá lẹ́ni ọjọ́ fẹ́ẹ̀dẹ̀ sẹ́yìn ìtàfún àrẹ́nà àní síbẹ̀ ìyẹn níbi ọ̀tún wà lẹ́gbẹ̀ẹ́ open university yẹn síbẹ̀ lago méje láàárọ̀ wíwá wa sápàbẹ̀ ó tún di ọjọ́ friday tó ń bọ̀ ìyẹn lago méje àárọ̀ gbogbo nǹkan olúwo ni olúwo ló ń bọ̀ lọ prepare wọ́n jókòó sílé ní ti kánsẹ́lì àyè kánsẹ́lì máa wà ó máa ní agbára jù ẹ̀mí òwúlé fẹ́ ṣe ìtúsílẹ̀ tó lágbára ẹ wo sà àmúbọ̀ kì í ṣohun tó gbọ́dọ̀ wà ní ayé ènìyàn olórí àṣetì ńlá ló ń jẹ́ àmúbọ̀ ire àmúbọ̀ ọmọ àmúbọ̀ ọkọ̀ tó bá ti ní pé òun máa àmúbọ̀ kò dẹ̀ ń ṣe àṣetì lọ gẹ̀ẹ́tì ewúro bẹ́ẹ̀ ni sà ẹ̀fọ́ ewúro bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò wá gẹ̀ẹ́tì ẹyin adìyẹ kan ìbáṣà greek ìbáṣẹ ni wọ tètè dé sí olúwo ló ń bọ̀ lọ prepare wọ́n jókòó sílé ní ti kánsẹ́lì àyè kánsẹ́lì máa wà wàhálà yèrè mi bí ìwòlíì kákọ́kọ́ wà ní sínú àjọ kágbé ìgbésẹ̀ ìṣẹ́gun ojú ẹsẹ̀ ọ̀nà àbáyọ sẹ́rí gbogbo ẹni tí àjọ bá dàrú ẹni tí wọ́n ta lọ́fà lágọ̀ọ́ ara gbogbo ẹni táyé ti sí ní gbèsè pátápátá gbogbo àwọn tó jẹ́ pé iṣẹ́ kan dàrú mọ́ lọ́wọ́ àwọn tó ń là gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ní pé ọwọ́ ayé ló ṣiṣẹ́ òbí yìí tètè dé dandan ni kò lẹ́rìí àwọn kan náà sọ ẹ̀rí o.
1: Orúkọ mi Deborah Adesina.
2: Ìbúra Adéyí Adékúta ni mo wà.
1: Adékúta mi. Ní ìwà ní àgókò. Ní ìwà sí ìbàyí rí. Ọjọ́ tí n tètè kọjá ìnáwó sí ìbàyí lórí ọ̀rọ̀ ọmọ mi kan. Mo ṣe wá wà nbàyí. Jáde wá pé pírẹ́yà mo jáde. Mo lè ṣe pírẹ́yà yẹn. Mo ṣáàgùn ní ìgbàgbọ́ wípé àjà yẹn kì í gbà. Ní mo ṣe ní ìrẹ́ni tó fún mi ní 30,000 rí. Ọ̀dẹ́
0: 20,000. Wọ́n rẹ́ ni ṣé láàánú rí. Wọ́n rẹ́ ni fún lówó olúwa ní kí n kéde fún ọ̀tọ́ ọba gbàgbọ́. Ní abẹ́ májẹ̀mú ìpè yìí torí mo wà ní àkókò ìdíjí ìpè mi lọ́wọ́ oṣù ìpè mi mo tún sọ́lẹ̀ tán. Owó millions. Ire ńlá ó máa rí gbà. Àṣẹ mi. Ọmọ ẹ lóhùn rẹ ni fún lówó gidi nígbà máa gbọ́rọ̀ rẹ bọ̀. Orí Ọlọ́run ṣe káàkiri dá ìsọ̀rọ̀ ẹ̀. Ìwọ ni kò ṣàgbàgbọ́
1: ẹ wò bó ṣe ọlọ́run bẹ̀ ẹ má yẹ ká máa kanra tí ọba báyọ̀ sọ̀rọ̀ pé lámìíràn kan tó wà báyìí rà ẹ má kanra mọ́ wọn bó ṣe mo kàn wá jókòó sí mi ní gamadama gamadama tí mo lè jókòó sí mo ní jókòó ọkọ mi ó kàn lè jókòó ni ó bá ní à báwo lè ṣe ń ra ẹja tí èkìlá nígbà tẹ̀sí gbà tẹ̀sí ẹ̀mí ló ti ń tàṣípẹ́ mo nígbà kan mo ní paris àjọba ìsàndí nìyẹn ẹja yẹn mo máa ń rà ní ẹ máa ń rí owó fúra mo ní mi owó mo ní máa ń gbọ́dọ̀ ps ni ó ní ha ó ní gàmá tó máa fún ilé owó ńkọ́ mo ní kò sí wa lọ́kọ́ mi ó bá ní gàmá ó ní ẹ̀dìdẹ̀ gbẹ́bọ́dì ni àwọn àjàrà ní à ó fún òṣìṣẹ́ ẹ̀dìyẹ oṣù lẹ̀mí náà bá dìde mo bá gbẹ́bọ́dì ni ó ṣàjò kò sí wáyà gàmá yẹ ẹ̀dìjú yín kẹ́díjú ni òkùnrin ẹ̀dìjú mi ó ní ẹ̀tẹ́wọ́ ó bá tún lẹ tó fún mi 1 bay 50,500 ó bá tún lẹ fún mi pọ̀ sí 20,000 ó jẹ́ 90,000 inú mi dùn.
3: lọ fún yín.
1: bẹ́ẹ̀ ni sà mi ìbọn wọlé rárá.
3: o kọjá jẹ pé ọrẹ ń bì.
1: bẹ́ẹ̀ ni sà.
3: ọba jáde bọ́ rẹ.
1: mo da mo da mo ṣe pílẹ̀ yẹn lẹ́yìn náà mo ṣe pílẹ̀ rẹ. bẹ́ẹ̀ ni sà. wọ́n á ní ìgbàgbọ́ wípé n kọ́ ọlọ́run ọmọ mi tí mo bá ní níbàyí lórúkọ jésù ó máa di ṣíṣe.
0: ọ̀rọ̀ ó jẹ́ ń gbọ́ mi bá ọ̀rọ̀ ẹ̀ máa yanjú ọ̀rọ̀ ayé ẹ̀ máa yanjú ọ̀rọ̀ ọmọ ẹ̀ máa yanjú ìrìnàjò ẹ̀ máa yanjú ó máa padà lẹ́rìí ìwọ ni kó má jẹ́ kí àìgbàgbọ́ bá tiẹ̀ jẹ́ o wọ́n ti tẹ̀yìn tẹ̀yìn o wọ́n ti fi rẹ́ẹ̀sì tẹ̀ o ti lọ òfolobọ́ wọ́n ti fàdúrà tẹ̀ o lọ orí kankan mú bọ̀ wọ́n ti fẹ́ẹ̀kì ẹ o ti wá so fẹ́ lọ bí àdúrà mọ́ torí pé o ti pàdé wòlíì rẹ ni ṣẹlẹ́jọ́ tó o bá ti pàdé wòlíì rẹ ni solution dé èmi tẹ́lá sí ẹ nìyí tó o bá wá wà lẹ́rì ìgbẹ́dẹ̀ máa ṣẹ́ ìdánimọ̀ títọ̀ ṣẹ́ fún èèyàn mẹ́fà lórí ọ̀fẹ́ láti pè mí kí nǹkan sọtẹ́lẹ̀ ṣayé wọn kí n sọ bí tó gun wọn ti bẹ̀rẹ̀ n tó wà níbi ogun àti tẹ́tẹ̀ máa gbé torí tó o bá dọ́dọ̀ wòlíì kò yẹ kó ṣe sọ pé nǹkan báyìí ló ń ṣe ẹni mọ́ ló gbúdọ̀ gbẹnu wòlíì tó aṣọ ogun ẹ àti ìgbésẹ̀ tó máa gbé yá jọ pàdé kó o jẹ́ kí ẹni mọ́ kó tú gbogbo àṣírí ogun ayé rẹ fún ọ o ní láti sọ nǹkan kẹta ìmọ̀ tó máa tu.
4: kò tí sọ̀rọ̀. ọkọ mi ni mudasi oromoke láti ìlú iwo ìlú iwo ilé aláyè mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run àtàmọ́tàṣe torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹsẹ̀ mi ò lè bẹ̀rẹ̀ báyìí. kí n bẹ̀rẹ̀ kí n yàgbẹ́ màá náà ro báyìí tí n bá fẹ́ tọ̀ màá náà ro ni torí pé ẹsẹ̀ mi yóò fi kúrẹ́ ṣùgbọ́n nígbà mo ti ń gbọ́ prógíráàmù yín tẹ́ bá ti ń gbàgbọ́ mi ò mọ̀ gbà á màá mọ̀ gbà á ẹ wà mo sọ wípé nígbà bá di pé ọya ọlọ́run àti amọ́ta ṣe òfin òní sàn màá mọ̀ sẹ́lẹ̀ olúwa òní sàn màá sàn torí pé wọ́n mọ̀ wò mí lọ́lẹ́ pé kí a ní eléyìí sọ fún mi òní sàn màá sàn nígbà mo
0: Hallelujah!
4: Tẹ́kọ̀ màá máa ra ogun, màá máa ra gbogbo ẹ̀ mórí pé bí n bá ń rìn ra kankan pé màá rogun mọ́, màá ṣe ẹ̀ka tẹ́ pé ẹsẹ̀ wo sá mọ̀ jàmí láàmú tí ó tí ó sá wù tí ó sá mọ̀ ṣùgbọ́n nígbà mo sá fi ọlọ́run àtàwọn mọ́ta ṣe kúrò sàn màá sàn bá. Ọlọ́run sì wò lè sàn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: Mo gbàdúrà lórúkọ
4: Jésù
0: yóò tún ti ṣẹ́kù mí bí ẹ̀ máa tọwọ́ bàbí tó bẹ̀ máa fọwọ́ bàbí tó bẹ̀ báyìí a máa kọ́lùkọ jésù yẹ ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan a lọ́rọ́ àtàwọn mọ́ta ṣe wòlíì sàn máa ń sàn gbàmí là máa là.
5: mo bá tọ́ yẹ wá sí ẹ̀ ọ́ ní
0: Olùkọ́ni ẹ̀fẹ̀ ọ̀yọ́lẹ̀ ìjọba ìjọ ẹ̀sẹ̀ ni dáadáa nígbà tó bá ṣe léyìí tí ò láṣeyọrí tí ó ṣe tọ̀hún tí ò bọ́ sí ayé abẹ́rẹ́ sí pé ní olófo olúwa ní gbogbo ẹni tí nǹkan bá yẹn ń bàjá oh my god olúwa ní kan lọ gẹ́ẹ̀tì ohun tí wọ́n ń pè ní ewúro ewúro kékeré ni o ewúro kékeré ni bẹ́ẹ̀ ni ewúro kékeré bẹ́ẹ̀ lẹ́mí àwọn olè sọ pé ká gbé ìgbésẹ̀ yìí olúwa ní láàrin ọjọ́ méje ó mọ̀ wípé àdúrà gbà ohun tó máa gẹ́ẹ̀tì ẹyin adìyẹ kan àti ewúro nìkan ni olúwa ló fẹ́ wọnú àwọn ìdílé tí a ṣe tì ń bàjá òun fẹ́ wọnú ìgbéyàwó tí a ṣe tì òun fẹ́ wọnú ayé tí a ṣe tì ń bàjá má bí sọ opportunity ẹ àjọpàdé ogun ayé ò ní já wọn ó náà tún fẹ́ gba àkànnà bẹ̀lẹ́ kan jẹ́ kí n pè fún ẹ UBA UBA 10 2 4 54 double 7 77 5 0 60 80 0 gbogbo èèyàn ló gbọdọ̀ da ọrẹ lẹ́nu bó ṣe lágbára tó ni kò ṣe ṣe tó yàtọ̀ sí àwọn tó fẹ́ já ọrẹ májẹ̀mú tó jẹ́ ẹgbẹ̀rún méjì àti àwọn tó fẹ́ sọ ọrẹ ìdìdí tí ọlọ́run bá mi sọ nípa ẹ̀ ìyẹn 8000 ṣùgbọ́n gbogbo èèyàn láìpẹ́ nìkan ló gbọdọ̀ da ọrẹ lẹ́nu orí àánú ti fẹ́ ṣiṣẹ́ fún ọ lórí oṣù yìí yàtọ̀ pátápátá kì í ṣe yẹn nìkan oṣù ìpè mi tí ọlọ́run pè mí oṣù tí abíyá tó bí mi oṣù tá a fi olóòtú àkọ́kọ́ lélẹ̀ tọba wa lórúkọ jésù wà lẹ́yìn ṣá májàgbàgbé ewúro tí mo ní kó mú dání àti ẹyọ ẹyin adìyẹ kan yẹn gbé gbogbo èèyàn tẹ́ ẹ ti ń jẹnu pé nípa òróró àtàmátàsí tàbí ọṣẹ back to sender yẹn tàbí ọṣẹ àánú yẹn gbogbo ẹ ló máa wà fún títà lẹ́ni lágbára ọba tó láyé àtọ̀run sógbọn ẹ tẹ́ ti káàkiri tẹ́ ti wọ̀rì fún ó wà gbé gbogbo ẹ tẹ́ bá wà lẹ́ máa láǹfààní láti gba ìwé ìdìdí ìpè mi fẹ́mọ̀ tí ó bá gba ìpè wa gbọ́ ìpè náà ló máa pè ẹ́ ìpè ló máa ń pè èèyàn tí èèyàn fi máa ní oore ọ̀fẹ́ fún èrè ìpè o dẹ̀ gbàgbọ́ pé tó o bá ń gba ìwé ìdìdí ìpè mi o dọ̀dọ̀ kò lẹ́nu wa gbà àlàyé kíkún lórí ẹ̀ olúwo ló ń bọ̀ o olúwo ló máa ṣe program lẹ́ni ọdọ̀ friday o gbogbo èèyàn tó ti ń fẹ́ rí mi fún kánsẹ́lì pàpàtà ló máa láǹfààní àti rí mi lẹ́ni so má waste time invite àwọn èèyàn gbogbo lẹ́yìn bá mi kéde gbogbo àwọn èèyàn pé máa wà lólúwo lẹ́ni bí mo ṣe sọ àgbà ọba tó láyé àtọ̀run aago mẹ́jọ láàárọ̀ yìí ó pẹ́ jù ní kò ti dé o àárọ̀ yìí ni kì í ṣe ṣọ́ọ̀rù o kì í ṣe ṣọ́ọ̀rù o àárọ̀ lẹ́ni ni o ó pẹ́ jù kò ti dé laago mẹ́jọ lágbà ọba tó láyé àtọ̀run gbogbo wọn tó fẹ́ rí mi fún kánsẹ́lì àmọ́ ti má bàa gbàgbé sí ọjọ́ monday mo máa wà ní sangun ọ̀tà níbi àdéṣibà yẹn dandan ní tiritiri bus stop ní ẹgbẹ́ market yẹn ní ọ̀lù tó ń pè ní ìjórí ọ̀rọ̀ ibẹ̀ ni màá wà ní ìjórí ọ̀rọ̀ tó wà ní àdéṣibà ní tiritiri bus stop ní market station yẹn tí bá ti ń kó bẹ́ẹ̀ à ń wọlé sábẹ́kúta ni ìyẹn ní láfẹ́wá la máa wọlé síbẹ̀ rẹ̀ ní ẹgbẹ́ ilé ẹja yẹ ní láfẹ́wá ó máa ń lágbára jù àmà ìrètí mi under ìjòkó community ọ̀rì under ìjòkó community ọ̀rì ẹ̀yìn ẹni sábò ní sàgà tó gba àwọn tó bá fẹ́ níbi bí wòlé wọn á tètè dé àwọn yẹn á ti kọ́kọ́ dá wọn lò ní ọba tó bá kù ká kàn máa dálò lẹ́yìn program lágbè ọba tó láyé àtọ̀ ìbí dàmà sọ pé tọ́mọdé ọba wòlí ìwọ kọ́ ló máa sọ pé lágbè ọba tó láyé àtọ̀ ìjẹ́rẹ́ máa já wàdà rí àánú wà o tẹ fẹ gbọdọ pe eyan meje ninu awọn to fi ọrẹ support ile yẹn ya kọ nọmba naa silẹ 070 0 70 0 35 2 3 1 4 17 tọ́lẹ̀ kan sí o 070 0 70 0 35 2 3 23 1 4 14 1 7 àfààní kí ló jáfẹ́ yàn kó jìlá ayé kó sọ ẹ̀mí àní sọ̀jọba ọlọ́run ọ̀rí ànúgbà jésù lolúwa.
3: ẹ̀bùn olóòrùn yóò tún rántí májẹ̀mú ẹ̀ tó bá wù yìí ayò àjẹmúrí àtàmátàsí dáa ó ti máa ń ṣe lọ́dọọdún nìyẹn covenant calling anniversary and thanksgiving tọ́ni ń bọ̀ olúwa sì kò fún mi pé ẹ̀yin ó ti yí orí òkè kápẹ́ tó ẹ padà sí ìyàwó wa ẹ̀mí ìdìbò fẹ́ lànà ẹ̀mí ojúmọ̀ náà fẹ́ jáde kó láyé rẹ̀ ẹ̀mí májẹ̀mú ìpè lójó sunday 6 September látàgùn mẹ́wàá òwúrọ̀ ọjọ́ yẹn la máa celebrate àyájọ́ ọjọ́ ọ̀bẹ wòlíì ìbò bí àjọ ìfàmì òru ní àwọn ìrìnsì lọ pẹ̀lú ìfàmì ẹ̀yẹ dá àwọn ènìyàn lọ́la ọjọ́ yẹn náà ni gbogbo èèyàn máa dá ìwé ìdìbò májẹ̀mú padà bá a sì máa mú èso níwájú pẹpẹ ọ̀pọ̀ ìránṣẹ́ olóhùn aláàyè àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀ prọfẹtẹ gò pẹ̀lú prọfẹtẹ io àjílóyè àtàmátàsí bàbá àti màmá ẹ̀rí aláàyè wọ́n ò máa fún májẹ̀mú ìpè tó dájú sọ tẹ́lẹ̀ lọ́jọ́ sunday 6 September 2026 látàgùn mẹ́wàá òwúrọ̀ láti wòrò tó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun olú ẹgbẹ́ dání ẹ máa bọ̀ ẹ bèrè ibùdó agbára àánú bẹ̀ cac àtàmátàsí olórin yóò tún rántí májẹ̀mú rẹ̀ yóò yí ìtàn rẹ̀ padà wàá sọ̀rọ̀ nínú goal.

ẹ̀kú ojúmọ́ ìròyìn kàgbánlá ayé ló ń dé sétí ìgbọ́yín láti kàní lágẹ̀lú 96.7 FM òkè gàjòkè ilé ìta kalẹ̀ sílé funfun báláú fẹ́lẹ́lẹ̀ nílùú ti ìbàdàn ṣeun ààrẹ bíkọ́lá ló kọ́ mi ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn tó ní í ṣe pẹ̀lú à ń gbanisíṣẹ́ ńlẹ̀ yìí ni ló ti rọ àwọn ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ láti wá ṣe àpàtẹnu jẹ́wọ́ lórí owó tí ṣe 1,000,000,000,004 tí wọ́n ní wọ́n san fún wọn tó rogún níbi owó ìrànwọ́ tí wọ́n yọ. Ìdùmẹ̀ ló rọ iléeṣẹ́ ọmọ ológun láti jáwé sóbì láti dóòlà àwọn tí wọ́n jí gbé nípínlẹ̀ ti Bọ̀nà. Orílẹ̀-èdè Congo ti ń lálàsẹ́ látàrí àjàkálẹ̀ àrùn ti Ebola ni wọ́n ti gba abẹ́rẹ́ àjẹsára tó tó 1,750,000 níye báyìí. Ikọ̀ agbábọ́ọ̀lù ti Arsenal ni wọ́n ti gbé wọn sí pèpele kẹta yíká àgbáńlá ayé gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù eléyìí tí ó ta sánsán. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn tó ní í ṣe pẹ̀lú à ń gbanisíṣẹ́ ńlẹ̀ Nàìjíríà ni ló ti rọ àwọn ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ láti wá ṣe àpàtẹnu jẹ́wọ́ lórí owó tó rogún láti owó ìrànwọ́ tí wọ́n yọ tí ṣe 1,000,004,000,000 eléyìí tí wọ́n ní wọ́n san fún wọn láti àpò òṣùwọ̀n ti ìjọba àpapọ̀. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ọ̀hún Adéwálé Smart Oyèrìndé ni ló pèpè náà nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ní í ṣe pẹ̀lú iléeṣẹ́ móhùnmáwòrán kan lọ́jọ́bọ̀ níbi tó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé alákòóso fún ẹ̀ka ètò ìnáwó àti ààtò gbogbo ńlẹ̀ yìí ìyọ̀n Taiwo Oyedele ni ló ṣàlàyé wípé yíyọ owó ìrànwọ́ lórí epo rọ̀bì ńlẹ̀ yìí ló ti jẹ́ kí owó tí ó tó 1,015,000,000,000 náírà kó rogún sí àpò ìjọba àpapọ̀ láàrin ọdún oṣù kẹfà ọdún 2023 sí oṣù kejìlá ọdún 2025. Oyedele lọ́jọ́rú ni ló ṣàlàyé ọ̀rọ̀ náà nígbà tó wípé ìjọba àpapọ̀ ni ló sì ń gba 5,000,000,000 nínú owó náà tọ́jẹ́ pé 1,010,000,000 ni wọ́n ń pín láàrin àwọn ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ ní tìbútòrò ilẹ̀ Nàìjíríà. Ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún ẹgbẹ́ náà lọ́wọ́ ṣàlàyé wípé ìṣípayé ọ̀rọ̀ náà ló ti wá jẹ́ kí wọ́n ké sí àwọn ìjọba ìpínlẹ̀ pàápàá jùlọ àwọn tó wà ní ìgbọ́njẹ ti ẹ̀ka ètò ìnáwó láti wá ṣàlàyé owó tí wọ́n ń gbà láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ àti bí wọ́n ṣe ń lò ó fún ìdàgbàsókè ti àyíká. Eléyìí tí wọ́n ní ó pè fún ìlànà ti búre láàrin àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn. Àjọ náà ló rọ àwọn ìjọba lẹ́sẹ̀ kùkú tí wọ́n ti gba owó náà láti bọ́ ta bọmbọ kí wọ́n sì ṣàlàyé wọ́n ti ṣe náà owó ọ̀hún. Gómìnà fún ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ni ló ti rọ àwọn tí ọ̀rọ̀ kàn lẹ́ka ètò iná ọba láti jáwé sóbì kí ó má sì sí òkùnkùn bírímù ní ìpínlẹ̀ náà mọ́ tí ó sì ṣàlàyé ẹ̀ wípé ìrèdí wà fún wọn láti jẹ́ kí ẹ̀ka iná ọba kí ó gbèrú sí i kí ètò ọrọ̀ ajé kó sì dàgbà sókè. Gómìnà Sanwó-Olú ni ó ṣàlàyé ọ̀rọ̀ náà níbi ìpàdé àwọn èèyàn tọ́rọ̀ kàn eléyìí tó wáyé nílé ìjọba lágbègbè ti Marina níbi tí wọ́n ti ń ṣàlàyé pé ìpínlẹ̀ Èkó ni wọ́n gbọ́dọ̀ máa ní iná láàrin wákàtí 24 lójúmọ́ àti fún ọ̀sẹ̀ kan gbáko. Nínú àpérò ọ̀rọ̀ tí wọ́n ṣe náà níbi tí ó ti ní kìmí pẹ̀lú èèyàn àwùjọ àti àwọn adarí lẹ́ka ti aládàáni níbẹ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ tí wọ́n sì pàbí yábìdùn ọ̀nà tí wọ́n gbà tí ìpínlẹ̀ Èkó yóò fi kúrò nínú òkùnkùn bírímù. Ẹni tí ó jẹ́ igbákejì fún gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún Kádírì Hamsat àti àwọn ọmọ ìgbìmọ̀ ti ẹ̀ka ìpàṣẹ tí wọ́n wà níbi ìpàdé alágbára náà. Ìpàdé ọ̀hún ni ó ní àkóónú àwọn aṣojú ní ẹlẹ́kajẹ̀ka tó fi mọ ẹ̀ka ti iléeṣẹ́ tó ń rí sí epo rọ̀bì ńlẹ̀ yìí, ẹ̀ka tó ń rí sí ìdíyelé epo rọ̀bì, ẹ̀ka tó ń rí sí ti àti àgbáyé lẹ́ka ti ètò ìnáwó àti ẹ̀ka eléyìí tí ó ń rí sí àtẹ tilẹ̀ adúláwọ̀ lẹ́ka ti ètò ìnáwó tó fi mọ ẹ̀ka tó ń pèsè iná ọba nípínlẹ̀ ti Èkó àti àwọn ẹ̀ka míì tó jẹ́ ti aládàáni tí ó rọ̀gbọ̀kú lé ìjọba lẹ́ka tiná ìjọba.
Sanwo-Olu in lo shala yoro na pe bomba le biyanju lati je ki ina oba ko wa dede ni yo je ki eka eto oro aje ni ipinle na ko tun gberu si ko si ni idagbasoke to dogbe ẹni tó jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tó ń ṣojú ẹkùn ìdìbò ti gúúsù Borno Muhammad Ndume ni ló ti ké sí iléeṣẹ́ ológun ilẹ̀ nàìjíríà láti jáwé sóbì láti jẹ́ kí àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn arìnrìn-àjò eléyìí tí wọ́n jí gbé ní gúúsù ẹkùn ìpínlẹ̀ náà kí wọ́n gba òmìnira ó ṣàlàyé síwájú páwọn èèyàn òun ni wọ́n ti lò kọjá ọgọ́rùn-ún ọjọ́ nínú ìgbèkùn báyìí ìbéèrè ọ̀hún ni ọ̀tẹ̀ bọ́ta lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ hìn Facebook lọ́jọ́bọ̀ Thursday ní bí ó ti ṣàlàyé pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n kó lágbègbè ti Musa àti Lasa ti àwọn èèyàn tí wọ́n sì jí gbé ní ìjọba ìbílẹ̀ ti Askira Uba bẹ́ẹ̀ ni àwọn tí ń rìn àjò eléyìí tí wọ́n ní wọ́n jí gbé ní ẹkùn ti Buratai tí ó sì jẹ́ wípé wọ́n ti wà ní àkètì àwọn ajínigbé fún bí ọgọ́rùn-ún ọjọ́ gbáko Ndume ni ló wípé ìpè tí òun pè lákòókò tí ó ṣe àbẹ̀wò sí olú ìlú ẹka ìpàṣẹ ti iléeṣẹ́ ọmọ ológun ti ẹkùn ti ìlà oòrùn àríwá tí ó sì ní í ṣe pẹ̀lú ikọ̀ ti Adinkai nílùú ti Maiduguri níbẹ̀ ló ti gbóríyìn fún ẹka iléeṣẹ́ ológun tó sì tún rọ̀ wọ́n láti sapá wọn láti jẹ́ kí ìwà ìgbésùmọ̀mí kó dẹkùn láwùjọ wa ẹ̀wẹ̀ inú ọ̀rọ̀ rẹ̀ níbẹ̀ ló ti ṣàlàyé pé òun mọrírì akitiyan iléeṣẹ́ ọmọ ológun ṣùgbọ́n ó kù báyìí nìbọn rò ni kí iṣẹ́ ọ̀hún kó jẹ́ fún ẹ̀ka iléeṣẹ́ ọmọ ológun lákòókò eléyìí tó yẹ. ìròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn-ún àjọ tó ń bójútó ètò ìlera káríayé WHO ni ló ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé ilẹ̀ olómìnira ti Congo eléyìí tí àjàkálẹ̀ àrùn ẹ̀bólà ti ń bá wọn fínra ni wọ́n ti fi abẹ́rẹ́ àjẹsára ṣọwọ́ sí wọn eléyìí tó tó ẹgbẹ̀rún lọ́nà 70 níye eléyìí tí wọ́n ní yóò dáàbò bo àwọn èèyàn tako àjàkálẹ̀ àrùn náà ṣùgbọ́n kì í ṣe ẹ̀yà eléyìí tí ń jà rìnrìn ní orílẹ̀-èdè ọ̀hún àjọ ọ̀hún lọ́ ṣàlàyé.

nínú àtẹ̀jáde tí wọ́n fi léde wípé wọ́n ti kó abẹ́rẹ́ àjẹsára ti evebo lọ sí orílẹ̀-èdè náà ilé tí wọ́n ni wọ́n ti ṣe àyẹ̀wò ẹ̀ pẹ̀lú òfin tó alágbára pé ó lè kápá ti ẹ̀yà ti zaire ti ebola ilé tí wọ́n ni àjọ ti àgbáyé ló buwọ́ lò ó tí wọ́n sì ti ṣe àyẹ̀wò rẹ̀ tó dógbe láwọn ẹkùnjẹkùn bó tilẹ̀ jẹ́ wípé ó ṣeé ṣe kí ipa rẹ̀ kó má ká ti ẹ̀yà ilé tí ń jà rìnrìn ní orílẹ̀-èdè ọ̀hún ìgbésẹ̀ ọ̀tún ọ̀hún ló wáyé nígbà tí wọ́n ní orílẹ̀-èdè ti olómìnira congo ni ló béèrè fún ìrànlọ́wọ́ lẹ́yìn tí wọ́n ní wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé èèyàn tó tó bí ẹgbẹ̀rún márùn-ún níye ni wọ́n ti fara káṣá àjàkálẹ̀ àrùn ti ebola ti àwọn ẹgbẹ̀rún méjì àti ọ̀ọ́dúnrún tí wọ́n ti gbé ẹ̀mí mì látìgbà tí wọ́n ti kéde ẹ̀ ní nǹkan bíi oṣù mẹ́ta sẹ́yìn eléyìí tí ó fi àkọsílẹ̀ hàn pé àkókò yìí gan nígbà tó burúkú jáì nínú ìta àjàkálẹ̀ àrùn náà àjọ tó ń bójútó ètò ìlera kárí ayé lọ́wọ́ ṣàlàyé páwọn ti fi tó ilẹ̀ ti congo létí nípa àwọn abẹ́rẹ́ àjẹsára tí wọ́n kó ránṣẹ́ náà lábala ti aré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù ti ń gbà ní ilẹ̀ ti gẹ̀ẹ́sì lọ́hùn-ún arsenal tí wọ́n sì gba ife ẹ̀yẹ ti premier league ni wọ́n ni wọ́n ti pín wọn sórí òṣùwọ̀n ipò kẹta nínú àwọn agbábọ́ọ̀lù tó mú ṣánṣán jù yíká àgbáńlá ayé níbàámu pẹ̀lú àjọ eléyìí tí ń pín wọn sórí kinní ọ̀hún ikọ̀ agbábọ́ọ̀lù ti arsenal ni wọ́n ni wọ́n ta bí elébè tí wọ́n sì wà ní ipò karùn-ún kó tó di wípé wọ́n bọ́ sí ipò kẹta nígbà tí wọ́n gbé wọn sórí òṣùwọ̀n pẹ̀lú owó tó tó bílíọ̀nù kan ó lé tí márùn-ún euro tilẹ̀ òkèrè pẹ̀lú àfikún ìdàgbàsókè ìdá méjì dín ní ọgbọ̀n níye ikọ̀ agbábọ́ọ̀lù gunners ọ̀hún ni wọ́n ni wọ́n parí sáà ìgbábọ́ọ̀lù tó kọjá pẹ̀lú ìgbésẹ̀ àkọ̀tàn lẹ́yìn tí wọ́n ti ń dúró láti gba ife ẹ̀yẹ ti premier league láti ọdún 2004 eléyìí tí ó sì jẹ́ kí wọ́n láǹfààní lábẹ́ olùkọ́ni ti Mikel Arteta ikọ̀ ọ̀hún ni wọ́n ní ìbáṣeéṣe kí wọ́n gba àmì ẹ̀yẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n wọ́n pàdánù sọ́wọ́ ikọ̀ ti Paris Saint-Germain nínú àmì ayò gbé kalẹ̀ golíwòmí kí n gbà sí ọ lẹ́yìn 90 ìṣẹ́jú àti ìṣẹ́jú ààbọ̀ eléyìí tí wọ́n ń fi kún tí wọ́n sì parí àmì ayò ọ̀hún pẹ̀lú àmì ọ̀mì ókan sí ókan. Kí n tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tó suyọ̀ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí àjọ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka ti ìgbanisíṣẹ́ nílẹ̀ nàìjíríà ni wọ́n ti rọ àwọn ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ láti ṣe àpatẹnujẹ́wọ́ bí níná owó tó tó 10,000,000,000 tí wọ́n san fún wọn nínú owó tó rogún lẹ́ka ti epo rọ̀bì jáde ndúmẹ̀ ló ti rọ iléeṣẹ́ ọmọ ológun láti jáwé sóbì láti jẹ́ kí wọ́n dóòlà àwọn tí wọ́n jí gbé nípínlẹ̀ ti borno orílẹ̀-èdè congo tọ́jọ́ wípé wọ́n ń bá àjàkálẹ̀ àrùn ebola fínra ni wọ́n ti gba abẹ́rẹ́ àjẹsára tó tó 180,000 báyìí ikọ̀ agbábọ́ọ̀lù arsenal ni wọ́n ti pín wọn sórí pèpele ipò kẹta gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó ta sánsán yíká àgbáńlá ayé. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtàná www.lagelufm.com èyí lópin ìròyìn tó ń dé ṣe ti gbọ́ yín láti ìkànnì lágelú 96.7 FM ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti x pẹ̀lú ìtàná lágelú fm 967 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ yún facebook lójú ewé lágelú fm 96.7 túndé ọ̀làwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgúnjú ṣeun àríbìkọ́lá ń ló ti ń ròyìn akú ọlá jimoh ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa. Oni ọ̀sán wa ṣeré.

ìwọ náà maru ìyá ọkọ tó jẹ́ ṣé kì í ṣe pé ìyá ọkọ bonvita ni ọ́ ìyá ọkọ karika chop kí ló dé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìyá ọkọ àsìkò yìí obìnrin lọ̀tá obìnrin irú ìyá ọkọ wo ni ìwọ ní jẹ́ǹjẹ́ gọ́gọ́ sójú òpó lẹ̀ kí n gbọ́yàn bíi méjì sí mẹ́ta àmì irú ìyá ọkọ

0: àìmọye fómi lò. Dada wa ni kíyà kọ́ mọ́ wa dáná fúnra ẹ̀ nínú ilé ọmọ rẹ̀. Ṣé a ti gbọ́ kan báyìí? Irú ìyàkọ́ wo ni wọ́n ní irú ìyàkọ́ wo ni wọ́n jẹ́? Hello.
1: Hello, my God.
0: Thank God it's Friday.
1: Ẹ pé tó sá.
0: Yes.
1: Ìyàkọ́ tèmi ìyàkọ́ dáadáa ni kò fi ń tẹ́ ṣe tí ìtọ́ wọn lọ́rùn o. Gbàdúrà kí ni wọ́n ní ìyàkọ́ o.
0: Ẹ gbàdúrà kẹ́ ẹ nírú wọn.
1: Kí ni wọ́n ní ìyàkọ́ padà?
0: Ní ìyàkọ́ padà.
1: Ọmọ bí tó bọ̀.
0: Ẹ ti ríṣẹ́. Wọ́n yá kọ́ mi. Máa bíra rẹ̀ rú ìyá kọ́ wọn wọ́n gan. Irú ìyàwó ọmọ wo nìyí? Ọmọ rẹ fẹ́ ìyàwó ló kọ sí ọ. Ṣé kìí ṣe pé ńgbà tó bá délé ọmọ rẹ egun ni ó gbé fún ọ? Tí ìyá tiẹ̀ bá dé yóò kẹran fún.
2: Sí bàbá
0: òkè. Àwọn ìyàwó ilé bẹ́ẹ̀ náà wá o. Ẹ̀yin ìyàwó ẹ̀ ńlẹ̀. Hello.
3: Hello, sir.
0: Yes, thank God it's Friday. Ẹ kàrọ̀.
3: O jẹri ẹri irú ìyàkọ tèmi. Mo láìpì wọn títí bí wọn tún gbọjọ fún mi. Mà láìpì wípé ìyàkọ dáadáa ni. Torí wípé ìyàkọ mi tí mo bá lo nǹkan kan kù bí nǹkan bí ẹ̀ṣọ́ ara. Tí mo bá sọ pé mi ò fẹ́ kiri ìmọ̀ tí ìyàkọ mi bá tún rí a kò máa lò wọ́n dẹ̀ tó máa lò.
0: Àwọn ìyàkọ kan tó nù. Wọ́n bá yàwó ọmọ wọn wọṣọ pọ̀ nínú ìfẹ́.
2: Ẹni tó ń gbà mí lọ́wọ́ ta mi, àjàkálẹ̀ àrùn òde ilé mi dúró sí.
0: Hello.
4: Hello, ẹ káàárọ̀ sá.
0: Thank God it's Friday.
4: Ẹ sá, ìyá ní ìyá ọkọ tèmi náà o. Tí bá tuntun lé ayé wá, àwọn ni màá gbà ní ìyá ọkọ o.
0: Ẹ bá tuntun lé ayé wá.
4: Àwọn ni mo fẹ́ ti yàn ní ìyá ọkọ.
0: Kì í ṣe ìyá akọ tí mo ń náwó zẹ́ran nínú ọbẹ̀.
4: Rárá o mọ́ fún ìyá ọkọ mi ní nǹkan agolo méjì gbogbo àwa ìyàwó ọmọ ẹ̀ báyìí ló máa pin fún. Ìyá ní ìyá ọkọ mi o Ọlọ́run bá ń tẹ́ wọn sáfẹ́fẹ́ rí o.
0: Àmì o. Ó ṣe jẹ́ gbogbo àwọn tó ti sáré lọ yẹn. Wọ́n ń sọ̀rọ̀ pọ̀rọ̀ wọn dá. Ẹ̀yin ìyá akọ ẹ̀yin náà pé irú ìyàwó ọmọ wo lẹ ní? Hello. Hello. Ẹ káàárọ̀ o.
4: Ẹ káàárọ̀. Ẹ̀sà ẹ̀sìn ojúlówó
0: kan. Yes.
4: Mo dúpẹ́ lọ́run mo ní ìyá ọkọ tó dáa nígbà kan wà láyé. Lákọ̀ọ́pọ̀ tí mo ṣe délé wọn ọ̀rọ̀ kọ́ fẹ́ gba tèmi ṣùgbọ́n pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ àti ìpamọ́ra ló kálẹ̀ tèmi pẹ̀lú wọn wá dọ̀rẹ́ gidigidi. Inú pẹ̀lú wọn wá dọ̀rẹ́ tó débi pé kò sí tó láàrin wa. Mo dẹ̀ níyàwó ọmọ tó débi pé tí n bá délé wọn tipátátipátá ẹ̀ ni màá kó tí màá fọ gbogbo àyíká wọn ni màá tún ṣe. Gbogbo ilé wọn ni màá tún ṣe. Gbogbo ó fa ayọ̀ fọ. Ó gbọ́kùnrin wálé. Ó gbọ́kùnrin wálé jẹ́ pé gbogbo nǹkan wá dojú. Mo sì nífẹ̀ẹ́ o torí kò bímọ fún mi. Ṣùgbọ́n àtìgbà yẹn ni mi ti dára délé.
0: Tó
4: jẹ́ bó ti jẹ́. Ọlọ́run ló mọ̀ rẹ̀ kó yẹ rere fọ. Yẹ rere fáwọn ọmọ wa káwọn ọmọ wa má ṣì fẹ́. Àgbàlagbà ni mí o. Ṣùgbọ́n mi ì fẹ́ kí ọmọ fi ayọ̀ fọ nǹkan. Ìdá ó ti fayọ̀ fọ́. Òun àtọ́mọ mi ti kọra wọn sílẹ̀ o. Lọ́run ò ní jẹ́ káwọn ọmọ wa
0: ṣe. Ìyàwó ọmọ yín tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
0: Ẹ lè bẹ lọ́n kí ìyàwó ọmọ yín tún korú rẹ̀ mọ́.
4: Ọmọ tí yín gbé mi korú ẹ̀.
0: Àmì o, àmì o, àmì o.

0: ilẹ̀ sọ wọn náà ti jí transformer wọn lọ. Alájà kí ló dé dá ìṣe náà bẹ̀. Ayọ̀ lára mọ́ ìwé dànù kí mi. Alájì Kamilu Ado. Aládo Ọ̀fàdo. Ẹ wo. Mo ń padà bọ̀ irú ìyá ọkọ wo lo ní irú ìyàwó léwo lọmọ rẹ ní. Ẹja ṣe dáadáa. Ẹ̀yin ọmọ ẹ mọ̀ mú ya yín ní nǹkan mi ẹ mọ̀ pé lóko tí wọ́n sọ. Ṣùgbọ́n jẹ́ ń dójú ọjà náà. Ẹ mọ̀ gbé kún bẹ́ o. Mo ń padà bọ̀. Ó dago méje ká tó parí.
1: Ìwádìí ló wẹ́ fẹ́.

0: ilé ìwé tó máa gbà bẹ́rù méjì méjì tí bàbá àdúrà yín kí n kò ti sẹ́mu ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́. ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀ láti Ìkòròdú garage. ẹ̀wọ̀ mẹ́rùwọ̀ tàbí máíkrà tó ń lọ sí ẹ̀rọ ẹlẹ́pẹ̀. ẹ sọ kalẹ̀ ní gbẹ́gà bus stop. ẹ sọ dẹ́sùn ní kejì títì. ẹ gbé ọ̀kadà kẹ́ ẹ sọ fún wípé chọ́ọ̀chì bàbá àdúrà yín kí n kò ti sẹ́mu lẹ̀ lọ. a gbé yín débẹ̀. ẹ tún lè gbé tẹlifóònù nọmba yìí 08066481455. òru ọjọ́ Friday yìí ni o. jẹ́ kájọ pàdé.
1: gbogbo fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. gbogbo olùgbọ́ mi láàárọ̀ yìí mo gbàdúà ayé ò ní bo ògo rẹ mọ́lẹ̀. ta lẹni tó kọ́kọ́ sàmí lónìí ẹ̀yin àtọmọ yín ayé ò ní bo ògo yín mọ́lẹ̀. gbogbo ń tẹ́ ẹni tí mí láyé àti tẹ́ ẹni tí kò mí lórúkọ Jésù ayé ò ní bo mọ́lẹ̀. gbogbo ń tẹ́ ẹni tí mí àti èyí tí kò mí màmá ayé ò ní bo mọ́lẹ̀. plan tí ọ̀tá ní fún yín lórúkọ Jésù kò ní wá sí ìmúṣẹ. ẹnìkan tó ń sàmí èrò tó kúkún ní fún yín lórúkọ Olúwa kò ní wá sí ìmúṣẹ. plan tí a ní fún ọmọ yín tí ọ̀tá ní fún wọn tánà fẹ́ pọ̀ lẹ́kún lórí ọmọ. plan tí a ní fún ìyàwó rẹ fún ọkọ rẹ tí a ní lórí rẹ tó máa sàmí bàbá mi yìí dànù lónìí. mo gbàdúà lónìí gbogbo ẹni tó ń gbóhùn Olúwa lẹ́nu mi. ìwé mímọ́ sọ Exodus ní chapter 15 ìgbóhódé verse 9 ẹ gbọ́n tó sọ ni ó wípé ọ̀tá wípé
2: èmi
1: ò lépa
2: èmi
1: ò ba
2: èmi ò pín ìkọkùn
1: màá pín kogun
2: a
1: ó tẹ́fẹ́ kúfẹ́ lọ́rùn lára wọn màá fàdà yọ ọwọ́ mi ni yóò pa wọn rùn. Matthew nǹkan mẹ́fà ń lọ tá fẹ́ ṣe wọ́n plan rẹ̀ wọ́n ti block ojú ọ̀nà ṣùgbọ́n mo gbàdúà agbára láti kọjá níbi tó le ó yá kó gbàlẹ́ ọba
2: yìí.
1: Matthew gbọ́ plan ọ̀tá tó ọ̀tá bá dé plan ó ti plan ni o ntọ́ fẹ́ ṣe ńlọ sọ o márùkù ń sàwádà o ntọ́ fẹ́ ṣe àlátọ́ ọlá márùkù ń sàwádà o ntọ́ fẹ́ ṣẹlẹ̀ làlá ń sọ o bá ọ̀bá mọ̀ túmọ̀ ó kú ọwọ́ rẹ o.

0: bi meji si leri pe iru ya ko wo hello a ti gbo wole fun ra yin ori agbo ni abete ma sare lo be ati ki lo nsele ladugbo ti rin gangan yen mo ma mu mo agbo le abete iseju mewa to gbeyin ni yen hello
1: hello baba
0: thank god it's friday
1: agbara fun mi loruko jesu
0: amen amen
1: gbogbo program ten bi jade loruko jesu oran adije fun
0: awon amen christi
1: ayo gbala yo je ti gbogbo awon moyin atayo
0: amen christi
1: o je jade ni mi o gbagbara popo okun la ni yi je pe iyawo mi omo to bi fun mi iya re si ni kan lo ba n gbe wa lati kanu je mo pe mo jade o si yorogo si yaro o si nina mo forogun na yàtọ̀ náà máa kú ní láti sọ pé ọmọ mi kan kò gbúdọ̀ débi òkú ẹ̀wọ̀n sí gbúdọ̀ kú yẹpẹ sí torí pé ó fi yẹ ẹ̀ráre àtiláàsì ní níkan wá gbé ìyẹ́ kan dà padà
0: òun
1: ó nà yá ẹ̀ ikú tó náà kú ikú olóko
0: ó dẹ̀ gan
1: bàbá onímọ̀ọ́sẹ̀ sọ wípé kò sí téèyàn bá dáwọ́lé láyé tí ò ní jèrè rẹ̀ bàbá á dára fún yín program tẹ gbé jáde lówó ẹ program ńlá ni ẹni tó bá kẹkọọ bẹẹ torí tiẹ mú bẹẹ yóò jókòó ìyá ayérayé
0: ìyá mọ̀ ọ́n ṣe kò mọ̀ ọ́n ṣe só yẹ kí ọmọ ó sọ pé ìkànnìyà òun.
1: àti ó ń fi orógùn náà jẹ́ orógùn wọ́n fi ń wo àmà ló fi ń ná ilé ẹ̀ tí la fẹ́ sọ yẹn sí.
0: ẹ ṣe bàbá.
1: Bàbá ẹ máa ń bẹ́ tó bọ̀.
0: Ìṣó, ìṣó, lẹ́gbàá kan ìsín, lẹ́gbàá kan ìsín.

0: Hello.
1: Hello,
0: Ekaro, thank God it's Friday.
1: Ọlọ́mọ
0: mẹ́ta ló gbélé.
1: Ló gbélé.
0: Kábíyèsí.
1: Àti pé wọ́n fẹ́ sí ni o. Àwọn onísẹ̀ṣe ló gbé sílé
0: ẹ̀kọ́ ọmọ mẹ́ta. Kìí ṣe pé onísẹ̀ṣe náà ò dáa. Ọmọ yín náà ni ò ṣe sùúrù tó bá wọn àbí wò láti á pè.
1: Èmi ọmọ ibi tó ti lọ èyí kú rèé bóyá lọ wo sẹ́ lọ́dọ̀ rẹ̀ ló wo súra rẹ̀ o.
0: Ó tún sọ ìyá rẹ̀ di nǹkan mi, ó ti pè yín ló kọ tẹ́ ẹ̀ jẹ́.
1: O ti pè bí o, èpè ní fi ránṣẹ́ síta àmì kọ́mọ jé mi o.
0: Olódùmarè ajẹ́. Olódùmarè.
1: Irú ọmọ bẹ́ẹ̀
0: ni. Yóò wọnú rẹ̀.
1: Àmì o, láti bí ọdún kan mo ti fojú rí. Àwọn ó tún lè ibi tó tún ṣe é di ọlọ́mọ mẹ́ta tó ti gbó, tó kọ́mọ mẹ́ta wọnú ilé tó wá fún
0: un. Tó
1: tún lọ ọ́ lọ yan àwọn ẹ̀yà tó lọ yọjú lé ní tán tún lọ dáná ọlọ́mọ mẹ́ta.
0: Kò ó fẹ́ so yìgì nìkan wà máa jẹ àrám. Kùtọ́ ó dá kéèyàn so yìgì. Àtúgbàyàwó àtúfẹ́yàwó ó dá ká lọlé àná ká so yìgì. Ẹ wo jẹ́ ń bọ́sà gborí àbẹ́tẹ̀. Ẹ̀yin tèmi gangan ń bolẹ̀ wà Big Man Presenter ń bolẹ̀ àbẹ́tẹ̀ rẹ̀. Wọ́n ti rí ọlẹ́lẹ́rukú tipẹ́ o. Èèyàn mi dáadáa only ose MC. Gbogbo pèdèpèdè tó bá wà ń bẹ̀ lọ́jọ́ Sunday lẹ́gbọ̀n wọn live.

0: ó sóríre jọ àṣìṣe.
1: Abẹ́tẹ̀ kan bẹ tí mi gbọ́dọ̀ gbàgbé. Àwọn tèmi gángan àwọn agbolé abẹ́tẹ̀ wọ́n ti dé. Àwọn alábẹ́tẹ̀ ọ̀fà bẹ́tẹ̀ mú kí yín o.
2: Ilé ló borí ọ̀la o, máa tún máa tún.
1: Gbogbo ẹ̀yin àdúgbò gbogbo. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook lágelú ẹ̀fẹ̀, ń bò lọ abẹ́tẹ̀ tí yín gangan ẹ já mi sí. Ṣáájú ní ìrìn Adéṣínà Adéọ̀sún sára àwọn ọmọ tí bàbá wa bí ìta kọ
2: yìí.
1: Ṣáájú dín ìsìnlẹ̀ yín. Bóyá ọmọ kan bẹ́ẹ̀ ń ta bá ń tí ì tí ì rí. Ìgbéga kí wọ́n lé mo kí ọ ń bẹ̀ o. Ẹ kú múra ọjọ́ Sunday. Ọjọ́ Sunday. Gbogbo ẹ̀yin tẹ́ à ń fẹ́ràn yín. Ẹ jẹ́ àjọ pàdé ní CAC Arógun Gbógunmi. Fẹ́ràn Jésù bus stop. Olómi Olúndé. Ibẹ̀ ni Adéọ̀sún Káyọ̀dé ó ti yin adẹ́dá ṣẹ̀dá. A tún gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ olórin. Kì í ṣe mí nìkan. Apostle Elijah Akintunde ń bọ̀. Yemi David Tabule ń bọ̀. Larry Fash. Gbenga Grace. Ayọ̀ Bami Ọ̀sundáǹdè Robots. Bọ́sì Ọmọ Ara. High Court. Niyi. Niyi Best. Bọ́lá Ọmọ́tàṣọ́ Ẹ́ṣàdáì. Kokoro Ṣẹ́gun Adé. Wọlé. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn olórin pọ̀ tó ń bọ̀. Lẹ́yìn náà bá jó lórin ẹ tún máa bọ̀, á tún fún yín láàyè àjọ yẹn ni. CAC Arógun Gbógunmi. Bàbá Wòlíì. Richard Adébáyọ̀ Kọ́lá Wọlé. Bàbá ó wà níkalẹ̀. Pásítọ̀ Ezekiel Olúgbéńgá Lájire àwọn lólùgbàlejò. Gbéńgá ó yàtọ̀ lólùgbàlejò àgbà. Gbogbo ẹ̀ á ṣe wọnú ara wọn ní. Ẹnìkan ní sọ́yàtọ̀ ó ti wá dé ẹ ríran wo. Ṣé wọ́n dé bá wa ń bẹ̀ ǹjọ́ sọ́yàn ti last year ni. Ó yànà án. Gbogbo ẹ̀yin tí mo pè ẹ́ mò ń retí yín o. Ọ̀nà rébù gbogbo tẹ́ ń bọ̀. Lúmọ̀ká pìrìsẹ́ńtà. Akíìmù Aṣíwájú Ọlátúnjí. Alága ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé. Mọ́gàjí Mọ̀rúfele gbogbo yín pátá. Ó di Sunday. Ó kújọ méjì báyìí. Ó yá àgbo ilé àbẹ́tẹ̀ wo lọ̀dọ́ yín gangan. Ọláníyì àgbá bí àká. Ó gbà wọ́ọ̀dù Sunday lọ́dọ̀ Adéọ̀sún. Àríṣe Jasper mú kí ọ o. Àríṣe Jasper. Gbogbo oríta mẹ́rin ògbèrè tí ó yà. Àríṣe Kọ́tì. Àríṣe Lówó. Àríṣe Ríjẹ. Àríṣe Rímu. Abẹ́tẹ̀ yín ò ṣeé fojú di ìyá lọ́dọ̀ náà ń kọ́. Ìbá ń kọ́ mẹ́ ẹ̀ṣọ́ ìbá ń kí wálé. Ẹ̀yin ti Fátúsì mú kí yán. Ẹ̀yin ti Múslìmù. Gbogbo eléruku. Gbogbo ọ̀dọ̀ ojú abo. Gbogbo ọ̀dọ̀ àzíbù náà láì. Mo kì yín. Mọ̀rúfù oníṣẹ́ ọwọ́. Mo kí ọ ń bẹ̀. Gbogbo ẹ̀yin òjò ti tó gate. Òjò òjò òjò òjò òjò abádé ẹ sàbà lórí ẹyin. Má lòjò táyà. Ṣó rẹ ni kò rẹ o. Òjò táyà. Àtíkò gbogbo Asaka. Ìbàrẹ̀ o. Bá ń tọ́jú oje dáadáa. Sarili. Ẹ̀yin ta yé tọ̀rọ̀ mú kí yín o. Sarili mo kí ọ ń bẹ̀ o. Sarili gbogbo ọ̀sọ̀kan. Gbogbo ti dò mo kí yín. Junction dó gangan. Ẹ̀yin tológun ẹrú orí yín wà ń bẹ̀. Ẹ̀yin tẹ́lẹ̀yẹlé. Níbi tá ti ń pẹja àyè fún ìyànlá àyè tẹ́ẹ̀dẹ̀tún jẹ́ ń bẹ̀ kíákíá. Inú gbọngun. Ìbáyín ẹ ṣe o. Ẹ̀yin ti di arẹrẹ ìlú péjú ń gọ̀. Ẹ̀yin ti Black and Gold mo kí yín ìfojú ti yín bẹ̀. Ẹ̀yin ti ìlú péjú. Ẹ bá ń káwọn ará odò ọba. Àwọn ti yá àbejì ẹlẹ́gùsí. Ẹ bá ń káwọn ti Bólúwájí gangan. Wọ́n ti yá Sukuranu. O lè jẹ̀kan tán tán bá gbé wájú ẹ̀ ń bẹ̀. ati so ibare eyin ti mo dupe yesu mo dupe ara mi leju tana lo eyan ni wo road gbogbo o e ma gbadun yesu mo dupe ba nki engineer o bo ni iya o tojo meta eyin ti di arere ibayin o eyin ti lupeju mo ti rowo yin eyin ti basorun ko nbe e se o eyin tojo bo ni eyin ti awo parapo community mo mo ki nbe banki alade merin ya dada oyambo la bete ti yan jamsi lori facebook lagelu 96.7 fm alaji kabiru yaro

0: ẹ̀yin ti gas power ẹlẹ́wà gbogbo kòrónú ẹ bá ń tọ́jú pẹ̀pẹ́rò pẹ̀pẹ́rò àti ìyàwó ẹ̀ ẹ tọ́jú yàrúkà yàrúkà kan kòrónú kan ni yà sàbí ń kọ́ ń bẹ́ onílé rẹpẹtẹ tù á lè jọ yà sàbí ìbàrẹ̀ ìbọ ọlọ́run o abídèmí mo kí ọ gas power gbogbo kòrónú àbẹ́tẹ̀yìn ò ṣe fojú di bákan náà mo tún kí yín finance àwọn ti finance súlé ọmọ lájire ìbàrẹ́ ìbàrẹ́ bá ń tọ́jú oníkẹ́ bá ń kí kàpó làlà gbogbo wọn pátá àní lọ́jọ́ sunday ọlánìyàn gbá bí àká ló gbà wọ́ọ̀dù ẹ̀yìn tí ẹ̀ jájọ pàdé lárúgbógun mi adépọ̀jù ẹnà mo kí ọ látàkíngbilé kamarudeen oyinlọlá oyè níkẹyẹ ìbàrẹ láti gabon olúbùnmi abiona mo kí ọ láti mọ̀lẹ́ tẹ́lẹ̀ àbẹ́tẹ̀ wọn bógúnbẹ̀ adéwálé wọn ní thank god is friday evangelist pastor adéọsọ ìsọrí ẹ̀yìn lẹ́ni gbogbo táìtù yẹn agbolé àbẹ́tẹ̀ ẹ̀ mọ́ ti mọ gbé yẹn wọ̀bẹ̀ ẹ wo mọ́gàjì òjò ti já ni mo kí yín o ó gbà yín tí mo pè lọ́jọ́ sunday ẹ jájọ pàdé ní cac arógun gbogun mi ìyìn ni o let's praise jesus lórúkọ olóòtú ètò yìí olóyè gbẹ̀ngàn ọláyíwọlá ó yàtọ̀ àti lórúkọ azeez adémọlá ọlọ́wọ́ bọ́tìnì ni mo ń sọ fún yín pé weekend tá à ń lọ yìí ẹja ṣe dáadáa ń bẹ ẹ mọ́ mú lámùjù ẹ mọ́ màmú para ẹ bá ti wọ mọ́tò ẹ bèèrè pé lónìí kẹ̀tọ́ wọlé má bá yàn jà wò ó kọ́mú rẹ̀ yóò mọ gbé kínní rẹ̀ lọ mọ́ dá wàhálà alẹ́ nǹkan ṣẹlẹ̀ ń gbòòrò ikọ́ ìtọ́jọ́ àníjọba wọn kú thank god it's friday ó dàbọ̀.
1: ọgọ́ni o. Lábẹ́ yọ̀fẹ́ 96.7.

0: lágẹ̀lẹ̀ ẹ̀fẹ̀ láyé gbọ́ àdẹ̀tìgbé tó jẹ́ kọ́ mọ̀ ọláwálé hamsat ní atọ́kùn bèrè lọ́wọ́ sulaimon láti ìbàdàn ẹniwẹ̀ top striker malo good níbi castle sport o ẹni gíga lè testify sí àtẹni tó short o yà á bí wọ́n dikọ́ kennedy lágẹ̀lẹ̀ ẹ̀fẹ̀ ní best radio station mo lè sọ ní ẹniwẹ̀ ifun police station lágẹ̀lẹ̀ ẹ̀fẹ̀ òkè gáàjì òkè.
1: ara sọ wọn ya nígbà tí wọn gbọ jẹ kọmọ látẹnu top striker
2: lágẹ̀lẹ̀ ẹ̀fẹ̀.

0: ọlọ́dún ti rú lọ́wọ́lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́ òru olóṣùpọ̀ gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti rí iṣẹ́ ìyanu lójú korojú. Àkòrí: Total deliverance from the power of darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM, 3 PM to 6 PM, ìṣọ́ òru 11 PM to 3 AM. Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Adé Báyọ̀ Ìdíayùn rẹ̀. Ẹ sọ ní ìkọjá ìyànàbáre díẹ̀. Aláàdọ́rin Along Ìdíayùn rẹ̀ Road, Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú. 28th Church Anniversary September 13 ní Olú Ìyá Ìjọ wa lórí ta Challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gideon Tanimọ̀ wo Èṣúpòpo JP olùgbàlejò. Pe bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́ òru alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
1: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Àmọ́ tó yá ká lọ fàdúrà ìgbàpadà fáwọn ìsọ ayọ̀ wa nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún yẹn.

0: Mecca.
1: Lagilu FM.
2: Gbada latoju oja ikani lagelu na ni lagelu 96.7 FM oke gajo kele valavelele ni lebado oya je ka mo le toroyin re daraya todo ti gbagba nkan so mo gba yin send rap mo wa elewo wa 1100 ni bigi bigi agree agba lo ye lo kan ni bani dore Facebook ti kan ni lagelu 96.7 FM lori je ka mo fan family wa nbe lori TikTok at top track 100 oye egbe kon lo fa gan like yen ejo gbera kon lo fa gan to eza ma ba wa ku fadua oru maju e ni tin re launch e o wa siu ni ase jire o di pen tu ga o eni ori yo o di leni o an ko kan la ri bayi oludasile ero wasiu gegegege toje komre wasiu olembe ga eri bayi o sa ma ba wa ku fadura tori an ni eyin oro di pen tu ka loru maju mi ati re launch e ni asiji re ko ba tu se lo e ma gbo details sa ku fadura o se je nu lapa abe yen gbo eyin de nbere ero wasiu won ti sakojade re sugbon nkan yan gbogbo e lo ifi gbagbe gan olore so re ma waye loso yi to ba tin di lago meta asegun under 13 ati Niger Sportsmen Football Academy under 13 ago meta ni o no african time ago meta osan ni o tori fi gbagbaga meji ni o waye o o se je ni yen under 13 lago meta Asegun FC ati Niger Sportsmen Football Academy papa sere Marvelous ari se color pitch ni inu ogba ti Liberty Stadium nibe na ni o ti waye o ya lati be awon fi gagbaga to waye lana to nti awon fese won se ti o ma waye leni o de pada EPL o de pada EPL ti de pada gbogbo league won ti n bere pada bayi to Hey! Eje gbo bi se nlo latonu wili ani bi eni egbe ndun egbe odun package ni kini ji nbe lo yin
3: ko ju ma tokun package yen no lo ba
2: na ni
3: bro ma lo ni
2: do bu yaring karu olorun ri eyin alapo meji la ngbo to alago meji o wa iyen ni savejo amama ni ma di ago meji mo wa ago kan lowo ti kan lowo alafia yarin gi meji ntin yi
3: o lo be
2: wa nde be
3: ago le demo na ni
2: e ga se kini
3: mama demo lo ni mama sako
2: e mama demo na ni
3: o si wa si ni happiness
2: ni
3: one prize
2: won na lo ba gan double e file
3: o gami DJ Fresh Lingon yo magbin ya loni to ba ti Diago mejo ku seju mejo go Olympic Marseille ati Strasbourg ni to ba ti wa jojo Sunday iko PSG ati Reims ni to ba ti Diago mejo ku seju mejo go bi kan si wa ni
2: e ma je won o get yin lo abi gold ko lele yi
3: gold ko ah only kan ma ge ni se gold o
2: a ma ge yin leti lo eda sakenu
4: aku dede wo ya
2: to akojuma won
4: Spanish Liga ile to lanfani ati waye lana rare fele kono won ati Deportivo Alaves America kono jogba yo lanfani ati waye loni to ba tin dagu mejo asale Real Betis won ati Real Sociedad ni to ba tin di New York Athletic Club Bilbao won ati Sevilla ago merin ni Valencia won ati Celta Vigo ago mefa boro leni Espanyol won ati Real Madrid ago mejo asale ni to ba ti ago mejo abasale ni to ba ti wa ndi ojo Sunday Atletico Madrid won ati Filari ago merin ni Getafe won ati Racing Santander ago mefa boro leni bakan na Eche won ati Barcelona won jo mo lanfani ati wa kan jangbe to ba tin dagu mejo abo asale ni lojo Sunday bi nkan se lanfani ati Jenny
2: Ogbeni Kola kilo wa lo tin
5: ku dede wo ya tokun
2: akojumo
5: ninu DJ Tala Seria to ba tin di lola ni dede ago marun abo Inter Milan ati Monza ni
0: Udinese àti Como ago márùn ààbọ̀ náà ni. Tó bá ti wá di déédé ago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún Genoa àti Napoli ni Parma àti Cagliari. Tó bá ti wá di ọjọ́ ìsinmi ọjọ́ Sunday Frosinone àti Juventus ago márùn ààbọ̀ ni Venezia àti Lecce ago márùn ààbọ̀ bákan náà. Tó bá ti wá di déédé ago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún Atalanta àti Sassuolo Torino àti AC Milan bí nǹkan ṣe láǹfààní àti jẹ́ ni.
2: Okay. Ṣé scam ni fìlà tí wọ́n délé ni yìí o? Scam lele yìí o.
5: Okay. Ẹ ti fẹ́ mọ̀ fún mi wé máa yẹn náà.
2: Which man?
5: Máa yẹn.
2: Okay.
5: Kì í ṣe scam. Tó ẹ bá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o.
2: Àrẹ́mìrẹ́là.
5: Nǹkan ṣe wọ́n lóru.
2: Mọ́jú.
5: Ah.
2: Ṣé bíi tẹ́ ẹ ti rí? Ah.
5: Nǹkan ṣe wọ́n.
2: Yemẹja ló ṣe ń rẹ̀.
5: Ah. Yemaja ń ja ẹsẹ o.
2: Yemaja Yemaja jọ o. Yemaja gbalu bọsa ko firo fọ Yemaja
5: Nígbà wọn kó ikú òkú bọ wá sí o.
2: Ṣùgbọ́n sọ́sá rí nítorí fẹ́ gbàgbà.
5: Ó rí nítorí fẹ́ gbàgbà.
2: Ó ti tán nítorí fẹ́ nù. Kò sí kẹ̀kẹ́ tó rọrùn nílé ayé yìí. Hazard ara Hazard tó wà níbi
5: kéèyàn bẹ́ẹ̀ gbé èèyàn náà. Ẹ̀rọ wá sí náírà tó wá lò fún.
2: Tó tún fi padà jẹ́
5: èèyàn
2: ó ti lọ bẹ́ẹ̀ yẹn.
5: Ó ti já púpọ̀ ẹ̀mẹ́ láàárọ̀
2: yìí. Ìyẹn ní ọ́fíìsì yìí pé ẹ kọ̀nfáàmù ẹ̀ Awúsá ò ní so sí ọ rí.
5: Bẹ́ẹ̀ni.
2: Ó ti ṣe rí. Ẹ̀dẹ̀ ti lo ẹ̀rọ Wàṣíù.
5: Àti tẹ́sítì ẹ̀ lára wọn.
2: Ó dẹ̀ ti ṣiṣẹ́.
5: Bẹ́ẹ̀ni ní báyìí a ti gbé ẹ̀rọ Wàṣíù jáde. Ẹ mọ̀ rí ní gbogbo ilé ìtajà oògùn pátápátá. Ẹ̀rọ Wàṣíù.
2: Ọ̀tá kò sì jẹ́nu.
5: Ìdíje English Premier League. Tó bá ti ń di ago mẹ́jọ àṣálẹ́ òní kan Arsenal àti Coventry City ni.
2: Ẹ má jẹ́ kí Wàṣíù kó àṣálẹ́ ni.
5: Aṣálẹ́ náà.
2: Aṣálẹ́
5: ni. Ṣé ẹ̀ka fẹ́ ṣí orí òkè náà tó bá ti dọ̀sìn.
2: Àwọn ṣì ó máa jẹ́ ṣíṣí.
5: Aṣálẹ́ ni.
2: Ok.
5: Tó bá ti ń di ago méjìlá àbọ̀ lọ́sàn-án láìkọ All City àwọn àtikọ̀ Manchester United ni. Ago mẹ́ta Everton àwọn àti Crystal Palace Ipswich àwọn àtikọ̀ Sunderland ni. Nottingham Forest àwọn àti Leeds United. Tó bá ti ń di ago márùn-ún àbọ̀ ní ọ̀lẹ́ ọ̀la Brentford àwọn àti Tottenham Hotspur. Tó bá ti ń dọjọ́ Sunday ago méjì ọ̀sán gẹrin-gẹrin Brighton and Hove Albion àwọn àtikọ̀ Aston Villa ni. Man City àwọn àtikọ̀ Bournemouth Newcastle ago mẹ́rin àbọ̀ òun àti Liverpool ni bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
2: All right.
5: Ìfigagbága Chelsea dọjọ́ Monday.
2: Monday ni lálẹ́.
5: Bẹ́ẹ̀ni alẹ́ ọjọ́ Monday.
2: Alẹ́ ọmọ òru là á ṣe kà. Ok. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn. Ó yá pápá àpá àṣìṣó. Ò ń sọ̀rọ̀ ojú ọjà àbí. Ìgbà Atletico Madrid sporting director wọn Matthew Alemani ó ti balẹ̀ sílùú London lánàá. Kí ló wá wá? Ọ̀rọ̀ Nicholas Jackson jàkí òlóye. Òun náà ni a bá wá o. Torí pé Atletico náà ń palẹ̀ ogún mọ́. Alẹ́ ni yóò jásọ̀ tó kọ́ lọ jásá làáfíà. Òní pé Julian Alvarez ìdúnadúrà ń lọ lọ́wọ́ àmọ́ tí ó padà ṣẹlẹ̀. Ṣùgbọ́n nǹkan kan ṣeéṣe kọ́ ṣẹlẹ̀ o. Arsenal gbé ìgbésẹ̀ akíkan lóru mọ́jú làárọ̀ yìí. Lórí ọ̀rọ̀ Julian Alvarez kí ni ìgbésẹ̀ tí Gunners gbé. Ẹ jẹ́ lójú ọjà ká padà dé. Ṣé Julian Alvarez yóò wọ Gunners sá? Ṣùgbọ́n o ṣùgbẹ́ kíni ẹ jẹ́ lójú ọjà. Àbá tójú ọjà dé ká tàn mọ́lẹ̀ sí.

0: Plaza. Bẹ́yìn a lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala fíọ̀ basi kọ̀dá. Àbí sọ wa dá ni. Àìrọ̀rùn sùn. Ara títa. Ságun ságun. Kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́ kọ̀gẹ́. Kéèyàn máa lè gbá pa àtẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Kórè wọn máa hóye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣètò. Kátàlẹsẹ̀ wọn máa kan yàn gógó. Kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ máa mà kó ti bọ́. Kéèyàn máa rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi ògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀, ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyà jíjá jẹ̀dí jẹ̀dí. Àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin máa lè ṣe déédé. Ara máa gbẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. Aromaléegun. Ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì. Kátàdé gbégbésẹ̀ ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Kò sẹ́ni tí ń bẹ láyé tí oní tí ń dalámú. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti máa bẹ àrùn sápamọ́ sí. Kàn sí tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé Baba Lam Adesina, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka iléeṣẹ́ Mojoyinlola Complex. Ìwó Road Ìbàdàn. Telephone 08033715988. 08033715988. Ẹ̀ntà tọ́jú ààrẹ lọ́mọ tónítóní.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ikede pataki lati owo awon apapo ile ise aladani akonirin ajo fun umura ati hajj ti joba Nigeria ti Saudi fowo si Association for Hajj and Umrah Operators of Nigeria. Ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise hajj ti lu Nigeria ti amo si nakon ti fun wa ni gbedeke asanpari owo hajj 2027 ni ojo 16 osu kesan odun ta wa yi on the 26th of September 2026. Awon ro gbogbo eyin te fe ba wa ninu ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yi o. Awon ile ise tabajo me egbe ahun nikan ni ke sanwo yin fun o lati mo won e wonu iwe iroyin punch to jade lojo Monday on the 31st of August 2026 tawa yi tabi ke kan si office won to kale si number 6 Odadi Pupo Oduwole Street Ojodu Lagos telephone 0706738339 tabi 0811604585 ero alatagba awon ni ahunswz@gmail.com ati ahunsouthwestzone@gmail.com alobo alogba alode wa sorire.
2: Golden Chance Lotto.
3: Golden Vogue Independence Promotion. Gbogbo eyan lolufẹ Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti setan. Lati fo bitibiti milionu gbedunnu ko opeyan. Bi Naija se nsajoyo odun ominira. Darapo mawon olorire. Ti o janfani owo tulutulu. Ti eni ko kan tan. Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo ba kaju osunwon. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fodun ominira independent gift. O le tala imoye igba. Bo se ta to. Be lo se je to. O ya gbera so ma dolu ara e. Lo tarata si eyike yi Golden Chance Lotto stand kiosk tabi sobu wa gbogbo o le ta lori online wa our website www.goldenchanceloto.com tabi ussd code *7005# lori mtn nikan ni o ta morning game ta mo si Golden Vogue scan qr code lori ticket tabi sticker poster na me drop ko drop o ebun minera independent money gift dey grant for you ofin atila na wa o ayo yi o wa fe ni odun 18 soke o ya latasiko yi di September 27 you free play 200,000 naira 100,000 naira 50,000 naira make you enter zone category Golden Chance Lotto loni airina oni bawa lodun ominira.
4: Ẹyin ti pápá àpá mi náà ti gbogbo yin lẹ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yin ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́ẹ̀ ṣọkọyọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ.

0: se pe ogun to
1: gba tu ya gosiyo gbogbo ara ilu ibadan gbogbo eyan kule oyo ero ketiketi ibadan the victory of resurrection power ministry ati pe ogun grand lodi keji wire and cable opopona prospect college orisunbare iriakari area owode apata ibadan nipa di adura ase pe ogun affection of glory e kan lozo meta meta ojo wednesday to nbo ji lo ma waye o latago meje owuro dagun meta osan ah ba je ki pade yi fun oru o wa gbadua ori oke mo ye niyan lo ti sore ni pade yi opo aga ti dolomo olori tu lo ti dolori re opo adawale ta ti wo lo ti gbagbara si yori egbelegbe di le ti ku oni pade won ti dolomo bo amo ologun ni o o se rapa lagbele aye ide wa gbadua ni pade ase pe ogo iwo le ri kan aye re ma fa ogo labe pe ati se rose prophetesso halimi jp opojisi olorun lo ma si se rose prophetesso halimi jp lo lu balejo ti gbagba pariwo akoko ase pe ogo mi to mo wa nu ogo to lo
2: kings and queens leaders of tomorrow
3: Quality education is a timeless legacy that shapes your child's future. At All Saints Church School, we offer a conducive and attractive classroom environment that fosters bright, receptive, and digitally empowered pupils. Our structured musical hub and interactive playgroup classes develop creativity in young minds, while our well-furnished home management laboratory and equipped sick bay ensure a holistic education experience. Admission is now open to creche, playgroup 1 and 2, pre-nursery, nursery, and primary 1 to 6. Join us in nurturing tomorrow's leaders today. We are located at number 22 Bashorun Apampa Street, Jericho Reservation, Ibadan. For more details, call 0805-567-6685 or 0810-419-3987. Follow us on Instagram at All Saints Church School. All Saints Church School, Jericho, Ibadan. Nurturing noble leaders.
4: Àwọn àgbà sọ̀rọ̀ lónìí bí ẹni mọ bí ọ̀rọ̀ òwò sí lọ́gbọ̀n ọdún. Òye làgbà wò. Láìpẹ́ ẹni tẹrú tọmọ ń káyò kè pé ta ló mẹni tí ó kàn. Nígbà ẹ̀mí èèyàn dàbí tẹrin. Látàrí ìjọba ẹlẹ́yàmẹ̀yà tá a dìbò fún tí ó ká tò. Ṣára ti wá dẹ̀ wá nù.
5: Ibi ọ̀tẹ̀ ló bá ká ni mọ́ làásùn.
4: Tá a bá ti yá ń béèrè fàṣíwájú rí. Káyà máa béèrè fojú inú o. Torí ẹni bá rísù tó dáhùn tí ò dé mọ́lẹ̀. Ríru ẹni bẹ́ẹ̀ bá ráńgẹ́lì ẹ̀sẹ̀ ní òyọ tí. Aṣíwájú rí ń bọ́lá Tinúbú. Táàjọ tún dìbò fún. Toró ṣe tá àti ṣiṣẹ́ eré táwọn aṣíwájú rí òdó ṣe ni. Ẹ̀yin èèyàn wa. Lálá gbogbo ń tóró òkè lórílẹ̀-èdè Nàìjíríà ń bọ̀ nílẹ̀. Àtúntòun tó ti bàjẹ́ ò ṣeé túnṣe láì ní sùúrù. Kíṣù gidi má bàa parun. Wọ́n máa gbé fi ń ṣera wọn léèbù. Gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Iṣẹ́ eré táàrẹ wa Bọ́lá Tinúbú ti bẹ̀rẹ̀ gbọ́dọ̀ dúró. La fi ní ká fìmọ̀ ṣọ̀kan. Ká tún gbárùkù tún yáyá fún ààrẹ wa Bọ́lá Tinúbú. Ó ṣẹlẹ̀ kejì ní ọ̀run kó gbogbo lè sùn àbọ̀. Kójú òpó mọ̀ bá dì í. Ìjọba tí ó ṣe ń tà fẹ́ níjọba Bọ́lá Tinúbú àti Ṣètìmá. Sùúrù wa wọ́n nílò. Kó ṣẹlẹ̀ kejì. Lábẹ́ àṣẹ ẹgbẹ́ onítẹ̀síwájú.
6: APC
4: Dr. Ayobami Wasiu Lam Adesina ló ṣagbátẹrù ìkéde yìí.
7: Béèyàn lówó lọ́rọ̀ bí kókó yokoto bala fi ọba sí kọ̀dá àbí sọ wa dáa ni àìrórunsùn ara títa ságun ságun kéèyàn máa dàgbà púpọ̀ kó máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ṣẹ́gá torí ọmọ àwòye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètọ̀ kátẹ́lẹsẹ̀ ọmọ kan èèyàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ Karama gbẹpẹpẹpẹ aromalegun igbese kamankia ni pataki katade gbegbese ni kiakia keda o wa laparapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gbalode nbe faye o lati mo bi arun sapamasi kan si toni toni aba healthcare egbe le baba lam adesina gomina pili oyo tele ni felele nbadan e ka le ise mu joyin lola complex iworo di badan telephone 08033715988 08033715988 enta taju ale lomo toni toni
8: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: bọ̀ padà ìròyìn gbéra tó bá yọ ẹ̀dọ́ kí ìròyìn lápẹ́ ìkànnì lágẹ̀lú rèé 96.7 FM òkè tó ga ju àwọn òkè lọ ká bẹ̀rẹ̀ náà ni ò bá lẹ́jọ́ nú o lórí ìròyìn ọ̀hún torí kò ṣeé dúró wò ajá ẹṣin white ó gbéra ní pápápá wọ́n ní ẹni tí ṣe olùdíje lábà sí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 dúpọ̀ ààrẹ Atiku Abubakar lọ́jọ́bọ̀ Thursday lánàá lòun náà mọ̀ sọ̀rọ̀ jáde níbi tó ti gbé ń ṣe lálàyé pé bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá láǹfààní láti dìbò fún òun kóun di ààrẹ lọ́dún 2027 láàrin ọgọ́rùn-ún ọjọ́ tóun bá. Ti ń dé bàbá ìfòkì òun náà ni òun ó yọ owó ìrànwọ́ kúrò lórí ọ̀rọ̀ epo rọ̀bì tá ó tiẹ̀ kọ́kọ́ dẹ̀ yìí náà wọ́n ní iléeṣẹ́ ààrẹ bá ní àbẹ́ ìwà gbọ́ nǹkan ọ̀rọ̀ ọ̀hún ó dìkàyà láàrin àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ó mú kí gbogbo wọn kí wọ́n wà ní igun méjì lórí ọ̀rọ̀ ọ̀hún o wọ́n ní ṣáájú òun náà ni ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ rántí dáadáa bẹ́ẹ̀ bá sì ti gbàgbé ká tún àǹfààní àti ran yín létí o lẹ́yìn tí wọ́n kéde ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé òun ló jáwé olúborí níbi ètò ìdìbò tá a di kọjá lọ lọ́dún 2023 tó sì búra fún ààrẹ ní oṣù karùn-ún ọdún 2023 lọ́gán tí ìbúra ìwáyé òun náà ni ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu kéde rẹ̀ wípé àwọn ti yọ owó ìrànwọ́ kúrò lórí ọ̀rọ̀ epo rọ̀bì o tẹ́ ẹ̀ bá wá gbàgbé lọ́dún 2023 ọ̀hún Atiku Abubakar òun náà láǹfààní láti sọ bẹ́ẹ̀ wípé láàrin ọgọ́rùn-ún ọjọ́ tóun bá dépò ṣàkóso owó yọ owó ìrànwọ́ kúrò lórí epo rọ̀bì àfi bọ́yọ̀ ṣe yí bìrì o lórí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 nígbà tó láǹfààní láti máa sọ̀rọ̀ lórí ohun tó jọ mọ́ ẹ̀rọ ètò ọrọ̀ ajé eléyìí tó lòun ó gbà padà tóun bá láǹfààní àti di ààrẹ lọ́dún 2027 ni Atiku ṣe lálàyé fún àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ wípé òun àkọ́kọ́ tí òun ó kọ́kọ́ ṣe ni pé bóun bá ti ń dépò ààrẹ tí wọ́n ń búra fún òun pé Atiku Abubakar ìwà ló jáwé olúborí o tóun sì ń wọlé sọ ọ̀lọ̀ bíi elépò náà lòun ó ṣe lálàyé pé ẹbu ìfọpo orílẹ̀-èdè wa Nàìjíríà òun ó kọ́kọ́ mú àtúnṣe bá ná bí àtúnṣe bá ti wá gba tí àwọn èèyàn náà fàre láti máa pọn epo rọ̀bì kọ̀tíkọ̀tí kúrò ní ẹbu ìfọpo orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ńláńlá ṣe kì í mọ́ ohun tóun ó wà ṣe ni pé owó ìrànwọ́ yẹn òun ó dá padà sí ààyè rẹ̀ òun ò ní láǹfààní láti jẹ́ kí ó jẹ́ yíyọ bó ṣe ni àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lára. Lásìkò tá a wà yìí o wọ́n ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí ló jẹ́ kàyéfì eléyìí tí àwọn èèyàn wò wípé kí a tún ni Atiku ń sọ jáde lẹ́nu ó sì lọ tààràtà ó di ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà táwọn náà láǹfààní láti gbọ́. Wọ́n ní nígbà tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà náà mọ láǹfààní àti sọ̀rọ̀ yíhun lánàá nígbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè tó gbéra pá tó di olúùlú lẹ́wà ìlú Àbújá láti lọ rèé yọ̀ fún ààrẹ wípé ààrẹ bá mi yọ èmi náà ni mo mà jáwé olúborí níbi ètò ìdìbò gómìnà tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun o ẹ wá gbọ́ òun ní kí òun wá fún yín ní ìwé ẹ̀rí sí àjọ olómìnira elétò ìdìbò lẹ́wà Nàìjíríà tí wọ́n gbélé òun lọ́wọ́ o òun náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá ní mo mọ̀ gbọ́ wípé ọ̀kan lára àwọn tí wọ́n ń díje dupò ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ẹ̀sẹ̀ ẹgbẹ́ òṣèlú míì wọ́n mọ̀ tí ń sọ̀rọ̀ sókè wípé bí àwọn bá ti ṣe tán àwọn ó mú owó ìrànwọ́ epo rọ̀bì eléyìí tí àwọn yọ kúrò àwọn ó dá padà lọ́gán sí ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n mọ láǹfààní àti mọ gbáyìn bí èrà inú ṣúgà bàbá Bọ́lá Ahmed Tinubu ní ṣé ẹ rí nígbà tí wọn ò tí ì yọwọ́ ìrànwọ́ kúrò lórí epo tó sì wà ńbẹ̀ ẹ mọyé àwọn gómìnà tí wọ́n wà nínú gbèsè tí wọn ló láǹfààní láti san owó oṣù fún àwọn òṣìṣẹ́ àṣìṣe ìwọ́kọ́ yìí tó jẹ́ pé wọ́n jẹ owó oṣù lọ bí àwọn ìpínlẹ̀ tó lọ bíi 37 ní tìbútò orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó ní kódà àwọn míì san owó oṣù àbọ̀ fún àwọn òṣìṣẹ́ ó nígbà táwọn òtí ẹ̀wà tí wọ́n rí owó oṣù san fún àwọn òṣìṣẹ́ sẹ́yìn náà ni wọ́n wà san fáwọn àwọn tí wọ́n ti ṣiṣẹ́ fẹ̀yìntì àbẹ́ wàá gbọ́ ọ̀rọ̀ tí àwọn ń gbọ́ ní ẹnu ni níbo ni wọ́n ti gbé ń ṣerú rẹ̀ wọ́n ní nígbà tí àwọn yọ owó ìrànwọ́ kúrò lára epo rọ̀bì ní ìsìn owó wá dé fún àwọn ìpínlẹ̀ láti máa fún wọn owó sì wálẹ̀ tí wọ́n fún àwọn ìpínlẹ̀ láti máa fi gbọ́ bùkátà ní gbogbo àwọn ìpínlẹ̀ tó sodo sórílẹ̀-èdè wa Nàìjíríà ẹnìkan wá lòun ń bọ̀ o di alatako o ni owo iranwo ton ti yo ton je ki awon ipinle ki won ma gbadun ko ma la se mo ki won ma lanfani lati ma yo sin bi eranu sugar owo wa to da pada atun fe pada soko aro nu e wo are mo soro gan mo ni nigbati adeleke ademola to lo si olulu la wa ilu abuja lo re ki are oro won po gan ni o gbogbo owo iranwo ojojumo le wa nigeria to jade foto ni lo lanfani ati ko ha mr agbani nse le wo mi ki la wa de e lanfani ati musiku e ka so wa ju
1: se to wa so asisu di kini ko fo mo lo mo le laye e e wo e
0: asisu ni
1: asun wo pe mo la nu yi sha
0: e ah o ti mo lara
1: ti mo la o ti mo
0: o ti mo asisu lara ngba ti o se mo ri mi
1: oda iwe royin daily post ni ayin won ni ekankan ninu egbe osilu olowo bowo iyen African Democratic Congress ADC Dele Mamadu en lo mo ti sala yoro oni seri are Bola Ahmed Tinubu ti se o wa wa lorilede Nigeria oni ha omo se o nitori pe iroyin banu je gba ni are Bola Ahmed Tinubu koko tari si omo Nigeria ni kete to gun ori apere gege bi are nile yi nigba to kede wi pe e gbo seri owo ranwo ori epo awon eyan ni he oni eso po ti lo o won le lawon e ba ni ah won ba ko aha won ni Dele Mamadu lo fi oro yi lede o nigba to nkopa ninu iforowero inu eyin etori afefe kan ni bi te npe ni Arise Television ni bi to tin salaye oro lojobo Thursday wipe e gbo ni e ja bere lowo ijoba tin be lode yi wipe ah isakoso are Bola Ahmed Tinubu bo tile je wipe eni e ti yo wo ranwo lori epo kilode te tun lo re yawo kaakiri agbalaye ati lorilede Nigeria eni ti se eyin oludasile ile ise iwe iroyin Ovation Magazine ohun in lo salaye oro wipe seri mi ma se won yo owo ranwo ori epo un awon kankan wa to sa ko lo fi be ti won je kan mo Nigeria mo won ni eni to ti fi gba kan je omoye fun ipo are lorilede Nigeria ri ohun won lo salaye oro wipe ijoba tin be lode lasiko yi bi eyan baba lo n ba ri o je eyan ori o ni e mo wi le yoruba oni okan jo lohun ori ni o awon eyan mo bi nkan ti lo ko da won ko akoyawo kankan bi ti wuli omo oni elogan lowo ranwo eleyi ti e yo ilo ni won ko pamo lasiko yi ah eja mo ye ka si mo bi tan dari owo ohun gba lo o te waju ni oro re wipe eyan omo Nigeria e fura ni o tori gbansa o fura ni pansa fi jana o oni se e ri wipe ilana kan rufe awon eyin apase wa ini nbe lorilede Nigeria ni to pe ko se to le bo ta bombo ko mo bi le re pe edakun bo le ti se le bo le ti se leyi won ni o te waju o ninu oro pe ngba ti are Bola Ahmed Tinubu de ori apere lojo kokan di ni ogbon osu karun odun 2023 elokede pe se gbo owo ranwo e so po ti lo o ko yin si eni kankan eleyi to le bo ta ti won mo bi le re ti o si mo fun won lesi ori e gbo bakan na be e tun wa lo re ya owo lorilede Nigeria salaye fun a tori pe royin banuje lo la are Bola Ahmed Tinubu kokan mu
0: de gomina ipinle osun ademola adeleke lojo bo Thursday lana lomo lo re e fi ara han lodo eni ti se alakoso fun olulu lawa ilu abuja iye son wike loju ona ati so pe a wike mo wa kiwo na o mo seun mo mo dupe ni owo re leyin eto edibo to waye ni ipinle osun o ninu aworan eleyi to jade ni bi ikoni ti x lodo eni ti se amugbalegbe ni bi eto iroyin fun wike lori olayinka lo n salaye ni bi ti ati ri adeleke ti o nowo pelu iye so wike ti won jo nkira won ti awon mejeji ti won si lanfani ati di sabuke eyin wi eri ti ajo olobere to dibo lawa Nigeria to fun adeleke ni ipinle osun leyin eto edibo to waye nbe ti won jo duro ohun ati wike ti won si ya aworan parapapapapa ti awon ti won ya aworan ti won ku bere pete ti won bere si ni ya aworan won ni leyin re ti won lanfani ati rira ohun na ni o gbera o di odo arorilede wa Nigeria no ba tile kun rigba won ni o de odo arorilede wa Nigeria yen ni asofila lohun ni dede agogo 5 o koja 20 iseju si ago 5 o koja iseju 25 pelu aso to da pelu awon osise leto abo ati awon eyan to jabo lebi re won ni pelu eni ti se oludamoran lori oro eto abo se are Nuhu Ribadu ati gbogbo awon eyan ti won je osise re patapata gbigbimo isakoso ni ipinle osun oni gbogbo won ni won bo arorilede wa Nigeria lowo wipe baba akiyin e seun opelopo eyin o won ni lasiko igba ti won lanfani ati mo fun are ni iwe eri pe iwe eri re o lẹyin eto idibo ta di lọjọ kẹẹdogun oṣu kẹjọ ọdun 2026 ta wa yi eto idibo gomina to waye nipinle ọsun ta ba wa gbagbe ta ran ti dada a ri mọ pe labi ase gbo oselu akọdu o na ni gomina ademola adeleke oni o ti dije dupo gomina fun ipinle ọsun eleyi ti ajọ olomina eleto idibo lewa nigeria si kede re wipo on lo jawe olubori o pẹlu ibo eleyi to ni to le ni egbe lona 500 to fi fi eyin eni ti se oludije labi ase gbo oselu all progressive congress eyin bola oyebanji janle to ni ibo to le ni irinwo won ni ijoba ibile mokandinlogun ninu ogbon ohun na ni gomina ademola adeleke lo ti jawe olubori won ni ta ba se ni lore opeladu lo mu ki gomina ademola adeleke gbera lo si odo are orilede wa nigeria are bola tinubu tori leyin igba ti won lanfani ati wole tarata se mo pe igba mi won mo le oniroyin bode ni bi pe ite se to are ati ademola adeleke fe lanfani lati bara won soro e se gaya fun wa die na won ni nigba ti won se gaya die ti awon eyan lanfani lati ri won ti won bode na ni awon oniroyin ba pakuruku mo gomina ademola adeleke bi pe baba e mo ku jo meta e ku orire orire te se na yo ba yin deye ojo ale o e si ti ku iti ibo eleyi to waye nipinle osun ademola adeleke ni e seun gan emi na feran yin gan mo dupe lowo yin o bo wa ninu yin se dun si loni ito e wa ri ara ni a inu mi dun gan mo ni se ri baba te nwo yi baba bola me tinubu o ye ki n wa lati wa ki won ni e ri pe ngba mo de be mo godo bale ni pe baba mi o tori baba baba o na ni are bola tinubu ti o ba se ti won ni fe eto oselu ijoba warawa ti won si fe ko fi ese mule ta ni nje ohun nibo lo won ti gbe jawe olubori nipinle osun idi re to fi dide ni tori pe ohun ri gbogbo ise eleyi ti arolede wa nigeria se lori eto idibo to waye nipinle osun to na se dide pe ah baba ki fun ni a ki fun baba ki fa wa ki fun ni pada ni lo se dide to n gbera wi pe ha oye lati lo re ki arolede wa nigeria idi to fi lonu o to si dupe lowo are pe are seun o mo dupe lowo yin o tori eto idibo ohun o lo pelu irowo lese yato si nti awon eyan ti gbe nso tele tele ri ke eto idibo to waye wi pe ha won para won ku ni sugbon olohun se lasiko eto idibo ohun ko si n to jo awon eyan lanfani ati tuyaya jade lati lo re edibo won si dibo fun eni to wo ohun to wu won ti se ohun ademola ademeleke bo lo won se wa ni pada wa si odo are lati wa ki are pe are se eto iseju ijoba awara lorilede nigeria e ti ri po wa laaye o si fi ese mule daada ohun na ohun se pe ah ta ba so bi pe eyan se eja so pe se ohun bi eyan si se eyan ja so pe se eyan e wo arolede wa nigeria are bola med tinubu won se daada idi e to fi didenu to wa dupe pupo lowo are orilede wa nigeria
1: oda iwero yi daily post ni ayin eni to ti fi gba kan je amugbalegbe fun are orilede nigeria bashir ahmad ina lo mo ti salaye oro wi pe okan hun bale wi pe se ri eto dibo gogogbo todun 2027 eleyi ta nwo lo kan ta fe di si ipo are oni bi an ba ti fe mo ka bi an ba de agbon ipinle osun ni se ri eto dibo be awon ti mo pe are bola meri tinubu le ti jawe olubori nbe hun nigba ti o fi oro hun lede lori itakun x re lojobo thursday o salaye oro wi pe eyin leyin ti gomina ipinle osun ademola adeleke lojobo thursday to se abewo si are bola meri tinubu to nti omi lengbe awon olutele re to si gbe iwe ri pe are ewo won ti gbe lemi lowo o nibe ina ni bashir ahmad lo ti wan salaye oro wi pe are bola meri tinubu ati akodu ati egbe oselu apc ni ipinle osun won dabo po ni o fun are bola meri tinubu lagbon be na nu we royin guardian ni ayin ni won ti wan salaye oro wi pe onigbo o ti dagbo mejo o ninu egbe oselu apc ni ipinle osun leyin ti won ti fidiremi ninu eto dibo sipo gomina eleyi to waye ni ojo kedogun osu kejo odun ta wa yi won ni lanu ode yi loro tun babu mi lo yo nigbati awon ikan ninu egbe oselu apc ti won na ka lebu si fi nlora won ni mu wipe eyin leje alule ti ko wa na ni rara emi ko eyin eye odo ara yin wo won ni oro hun ina lori be o leyin ti opolopo won ti won fi esun kan eni to ti gba kan je gomina ni ipinle ohun Gboyega Oyetola wipe ohun gangan ileku to da yile ti jeda o bakan dawe na ni egbe oselu Reset Movement of Nigeria Reset Movement won ni NRM ti awon na jade pe gomina Ademola Adeleke o ti jamba adehun ti oni pelu awon omi lengbe olutele re bo ti lo re duokori wipe baba kura kokan loju orun o Are Bola Ahmed Tinubu ti e lo se o bo ba di odun 2027 ninu iwe ele ti won ko jade ti won ko date ojo keji din ni ogun osu kejo ti won ko si ti won si fi lede fun Are Bola Ahmed Tinubu nibe ni awon ikankan nu egbe oselu APC nipinle osu tin sala yoro wi pe se ri gboyega oyetola eni ti se okan lara awon alakoso lorilede Nigeria won ni gbogbo awon munumunu ijoba apapo ele te tari si odo re pe ko mo pinbo nipinle osun ni kini odo awon eyan ti eje ti e ti won gboran si lenu inikan ni pin si o bakan na ewe nigbati awon joko wi pe awon fe mu omoye o si ipo gomina o won ni o na lo joko te pon pe eni to ba ti wo hun ilo won sa fi be won le lo wa fa ti opolopo awon egbe oselu APC inu won odun si bi nkan tin lo koda eni ti se ojogbon ake ade yanju to fi mo so la ajayi awon ejeji ni abuwolu wi awon lo ko awon igbimo na ilu egbe oselu APC ton si sala yoro wi pe nu awon odun o awon wa ro Are Bola Ahmed Tinubu ati awon ekeke egbe oselu APC ni apapo lorilede Nigeria e pe pade alalafia ke ke oyetola ke ke gba awon le lekan lekan ninu egbe oselu APC ni ipinle osun ka jo joko ka jo soro ko ka jo so ni o ko ro mo ba tun beke ju bayi lo o
0: aja lo si eka ipolowo oja wa oya

0: 7.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
3: Arógun gbógunmi ìpàdé àdúrà olóṣù mẹ́ta mẹ́ta ti sáà yìí tún kò àkòrè májẹ̀mú tí a jogún tó ń wáyé nínú ìjọ CAC Upliftment Family No. 1 Solution Center ti ìyá dídú àlàáfíà estate Eléso Omi Àdìo Ìbàdàn èyí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹrìnlógún títí di ọgbọ̀njọ́ oṣù kẹjọ 2026. Ìpele àdúrà òwúrọ̀ ọ̀sán àti ìṣóòru ọjọ́ ìsinmi ni ìdúpẹ́ àti ọ̀rọ̀ àṣẹ látẹnu wòlíì. Ọlọ́run yóò máa lo Pastor Adékúnlé, Pastor Felix, Pastor Lare, Pastor Lawa, Pastor Adeyinka, Pastor Folarin, Pastor Abioye, Prophet Fadipe. Nígbàtí Lady Evangelist Lara, Kéhìndé Akíwálé kọ́kọ́rọ́ àṣeyọrí, wá fi orí ẹ̀mí ṣí fèrè sí ọ̀run. Prophet Adéọmọ Jésù JP AKA ọmọ aláṣẹ ọ̀run olùgbàlejò. Fún àlàyé 07033019283 tàbí 08055123661.
4: The Oyo State College of Agriculture and Technology, OISCATECH Igbora, a polytechnic of choice, invites qualified candidates for admission into its full-time and part-time national diploma and higher national diploma for 2026-2027 academic session. Candidates who scored 100 marks and above in UTME are free to apply by logging on to admissions portal on eportal.oiscatech.edu.ng, while HND applicants are requested to register on OISCATECH admissions portal for further processing. OISCATECH also runs degree programs in affiliation with the Federal University of Agriculture, Abeokuta, for candidates seeking admission into 100 level and direct entry 200 level. Applicants who scored 160 and above in UTME can apply for the degree programs online via https://admission.funab.edu.ng/2026. For inquiries, call 0803-770-4172. OISCATECH, training for innovation, food sufficiency, and self-employment.
5: Kara ojí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́bà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣèbùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáì, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní No. 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 0813885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
6: Ọ̀rọ̀ bó tó ń bọ̀ lọ́nà yìí ó ti o sì fọkàn balẹ̀ bẹ́ni kan o. Lọ́lá olúwa ọba ògo dùbẹ̀dùbẹ̀ tó mi yàn ní jábọ́.
7: Gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́, gbogbo bíbí ilẹ̀ Ìbàdàn, gbogbo olùgbé Ìbàdàn, oníṣẹ́ ajé ilẹ̀ Ìbàdàn, ẹgbẹ́ mọ́gàjì ilẹ̀ Ìbàdàn, lábẹ́ ààrẹ Asimi Yari Ọdún Olúṣà lọ́nà mi sí yìí. Lásìkò ìdìbò bá lọ tán, ṣebí mi àti yín òrèrè kan. Bí máa mọ ní ṣẹrú, ibi tọmọ ń jẹ ni, mo jẹ ní kó kádà ti bọ́n lé ọ lọ́wọ́. Ọmọ ọlọ́mọ làárín ṣe tẹ́tọ̀rù tòru. Ẹni ó ràdá ti bọ́n lé, ọmọ rẹ̀ bẹ́ ń yẹ̀wù. Tí ń tọ́jú rẹ̀ bí ẹyin ojú. Olóṣèlú ilẹ̀ Ìbàdàn, ìtẹ̀síwájú Ìbàdàn ló yẹ kó jẹ wá lógún. Gbogbo nípa lè lájú ẹ. Mo jẹ wọn bí ọ̀ṣẹ́ tí ò da. Torí pé ó wà gbẹ̀fẹ̀ ló bá tẹ̀ ọ́, ó mọ̀ dára ni. Gbogbo ẹgbẹ́ mọ́gàjì ilẹ̀ Ìbàdàn wá dúpẹ́ lọ́wọ́ àbáwá. Ìsìnpẹ́rẹ́ máa jẹ sí. Olùtí ilẹ̀ Ìbàdàn, fọ́kọ́sí á fi ń tòlú. Ọ̀tún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, Balógun ilẹ̀ Ìbàdàn, Ìyálóde ilẹ̀ Ìbàdàn, Kọmíṣọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo eléṣọ́ àbò pátá. Ẹ ṣé o, ẹgbẹ́ mọ́gàjì ilẹ̀ Ìbàdàn ní ẹjẹ́ àṣejẹ́jẹ́ o láàkókò òdìbò. Olùkéde gbogbo mọ́gàjì ilẹ̀ Ìbàdàn lábẹ́ ààrẹ Asimi Yari Ọrí Olórìṣà. Akọ̀wé ẹgbẹ́ olóyè mọ́gàjì tún jáde lá Olùkéde. Alukoro ẹgbẹ́ olóyè mọ́gàjì Ajayi Amadu.
0: ọ̀rẹ́ àfàìmọ̀ kó má jáwọn àmì tí mò ń róye ẹ̀ nínú àgọ́ ara mi ni ó hàn mí lè mọ̀ kára ó máa tà mí bíi pé mo fomi atapara ara ń já mi jẹ nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara ara ó máa yún mi bàbá ń bari ẹni ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀ ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀ ọ̀rẹ́ ó jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́ ṣọ́rọ̀ fọ̀wá leléyìí àbí àárẹ̀ ara tó ń bá ọjà ṣẹ́wọ̀ ògbọ́n nípa bí àǹsí kapsù ni egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò tó bá ń di pé ara ń ta ni ara ń yún ni ara ń já ni jẹ nǹkan rìn tàbí buni jẹ káàkiri ara tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀ bí àǹsí kapsù ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn bí àǹsí kapsù wà ní Danax Pharmacy Adamasinga Tanimọ̀lá Pharmacy Òkè Àdó Aslam Pharmacy Mọ́kọ́lá Roundabout Boston Pharmacy Àpáta Solution Pharmacy Agbeni bí àǹsí kapsù wà nílùú Ìsẹ́yìn Ọ̀yọ́ Ìkirè Ìwó Ẹ̀dẹ àti nílùú Ògbómọ̀ṣọ́ tàbí nọmba 30 Adékọ̀yà House Àǹfààní Road Roundabout Ring Road Ìbàdàn iléeṣẹ́ Tèmítayọ Tradu Medical Nigeria Limited ló ń ṣe bí àǹsí kapsù jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí bí àǹsí kapsù rà ládùúgbò yín ẹ pé 08103369434
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

Ẹ̀tẹ́sísì ìkéde pàtàkì yìí, ayẹyẹ àjọ̀dún ọlọ́dọọdún ti ìjọ Kérúbù àti Séráfù, Hosanna kúólé odò ọ̀nà Ìbàdàn àti ní ìrántí bàbá wa, Special Apostle Ọláyíwọlá Ọ̀wọ́ṣọ, ọmọ Ìgbárùkù sọ̀rọ̀, tí ń ṣe olùdásílẹ̀ ìjọ náà, yóò wáyé ní Sunday 23rd of August 2026 ní 11 AM. Àkòrí àjọ̀dún, Ohùn Olúwa, Oníwàásù, Bishop Dr. E.B. Ọlá Jésù, Olùgbàlejò, Apostle and Prophetess Ogunlade J.P. Jésù Lolúwa.

0: ẹ ma kọjá lọ sábàlá lákọọ́ sábàlá kí lọ́lọ́run wí kí lànà bí a fún àwálé láǹfààní àti gúnlẹ̀ lórí ọ̀rọ̀ tó ń bàbọ̀ láti jẹ́ alhamdulillah ìṣukùrọ̀ kúrò àlìláyé jẹ́sí ìlànà alhamdulillah ìkẹ́sí ìrànà àwọn àdúpẹ́ o padà tó bá ríbẹ̀ ńgbà náà a fún àwa ọmọ láàánì àwọn àgbàlagbà bàbá àgbà ọlátẹjú ọ̀la nàṣẹ wàá sírò àgbà fúgbọ ẹgbẹ dápátá mo kì í yẹ kọ làjí máa lò
1: ọba tó dọgbọn tó ní kagọ kejì
0: sheik salaudeen abdulrahman ọ̀pá musa yóò ní jásimọ lágbára elédè
1: wa
0: sheik abdulkadir olùladé àgbàlagbà kì í bà mí sheik abdulkabir jalaru ọ̀pọ̀ jimá nù ayé o a lọ sọ́dọ̀ ọmọ láàán láti lọ gbọ́rọ̀ tá à ń bábọ̀ láti jẹyọ ká tún tó gbára kàsídà ká tó tẹ̀ síwájú
1: wọn
0: ká tó máa lọ ni mo forúkọ àbọ̀ ìmáàmù lẹ̀ bá gbogbo kánsù wọn látòkè délẹ̀ sheik abdulgani abubakar gbọ́tọmọ kékeré fi kí gbogbo ìran ìmáàmù pátá gorí mi ń bà rí lónìí ìmáàmù ìlú èrú wa sheik doctor Lal Yusuf Shitu. Ni mo ba yin loroye mo pe yin loruko ba mi. A pe oruko yen pe gan.
1: Iwa si.
0: Be mi gugun atalafia loroye.
1: Wa mi je awon ya nu.
0: Awon to dipo esin mo aye ti kaluku dimo Olorun a je pe. Duri eni kokan wa. Be mi to gunnu aye atalafia to da pe lari. Wa gunle ayo ka tun boju ri Olorun pade lojo odaju. Ohun fi ta gugu wa lo. La haula wala quwata illa billah. Molan bismillah.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.
2: Ankira wa nikiola ikiola ikieye iki to ba anamu to ba onimu to ba olamu ti o si ma ba gbogbo igba ti gbogbo asiko ti o si ma ba mu.
0: Allah.
2: A ma nkira wa o. Olorun o. An fi ola titobi ojo nla ojo ti tini. An fi bi Olorun. Olorun mama ja fi jumati toni olomo ja fi dagbere faye o
0: amen
2: gbogbo jumati ta si mo kininu aye an bi olorun obo oba lase aye oba lase orun olomo ja kinu nira
0: amen olorun
2: awa la n ki gbigba re owo olorun oba ala lo wa olomo sa gba lowo wa o wallahi la ilaha ike olorun ati ola olorun ko ma ba siwaju rere annabi wa muhammad
0: sallallahu
2: alaihi wasallam alaji wa tokun gbogbo awon annabi pata pata in olorun fun ni ma jo so mo weyin re gbogbo won pata ni kan na won si lo gbogbo ma jo so mo weyin ran laye gbogbo won lo laye
0: abojo ki ngbe sa
2: ki gbinu sa baba wa tokun baba wa tokun se wa ri gbogbo awon annabi olorun pata bi won se loni annabi wa muhammad kan ni o wa lo ti e laye
0: sallallahu alaihi wasallam
2: ayo likulli nabiyyi lili ana mi fadilatun wajumu latuha majimu hatun li muhammadi annabi wa muhammad kan oni o lo ti e laye gbogbo awon annabi patapata ni mo lo ti won o sugba annabi ni mo wa fi temile ni o ma je ipe fun gbogbo awon aliwu ma mi to wa di jogbe ndal kiyama sallallahu alaihi wasallam tolorun ba tin ke annabi wa muhammad ni gboro madina gbogbo wa lapapo olorun mo mo yo wa lenu aike olorun
0: o wa fi wa le

0: ojú ẹsẹ̀ náà ni mẹ́sẹ̀jì ọmọ dún lórí fóònù ẹ pé nọ́mbà ti wà eligible ní ọba lẹ́jọ́ nú àlàyé yẹn ti yí ẹ báyìí kò jù bẹ́ẹ̀ lọ jẹ́ abẹ́rẹ́ lórí 50k ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n atẹ́gùn ní ọkàn fẹ́ lọ dànù dànù jábẹ̀ lórí 50,000 lọ́bẹ̀rẹ̀ rẹ 5030 ló parí ẹ̀ 50,30 máma sowó lófo sọ ọ̀nà tí gbé gbogbo tíkẹ́ẹ̀tì ẹ láti monday ló sì wà eligible ntọ́ ọ̀kan léṣe ni kó o activate ẹ̀ bá ń tún pè lẹ́ẹ̀kan sí for the last time ẹ̀kíní kébẹ̀ ẹ̀kejì kébẹ̀ ni o kò pé mẹ́ta lápá bí o wọ́n á sáré delete ẹ̀ ń sìn àwọn ọmọ tí ọ̀gbọ́n kankan ok láti jọ tó ti ń play oníkan tó tún yẹ kó jẹ ọmọ tó mọ̀ wá ń bí ọ̀gbọ́n kankan wọ́n á delete ẹ̀ nísìn ọmọ nísìn àlàyé kúrò lórí ẹ̀ ẹ̀sọ́pọ̀ ti lọ ìdọ́ngo ọ̀yà sọ́pọ̀ ti lọ another one 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 orúkọ yín àtàdúgbò jẹ́ wáísà.
1: Ajayi Robert lórúkọ mi rò.
0: Mr. Robert Ajayi àdúgbò wo sà.
1: Bẹ́ẹ̀ni, àpáta.
0: Àpáta ńlẹ̀ Ìbàdàn Igbó lẹ́tí ń gbìyànjú káṣẹ.
1: Tó ti pẹ́ díẹ̀ o.
0: Ṣé ẹ ti wá jẹ́rí?
1: Àmì ò jẹ́rí o.
0: Ọ̀dà kò sí wàhálà, ẹ máa wá bẹ́ẹ̀. Congratulations, ₦50,000 náà àtọ́làtọ̀ na in bad. Wọ́n máa pè yín láìpẹ́, wọ́n á béèrè details yìí. Bó ṣe jẹ́ nìyí. Congratulations. Ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn. Another ₦50,000. Another ₦50,000. 081 081 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ 0834 ló parí ẹ̀. 0834.
2: The customer you're calling is currently not reachable.
0: Bá ń tún pè jàre. Bẹ́ẹ̀ni wa ni bá ń tún pè jàre. Bá ń tún pè. Ẹni ẹlẹ́ni ẹ wá ní ọ̀wà rìchébù látijọ́ títí ń gbìyànjú ajé. Hello. Ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ o.
0: Ìkànnì tí Lágelú la ti ń pè yín.
3: Ẹ káàárọ̀ sà.
0: Orúkọ yín àtàdúgbò tẹ́ ẹ wà ìsà.
3: Túnde ni mí lórúkọ mi.
0: Mr. Babatunde kíni.
3: Túnde Adé Agbo.
0: Àdúgbò wo sà.
3: Ògùntàn. Ní Kútẹ̀.
0: Kútẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Ìgbà wọlé tí ń tra ìkáṣe.
3: Ojú pẹ́.
0: Ṣé ẹ jẹ́rí?
3: Oṣù kejì díẹ̀ ti bẹ̀rẹ̀ ni.
0: Ṣé ẹ jẹ́rí?
3: Rárá o.
0: Ọ̀dà. Ẹ jẹ́ àfi ₦50,000 yìí bẹ̀rẹ̀.
3: Ògùn ni Fẹ́lẹ́ Dùmarè.
0: Àtọ́làtọ́ na in bad.
3: Ògùn ni Fẹ́lẹ́ Dùmarè.
0: Ó ti ṣí nìyẹn, wọ́n máa pè yín láìpẹ́ yìí, wọ́n á bèrè àkáǹdì tèsí yín tó wo yín ò wọlé sí. Ojú bẹ́ẹ̀ lọ. Ọ̀dà congrats o. Ẹ jẹ́ lọ sórí ọ̀rọ̀ ₦100,000 báyìí. Orí ọwọ́ ₦100,000 080 lọ́bẹ̀rẹ̀ 7674 lọ parí ẹ̀ 7674. 7674 lọ parí rẹ̀. Ẹ jẹ́ lọ orí ọwọ́ 100k.

0: ẹgbẹ́ kọ́ yìí o. Ó wà ń bí. Ẹ̀lú ẹ káàárọ̀. A kò jùmọ̀ sá. Yà sẹ́ ti ẹ ti rí Usman tẹ́ ń pè. Mo gbọ́ tẹ́ ẹ pé Usman ní ìsìn pé bọ́yẹ sẹ́ ṣé ti dé. Ìkànnì lágelú la ti ń pè yín. Ṣé Usman tẹ́ pè ní ìsìn ti dé? Mi mọ̀ yín orí agolá wa. Ìwọ ọmọ yìí again. The same man. Àdúgbò wo lẹ wà yìí? Ẹ lọ Abẹ́òkúta. Ẹ lọ ẹgbẹ́ ẹ ti jẹrí na. Ijọ́ ilẹ̀ wa bẹ̀rẹ̀. Ẹ tari. Ẹ kẹ̀ test ẹ wò pé agent yẹn. Mélòó lẹ wá play? Ok, mẹ́ta kan méjì kan. Ìyá. Ọ̀dà, congratulations o. Fún ìgbà àkọ́kọ́ yín jẹ́ play rẹ̀, ẹ sì jẹ́ 100,000 naira. Lọ́ọ̀kì ni, lọ́ọ̀kì ni. Ọ̀dà, kò sí wàhálà, congratulations. So, wọ́n á pè yín, ṣẹ́gbọ́, wọ́n á bèrè àkàǹdì tèzí. Congratulations. Ẹ̀bọ́ òsè mọ́lọ́ ṣe sọ lánàá. Lórí yàtọ̀ sórí dóò abágbọ́ tí wọ́n ta wọ́n play mẹ́ta kan mẹ́ta yóò fún wọn ní 30 ticket wọ́n á play méjì méjì yẹn méjì náà ni wọ́n sọ pé bíi 32 ticket ni ẹ́ ó ìsáré gbórí wọlé lọ́wọ́ kan. Ok, another 100,000 naira 081 lọ bẹ̀rẹ̀ rẹ̀ 4932 lọ parí ẹ̀ 4932 òun lọ parí rẹ̀ ta lónìí. A kú ojúmọ́ o.
1: Mo ṣoríire láti jọ ẹ.
0: Mo ti rọra mi pin. Kí ló dé?
1: Bọ́dà mi, mo ti rọra mi pin. Mo ti bá gbogbo àlá gbogbo tí mò ń pè mí sí ìtọ́jọ yín.
0: Ó ń débẹ̀.
1: Bàmí, ẹ̀rẹ̀ sòfò ọmọláyé.
0: Àmì àtẹ̀yìn náà o.
1: Àwọn tó lè yí kò lè wá yí tì.
0: Àmì àtẹ̀yìn náà o. Àmì àtẹ̀yìn náà o. Orúkọ yín àtàdúgbò tẹ́ wà yìí. Orúkọ yín àtàdúgbò tẹ. Àdúgbò mi nù. Àdúgbò mi lolú yòrò. Orúkọ tí mò ń bá sọ̀rọ̀ yìí.
1: Bọ́lájì ni Bọ́lájì.
0: Láti olú yòrò. Ìgbò lẹ ti ń play kàṣẹ.
1: Kàṣẹ àjọ bẹ̀rẹ̀ ni.
0: Ẹ ẹ̀dẹ̀ wa jẹrí.
1: Ìjẹrí mo máa ń wò pé kò tí ẹ̀ yé mi bó ti sú mi.
0: Mélòó lẹ wá play láàárọ̀ yìí?
1: Àná mo play, alẹ́ àná mo play yìí pín ọ̀kan láàárọ̀ yìí.
0: Alẹ́ àná gan lẹ ti ẹ̀ tó play.
1: Bẹ́ẹ̀ni alẹ́ àná mo ti play.
0: Àti sọ pé gbogbo tíkẹ́ẹ̀tì láti Monday tí ó fi di Friday ló máa ń wá ẹ̀lì jìnnà. Ẹ lára yín ọ̀yà tẹ́lẹ̀. Ẹ sì lo ogun ní. Ẹ̀dà, congratulations o. Wọ́n máa pè yín 100,000 naira lẹ́jẹ̀. Egbe. Egbe ńlá. 100,000 naira ni. Wọ́n máa pè yín. Ṣé gbọ́ wọn á pè yín láìpẹ́. Bó ṣe jẹ́ nìyẹn. Congratulations. Ó fàfihàn pé tíkẹ́ẹ̀tì la bá ní láti Monday di Friday. Parọ́ o. Alẹ́ àná lẹ́nu yìí play last thing tiẹ̀. Ó sì work fún láàárọ̀ yìí. 150,000 naira la bọ́ sí báyìí. 080. Wọ́n gbà pé 500,000 naira ń bẹ lọ́wọ́ iwájú o. Ìwọ náà sì láǹfààní báyìí o. 080 rèé. Ọ parí pẹ̀lú 49.

0: dáhùn báyìí. Àbí ẹ sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni.
1: Wọ́n ò sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀.
2: Ẹni tó bá wa ṣẹ̀mbà mí yẹn ni kò ṣe dáadáa. Láti ìgbà tí wọ́n ti gbókùdé ni gbogbo èèyàn ti fọwọ́ di mú.
3: Tẹ́yìn ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home. Ilé-iṣẹ́ tí ń bá ní ṣẹ̀mbà mí òkú. Tí wọ́n tún bá ní gbókù pamọ́ dìgbà téèyàn bá fẹ́. Kò ní rùn bẹ́ẹ̀ fúrú ní ọgbẹ́. Kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà. Àwọn aráàlú òyìnbó wọn ò dẹ́ fi ń ṣeré. Tí ẹ bá fẹ́ ṣe ẹ̀mbá mí. Èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀. Wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara. Àwọn Bamboys and Biara wà. Bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹyìn casket. Ẹ máa bọ̀. Lóní ìrànràn lọ́wà. Private burial land ilẹ̀ ìsìnkú aládàáni wà. Bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem. Ilé-iṣẹ́ Graceful Rest Funeral Home wà ní Ọ̀nàrà Hospital Complex, Jègèdè Olú Láyọ̀, Amúlòkun Àkàrà Road, Ìbàdàn. Telephone 081-43-504-426 àti 080-76-26-2803. Ilé-iṣẹ́ Graceful Rest Funeral Home ló ní ọjọ́ gbogbo wa ní ọ̀dàlẹ́ o.
4: Ọlọ́run àpọ́stẹ́lì Ayọ̀dẹ́lẹ́ Babalọ́lá yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún. Ọlọ́run abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún fi ṣíde lẹ́tọ̀jọ́ Monday August 31st. Prophet Olúfẹ́mi Òní, Màmá Wòlíì Obìnrin Mẹ́rì Alárápẹ́, Prophet Mayo Wáfẹ̀yíjì, Pastor Emi Adéọ̀sùn, Evangelist Dr. Bọ́sí Adéìwà, Evangelist Kẹ́hìndé Akínwálé, Lady Evangelist Bọ́sí Adéwùmí, pẹ̀lú àwọn ọmọ Davidi Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́. Àtọ̀sán àtàárọ̀ ni pàdé àdúrà yóò máa wáyé o. Aago mẹ́jọ láàárọ̀ àtàgo mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́. Ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀. Ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà níkàlẹ̀. Ọjọ́ Friday ni press night. Àkòrí ni Olúwa Wọlé wá sàn. Ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣèkágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Mọlúsì street end Mọ̀lẹ́tẹ́ Ìbàdàn 081-3501-0191. Olúwa Ọlọ́run Prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára. Ayé rẹ̀ ò sì ní wà bákan náà mọ́ lórúkọ Jésù.
5: Wọ́n ti bẹ̀rẹ̀. Fún olè ṣe aláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: 107.7.
1: Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà àti iléeṣẹ́ wa ní àyín lágílú FM 96.7. ìyẹn lórí ètò yìí ètò wa jimo lóyin pẹ̀lú ọmọ yìí ọ̀rẹ́ yẹn Adanna Aminat àfìjì sọ̀rọ̀. Bàbá, níbi tá a bá dé yìí mo lérò wípé ká máa relé àbí bò ni ṣe ẹran tibi tá ẹ bá tàn dé. Bàbá, tá a bá wá dé lọ́sẹ̀ tó ń bọ̀ a fẹ́ sọ kí lorúkọ ìyá tó bí ànábì isa níbo ni wọ́n bí sí ọdún tó gba iṣẹ́ ìránṣẹ́ gangan tí ó di ànábì gangan àti jẹ́ ká mọ̀ wípé ọjọ́ tá a bí gangan ló sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ alhamdulillah àti wípé ọdún mélòó ló lò láyé a tún wá ń gbọ́ wípé ànábì isa ṣì ń padà bọ̀ o ànábì isa ń padà bọ̀ o ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó bá padà wá kíní ń bọ̀ wá ṣe gbogbo àwọn nǹkan yìí ìlẹ́ bàbá mẹ́nuba lọ́sẹ̀ tó ń bọ̀ kọ́lọ́hún kọ́ dákun kó fi ẹ̀mí wálẹ̀ látàrí dáadáa mo kí gbogbo wa yín lólokolódò pé ẹ kú àtàárọ̀ ẹ kú etí gbọ́ ẹ sì kú ìfẹ́ ti ìkànnì lagilu 96.7 FM. Adanna Aminat lorúkọ tèmi a máa relé lọ́sẹ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run ọba Alekeola a fàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀hún subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim.

0: 96.7 òkè kájòkè.
1: Ẹyin tèmi nílé lóko lọ́nà ọjà ẹ máa gbọ́ ètò ọláyíwọlá o èmi ṣàìdù ṣùpà ṣàìdù ń bí ti gbogbo ayé mọ̀ náà ètò ọláyíwọlá ni mò ń gbọ́ gbẹ̀ngà ó yàtọ̀ jù.
2: Ayé kò ń lọ ayé òdúró.
3: Ọ̀túnladé Adékọ́lá lorúkọ mi o. Sunday dagburu gangan náà ni o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀yẹ pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ eré ìtàgé pátápátá kò sí program méjì tí ó yẹ kí a jọ máa gbọ́ ju ó yà tọ̀.
4: Ọmọ ohun tí màá ń ṣe mọ́.

0: lágbo òṣèré o nílàjẹ lu rédíò jìbọra o gbẹngà ọláyọlá lágbo òṣèré màánà hàn ní ọba so bí ó sóhun wẹsẹbọyìn kò kò séléré ìbẹlẹ ti lè gbọ gbogbo tó ń ṣẹlẹ nípa gbogbo eléré nàìjíríà gbátagbátá lágbo òṣèré láàyò àbákalà àgàtà lágelu.
1: Ẹyin tèmi fẹ́mi Adébáyọ̀ lorúkọ tèmi, èmi yàtọ̀ lọ́mọ nítorí ẹ̀ mo ti fẹ́ kẹ́ máa gbọ́ ó yàtọ̀ lágbo òṣèré pẹ̀lú gbẹ̀ngà lágelu ẹ̀fẹ̀.
2: Táyé ti bá kọjá ń bá nà ṣe mú máa ń ga wú ni irọ́ tí má dé fẹ́lẹ̀ lẹ̀ ṣe mú máa ń ṣó o irọ́ tí má lọ ní gbọ̀rọ̀ ṣe mú máa ń ga wú ni irọ́ kí wá ló fa sáàbì ẹ̀yìn jọmọ mi yá gbogbo láti mo ní ṣe bẹ́ẹ̀yìn lẹ̀ fún mi tí bá lọ fọ́n bù bá o ṣe máa gbà mí yá ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: Ẹyin tèmi lágelu la tún wà ń sin lágelu náà tún sọ ń bàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún lágelu èmi gangan mo ṣáré gbé wá bẹ́ẹ̀ ni gbé síbẹ̀ lágelu náà ń gbọ́.

0: ìròyìn ẹlẹ́jẹ̀ ẹni tí ò tí kú ẹ mọ́ mọ́ sọ pé ó ti kú.
1: Ara tó ń ya gi.
0: Ara lè mọ́ le ìyàtọ̀ wà nínú ẹ̀.
1: Kò sọ̀rọ̀ kò lọ́jọ́ ogun dé.
0: Mo wá pé rest in peace bó. Mi ò rí bí wọ́n ti ń sin alàyè rí.
2: Orí tó sá.
0: Pọ́sìtì wù kí àìsàn ó ṣe èèyàn tó bọ́ lọ́run bá ti

ẹ̀mí olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnrọ̀lá kẹ́mi taiwo òkùnbí òkìkídayọ̀ amos ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì olórun aláyà àjẹrẹ̀rẹ̀ olúfẹ́mi òní wọ́n

0: Plaza. Bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala fi ọ bá sí kọ̀dá. Àbí sọ wa dá ni. Àìrọ̀rùn sùn. Ara títa. Ságun ságun. Kẹ́yàn mọ́ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́ kọ̀gẹ́. Kẹ́yàn mọ́ lè gbá pa àtẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Kórè ọ máa hóye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣẹ́tọ̀. Kátẹlẹsẹ̀ wọn máa kan yàn gógó. Kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ mọ́ mà kó ti bọ́. Kẹ́yàn máa rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi ògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀. Ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí ilé-iṣẹ́ tónítóní Aba Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyàjí jájẹ̀ díjẹ̀dí. Àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe dédé. Ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Aromaléegun ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì. Kátẹ̀dẹ̀ gbé gbésẹ̀ ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dá láàmú. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti mọ bí àrùn sá pamọ́ sí. Kàn sí tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé Baba Lam Adesina, Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka ilé-iṣẹ́ Mujoyinlola Complex, Ìwòrò Ìbàdàn. Telephone 08033715988 08033715988. Ẹ̀ ń tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.
1: Lagilu FM 96.7.

0: gbogbo bi ti e ba lanfani ati ma wa pe e ka san
1: e pele pupo
0: e si ku dede asiko yi
1: bawo la tegun yi se ko poju lona doti
0: orisirisi nkan la gbe wa fun yin o
1: iroyin ni won pe be oroyin gudugbe ni o
0: te ba fe je o wa nbi te ba fe mu o wa nbi
1: se won tun je ni
0: ah an fowo ko je rush rush ni
1: okay o ti ye mi be
0: gbogbo nkan te ba fe wa lodo sade
1: ah titi loko siwaju lo ko lo de wa
0: eh iwe ni mo ko siwaju bi imo po ri dada
1: imo iropo ti e wa yoke bawo lo ti
0: jawo lori ti bobo okeri
1: o wa yoke
0: ojo to ti mo mi ori mi ti mo wa okeri ati ba wa oke nkan ti se mi ni
1: se bi o se wa mo ri lo na
0: bi o se mo ri mu ti o ba ri be ko le jawo ah bi ba ri be ko le ah
1: okay wa oke
0: le da ti yo ba lo wa oke nkan ti se yan ni yen ah awon to wa oke
1: we bi ti mo wa wa oke nkan
0: awon to o wa oke kankan
1: emi wa oke o
0: ni bo lo ti wa oke
1: emi wa
0: o wa oke lo lori radio
1: emi wa oke
0: o se joko sile yi
1: emi wa oke te ba soro lori radio
0: ko tumo sade to ba je pe o wa oke wa wa lori bed inu yara wa ma sun ni oh to suke lara
1: okay
0: se yin ti dele
1: olomo sa mi lo je mi nu wa o
0: ah so eh so bola
1: okay
0: I need chocolate rice yen so ti wa pa o wo oke niyan
1: omo
0: e je odo ti monica se se ti se
1: okay ibi ori e lala yen ni mo ma
0: ni mo ma nfe ojo ba mi gbe ma je ko fo o
1: bu sori rice mi o fe yo pupo
0: ma o wa oke niyan ah o wa gojo mo fe sun die o wa oke ni
1: o wa bere mi mi o se around
0: o eni bo to ba bere mi so pe mi jade
1: okay
0: eh okay se wa ni yen tutu
1: ah
0: o wa oke ni yen
1: kai kai
0: so o wa bo latareke o fodo koja o wa ni wa wa oke
1: mo lo ti fe jo ise won bo ba sa so ton yi
0: o wa oke kaka
1: e mo ni abro mo se se mo so
0: ji ba salaye bi ba salaye fun o ba ni se oni mo bo se wa mo lo ti wa oke ah wa iwa o bo le bus stop kan o wa keji o wa lo wa oke o wa oke kaka so pe wa oke ko le ka won yan le mo bi to kusi
1: mo wa oke sugbon mo ni ran lowo ya ki gbogbo ile otan ah mo ya won ran
0: o si mi mo salaye bo se je fun ara re bale mo salaye bo se je fun ara re bale
1: ejo
0: gini je la wa oke yo doko le ni wa wa oke yo doko le won ni o mo
1: gbe wa Allah o sanu gbogbo wa
0: ah ami
1: yo je ka le wa oke
0: ami gbogbo wa la ma wa oke gbogbo ti gbogbo ba wa oke ta ni wa ma osise fe nikan
1: eh ba won kan kokko be lati be
0: mhm
1: awon kan na o tun wa ma bo leyin
0: ni
1: awon olohun wa yi ni sin awon na o ni pada wa oke
0: ngba so ti wa oke bayi tele tele
1: o ti wa oke
0: ngba o ti wa oke
1: ke wa oke
0: spider na ti wa oke ah
1: owo gbọ
0: emi mo so fun pe gbogbo wa ijo
1: be o ja pe mo be e se mi o mo ti mo so ni
0: iru ijo
1: ni so pe se o wa oke o fe yin ti bayi ko de tun
0: o de tun fowo se o ya o tun se bayi
1: o
0: ri gba to se bayi to so
1: pe o wa
0: o o se me abo se be
1: ori aga temi ati titi wa awo le fe yin ti ka so pe
0: ki sara iya
1: gboro gbe enu si
0: e mike ki se ara eyan iya le yan wa oke o ah kini to ro pe ni tara re o le to mo kankan iwa to sare bo jana jana jana
1: ah titi mo dupe olo ti lasi ri lomo yo fi yasese ogben kile jama lo
0: e ja ki gbogbo wa o gbogbo wa at last gbogbo wa la ma o gbogbo la ma wa oke bọlọrun ba je
1: owo olorun ti ni wa oke
0: ah eh owo olorun lo wa bọlọrun ba je wa oke a wa oke
1: tori gbogbo awon amuye wiwa oke ti wo ka le yen lekan amuye gidi ni o ke nkan fe yin ti ba
0: ko pa
1: mi ni remote eh
0: ibi tí wọ́n ti ń ṣe wáìjì ánímà ni kò bá mi gbé sí ẹ̀wọ̀n láyọ̀ yẹn ẹ̀wọ̀n láyọ̀ yẹn
1: títí sáàkà bí fún gudugbẹ ọgbẹ́ni ó yá kílẹ̀ mi ìyẹn dẹ̀ tiẹ̀ ti tó
0: ayé
1: ó ti tó
0: gudugbẹ ìròyìn la gbé ká imọ gbogbo tẹ bá láǹfààní àti wà wá ń sọ fún yín pé ká ẹ ní sùúrù ni gbogbo nìkan kọ́ ló wà ókè everybody ni ò wà ókè
1: Hello,
0: me let's have a job better. Tell my friend, don't let her know by. Into a left, I'm all
1: not
0: to ask
1: you.
0: Come on, see, I mean, oh, can I
1: have this off? Oh, da,
0: oh, this is
1: what. Ebo
0: ni oje wo. O si je wo fun won.
1: Mo tun ti je loni.
0: Ah.
1: Se mo gbele.
0: Se won sale fo so ara won. ah iku pa e
1: mi ka se da iku
0: bi o ba ti le fo so ara wo nkan ogun mi niye o ke ba ma pe o se wa se le to do ti bayi
1: lagobelu titi yoda o ya ja lo ewo
0: ni guru bere eh
2: Ta o go
0: lo le lo lo
2: ba nto je never egbe
0: Olorun ni si we omo eyan dada
2: e mo ro na
0: eh eh mo ro ni o titi mo ro ni o mo ro ta o
2: ta
0: o ro ta no ba pe gbagan assumption
1: odo re mo ko kini
0: yen odo
1: oya ben jan
0: odo mi lo si ko yari in doji re ti to tesu ede in mo doji re o ye ja bere ni papapa titi layo akisola loruko temi
1: folashade ajala loruko temi iroyin gudugbe o la gbe kayin won bi te wa ya
0: to ninu awon iwe iroyin ojojumo lewa nigeria to jade le ni guardian wa punch lanfani awon na lanfani lati wa daily post na gbeyin awon na wa si ode e ja wa ma mu ni sise ntele o won ni owo tikun ile ise olopa o te awon eyan marun won si bi won fi won han ni waju ile ejo lori pe won gbe egbogi oloro eyan ni ipinle ekiti ile ejo magistrate o na ni won se ati se afihun e mo gbo ni sise enteni
1: o da iroyin eleyi to wa ni waju temi lo salaye oro wi pe latari ijamba oko oju omi kan ile to sele iyen ni ipinle sokoto iroyin ti je ko di mimo fun ni o gege bi iroyin gudugbe bo ti se gbe wi pe awon eyan merin din ni adota eyan ni won ti ri okutu ara won bayi o le to je pe awon nitohun won ti dagbore fun aye pe o di gba ose
0: won ise ninu we iroyin daily post won ni nise ni damudabo o ko si aya awon eyan ni agbegbe bi kan ti won pe ni ifun tedo ni joba ibile ipokia ni ipinle ogun lohun won ni nise ni won yinbo fun oro won je won sodun oro ni won ba yinbo ah wọ́n lẹ́ni tí ó ń ṣòro gangan nìbọn lọ rí báwo ọ̀rọ̀ ti di gba àsìkò ìṣó lọ́mọdé àṣọdún dárùn
1: ún
0: ìtumọ̀ pé gbogbo àwọn
1: ìbọn lè ṣiṣẹ́ níbi òru ni
0: ìbọn ò dùn ebi kò lè dún náà wọ́n ṣe kí ọta sí
1: èmi rò pé ṣe ibi dúdú lásán ló kàn dùn
0: ìwọ ló ń sọ báyìí bí ìbọn báyìí lè dún ìwọ ló ń sọ̀rọ̀ báyìí nàìjíríà ló wà ilé ayé ló sì wà èmi
1: wọn
0: ilé ayé bàbá rẹ náà níbí
1: báyìí bàbá mi elédùà ló fi níbẹ̀
0: ìròyìn èyí tìdán ìbọn báyìí lè dún ṣàánú owó lọ́wọ́
1: ìròyìn èyí tó wà níbí ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àjọ tó ń gbógun ti ṣíṣe owó òlu kùnàkùnà lórílẹ̀‐èdè wa nàìjíríà tá a mọ̀ sí àjọ efcc ó ní ó ti ṣèwé àwọn èèyàn mẹ́ta kan wọ́n ní àwọn onítàn tí wọ́n ṣèwé wọn ìwé inú ilé ẹjọ́ ni ò ní tààtà wọ́n ní lórí ẹ̀sùn kan eléyìí tó ní ṣe pẹ̀lú ayédèrú àti lílu jìbìtì ìwé ìrìnà sókè òkun tá a mọ̀ sí visa wọ́n ní ní ìpínlẹ̀ ọ̀yọ́ yìí ní ìpínlẹ̀ ọ̀yọ́ wa ìtàkàgàgà oníṣẹ̀lẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ àwọn owó wa ní àdúgbò owó gan lọ́wọ́ ti tẹ̀ wọ́n ẹ̀yin ẹ tẹ̀lé mi ká lọ sínú ìròyìn eléyìí tá a pè ní gudugbẹ̀ fún tòní ṣọ́kí ìròyìn máa bọ́ sínú ìtìpọ̀ yìí ni.
0: tó nínú ìròyìn tó wà ní ọwọ́ tèmi yìí láti iná ìwé ìròyìn guardian ló ti jáde ìpínlẹ̀ ogun ló sì ti wá wọ́n ní ọwọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò safety corps nípínlẹ̀ ogun ó tẹ ẹnìkan ẹni ọdún méjìlélọ́gbọ̀n wọ́n ní iṣẹ́ ayọ́kànde àwọn wọn ti wá ń jí kòndé mú
1: pé bàjẹ́
0: sàdé àní irin tí wọ́n fi ṣe tí o mọ̀ pé ńgbà tí wọ́n bá ṣe bridge flyover yẹn tí wọ́n bá ṣe wọ́n máa ń kirin sí gbogbo ẹ̀ láàrin àwọn kan sì tún lọ bẹ̀ wọ́n lọ ń fọ́ wọ́n wá ń yọ irin tí ń bẹ́ẹ̀bẹ̀ jáde wọ́n wá ń bè lọ́wọ́ pé kí ni ẹ wá ṣe ń bè èmi kò èmi ní kọ̀ọ̀kan àwa méjì ni àwa méjì ó ti sá lọ èmi kọ́ eléyìí ó ti sá lọ mo wá wo rántí báyìí pé a ti wọ̀ ọ́ bó o fi pọ́ọ̀tì ta níwájú ta lé eyín tó ló fẹ́ fọ̀ ó jóná fún rẹ̀ sí ẹ bá rẹ̀ mi sí
1: ó máa domi ẹ̀mí fún
0: ẹ̀. wọ́n nídìí àti wọ́n lè tómi tómi ngba ba de bi ti kini won lo domi so sinu apo ti won mo gbe lo ibi oro de duro ni sinu o kikaluku wa e ja mo ta nse o awon iwo to esi npe won na to npe won pe oni n to fe ta n ta to ba sinle ni won pada wa iwo mo tatakuta kaakiri ko je pe ogbo to ba ti jo morin to morin ni won won npe won si pe kon wa ra won mo ta
1: ba se tun wa jadu gbo to dake
0: ah eh ti o teyin oku fi gbogbo ara po nbe
1: pe laaro ba nko aluku yin
0: o ti lo ani won ge irin ti e lo mi fi si oju ile re gaga bi ferese won si lo re ge won won ge ah afi suru sa o ko lorun oba ko dakun ko sanu fun wa ni
1: ami o iroyin yi mo ri lati nu iroyin ti daily post to salaye oro pe enikan to je olori awujo nbe won pe onitan won yinbo fun
0: eh
1: won ni o si dagbere fun aye pe o digba o se se wa ri awon eyan ti n gbe ni ilu ohun an ni awon case pe o da wi pe o ni se pelu oye pe ajoba ajoba ajoye ajoye o na lo fa ti won fi mu eni to je olori lagbegbe un ti won fi robon bo
0: mashu
1: an ki won wa di e daada ni awon toro kan o ah olorun ba gba
0: se dandan loye ni
1: emi ni mo bere ti wa lokan mi pese dandan ni se en ti wa joye se ko
0: se ko le je bani se ko le se nkan re mo ni ilu afi ke sa ran arin le mo lori pe joye yi bo ba be joye ni ile kan te pe yan bi meta ba wa nbe mo mo lebu ara won ni ani oni jese ah ari ni alegba alegba ko je
1: o ti da
0: ngba baba iya re gbe wa ni
1: o ti da itan ba
0: oyun re

ayé gòkè rọ tí gbogbo èyàn yóò sì máa tẹ́wọ́ gba rẹgbà yanu bí àwọn olórí ẹ̀mí gospel bá ti ń gbóhùn yẹn sókè ìlàjà kẹtọdí ọlọ́run sọ bẹ́ẹ̀ àgbẹ́gbọ́dù tuẹ̀ yẹmi david látàbúlé tómi lọ́lá ẹ̀ṣẹ̀dá ṣẹ́gun adéwọlé kòkó

ọgbọ́n ni mo fi mí tayomi bàbá talógún ni mo fi mí tàn rí lọ́jọ́ mu mo wá fòwú lọ mo fẹ̀mí lọ ọ̀nìyàn kọ́ bá ti rẹ̀ kẹyà ó kí mi bàbá túndé mi yé ọmọ ṣùṣàn mi o.

0: kábíyèsí elédùmarè ọba olórí àìdíyelé.
1: Today Mr. Les mo gbẹ́rẹ́kẹ́ ọ̀ oyin mọ́mọ́ o.
0: Ọba mi òkè tó wò ṣùn tó ṣe gbogbo wa lóore. Ọgọ̀rọ̀ oore tá a lè rò tán. Ọgọ̀rọ̀ oore tá a lè sọ ń pa ẹ̀tàn. Ogunlọ́gọ̀ oore tá a lè sọ ń pa ẹ̀tàn.
1: Today Mr.
0: Ẹgbẹ̀lẹ́gbẹ̀ oore tá a lè sọ ń pa ẹ̀tàn.
1: Oyin mọ́mọ́ o.
0: Ore tó ṣe fẹ́mi àti yín ojú gba lọ.
1: Ojú ọ̀run jẹ́ yẹ̀fọ́.
0: Ojú orin wó lọ.
1: Aragunra.
0: Ojú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lọ. Ojú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lọ.
1: Ojú ọ̀run jẹ́ yẹ̀fọ́.
2: Láì faragunra wọn.
0: Ojú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lọ.
1: Gbèjé.
0: Àwọn èèyàn tí ò wá mú oore tọ́lọ́run ọba mi ò kì í ṣe fún wọn. Ni wọ́n mọ̀ sọ pé bóyá wọ́n bèrè nǹkan kan lọ́wọ́ lásìkò yẹn tọ́lọ́run ò tíì ṣe kò tíì jórí nǹkan tọ́lọ́run ti ṣe nú ayé ẹ̀.
2: Oyin adùn oyin.
0: Oyin mọ́mọ́ lóore tọ́lọ́run ọba mi ò kì í ṣe fẹ́mi àti yín ó dùn mọ̀ràn ìmọ̀ràn yìí.

0: orin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
1: Golden Chance Lotto.
2: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú ko ọ̀pìyàn. Bí Nàìjá ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira, darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu. Ti ẹni kò kàn tán Golden Chance Lotto Morning Game. Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira independent gift. O lè ta láì mọye ìgbà. Bó ṣe ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ. Lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto stand. Kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo o lè ta lórí online wa our website www.goldenchanceloto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí ticket tàbí sticker poster. Nọ́mbà drop kò drop o. Ẹ̀bùn òmìnira independent money gift dey grant for you. Òfin àti ìlànà wa o. Ayò yíyó wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category Golden Chance Lotto lónìí. Àìrínà ò ní bá wa lọ́dún òmìnira.
3: Bàbá Ìgbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìgbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. Ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
6: Evangelist Kayode Adeosun ni Vision yóò tún tẹ́ pẹpẹ ìyanlódọọdún ẹ̀yẹn lọ́jọ́ Sunday 20.

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì rànrán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀.

0: ẹ káàbọ̀ padà látojú ọjà àtẹ̀báṣẹ́ ìdárapọ̀ mọ́ wa ètò wà ń bẹ̀ náà ló ń tẹ̀ iwájú lápá bí bẹ́ẹ̀ wá gbà mí lọ́wọ́ Túndé olórin ọba ni
1: ẹ̀dá tó lọ́lọ́hùn lẹ́yìn yóò gbọ́ lómi
0: ọmọ Nàìjíríà ẹ gbà mí o
1: èmi lọ́lọ́hùn lẹ́yìn mo lẹ́yìn lẹ́yìn mi o mo dúpẹ́ fún ọlọ́run ọba làwọn ìdílé kúnlẹ̀.
0: Ogbè Túndé ò fẹ́ fún un fọlọ́run o.
1: Torí kí mo jù bá mi ni.
0: Sáà ṣiṣẹ́ ó sà lè dáwó padà. Sáyé náà ti pe eléré sí patí yín rí àbẹ́ pé DJ tí ò wá tí sì tún dúró lórí pé ò ní dáwó padà o. Irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí rí.
1: Láwọn ìgbúra Adémọ́lá.
0: Gbogbo owó tó olóòfẹ́ gbà ló gbà tó pé pérépéré kí wá ló ṣẹlẹ̀.
2: Nǹkan tí mo sọ fún ẹni pé sórí ìdálù ń ṣèlú báyìí ní ìsìn tèmi ọgbọ̀n mi ìdẹ ni.
0: Ó dáa.
2: So get the point mi bẹ́ẹ̀.
0: Ó dáa. Hello.
3: Hello.
0: Tọ́.
1: Káàtó pọ̀. Ọlọ́run tó fi sí.
0: 0912370875 0912370875 0912370875 láti ilẹ̀ òkèrè +234814249106 +234814249106

0: Hello.
1: Ẹ káàsán sáà.
0: Ẹ káàsán, orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè mà.
1: Ẹ pé tó.
0: Yes, ma.
1: Àbìnrin ló ń sọ̀rọ̀. Mo ṣe wọlé mi, mo ṣe gbọ́, mo ṣe tún rìn sí kinní ni, mo kàn ní kí kí ń gbé kó ṣẹ́ o.
0: Ẹ ṣeun o.
1: Ẹ ṣeun. Ṣe lágbára Ọlọ́run.
0: Ẹ ṣeun.
2: Ẹ ṣe máa ṣeun.
1: Àdẹ́lá ìpè pàṣẹ tẹ jù yín.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
1: Nọ́mbà yẹn wà ń bẹ̀.
0: Ẹ ṣeun, àní súra wa o.
1: Àmì o.
0: Yes.

24/7. Lagilu FM 96.7.

0: ẹyẹ máa wo abala tó gbẹ̀yìn lórí ètò yìí lọ abala ẹ̀họ́dà kí lẹ fẹ́ họ́dà gangan kí ní bẹ lọ́dọ̀ rẹ Bátúndé.
1: Mo ní iyán àti ọbẹ̀ ẹ̀gúsí tó sẹ̀mẹ̀kùẹ̀.
0: Ó
1: sẹ̀mẹ̀kùẹ̀. Mo dẹ̀ tún gbé èkuru náà wá.
0: Èkuru
1: aró àti funfun pẹ̀lú àwọn ata tó ṣe rẹ́súrẹ́sú.
0: Ọbẹ̀ òsíkí lóríṣiríṣi gbẹ̀gìrì ewédú àmàlà dúdú àmàlà funfun kí lẹ fẹ́ kí o tẹ̀ ní rí jẹ
1: bí. Sọ̀mọ̀ pé mo tún gbé ṣàwámà wá lónìí.
0: Kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ lápá àbí tẹ̀ ní rí jẹ o. Kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ tẹ̀ ní rí jẹ. Ó ní tíkẹ́ẹ̀tì tẹ́ fi wọlé o. Bàbá ti pé hoy
1: ẹ
0: pé hola. Bàbá ti pé hoy ẹ pé hola. Tíkẹ́ẹ̀tì tẹ́ fi wọlé nù 09123708675 09123708675 Lásìlẹ̀ òkèrè plus 2348142490906. Hello.
1: Hoy.
0: Hoy.
2: Hola.
0: O kọ ibi lati pe.
2: Lati san yu. Michael.
0: Lati san yu.
2: Bẹ́ẹ̀ni.
0: O ya kile fẹ.
1: Kile fẹ jẹ.
2: Mo fẹ jollof rice.
0: Ati kini.
2: Ati chicken.
0: Jollof rice ati chicken.
2: Bẹ́ẹ̀ni.
0: Okay. Kini nkan te fe mule lori elerin dodo elerufu omi abi fe nkan te fe mule lori ni
2: picnic
0: eh
2: elerin dodo
0: ha yo kan yin la laipe e je mu ipi latapa bi oda oi
3: hola
0: o kan yin blessing pe hello ojú òpó yẹn ojú òpó yẹn ò tọ́ ò kò tọ́ ò kò tọ́ ò ẹ já ṣe lápá bí ẹ jẹ́ ń pa àrọ́ orin ọ̀hún.

0: Oi!
1: Hola!
0: Orúkọ yín bẹ̀rẹ̀ sí ń pè.
1: Orúkọ mi ni Adémọlá Kọjí láti Akogi.
0: Láti bẹ̀rẹ̀ pé.
1: Akogi Àpáta Ìbàdàn.
0: Àpáta Ìbàdàn.
2: Kí lẹ fẹ́ jẹ?
1: Iyán mo fẹ́ jẹ sínú ilẹ̀ lè rí ẹ̀gúsí pẹ̀lú ìsapá.
3: Ìsapá, ó wà ń bí, ẹran olè wa fẹ́ fi ká fi bá yín fi lè lórí.
1: Ẹ bá fún wa ẹran ìgbẹ́ tó dàbí àwọn inú ẹran yẹn.
3: Ẹ máa yé jẹ dáadáa, kí lẹ fẹ́ mú lé lórí ẹ? Ẹ má sọ fún mi pé omi lẹ fẹ́ mú.
1: Kí ni mo ti bá tẹ rí omi funfun?
3: Omi funfun, white water.
1: White water yẹn,
3: òróró nìyẹn.
1: Holy water.
3: Mo gbádùn yín, ó máa kàn yín là.
0: Ẹ ṣeun. Jamile láti Àpábí.
3: Àwọn tèmi ni mo máa ń láì kéèyàn máa.
0: Oi! Àwọn ò sí bẹ̀. Oi! Wọn ò sí bẹ̀ o.
4: Ṣé mo ní? Ìjẹ́ tí kálukú bá ti mọ̀ ni kó máa tẹ pamọ́ òun sí.
0: Oi!
5: Hola!
0: Ó kọ́ ìbẹ̀lẹ̀ sí ń pè yí.
5: Ya máa yọ̀ wá láti Àpáta.
0: Mọ́mí máa yọ̀ wá láti Àpáta.
2: Kí lẹ fẹ́ jẹ?
5: Mo fẹ́ iyán àti ọbẹ̀ ẹ̀fọ́ ẹlẹ́gùsí.
0: Èyí
5: tó ti fi ẹran olúgbe.
0: Ẹran olú.
5: Antelo tó fi sè. Kí wá mu ẹlẹ́rùú fún tó dá lé lórí.
3: Yóò kàn yín la.
0: Kí n wá mu ẹlẹ́rùú fún.

0: ṣẹgbẹ́ wọn nínú yìí.
1: Oyi.
2: Ola.
1: O kọ yín bilẹ̀ sí ń pè yín.
2: Àláfíà fún yín tó.
1: Àláfíà fẹ́ tó wọlé yìí o.
3: Ẹ ti bú mi
2: lẹ́yìn. Ọmọ ọba gbẹ̀ngàn gbajúmọ̀ kan jẹ́ gbọ́n láti ìdàrẹ́ Ìbàdàn.
3: Ẹ ti bú mi lẹ́ẹ̀kan.
2: Ẹ mọ nǹkan tí mo kọ ẹ̀kọ́ ṣe fún mi ná. Ṣé àǹtí Chike mi wà bẹ́ẹ̀?
1: Rárá. Kí ni nǹkan tó fẹ́ jẹ ní tẹ́fẹ́ jẹ ní ẹbí rẹ fún?
2: Ẹ jẹ́ ẹ̀sọ́ ẹ mọ̀ wọ̀rí. Ẹ fún mi ní èkúrú funfun àti aró. Kí a bá mi fi lálé lórí.
1: Ọmọ Kwara ni yín ni.
2: Ẹ̀rọ I'm from Ogun State.
1: Ntẹ́ bá lè jẹ tẹ́ ní dànù ni
2: ọ̀dà fún. Ẹ lè dànù òun ìṣẹ̀ṣẹ̀ máa jẹ́. Ẹ má lè omi lọ.
3: Ká bá yín fomi lé lórí àbí.
2: Irọ́ omi kẹ̀. Ẹ bá ti máa rí ẹlẹ́rù fún.
3: Ẹlẹ́rù fún.
2: Ẹmu funfun.
3: Ẹmu
2: funfun. Àti bàbá dúdú.
3: Àkílódé ẹ̀yìn nìkan tán.
2: Ìfẹ́ tẹ̀ ló jẹ ní.
1: Ó ti da. Oyi. Oyi.
4: Hola.
1: Owó kan yín bẹ̀rẹ̀ sí ń pè yín.
4: Wá tí mo yìí ṣùfù láti omi yálẹ̀ ẹ kú ètò.
1: Yes
3: ma.
4: Ìyálẹ̀ mi náà fẹ́ jẹ pẹ̀lú ewédú ẹlẹ́gùsí.
3: Ìyán àti ewédú ẹlẹ́gùsí.
4: Pẹ̀lú ẹja aláràn.
3: Ẹja aláràn.
4: Tó ń sọ̀rọ̀ dáadáa.
3: Tó sọ̀rọ̀ dáadáa tó gbó.
4: Omi ni wàá mu sí
3: o. Omi lẹ̀ yóò mu
1: sí. Omi lẹ̀ yóò mu sí.
3: Omi làwọn máa mu sí.
4: Omi ni o.
3: Yóò kàn yín láàá o.
1: Ẹ rí láìpẹ́ ẹ jábọ̀ rìn làá.

olólùfẹ́ orin Juju. Òun ló lè mọ tí wọ́n fi jìtá wí. Juju yẹn dàpọ̀ my life.

ayé gòkè rọrùn tí gbogbo èèyàn yóò sì máa tẹ́wọ́ gba rẹ̀gbà yanu bí àwọn olórí ẹ̀mí gospel bá ti ń gbóhùn yìí sókè Elijah Ketodi Ọlọ́run sọ bẹ́ẹ̀ Adégbólú Tui Yemi David Látàbúlé Tómi Lọlá Ṣẹ́dà Ṣẹ́gun Adéwọlé

èyàn bàdà tá bẹbẹ ẹja mọ ra wa létí pé gbogbo tó lu wa dáadáa dáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lo ra wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kan ságo ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara o ojú lọ bá ara ìdí pàtàkì rẹ̀ tí àjọ Charity Year Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity Year Eye Care Foundation àǹfààní ńlá gbà léyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity Year Eye Care Foundation nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánú gbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o àgọ́ mẹ́sàn-án àárọ̀ sí àgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtà

0: sọ̀rọ̀ àṣírí, àṣírí olójú àwọn tó yé.
1: Torí wípé ọ̀rọ̀ láwọn ohun náà wà.
0: Àṣírí ni àgàgà èèyàn tọ́lọ́ ń bá fẹ́ gbé gbà fún. Ọ̀pọ̀ èèyàn tó lójú inú àgbà fún.
1: Tọ́ḿbà wá sọ fún aláìmọ̀
0: kan.
1: Ṣarí kò ní gbọ́ sọ pé òun ò ní gbà fún.
0: Kò bá fẹ́yàn báwo ni ò ṣe pàfọ́ lọ́hùn.
1: Sọ̀rọ̀ oríṣiríṣi ìṣàní.
0: Ìwọ èèyàn ọ̀pọ̀ mọ̀ rárá pé ayé ò le. Ìwọ èèyàn ló jẹ́lé ayé ṣòro.
1: Bọ́dà jẹni lọ́sẹ̀ wọn tún máa fátẹ́gùn sí.
0: Fátẹ́gùn sí gẹ́gẹ́ bí èkúté.
1: Tó jẹ́ pé tó bá ń jẹyàn
0: ó bá tún máa fẹ̀sọ fẹ́.
1: Sọ̀rọ̀ oríṣiríṣi ìṣàní.
0: Ìwọ èèyàn ọ̀pọ̀ mọ̀ rárá pé ayé ò le.
2: Ìwà ìyá
0: ló mú lé ayé ṣòro.
1: Bọ́dà jẹni lẹ́sẹ̀ wọn tún máa fátẹ́gùn
0: sí. Fátẹ́gùn sí gẹ́gẹ́ bí èkúté.
1: Tó jẹ́ pé tó bá ń jẹyàn
0: ó bá tún máa fẹ̀sọ fẹ́.
3: Ẹ ń bá dé Liberty, Abade Stadium lánàá, Adamasangba. Kò ní mọ sọ bátúbátú tí Rọ́fì àti ń sọ yìí. Tó ní bùbá nìkan ni àwọn ọkùnrin máa ṣe kínní ńlá máa wọ̀. Nígbà tí a rí pé bó ṣe sọ̀hún, àwa ni ká kúkú bọ́ lóye tó dáa. Ó yẹ wúra fún un.
4: Abasajẹ́
3: of Africa. House lẹ́yìn
5: Basajẹ́ of Africa.
6: Ẹ máa gbọ́ nígbà tẹ fún mi Basajẹ́ nísìnyí. Oye ń jọ́tẹ́ bá jáwé oyè lémi lórí ẹ ṣáàjì àmọ́ ewé ẹ̀gẹ́ ni ẹlò ẹ mọ́ lórí àkókò.
3: Ewé kún ó lò.
6: Ewé ipá kí ni
3: ẹ lò. Ọ̀rá búrẹ́dì ni wọ́n lò.
6: Ẹ mọ́ lò ọ̀rá búrẹ́dì. Ewé ẹ̀gẹ́ ni ẹlò ẹ mọ́ lórí àkókò.
3: Ọ̀rá búrẹ́dì ni wọ́n lò.
6: Ṣé láì parọ́ láì ṣe pé mo parọ́ mẹ́yìn ọkùnrin láì ṣe pé mo parọ́ mọ́ yín ṣé ẹ ní ju bùbá àti ṣòkòtò lọ. Ntẹ́ tún padà wọ̀ náà ni bóyá bẹ́ ẹ bá gbárígbádé alẹ́ rí bùbá. Kí ni sign tẹ ní.
3: Se orúkọ báyà ọjọ́magbádá. Ṣé kámù ọjọ́magbádá. Ẹsíkí ọjọ́magbádá. Dàndógó ọjọ́magbádá.
6: Kẹ̀mbẹ̀ẹ̀kù
3: ọjọ́magbádá.
7: Mo mọ̀ jẹ́ omi oyọ lójú rẹ̀. Chester kan
8: náà ni gbogbo ètí bàbá ń sọ̀hún.
7: Chester tó jọ kankan náà.
8: Tó jọ kankan náà.
6: Ṣé ẹ rí tí èbá ṣe pé ọ̀làjú tó dé táwọn tẹ́lọ̀ fi wá ń ṣàánú yín tán wá ń bá yín lẹ gbogbo nǹkan táwọn obìnrin náà ń lẹ̀ mọ́ aṣọ mọ́ aṣọ yín tẹ́yìn náà fi wá rò pẹ́ ti ní style. Ẹ ní style kankan náà tó fi ṣòkòtò àti ìwà lọ.
3: Sódùn máa ń nú.
7: Sóyè ta bàbá ní bí lérè pé
8: sóyè ta fún ọ sódùn máa ń nú.
6: Èwo ń tarọ́ wà sí ti yín
8: kí. Basajẹ́ of Africa.

le pe 0912370875 0912370875 ama mati ama lo ene ka ma keke kin e ba yin kan ba.

0: ọ̀sẹ̀ dúdú fọ yín.
1: Wàlá ní fún ọ̀bà kó gbọ́dọ̀ pọ̀ ju o. Torí tó bá pọ̀ ju àmọ́ bó.
0: Erigi.
1: Kẹ̀kẹ́ o. Àmọ́ bó. Níwọ̀n ọ̀bà díẹ̀. Ó dàbí sìn. Kẹ̀bẹ́rẹ́ ni sẹ́yìn sẹ́yìn dà láàmú bóyá ó rọ ní àbó ṣe bá kan ní. Ọ̀sẹ̀ dúdú tí ń fi ní. Ẹni kò fi sẹ́nu búrọ́ọ̀ṣì kò fi fọ eyín yẹn. Wàlá yóò lálàáfíà. Yóò lálàáfíà gidi kí ìfẹ́rẹ́kẹ́. Ẹ kú ètò.
0: Orin wo lẹ wa n lo gangba yẹn.
1: Mo a ma lo àyán bí àbá wa ṣe wílẹ̀ kan ni àyán àbá. Ó dàbẹ̀ dénú lé mi ní ti àyán tàtà ń bẹ mẹ́.
0: Ẹyin bẹ lára rẹ abájá tí wọn ní tí ìkẹ́ ó ti máa fẹyín ó ti máa rẹ́rìn ìyálà rẹ de ẹkẹ ẹsẹ̀ ìyálà rẹ de pẹ̀lẹ́ àwọn akínyé alápẹ̀pẹ̀ ẹ̀yà o se iya mi aya orin ni mo n bo nbe enikan ti n text message mi n bo lati ara aya ngba n ba pari eto nkoso hello
2: eku eto sa
0: ele iya mi
2: ti ari kee sagbalagba nikan le yin da laamo
0: seyin yin pe
2: eyi temi pe sugbon kee sagbalagba kan le yin da laamo omo kan be lojo wa ni tie ki ye zoche jade ewe mewa ni eyin da laamo won lo yo fun ọmọ kékeré tó ṣe jáde ó ṣe ṣe wáyéèkì lọ́dún yìí
0: ni ọmọ ìpínlẹ̀ kí ni fi ń fọ yín.
2: Àwọn close up yẹn náà
0: ni. ẹ má dàkọ ọsẹ lẹ ẹ máa pe gbogbo àwọn nǹkan yẹn ọsẹ.
2: ọsẹ inú kínní òun ni wọn fi ń fọnu.
0: ọsẹ ìbò.
2: ọsẹ ìbò ni wọn fi ń fọnu. ọmọ kékeré tó ti fi sí ni eyín yẹn bẹ̀rẹ̀ sí dà láàmú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ wípé tó eyín bá dùn yẹn láàrin ọjọ́ mẹ́ta. Wọ́n á pe lọ sọ́ ṣítù wọ́n lọ bá yọ eyín yẹn ló tó lọ́làáfíà.
0: ẹ̀yin gángbẹ wà lọ́dọ̀ kí lẹ̀ ń fi fọyín yín.
2: Gbàtà wà lọ́dọ̀ pákó là ń lò ó. Ṣùgbọ́n ní ìsí lọ́wọ́lọ́wọ́ yìí ní ìsí pákó òmu mọ́. Òmu mọ́ o dábàá pé lọ́fúnra wa ni o.
0: Kò sẹ́ kí ni.
2: Kò mú.
0: Pákó òmu àbí yín ọ̀ràn pákó gan mọ́. Eyín ọ̀ràn pákó.
2: Kọ̀rẹ́ mọ̀.
0: Ìwọ ọlọ́wọ́ ẹ mọ ẹwẹ́ pákó lókuta lórí màmá ẹgbọ́n mi. Máa mi máa gbọ́ ẹwẹ́ pákó nírin lórí kófí kóná kẹ́ ẹ bá fi gbọ́. Ẹ ṣe wọ́n mi. Thank you.

0: wà lójú òpó. Hello.
1: Hello, baba mi.
0: Ẹnlẹ́ ìyá mi.
1: Ẹ ká sọ ọ́rùn.
0: Ẹ mà ńlẹ́ ìyá mi.
1: Ẹ ká mẹ́ta.
0: Oo.
1: Láyé méjì.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
1: Ẹ pé.
0: Kí lẹ̀ ń fi ń fọyín? Ẹ já mọ̀. Network yẹn o ko vovo wa ni mi o gbọ́ yín dada bóyá kẹ́ pé padà.

0: bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ilà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ilájẹlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashia.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣí ìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣó o ti

0: jíjá akẹ́kẹ́ gẹ̀gẹ́ níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wà ẹ wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807 112 4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ó jí pẹpẹ nínú ẹkúnrẹrẹ àlàáfíà nìkan lè dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ láyé ńlọgbà òkè fi ṣàgbékalẹ alárápé ọláìmọ onísan mẹsànán bó o bá kẹfí àìlera bíi àìróorunsùn ara títa sangun sangun kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́ àìlègbápá gbẹ́sẹ̀ kórí ó máa laago kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni ìfúnpá gíga ìsétọ̀ àtẹlẹsẹ̀ kíkan ni gorogo kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapá kára ó mọ gbọ̀n rìrì ojú tí ń wò bàìbàì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alárápé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alárápé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
1: Gagaga
2: Ganusi
1: gbogbo ọ̀yà nípínlẹ̀ lódù ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn a rí pẹ̀lú àpẹẹrẹ ní Ganusi Herbal Mixture àgbà ògùn amárasọjí káfọ́gidé ewé àtẹ́gbò ṣe yọ̀ lọ́tínú Ganusi faraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé tẹ̀lé Ganusi Herbal Mixture ni ó gbẹlura bínú kú tínú ń kún gbòdògbòdò tí san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé torí kéríkẹ́ ara ń roni láti jókòó dìde fúyàwó àdàgíraṣẹ́ ọ̀n rẹ̀ san ara díẹ̀ díẹ̀ nu yá sàwárí egbògi Ganusi Herbal Mixture bó o sì fẹ́ da lábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bọ́ bá deré alẹ́ Ganusi Herbal Mixture inú gbẹlura ẹran rẹ̀ ó sì lékan sí lórí òkèlè gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù mára fúyẹ́ Ganusi Herbal Mixture lágbádé fún o tòbára ẹni ọgọ́ta ọdún tó tún gbọ́ ọmọdé níyàwó tára rẹ̀ tún ta kútúkútú irúfẹ́ Ganusi Herbal Mixture ló gbẹlura Ganusi Herbal Mixture ó tún wà káàkiri ilé ìtajà oògùn àti lágbéni káríkárí a sì ń wa alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà Ganusi Herbal Mixture Faskeni Nigeria Enterprises ló ṣe ìdojúkọ NNPC filling station lẹ́gbẹ̀ẹ́ bridge Ọlọ́nkẹ́mi Lagos Ibadan Expressway Mbàdàn ló wà telephone 08081689617 Ganusi ló kára ó ta kẹ́bẹ́.
3: Gàgàgà
2: Ganusi.
4: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sétí gbọ̀nyí níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o fún ọ̀wá ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ àtọkùnrin ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ òye ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè ìkànnì lágẹ̀lú ti sátidé yìí ó tún máa

0: Hello.
1: Hello, Kasuma.
0: Kasuma.
1: Abdullahi Salati Barasa.
0: Enurin ni Aisan.
1: Eni toba ki ni lara ko si o be n ba ko eni ama o.
0: Se ko logun ni.
1: Ah. O le se se ko logun.
0: Your mom, a show. My name of Foyne, Nicole. Hello, sir. I'm a bit today.
2: Hello, sir.
0: A show.
2: Hello,
0: at Waleo.
2: Hello, I want to say. Èèyàn lọ́wọ́ ló máa ń fa ẹnu rí ọ̀yàn kì í ṣọ̀rọ̀ bo ẹlòmíì yẹn máa funfun pinpin bí ìgbà tó jẹ́ pé kò kì í fi jata ẹnu yẹn dẹ̀ máa rùn èmi rí kiní yẹn pé bóyá láti kékeré ni nǹkan yẹn ti máa ń ṣẹlẹ̀ bóyá láti pàṣẹ òbí ni o bóyá ọmọ yẹn ló gbé kiní yẹn wá o ọlọ́run nìkan ló lè fọ àárín yẹn but kì í ṣọ̀rọ̀ pé bóyá èèyàn lọ́bù èyí mi wà tó gbé pẹ́sẹ́ bá rí báyìí tó bá rẹ́rìn báyìí ó máa funfun ni pẹ́pẹ́pẹ́ kó dẹ̀ máa máa ní ó dọ̀ èyí mi dẹ̀ wà tó máa pọ́n bí ibi ìgbà tí àwọn ọmọ àlàbà jẹ gbòòrò sẹ́nu tí ò dẹ̀ nírùn
0: ara èyí tó máa kó jẹ́
2: so èmi ò gbà pé òórùn pé èèyàn ló òórùn àbí èèyàn yọ̀bù
0: ìyá ẹ ṣeun
2: ògbó ti gbé ni ẹ máa bí tòbọ̀ ọ́ lọ́wọ́ pẹ̀lú ọ
0: ẹ ṣeun wọ́n gba ìpè méjì péré.
2: hello
0: ma.
2: hello bàbá yẹn.
0: ẹ mà lẹ́yà mi.
2: ẹ kú jẹ́ mẹ́ta kí jẹ́ mẹ́ta.
0: àwa nìyẹn o.
2: èmi bàjẹ́ fún yín láéláé.
0: àmì.
2: nípa ẹnu rírùn. nígbà ni àwọn òbí wa jẹ́ ká mọ̀ pé tí èèyàn bá bímọ ta bá ń fọmọ lọ́yàn lọ́wọ́ fọmọ bá ń yàgbẹ́ ká yọ ọyàn yẹn kúrò lẹ́nu ọmọ yẹn wọ́n ní tọ́mọ bá ń yàgbẹ́ lọ́wọ́ tọ́mọ bá ń mu yàn wọ́n ní kò sí bá ṣe lè ṣe ọmọ yẹn máa ní ẹrun rírùn ó máa ní mọ́tòdọ̀ ṣáá ni tẹ́ẹ̀nì kejì ẹlòmíì bí màmá yẹn ṣe sọ ọgbọ̀n ni ẹlòmíì bó ṣe wà yẹn ó ti sọ pé òyìnbó ní wọ́ọ̀ṣì ọmọ ti délé àjẹrú àjẹpà àjẹ gbogbo ẹ papọ̀ nígbà tí mo lọ yọ eyín mi àwọn dọ́kítọ̀ jẹ́ ká mọ̀ pé àwọn kòkòrò kan wà tó máa ń jẹun nídìí eyín wa pé gbogbo kan tá a bá ti jẹ tó bá ta bá ti sùn àwọn kòkòrò yẹn á dé wọn á bẹ̀rẹ̀ sí í jẹ kinní yẹn wọn ní wọn á jẹ títí wọn á jẹ gọ́ọ̀mù yẹn eyín yẹn á máa dùn yàn so ẹlòmíì lọ́bùn ẹlòmíì ò mọ bọ́n ṣe ń fẹnu ẹlòmíì ọjọ́ méjì mẹ́ta kò ní fọ ẹnu ọdún kì í ṣe yín ló máa ń rùn ọ̀nà ọ̀fun ló máa ń rùn bẹ́ẹ̀ni ṣe wàyí mo tún ní tongue cleaner mo dìídì lọ ra ní pharmacy mi tí mo fi ń fọ ahọ́n mi ó dẹ̀ da ká fọ ẹnu lẹ́ẹ̀mejì lójúmọ́ kò avoid ẹrun rírùn ẹ máa bẹ́ẹ̀ tó bọ̀
0: ṣá. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣeun.
3: Ayo,
0: hello. Ara palagba kan si hello.
3: Sọ́líù Olúgbilé láti sẹ́yìn.
0: Ẹ káàbọ̀.
3: Ẹ pẹ̀lẹ́ ilé iṣẹ́ lágolo ní ìbàjẹ́. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olóògùn ìbò tí wọ́n jẹ́ dókítà. Àwọn ni wọ́n lè sọ pàtó ohun tí máa fa ẹnu rírùn fún wa. Torí pé kíni ẹ rí i pé àwọn dókítà kan wà fún ìtọ́jú ẹnu ìtọ́jú eyín. Àwọn lè sọ nǹkan tó ń fa nǹkan yìí. Bẹ̀sì lọ́dọ̀ wa mìíràn ṣe mọ̀ pé àwọn àgbàlagbà máa ma ní ìyọ̀rọ̀ máa fa inú rúnrùn àti kòkòrò a máa fọ àmọ́ nígbà táwọn òkè sáfẹ́ mọ́sẹ́ àdìsọ nǹkan tí ń fà ní pàtó ń fi ń fa inú rúnrùn.
0: Èyí tí àwọn àgbàlagbà sọ ń kọ́ pé tọ́mọ bá ń ṣe ga lọ́wọ́ tí ọyàn wà lẹ́nu ẹ̀ kí wọ́n fa yọ kó ṣe ga tán ohun tó gbọ́ yàn sí lẹ́nu.
3: Tẹ mọ̀ pé ní ẹ̀gbin nìyẹn. Ìyìnkó làgẹ̀ ní ẹ̀gbin. Nǹkan ẹbí kọ wa ni pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ ní ẹ̀gbin. se fi pe a wa jeun aba ma fun yen lomo omo loyen nile
0: yagbe o se se ko di mali mana ofun omo
3: omo abu suke yo ba gbo gan o yo ba de ni rodi gan o olorun ba lanu ko sa du wa ni se la gulo ni baje o
0: ka dupe lowo mama to so to je ma
3: yi bi pata
0: e seun ai bi ti ma gba ipe yen mo ka ba so fun wa ni sin gbo e da to ba wa laye e ma se dada e ma yari o e se dada si won e se je ka ma feran alejo to ba ta ba ba pade lawon aye gbogbo ajo kan gbe mi lo se oyo ni ose to koja bi mba de ti wo lu oyo won pe olonje kan omo gbegiri ati ewedu se po tujuka wa to bi na won pe oluwa to bi food canteen ni to ba ko bus stop oyo mba ti lo gere gere ni gba bo mi be ni won gba tori amala won a je wara nbe a je pa nla orisi ti onje ti yoruba ma nse lo wa nbe gba amala gan ni koko pelu abula se ki mata yin oyo omo nipa gbegire ati ewedu won lo jenje nbe nanu ni anje won fe ma fowo mo ni driver mi oya be ni ma kan to wa legbe be dodonda wa aba clinic bani ki omo un ti ma ti aso ti so fun pe ma ti n lo kun so o kan close me lenu ona ile olonje oluwa to bi ni pele sa eyin le nje gbegala wa mu ni be ni eyin wa labe mo se yin lalejo o ba je o ai dagba agba alade ko mo alade ko re agbo je di agbo ti iru awon to ba ni ojo ori biro ana ma ni lo ya se se fe ya wo kekele condition ta ti ma a te ma se fe ya wo kekele won gbagbo le nlo ati awon agbo mi o sa tourist bi merin koda won fun mi lagbo agba enje ilo ni won wa san na tin gbadun mi ti le ni ogbon odun won ni mo fun yin ni yo ba yin lara mu dawa ama clinic lekin si dele nuti etiti yewu mo koko je ti de duwo ara lo fe mo tun wa ye tin wo o ki popo mo tun wa ye keta wo gugu enu se dede ara baba ki fa fun ni ta fi patani ja ni fi botani ja don dawa ama clinic legbe oluwa to bi food canteen loyo e se o no wa tori tin mu fun yan lebun bayi ke yan mo to dagbere ka to ma lo eni akoko odododa na so mi pe lagbaja bayi lo koko pe o eni akoko to ba ko pe kin tun ko laarin seju merin nisin na yo pe mi number yan ma pe a de fun ni 5000 ntin ni san lo ra fe 09021673366 dodunda aba clinic e kan kini pe e ku toju baba wa o won jise o 09021673366 eni a ko biola matenga kan be o n o le fun ni 5000 le o so a pe cash cash a gbodo awata wa ninu ile a gbodo ta abi e gbodo debe ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ pé nọ́mbà 09021673366 dodun dawa aba clinic wọ́n pè mí láàrin ìṣẹ́jú bíi mélòó kan ká tó dìde ní sì sọ́rùkọ́ ẹni tí wọ́n àgbẹ̀ 5000 yẹn mọ́ retí ẹ̀yọ́ máa dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ àríwọ̀ ni ọ̀yọ̀yọ̀ ọjọ́ ti lọ mọ̀ ń gbọ́ tí yóò bẹ́ẹ̀ náà ni ọmọ mi ikú gbàgbé rẹ̀ àrùn gbàgbé rẹ̀ ní sọjọ́ ọ̀bílẹ̀ ni Adesola Bambola Abiola ọmọ bíbí inú babala ní Sógóyìn ni Bambola ti máa ṣe arìnwẹ̀yìn lórí ètò yìí ǹlẹ́ o Adesola Bambola Abiola ó dàgbà ó ju màmá àti bàbá rẹ̀ lọ o si sorire how old are you so mo baba re iye odun to je on iye naira ti ma branch se o bank o ojo ni tin o e je mo mo le ti number dodo nda wa no matter condition alright ta lo nje tajudin lawal akinlabi tajudin lawal akinlabi pari pari eto ipe so the number me 00232-51601 00232-51601 mojoni 5000 no record don dawa aba clinic ebuni 09021673

e kuro le o asiko ise lataro oba oke yo fere sise ko wa wa iroyin agbaye la mu wa se ti gboyin lati koni la green 96.7 fm ile fun bala o felele nile ibadan abi demi akade no niroyin yin saju e gbo ko to wa niroyin na ijoba apapo le yi ti kede ojo isegun tuesday gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ láti ṣe àjáyọ Eid-ul-Maulud eléyìí ti ṣe ọjọ́ ìbí oúnṣẹ́ ńlá ànábì muhammad kíkí àti ọlọ́run bá kọ́lọ́ máa bá a. Gómìnà ìpínlẹ̀ ọ̀sun náà ló ti ké sí àwọn olùgbé ìpínlẹ̀ náà láti járanù kí wọ́n sì dúró gẹ́gẹ́ bí ẹyọ kan. Ìjọba orílẹ̀-èdè China ló ti ṣẹ́ kanlẹ̀ lórí ẹ̀sùn eléyìí tí ilẹ̀ Amẹ́ríkà fi kàn wọ́n pé wọ́n mú òǹwòye Mayana kan tì mọ́lé lọ́nà tí ọ̀tọ̀. Lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní Awoniyi tó ń ti òǹye kà ni a ti ṣetán láti lọ rí kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal nínú ìdíje àkọ́kọ́ wọn nínú sáà líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì eléyìí tá à ń wò lọ́kàn.

ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ni wọ́n ti kéde ọjọ́ ìṣẹ́gun tusidee gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́. Eléyìí ti ṣe ọjọ́ karùn-ún-dín-ní-ọgbọ̀n oṣù kẹjọ ọdún tá a wà yìí láti ṣe àmì àjáyọ ọdún Eid-ul-Maulud tí ó dúró fún ọjọ́ ìbí oúnṣẹ́ ńlá Ànábì Muhammad kíkí àti Ọlọ́run bá kọlọ́ba. Alákòóso fọ́rọ̀ abẹ́lé nílẹ̀ yìí Olúbùnmi Túnjí Òjó ń ló kéde ọ̀rọ̀ náà ló kọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí léyìí tí wọ́n fi léde lónìí látẹnu ẹni tí í ṣe akọ̀wé àgbà fún iléeṣẹ́ ọ̀hún Dókítà Magdalene Ajani. Nínú ọ̀rọ̀ rẹ̀ Túnjí Òjó iná ló kí àwọn mùsùlùmí mùsùlùmọ́ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà kú oríire tó ń ti àwọn èèyàn tí wọ́n ń bẹ ní ilẹ̀ òkèrè tó sì rọ̀ wọ́n láti mú ẹ̀kọ́ eléyìí ti ń bẹ nínú ìgbésí ayé ìrẹ̀lẹ̀ eléyìí tí òjíṣẹ́ ọlọ́run tó gbé nígbà tí ń bẹ lókè pẹ́. Alákòóso náà ló tún wá fi àsìkò ọ̀hún rọ omilẹ́ngbẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lo àsìkò náà fún mímọ ṣe àdúrà fún ìfẹ́ àlàáfíà àti ìṣọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Agbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn asòfin àgbà tí wọ́n wá láti agbọn àríwá ilẹ̀ yìí ó ní wọ́n ti rọ ìjọba àpapọ̀ tó ń ti àwọn gómìnà ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà láti jígìrì ṣe gbogbo tọ́tọ́ àti tọ́yẹ lórí òfin ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ láti jẹ́ kí ètò ààbò kó túnbọ̀ fẹsẹ̀ múlẹ̀ sí i ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn asòfin àgbà ọ̀hún náà ni wọ́n fi ọ̀rọ̀ náà léde lẹ́yìn ìkọlù alágbára eléyìí tí àwọn agbésùmọ̀mí ṣe sí ìpínlẹ̀ Adamawa tó ń ti ìpínlẹ̀ Sakwato eléyìí tí àwọn ìgbìmọ̀ náà tí wọ́n sì ń fi ọ̀rọ̀ léde pé kódà àwọn èèyàn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ láàbí náà rìn ni wọ́n dín ní èèyàn 36 eléyìí tó ní òṣìṣẹ́ elétò ààbò àti àwọn èèyàn tí wọ́n lọ rí jọ́sìn nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe alága ìgbìmọ̀ náà Sẹ́nẹ́tọ̀ Abdulaziz Yar'Adua ń ló fi ọ̀rọ̀ náà léde ló kọ àwọn asòfin ọ̀hún tó sì rọ àwọn asòfin nílẹ̀ yìí ìjọba àpapọ̀ àwọn gómìnà ti mọ àwọn ilé-ìgbìmọ̀ asòfin ní gbogbo ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà láti tètè gbégbé sí ọ̀gàn lórí òfin ìdásílẹ̀ lọ́pàá ìpínlẹ̀ náà tí ń bẹ níwájú kó wá wọn.

ijọba ipinle kaduna en lo ti ni iro patapata gbo eni oro kan le tin jaran nile wi pe adagun odo kangimi ele tin be ni ijọba bile igabi ona ni o sese o kikini ohun ko ya lule latari arodojo leyi to sese koro eni ti se akowe agba fun ile ise ton ri si ise ode ton ti ohun amaye derun ni ipele na Alhaji Ashiru Abduna Abdu in lo fi oro mulede wi pe bo ti le je pe ajo ile tori si yipada oju ojo lo ti fi amara lede wi pe awon ipinle mewa kan ile ti ipinle Kaduna nbe lara won lo sese ki won foju wina o ekun mi latari arun da oju to sese koro eyi to si le fa ki adagun odo na ko ya lule ninu oro re oni Àwòrán ti àwọn èèyàn gbé gẹ̀gẹ̀ káàkiri lórí ayélujára. Ó náà ni ọkọ̀ kọlu jáde fótó lọ́dún 2015 sí ọdún 2016 níbi tí wọ́n ti ní adágún odò náà látàrí pé ó ti pẹ́ tí wọ́n ti kọ́ ló ṣe ṣe kọ́ ya lulẹ̀ bí ẹ̀kún bá fi lè rọ̀. Àmọ́ ṣá onílójú ọ̀gán lọ́dún náà ni àwọn ti ṣe àtúnṣe sí i tó ìṣàlàyé ọ̀rọ̀ wípé lásìkò yìí digbí ni adágún odò náà wà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke wọn ló ti ké sí omilẹ́ngbẹ́ àwọn olùgbé ìpínlẹ̀ náà láti járanù kí wọ́n sì wà ní ojú ní ìṣọ̀kan ṣirimu lẹ́yìn ètò ìdìbò sí ipò gómìnà ilé ìtọ́ wáyé ní ìpínlẹ̀ náà níbi tí ọ̀pọ̀lọpọ̀ jàgídíjàgan lágbon òṣèlú tó ti gbẹ̀mí àwọn èèyàn kan tó sì rántí àwọn èèyàn ilé tí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ Adeleke ń lo fi àtẹ̀jáde yìí léde lójú òpó ayélujára rẹ̀ lẹ́yìn tí wọ́n tún ti dìbò yàn wọlé lẹ́lẹ́kejì gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ náà ó wá ń dúpẹ́ lọ́wọ́ omilẹ́ngbẹ́ àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun fún bí wọ́n ti ní ìgbàgbọ́ nínú òun láti yàn wọ́n sípò lẹ́lẹ́kejì ó ṣàpèjúwe ìjáwé olúborí rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ ìjáwé olúborí fún gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ náà ó wá tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun gba iṣẹ́ eléyìí tí wọ́n gbélé òun níwájú òun pẹ̀lú ẹ̀mí ìrìnlẹ̀ ẹ̀wẹ̀ gómìnà ọ̀hún ló tún lo àkókò náà àti àtẹ̀jíṣẹ́ ọ̀hún láti rántí àwọn èèyàn eléyìí tí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ nínú jàgídíjàgan ètò òṣèlú eléyìí tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún ó sì ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí wọn Adeleke ló wá dúpẹ́ lọ́wọ́ àwọn ládéládé lóyèlóyè tẹ mọ́ àwọn adarí ẹlẹ́sìn àwọn adarí agbègbè àwọn òṣìṣẹ́ ọba àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́fẹ̀yìntì ọ̀dọ́ àwọn obìnrin àwọn èèyàn tí wọ́n jẹ́ oníṣẹ́ ọwọ́ tó ń ti oníṣòwò àwọn àgbẹ̀ àti gbogbo àwọn èèyàn eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ náà fún bí wọ́n ti ṣe àtìlẹyìn tó gbọngbọ́n fún ìṣàkóso òun lákòótán gómìnà ọ̀hún tún wá rọ àwọn èèyàn náà láti járanù kí wọ́n gbé gbogbo ọ̀rọ̀ tó jẹ mọ́ ètò ìdìbò ọ̀hún kán gbé sẹ́yìn bí eegun alárebí ti máa fi sọ kí wọ́n sì máa wá ojútùú síbi ìpínlẹ̀ ọ̀ṣun yóò sì máa tẹ̀síwájú bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́ ń tẹ́tí gbọ́ láti kàn ní lágilé 96.7 FM. ní báyìí nínú ìròyìn ilẹ̀ òkèrè ìjọba orílẹ̀-èdè china ló ti iṣẹ́ kanlẹ̀ lórí ẹ̀sùn tí ilẹ̀ washington fi ń kàn wọ́n wípé wọ́n mú ọ̀kan lára àwọn ọmọ orílẹ̀-èdè náà tìmọ́lé lọ́nà tí ọ̀tọ́ nígbà tí ó ń kọ̀ jálẹ̀ lórí ọ̀rọ̀ náà ẹni tí í ṣe alákòóso fọ́rọ̀ ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè china ìyìn ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹni tí wọ́n ń pè ní min zin ó náà ni àwọn tìmọ́lé láti bẹ̀rẹ̀ oṣù kẹfà ọdún tá a wà yìí látàrí pé ẹni ọ̀hún ó jẹ́ ìpèníjà ńláńlá fún ètò ààbò orílẹ̀-èdè náà ìyá apá ẹnu yìí ń ló ti wá mú ìbò ẹ̀yìn débà ìbáṣepọ̀ eléyìí tí wọ́n fẹ́ jọ ní láàrin àwọn ilẹ̀ beijing àti ilẹ̀ washington ẹ̀wẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi léde nílẹ̀ china ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹni ọ̀hún ni àwọn tìmọ́lé lọ́nà tọ́tọ̀ tíjọba ilẹ̀ amẹ́ríkà sì ń ṣàlàyé ọ̀rọ̀ wípé kò bá òfin mu ẹ̀wẹ̀ àwọn ikọ̀ kan ní àti orílẹ̀-èdè china ní ìrètí wà pé wọ́n ṣe ìrìn àjò lọ sí ilẹ̀ amẹ́ríkà bọ́ba di ọjọ́ 24 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà donald trump
tó ti ṣe àbẹ̀wò sí ilẹ̀ Benjin ní oṣù karùn-ún ọdún

lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá àwọn agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ méjì nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lọ́kùnrin ti ilẹ̀ yìí super eagles ìyàn taiwo awoniyi tó ti frank onyeka òun náà ni wọ́n ti ń bojú wo ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọ́n gbà nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù coventry city lọ́ọ̀rẹ́ kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal ní pápá ìṣeré emirates bọ́badì ní alẹ́ ọjọ́ ẹtì friday ìfigagbága ọ̀hún òun náà ni ọmọ jẹ́ àkọ́kọ́ rẹ̀ eléyìí tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù coventry wọ́n mọ̀ gbà nínú ìdíje àgbọ̀jẹ̀ league ilẹ̀ gẹ̀ẹ́sì láti ọdún sáà 2000 sí 2001 eléyìí tí wọ́n ti kúrò nínú ìdíje náà onyeka òun náà ló kó ipa ribiribi fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù èyí tí frank lampard léwájú rẹ̀ láti jẹ́ kí wọ́n ní ìgbélárugẹ wá sí inú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ọ̀hún òun náà lọ darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù náà pẹ̀lú àdéhùn aláyálò nínú oṣù kínní láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù brentford bó tilẹ̀ jẹ́ pé olùkú rẹ̀ láti orílẹ̀-èdè nàìjíríà ìyàn taiwo awoniyi òun náà ló ti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù coventry city láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù nottingham forest ní ọ̀sẹ̀ tá a wà yìí. ìròyìn àgbáyé kò ní ju báyìí lọ nírọ̀lẹ́ tòní amọ́ká tó mọlẹ̀ gbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kéde ọjọ́ ìṣẹ́gun tuesday gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti ṣàyájọ́ ọdún eid-ul-maulud eléyìí tí í ṣe wọ́n fi ń ṣe àmì ọjọ́ bíi oníṣẹ́ ńlá anabi muhammad kìkì àtọ̀nà náà bá kọ́ ọmọ bá a. gómìnà wọn ní ìpínlẹ̀ ọ̀sùn adeleke òun náà ló ti ké sí omilẹ́ngbẹ́ àwọn olùgbé ìpínlẹ̀ náà láti jára nù kí wọ́n sì wà lọ́kàn ṣoṣo. ìjọba orílẹ̀-èdè china aláka fún nínú ìròyìn wípé wọ́n ti ṣẹ́ kanlẹ̀ lórí ẹ̀sùn tí ìjọba ilẹ̀ amẹ́ríkà fi ń kàn wọ́n wípé wọ́n mú ohun òye kan tìmọ́lé tí ṣe ọmọ orílẹ̀-èdè náà lọ́nà tí ó tọ́. lágbọn ìròyìn eré ìdárayá láti ká fún yín wípé àwọn ọmọ bíi orílẹ̀-èdè nàìjíríà ní taiwo awoniyi àti frank onyeka làwọn méjì ṣetán láti kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal nínú ìfigagbága àkọ́kọ́ nínú ìdíje líìgì tilẹ̀ gẹ̀ẹ́sì. fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ́wọ́ wájú ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa pẹ̀lú www.lagiluefm.com ẹ fìfẹ́ hàn sí wa lójú òpó x pẹ̀lú lagilufm 967 ẹ tún lè bá wa dọ́rẹ̀ẹ́ lójú òpó facebook.

Goa. Pẹ̀lú Lagilo FM 96.7. Tunde Olawo lulu tulu yi. Pẹ̀lú ìrànlọ́wọ́ Chinwe Chochu. Abidemi Akande loniro yin yẹ́ṣin wo tẹ́ ń gbọ́ wa. Emoji Krumbe. Eto Miliki Special. Pẹ̀lú Remi àti Remi. Ní mo bá lè sórí agbágbé. Aku isimi okun ọ̀sẹ̀.

0: owó kan pa. Ṣé ajẹ́lẹ̀ ọ̀rọ̀ owó. Lọ́tún ló sì owó iná ni.
1: Àjùmọ̀rẹ̀ máa ń lé.
0: Bá a wà lórí rédíò bá a ṣe ń sọ̀rọ̀ owó iná ni.
1: Àjùmọ̀rẹ̀ máa ń lé. Ilé yẹ mi bá mi.
0: After money na money.
1: Àràmádá owó jẹ́ òye o.
0: Ẹ kúrọ̀ lẹ́ kú lé. ẹ kúrọ̀lẹ́ ṣe dáadáa alábáyín ẹ mọ́ bá ṣe máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ pé kí miliki special tó gbìyànjú ètò kan lákọ́kọ́ máa láǹfààní àti gbọ́ àwọn àlejò mi ti wà níwájú mi ń bí ojú ni wọ́n wọ̀n kì í ṣàìmọ̀ fọlọ́kọ ohun tó tún máa tún ṣe ọmọ nàìjíríà láǹfààní ọ̀nà tún gbé wá sórí ètò nírọ̀lẹ́ yìí ọ̀tọ̀ wa tún ní ọ̀nà míì tí a máa bá wọlé tàbí kí n sọ pé tí wọ́n bá wá gan nírọ̀lẹ́ tì ní for the next 15 minutes ẹ kúrò lẹ́mà.
2: Ẹ kúrò lẹ́ sà.
0: Máa rí pé máa ń like láti máa fẹnu rẹ́rìn. Ẹ jẹ́ ká ṣe báyìí. Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ orúkọ yín kí ẹ bá ń gbóhùn sókè.
2: Orúkọ mi ni Oni Olúwarẹ̀mílẹ́kún láti ìlú Ìbàdàn.
0: Oni Olúwarẹ̀mílẹ́kún. Ok, my sister, good evening, ma.
3: Good evening, everyone. Good evening, sir.
0: God bless you. Your name, ma.
3: My name is Nkieruka Oje.
0: God bless you. Thanks for coming.
3: Thank you.
0: Yeah, my brother, good evening, ma. Sir, Lada.
4: Good evening.
0: God bless you. Your name, sir?
4: My name is Igwe Victor.
0: Igwe Victor.
4: Yes,
0: sir. Welcome, sir. Welcome on board. Yes. Wani kekere la ma fi yinbo she. Ama jeki yoba she. Beko budada. Ile yoba la wa. Indigenous radio station la de wa eh. Gbogbo àwọn èèyàn tó dẹ̀ ń láǹfààní àti gbéwájú ọmọ yorùbá àtàtà ò ní wọn ẹ kúrò lẹ́lẹ́ kan sí àǹtí rẹ̀mí.
2: Ẹ kúrò lẹ́ sà.
0: Àǹtí rẹ̀mí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ kúrò lẹ́. Bùdá rẹ̀mí ló ń kí yín.
2: Ẹ ṣe gan-an.
0: Tí a bá bi ni ẹ jẹ́ ká wò bí eléyìí owó.
2: Bẹ́ẹ̀ni.
0: Kí ni ti yín pẹ̀lú owó kí ló ń ṣẹlẹ̀ tó rọ̀ wọ́n ka yín lára tó báyìí. Ṣé èyí ló ká lára ni àbí fẹ̀mọ Nàìjíríà lẹ́ni.
2: Ó ká gbogbo wa lára a dẹ̀ nífẹ̀ẹ́ Nàìjíríà náà ni. So the way be everybody ṣe ń live tó yẹ pé kò sí much owó wọn ní excess owó to live the best life wọn ní excess owó láti lè gbé ìgbé ayé tó.

0: wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
1: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
2: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
3: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training, with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
0: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone
4: 0807-112-4000. 0807-112-4000.
0: New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
5: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ètò ìgbéyàwó lálẹ́.
7: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
5: Ní tòótọ́,
7: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
5: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
8: Èmo ló tún jẹ́ CDK báyìí.
5: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
7: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ẹ pè CDK sórí 0707-454-3005.
10: CDK, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
11: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
12: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe, àlàáfíà ò sí, ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ ti kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
5: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
13: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó ń re.
5: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ilagelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashe.ng.
14: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú orun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì rànrán?
5: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashflow tọ̀sọ̀ọ̀sẹ̀ láì kùnà. Àjọ tó rí sí tètè oríire nípínlẹ̀
4: Ayoyo lo fun telu cash e eni odun mejidilogun soke nikan lo le kopa lati ta cash e so ti cash e mo ti cash e
9: gbogbo ona ni lifting tin fin fa ni mura lara aro cup kan bo ni kan lasiku kan na
15: ore ni to ba mo to sele lana
16: iwo na ko ojumo
15: ah mo gbagbe ni ma binu ore mi ti lo saju gbogbo oro
16: o da na so ka gbo
15: abi
9: pelu lifting tin ilowo re seju bo se wa ninu cup lo o nfa ayan so mura lifting tin o wa fun isokan
17: Clash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé
18: ẹ̀yin tèmi báwo ni o ṣe wà
19: orúkọ tèmi ni rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba splash fm media academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
20: orúkọ tèmi ni sarah adédọkùn inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ splash fm media academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
21: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ splash fm media academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́
17: tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ nọ́mi má jẹ́ kí ẹ̀bùn tí elédùmarè jẹ́ǹkì fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí splash fm media academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní splash fm media academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
21: 08071124000
17: splash fm media academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́
22: La Gelu FM, Jagaba Gogo Retio, Ma

Gbẹ̀ngàn Láyíwọlá ó yàtọ̀ lólóòtú ètò yìí. Ó yàtọ̀ lamẹ́ríkà. Ọ̀gá tíá international presenter. Ní bàjẹ́ fún ọ̀gá mi. Yìí ni gbọ́kú ẹ. Ó ti ń dùn, ó ti ń dán. Ọlọ́run ní fi kíkan sọ́rọ̀ rẹ lágbára náà ó yàtọ̀. Kèlókè lókè tó wà náà ló máa máa wà ó ní Jábọ́lá ṣe ọba mi Odùmarè. Má wọ̀rí fowó àdúrà lẹ̀ ó yàtọ̀ fowó àdúrà lẹ̀. Àdẹ̀wálé sọ kọ́mọ́dà bí ìgbéraga ó. Bá yọ bí $5,000 ẹ ò lè sẹ́ndì ẹ.

ẹ dákun ẹyọ ọmọ lẹyìn mi ẹjẹ ń jó ẹjẹ ń tùn gbá lọwọ weekend iliki special lórí ilágelu 96.7 fm ilé funfun bọ́lá ó fẹ́rẹ̀lẹ̀ nílé ìbàdàn sọ fún ẹni àbò

0: ọlọ́pàá ìwò ti pè báyìí. Àwọn olórin ò lè má jùkò. Àwọn wo.
1: Iṣu tó di yán, ó dọ́nu láti gbọ́.
0: Yeske.
1: Tó dẹ́kọ̀ ọ̀nà ni láti mọ̀.
0: Miliki special ni o. Ẹ má dàpọ̀ mọ́ra wọn. Lion solo nírọ̀lẹ́ tì ní. Rẹ̀ mi Babájídé, àlàáfíà ni brother mi wà. Àlàáfíà lọ̀rẹ́ mi wà. Àlàáfíà ń pàdé mi wà. Àgbẹ̀tẹ̀ yàn bá ṣiṣẹ́ dé táìmù kan dé àyè kan. Ẹ máa nílò láti fọ́nra nísinmi náà. Ó ti yé yín náà. Gẹ́tì gẹ́gẹ́gẹ́ gẹ́tì. Olúwa rẹ̀ mi lẹ́kun Adéṣínà Big Man Presenter mo létí ń bọ̀ sórí ètò yìí. Ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook. Ẹ wá wo ọmọ Adéṣínà tí mo ṣe létí ń bọ̀ lápá bí.
1: Ọba kò jẹ́ kó pẹ́.
0: Get it. Oh yeah, just chef, I just fell. I just took my lap and be share my badon. Mo ti ma mẹni tó kọ́kọ́ láǹfààní àti jásí tàbí tó mọ̀ ń pa ẹ̀. Ṣé ẹ mọ̀ ìbàdàn yẹn? Ṣé ẹ mọ̀ bí mo ṣe máa ń ṣe? Ṣé ẹ lè understand ẹ̀? Ṣó yẹ yín ṣá? Ẹ jẹ́ kí n wẹ ẹni tó máa pè mí tó lè understand ẹ̀. Àwọn fi yẹn ṣeré ọwọ́ náà ni ó ti yé yín náà. Ọ̀pẹ entertainment ni kò sẹ́jọ́ bú kankan lágbára bí. Àṣà ẹ fẹ́ èdè orin tùgbà. Wọ́n pè mí Miliki special ni yẹn náà.

0: ṣe mọ badan hello yi ṣe ja si sha hello ṣe nti mo so ye yin hello eh eh hello I really can't do journey o awo ton ibi ton fe pe
1: olorun bebe o
0: adura mi hello e kuro le
2: aburo
0: eh eh eh eh
2: so wa pa
0: mo wa pa ata gangan jilo wa tun
2: bọ́lẹ̀ wà ń bẹ̀ lápá bí
0: ó ṣòrire brother
2: mi wọ́n gbé brother rẹ̀ mi náà lélẹ́yìí ìbò bọ̀dá mi lọ́nà
0: àlàáfíà náà wà ọlọ́rin àti kékeré kan ni
2: ok bọ̀dá bọ̀dá ò wá sọ fún mi
0: kò pọ́ dandan
2: ewo
0: ni tiẹ báwo ni tiẹ ṣe jẹ
2: ṣe kọ́ṣẹ̀
0: máa dágbére fún ẹ ní
2: kẹta
0: wà láyé àtàkọ́kọ́ ta ni wọ kí ló ṣẹlẹ̀ ata ni wọ ta ni ẹ ta ni ẹ tó máa dágbére fún ẹ.
2: Ìwọ náà mọ̀ pé èmi ni mo lẹ́.
0: Ìwọ ni kí ni ọlọ́run ló ń jẹ́ mi ni alayé bọ́lẹ̀.
2: Lánà tẹ́mi ń lọ sọ́yọ̀ ṣé mi ò dágbére fún wọn pé mò ń lọ.
0: Ṣé wọ́n dágbére fẹ́mi pé ìwọ̀ tó lọ.
2: Ṣé nígbà tí mo wá dàn ṣe ń pè ọ́.
0: Àti ẹ̀dúgbẹ́ kò tiẹ̀ pè náà ọṣọmọdá dábẹ̀ yẹn náà
2: ọṣọmọdá dábẹ̀ yẹn.
0: Èyí tí wọ́n á ní kó mú bọ̀ ṣóde wàá mú nǹkan bàbá òtún mú nǹkan bọ̀ náà ègé.
2: Mo bẹ́ẹ̀ mú nígbà tí mo dé kiri ọ̀nà bẹ̀ mọ́kọ.
0: Olódò
2: àbí mo ṣe
0: ọ̀yọ́ ló lọ yìí lọ
2: nígbà ọ̀yọ́ ni mo lọ ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ ni pé nígbà tí mo wá dé ṣáìdì kí ló rúkọ bí yìí
0: o atakankan pẹ̀lẹ́ máwọ̀rì fìyẹ́lẹ̀
2: fìyẹ́lẹ̀
0: mo ti gbọ́ ẹ pẹ̀lẹ́
2: kó rán mi létí ibi tí mo dé
0: nígbà tó dé tó géètì kò síbàdàn àbí.
2: Èrò ìyẹn kọ́ ni mò ń sọ
0: ṣó mọ̀ bàdàn.
2: Ó yá jẹ́ kí sáré gbé ẹ débẹ̀
0: oṣùọ̀ pé o lè gbé mi débẹ̀ jẹ́ kí n fẹ́ èmi máa fún ẹ ní lẹ́tà náà ṣó ń bẹ́ ni
2: èmi ti fẹ́ mọ̀ fún ẹ ní ẹ mọ̀
0: lọ́rọ̀ èmi máa fún ẹ ní lẹ́tà ṣé kí n mú lẹ́tà yẹn wá fún ẹ.
2: Àwọn bọ̀dá dé
0: àlàáfíà ni wà
2: bàbá mi
0: àtàkọ́kan ṣé n gbé ọmọ yín ìbàdàn lè máa ń láìkí ẹjọ́ èwo ló bá wa ń bẹ̀ báyìí torí ọlọ́ tilẹ̀ bí Májídé ni àbí ti adé aládé àbí èwo ló bá wa.
2: O ti ẹ̀ mọ tí mò ń rò
0: mi ti mọ̀
2: mò ń rò wípé bọ́já kí àǹtí títí kò bìtà káwọn jẹ́ ọmọ Ìbàdàn níwọ̀ jẹ́ ọmọ Ìjẹ̀bù sọ́rí ìjọ pé Jẹ́bù kọ́ láti
0: kò sí wàhálà
2: kò ní bàjẹ́
0: ṣáàtì ẹ̀ kọ́kọ́ máa lọ náà pẹ̀lú.

0: Now *347*1004*#. If you want play on top Lagelu FM, now *347*1004*2#. You fit to play safe for our website www.cashier.ng. Remember, send our your state again in board. Nine license this cashier, and you must don't reach 18 years and above to fit to play cashier. Shoti cashier.
1: Jẹ́ ti gbọ́. Wí pé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra token.
2: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
1: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
3: Báwo la ṣe lè máa lo iRecharge?
1: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
2: Lẹ́gbàá IBEDC token yín.
3: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
2: iRecharge, sanwó iná ní rọrùn.
4: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sétí gbọ̀nyìn nìkànnì Lagelu 96.7 FM òkè Gájú òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùnrin ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì Lagelu 96.7 FM òkè Gájú òkè. Ọ̀gá ni Lagelu ti Sátidé yìí ó tún máa lọ.

bí mo ṣe mú ọ̀rọ̀ yẹn bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ jẹ́ ká gbìyànjú láti lọ ta káàṣì jackpot tẹ́ ẹ bá ta látọjọ́ Monday tàbí kí n sọ pé ìwé lè tẹ́ ẹ ti ta látọjọ́ Monday ẹ gbogbo ẹ ló wà ní rẹ́kọ̀d lápá B gbogbo ẹ̀ la máa kó lead papọ̀ la máa compile papọ̀ tó fi jẹ́ pé ẹ máa lè láǹfààní àti gbẹnu sí báyìí báyìí ó túmọ̀ sí pé láti jọ Monday 13 tabo yẹn ẹ ṣe mistake ẹ má sọ ìrètí nù ẹ̀yẹn kan gbìyànjú kẹ̀kan ẹ gbìyànjú mẹ́ta bá ṣe ń sọ̀rọ̀ bí mo ṣe ń ṣètò lọ́wọ́ ẹ̀ yẹn ló máa dé gbogbo ìyànjú yẹn àtọjọ Monday yẹn ló máa dé ládé pátápátá ọkùnrin fún mi náà máa rèé jẹ̀bú lọ́kọ̀ jẹ̀ṣà aya ọ̀gbọ́n wa ọ̀gá wa Anthony Bodunrin Tony B Abiola Yali Yali Alpha ṣe wa òkè Ọláwálé Ṣọ̀tẹ̀ Aṣọ̀tẹ̀ Márù àwọn ti wa ní US of A Solar of Toronto brother mi ọ̀gá àti aṣẹ́ wa pa Akins of UK máa mi Victoria Ogun bíi ó máa tòjọ́ mẹ́ta ibo lẹ̀ ń gbé ibo lẹ̀ ń sùn báyìí ìyá mi Fáṣọrọ̀ màmá Fáṣọrọ̀ ilépo ló lèrè ṣàlàáfíà lé wa Abdulkabir Jaládúrú àlàáfíà ni rẹ̀ bá Jídé wà kò séwu rárá iṣẹ́ ìlú náà ló bá lọ.

0: Kashe, Kashe, Kashe, star 347, star 1004, star 2 ash. Bawon deja now. Oro ti mo mu wa ti mo fe ka jo dasi lori eto ni role ti ni farabale ke gbo mi o de fe ke gbo mi daada e ma si mi gbo o oju woye temi ni o je ki mo oju wo le yin fi wo ta mo pe oro nigba mi bi ilu gogan ni o abi Bola Sadiq abi kilo ni mo so ba ko waju se yan mi a ko eyin se lo mi mi mo boya n wori social media odo ki soro kan to le dandan tabi isele kan to tutun o mo mu kan joko mu kan ro na ni pe let's get la bala ki lo n sele lori eto miliki special ni role tini abi Bola Sadiq mo boya n wori social media dandan awon party lori sirisi papa awon party awon celebrities awon eni gba ojumo eyin na sha n wo Facebook e n wo gugu e ṣe ṣàkíyèsí pé wọn na owó ẹyọ kọ̀ọ̀kan mọ́ lórí social media láwọn pátí bim bim mọ̀yà wò mí báyìí o get wà kọ́ gbé fóònù àníbà àbọ̀ bẹ́gbẹ́ ọlọ́run ṣe irú ayé wo lèmi wá wá bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì báyìí náà tó ń gbé fún lórin náà ń gbé fúnra wọn tó ń náà lẹ́yọ kọ̀ọ̀kan mọ́ o ẹni tó bá dẹ̀ náà yọ kọ̀ọ̀kan báyìí ó lè wà níwájú olórin wà níwájú onínáwó fún wákàtí kan kò dé stop mi mọ̀ bóyá yín náà ń rí ibi tí mò ń lọ rèé èmi ò ní kán má náwó fún lórin o mi ní kó lórin má pawó o mi ní tẹni tó ń ṣe patí kán má náwó fún lójú agbo o ṣùgbọ́n bó ṣe ń lọ àti bó ṣe rí yìí ṣé kò léwu ṣá mò ń bèrè ni o àkọ́kọ́ ná àwọn aṣíwájú wa nídìí òṣèlú àwọn olóṣèlú wa yìí ṣe mọ̀ pé ó possible káwọn náà máa come across àwọn videos yìí lórí social media ẹ ti ṣe wá fẹ́ sọ fún wọn pé ìyá jọmọ nàìjíríà ebi ń para ìlú àwọn èèyàn ò rọ́wọ́ rí àwọn èèyàn sọ́nà ní wọn ọ̀rọ̀ ń jẹjẹ báwo la ti ṣe fẹ́ sọ fún wọn tó ń ṣe fẹ́ gbà wá gbọ́ gan ṣọ́n máa dáhùn ṣọ́n máa gbà bẹ́ẹ̀ ẹ ṣèyẹ lẹ́ni ẹ jẹ́ ká wo àwọn òkìnàkíná tó máa ń ṣe bẹ́ẹ̀ tójú aládìẹ kì í sínú iná yẹn àwọn ajínigbé ṣètùtù ọ̀la ajínigbé bèrè ransom kankan ṣé kìí ṣe pé àwọn oníṣẹ́ ibi yìí ṣé kàn ṣe àwọn fọ́nrán yìí náà come across lórí social media tó mú ọ̀pọ̀lọpọ̀ wọn ro èrò ibi gbé gbèsè tí ó lòdì ẹni tó kàn dédé mú fóònù pé jẹ́ ń lọ́wọ́ tó lọ́ Facebook nǹkan wo nǹkan bẹ́ẹ̀ kí n fi while away the time kí n kàn fi pa ojú kí n fojú lóúnjẹ tó pé bó ṣe máa ṣí Facebook àwọn patí yẹn ló kàn wò méjì kí ni tó máa bó ṣe strokes wá sókè báyìí ìkejì kẹta ìkẹni patí ni tí ń gbé bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì lórin lọ́wọ́ báyìí tí kò dẹ̀ tí lágbẹ̀kẹ̀lé tó fẹ́ jẹ láàárọ̀ ọjọ́ tó kí fún mọ́lẹ̀ tó ń wò yẹn báwo lè ro àti wùwá ibi àti wùwá ìka àti dọ́gbọ́n sí iṣẹ́ bùrú ọ̀la báwo ni ò ṣe ní wá sírú ọkà àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ pàápàá àwọn ọ̀dọ́ wa lásìkò yìí
1: òde aṣọ pẹ bàbá kú iṣẹ́
0: eléyìí tó dàbí rẹ̀ social media yìí ẹgbọ́ só ṣe àǹfààní fún wa àbí ń ṣàkóbá fún wa láwùjọ ilẹ̀ yìí ìbéèrè mi ni wípé ṣé àwọn patí yẹn ṣé dandan nìkan ya fídíò kan post ẹ ni èmi ń bèèrè ni o ṣe mo ti sọ tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ nígbà míì bí ìlú gángan ni o
1: mo ní aṣọ pé bàbá kú iṣẹ́ o
0: pastor ni kan ya video kan post si social media TikTok ni o Instagram ni o Facebook ni gbogbo e ni o X ni o gbogbo e se dodon ni kan ya kan post e
1: ijo Jesu remi remi remi
0: se kan yi o ma sadina gbo oku fun isejoba rere awon adari wa se awon oda o ma ronu odi latari awon foran yi abi se bon paro ni

0: bá a sọ.
1: Lórí ìròyìn rẹ̀, ó bẹ̀rẹ̀ pẹ̀lú 091, ó dẹ̀ parí pẹ̀lú 1310. Ta ló lórí ìròyìn? Ọlọ́run jẹ́ kó gbé o. Bá a sọ pé ìlú ṣe rí ọbẹ̀ 25,000 náà ọbẹ̀ ni o. Àbíbò ni Abimbola, ọbẹ̀ ni o. Ẹ máa ṣọbẹ̀ weekend 25k ọbẹ̀ ni o. Ta ló lórí ìròyìn? Ta sáré ṣe pápá. Ẹ̀lọ́ ẹ kúrọ̀lẹ́.
2: Ẹ̀lọ́.
1: Ẹ kúrọ̀lẹ́ sà.
2: Ẹ kúrọ̀lẹ́.
1: Orúkọ yín àdúgbò, àdúgbò wo lẹ wà yín?
2: Agbọ́fietí.
1: Agbọ́fietí ní Ìbàdàn.
2: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
1: Orúkọ yín sà.
2: Àdìsá Kárìm.
1: Ẹ ti ta káṣí ẹ̀rí?
2: Bẹ́ẹ̀ni, mi tí ì jẹ́rí o.
1: Ẹ dẹ̀ máa ń ta?
2: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni sà.
1: Ṣé ẹ ta lẹ́ni? Gbà wọlé ti ta last?
2: Mo ta lánàá, mo ta lónìí.
1: Ẹ̀rọ ni. Ẹ tún ta lọ́la nìyẹn.
2: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
1: Ẹ dẹ̀ jẹ́rí látìgbà tí ẹ ti ń ta?
2: Mi tí ì jẹ́rí o, mi tí ì jẹ́rí o.
1: Gba tẹ́ ẹ̀dẹ̀ jẹ́ rí yẹn ẹ̀dẹ̀ stop kẹlẹ̀ ta mú rárá ẹ ṣe tún wá ń ta sí.
2: Ẹ mú wọ́sà ni ká máa ṣe ká máa rìn lẹ́ǹtì lórí ẹ.
1: Ká máa rìn lẹ́ǹtì lórí ẹ torí pé ẹ wá gbọ́ràn tẹ́ ẹ̀dẹ̀ wàá rìn lẹ́ǹtì yẹn jẹjẹ wà mọ̀ pé ó ti já sí rẹ báyìí ẹ ti jẹ 25,000 bá a ṣe ń sọ̀rọ̀ yìí.
2: Olúwo ṣe.
1: Lọ́wọ́ kan.
2: Oyana.
1: Wọ́n bá ń sọ pé ní àláì, ìwọ náà lọ tá. Ó kù 25, ó kù 50k, bá ṣe ń sọ̀rọ̀ yìí 50k. Star 347 star 1004 star 2#. Star 347 star 1004 star 2#. Unfinished matter, ele ti mo n ba bo. Ṣé ẹ̀yin náà ti láǹfààní àti gbọ́ mi àbẹ́ yìí ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi wẹ́rẹ́wẹ́rẹ́ àbẹ́ ẹ̀ tí gbọ́ mi láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. Àníṣẹ́ yìí náà máa ń lọ sórí social media ṣe máa ń ràwọn patí yẹn. Àwọn celebrities náà ṣe patí. Wọ́n náwó yẹn lẹ́yọ kọ̀ọ̀kan mọ́. Béèlì bọ́ndù báyìí ni. Mi ò nìkan mọ̀ náwó fó lórí ẹ má ṣì mí gbọ́ o. Bọ̀ ṣé kò máa ṣe adínà gbòòkù, ṣé kò máa ṣàkóbá fún àwọn ọmọ àwa mẹ̀kúnnù? Mo ń bèrè ni o lọ́dọ̀ àwọn ìjọba wa lókè àti láàrin. Hello. Yes sir. Yes ma.
3: Ẹ̀mí bàbá gbé ń kọ́.
1: Àlàáfíà lọ́wọ́.
3: Bàjẹ́ ẹ kú
1: mi. Ẹ ṣé o.
3: Ọ̀gbẹ́ni Wíwú.
1: Ọmọ Jọdádì brọ́dà. Ẹ̀
3: láti ọ̀pá fún ọjà àjọ Ìbàdàn.
1: Kò ní bàjẹ́.
3: Ayé ń lọ lórí social media o.
1: Ayé ń lọ lórí social media gidi gan.
3: Ọlọ́run.
1: Tó o bá fẹ́ ro rẹ nínú
3: wà lórí social media. Tó o bá ti lọ́kàn wà pọ́. Àwọn tó o bá ti lọ́kàn ọmọ ìwọ̀gá já sí kò tó. Kò nígbà tó bá yọ ayé ń spẹ́ndà. Fọmọ kékeré ń spẹ́ndà.
1: Tó ń spẹ́ndà. Tán bóṣù gidi.
3: Ẹ̀dá máa wò ó pé ṣé àyè wa ni àbí ṣé kẹ́yìn náà kọ́ níwọ̀n náà ń ṣe ni. Ọlọ́run àmọ́ tó o bá ti wà lókì í pé tí ọ̀gá gbégbé ẹkún mẹ́pẹ́ jẹ́ kí nǹkan fínlẹ̀ yìí ṣáájú wò ní kékeré ní ṣáájú mi o.
1: ọmọ jọdádì ṣé ìṣẹ̀lẹ̀ yẹn ṣé kò máa affect wa lọ́dọ̀ àwọn olóṣèlú ṣá.
3: Ó ń affect wa gidigidi. Tí ọ̀rọ̀ báwọn bá fẹ́ náwó nínú location ó ní báwọn ṣe máa ń ṣe. Àwọn òkè máa ń ná káàyè.
1: Àwọn ò lè ná báyẹn o, á fi sẹ́ńfílọ́pù fáwọn tó fẹ́ ná fún ni.
3: Lókì láwọn fi máa ń náwó tí wọ́n yẹ pé àwọn gan ló ń náà náà pa jù. Lókì láwọn fi máa ń ná. Ṣé olórí pé ó láwọn ọmọ pé bí ń pa wá àbí wọ́n mọ̀ yẹn torí pé à ń náwó lórí ṣíṣe mi dàbẹ́ yẹn. Wọ́n mọ̀ pé bí ń pa wá torí wọ́n mọ̀ pé ààyè kú ọ̀.
1: Wọ́n mọ̀ pé àìkú ọ̀.
3: But
1: àwọn tó ń gbé dání ọmọ Jọdádì, ọmọ Nàìjíríà làwọn náà náà.
3: Bẹ́ẹ̀ni, Adúláwà lọ́nà ayé náà.
1: Wọ́n
3: gbọ́dọ̀ máa wí pé àwọn kan náwó nàkúnà kí máa fi ṣe ẹ̀tọ́ fún àwọn tó yẹ kán ṣẹ̀tọ́ fún. Ó yẹ àwọn olóṣèlú wa ní ìkànnì ni wọ́n mọ̀ yìí pé ebi ń pa wá. Ṣé wọn ọmọ yẹn wọ́n mọ̀?
1: Wọ́n
3: ti máa wò wí pé àwọn ti wà ń bẹ́ẹ̀, àwọn ti wà ń bẹ́ẹ̀ náà.
1: Mo ti yọ, ẹ ṣe. Ìpè àwọn àtẹ̀lẹ́ máa dé. Dọ́dọ́ níyàn iṣẹ́ mi ò lé wúlọ́ mọ́. Ọlọ́run kò ṣàánú wa. Ọlọ́run ṣàánú wa o. Hello.
4: Igi.
1: Yes sir, yes ma.
4: Oh, madam.
1: Àmì ọ̀tẹ̀ yìí náà o.
4: Àdúrà ọgbà.
1: Dásọ́lá mi.
4: Bàárẹ̀ lè ń kọ́ o.
1: Àlàáfíà ló wà.
4: Ọ̀dà sórí social media yìí. Aparonu re.
1: Iwo social media.
4: Oja ronu kara bi.
1: Social media ko wa ni.
4: O n kaluku ni o mu ti en be.
1: Mm.
4: Ba mo ja ba wa mo pe nkan ti a yeye ni.
1: Eh.
4: Wa mo. Ah, wa mo.
1: Eh.
4: Wa mo pe nkan ti a o. Ti won tun fun ata na lo de.
1: Mm.
4: Ya jo mo won bo. Abile ko akore de da so la ni
1: ti o ni ti o. Mo ti yo. Hello,
3: Hello, ise lele si lele ise
1: iko
3: ifowo lorun
1: ṣugbọn
3: ta se tori yen wa le ti so pe awon oloṣelu awon mo pe iya je wa won pe iya won mo pe iya je me kunu won kan daju ni
1: ki se gbogbo won tan loju agbo yen lo fa
3: owo kan lo yi agbo kan lo fa o won daju wa ni won ni ke wa won rara nti to fe lo se ni won pe ni won ni ti tara won nikan lo ma pe won
1: Ẹ jẹ́ ọjà lẹ̀kẹ́lẹ̀ lele filota o ye yeda jenwo
0: ye ma ni won pa mi
1: ta lo lori re keji 50k

0: olóríire yẹn. Hello, ẹ kúrò lẹ́wọ̀. Hello.
1: Hello.
0: Ẹ kúrò lẹ́sà.
1: Ẹ kúrò lẹ́wọ̀.
0: Ṣálá fi àlewa o.
1: Adúpẹ́ o.
0: Ẹ jọ orúkọ yín sà.
1: Ọlátúndì lorúkọ mi.
0: Láti àdúgbò ibolẹ̀ ń gbé ibolẹ̀ ń sùn sà.
1: Ṣáìdì Àpáta.
0: Ṣáìdì Àpáta, ṣálá fi àlewa.
1: Adúpẹ́ o.
0: À ní ká kí yín náà ni pé ká kàn pé nọ́mbà yín wò ká kàn kí yín pé ẹ kú weekend.
1: Lè kí yín lásán.
0: Kí ló tẹ̀yìn ṣe lè kí yín lásán.
1: Ẹ má kí yín lásán.
0: Lórí kí ni ṣe lè kí yín lásán. Èèyàn kàn kọjá.
1: Nígbà tí mi náà ń retí pé jọ́pọ̀ màá ṣàgbọ́n sáwọn pé kàn ṣàbọ̀ sí inú ẹ̀.
0: Nínú kíni, kí ló ń bọ́ sí i nínú kíni sà. Bọ́nínú kí ló bá sí ìwọ̀ ọ̀nà.
1: Mo ti ká sí ẹ̀ǹtẹ̀ nínú.
0: Ẹrù bẹ́ẹ̀, èmi mọ̀ kàn ní kíkàn kí yí mà ní pé ẹkú ọjọ́ mẹ́ta nǹkan kan.
1: Ẹ má kí ni lásán, owó gbé ìgbésókò.
0: Ẹ̀sà, ẹ ti taká ṣe láti gbà wọlé tí ń ta.
1: Kọ́tọ́bà dáadáa ni mi, mo máa ń dáàbò gan ni.
0: Ẹ máa ń dáàbò gidi. Kai kai kai.
1: Gidigidi.
0: Èlò lẹ jẹ láàsì gbà tẹ jẹ yẹn. Èlò lẹ jẹ láàsì.
1: Mo jẹ 50 ní ẹ̀mẹta. Mo ti jẹ 25. Mo sì jẹ 25 ní ẹ̀ta.
0: Kábíyèsí Olódùmarè. Èyí ti mẹ́nu ẹ̀ nìyẹn.
1: Nígbà tí ó yẹ máa ń kó sí ibi ẹ̀ máa kó mi mẹ́ta mẹ́ta.
0: Ẹ̀ka máa ń kó sí ẹ̀ka máa ń dáàbò ẹ̀ máa ń rọ̀ sí.
1: Ó
0: sórí rẹ̀ bàbá ẹ̀. Mo láyọ̀ àtàǹfààní láti sọ fún yín pé bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ti jẹ 50,000 mi báyìí.
1: God bless you.
0: God bless you too. Kò ní ká ẹ̀ṣẹ̀ máa sọ fún yín pé wọ́n máa pè yẹn tán fẹ́ẹ́ ṣe máa ń pè yín bẹ́ẹ̀ ṣe máa ń gbowó
1: dà. Bẹ́ẹ̀ ni wọ́n á pè bẹ́ẹ̀ ni.
0: Ó yá àti jẹ 50k bẹ́ẹ̀. Ẹ̀yẹn máa jẹun lọ. Máa ń jẹun lọ kò sáwẹ̀ báyìí. Èwo ti gbọ́n, ó ti mẹ́nu ẹ̀ tipẹ́. Ẹ já bọ̀ lálẹ́ tọ̀dọ̀ tèmi ilé ti yá o. Kọ́kọ́rọ́ orí ètò. Ẹ wo bí. Lórí social media kò lè stop kò lè tán bó ṣe máa wà nìyẹn. Àárèlè tó máa là lẹ́nu ńlẹ̀ báyìí pé a dẹ̀ máa rélè tó jẹ́ pé a fẹ́ mú èèyàn ronú òdì ronú àbádì. But ẹ má ṣe bẹ́ẹ̀. Jẹ́ kí mi sọ fún yín rọ̀lẹ́ wípé ọ̀rọ̀ bíbélì àtọ̀rọ̀ Alukuran ni o. Òun ló sọ pé there is time for everything. Ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún. Gbogbo ohun tó ń dán báyìí kọ́ ni wúra o. Àsìkò tẹ̀bí àti tíyín náà ń bọ̀. Àsìkò wa máa dé. Bẹ́ẹ̀ gbogbo ohun tá a bá ń rí yẹn lórí social media. Ilé tá a bá rí tó lè fẹ́ mú kọ́kàn wa máa ṣèkì pé àbí ẹ̀fẹ́ lọ gbégbèsẹ́ tí ò tọ̀nà tí ò tọ́. Ẹ wo bóyá possible kẹ́ ẹ kàn rọra kúrò lórí social media yẹn. Ẹ kàn shift bọ̀ sí ibòmí bọ̀ sí page mi. Get. Kò sẹ́ni tí ò ní dá fún kò sẹ́ni tí ò ní láǹfààní àti make ẹ̀ nílé ayé tá a jọ wà yìí. Àsìkò àti ìgbà ẹ̀dá ló yàtọ̀ kò dẹ̀ lé papọ̀. Ọlọ́run tó dẹ̀ ń se ọbẹ̀ yìí kò kúrò ń di àrò. Ọlọ́run tó dẹ́nu ní bùbù ó ti mọ tá a máa kì bọ́. Àdúrà èmi àti yẹn á padà gbà lágbára Ọlọ́run á dẹ̀ ra àánú gbà. Ẹ má jẹ́ ká kàn bí ẹ má gbìyànjú láti sáré mọ́tò kọlu kẹ̀kẹ́. Já nígbàgbọ́ nínú Ọlọ́run ká tẹpá mọ́ṣẹ́ tẹpá mọ́ ohun tá à ń ṣe ká dẹ̀ níbẹ̀ lọ́hùn lórí gbogbo ìdáwọ́lé wa gbogbo á dẹ̀ yọrí sí rere. Ẹ jẹ́ máa lọ lé tọ̀dọ̀ mi. Gbẹ̀ngàn Láyé Wọlá yàtọ̀ lólóòtú ètò yìí. Abimbola Sadiq lájọ ṣe parí DJ Spiral lájọ bẹ̀rẹ̀. Ẹ̀mí Babájídé wà lálàáfíà àjọ láǹfààní àti pàdé papọ̀ lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run lórí ètò yìí. Àlàáfíà ló wà o kò séwu kankan. Olúwa Rẹ̀mílẹ́kun Adéṣínà Big Man Presenter lórúkọ mi ìpàdé wa tún di ọjọ́ mẹ́jọ nìyẹn lórí ètò yìí. Ẹ̀ńlẹ́bẹ̀ẹ́ kú kalẹ̀. Thanks so much and God bless you. Odijọ́ mẹ́jọ.

0: I go quickly go sell markets. Once I return back from markets, we will continue from where we stopped. This is 96.7 Lagilu FM, Oga at the Top Radio. How na day na be the show? You see wonder when they for Labawo Street to Gunpai Bando. I dey greet you. How you day? You see wonder. Pastor Uche, GMF for Labawo Street to Gunpai Bando. I greet you. How you day today? I dey greet my very good friend, Chief Maxwell Eseka. Ojichuku Buluzo of Ezion. You day for Gbagi for Ibadan here. I greet you. How you day today now? I sure say everything they work fine. Make I go sell market and I dey come back.
1: Lagilu FM 96.7.
2: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹ̀rọ ń jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́ egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Evangelist Kayode Adeosun ni Vision yóò tún tẹ́ pẹ́pẹ́ ìyan lọ́dọọdún ẹ̀yẹn lọ́jọ́ Sunday 20

0: mẹjọ kọkọ.
1: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo yín lẹ mọ̀ pé Zuri ló ṣe kíni, Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà, lílọ edé, lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́ẹ̀, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣe

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó ń rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì rànrán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kọ́.

0: èyàn wa ìlera lọ̀rọ̀ ìlera òun lọ̀rọ̀ ẹni tó bá ní àlàáfíà tó péye òun mà ló lówó nísìnyìí torí bí àwọn èèyàn ṣe ń ṣe gbìn lẹ́nujọ́ mélòó yìí ó ti ẹ̀yìn àyàn lẹ́nu ẹ oríṣiríṣi àìsàn ló wá kún gbòòrò nísìnyìí ẹ tẹ́ bá gbọ́ cancer ẹ gbọ́ hepatitis b tẹ́ bá gbọ́ hepatitis b ẹ gbọ́ kí ló ń pè postrate tẹ́ bá gbọ́ postrate ẹ gbọ́ àwọn àìsàn oríṣiríṣi tí ò sí nígbà táwọn bàbá wa wà láyé ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run náà òun náà bá wa fọwọ́ sí àti àwọn tọ́lọ́run ń lò lórí ọ̀rọ̀ láti gba ọ̀nà tewétegbò láti fi máa tọ́jú àwa èèyàn adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọmọ yín náà ni olólùfẹ́ yín ọ̀rẹ́ yín pàdé yín àbúrò yín ṣíṣí ṣìkìtò ló ń kí yín pé ẹ ká lẹ́níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ wa a tún ti dé ìyá wa ti wà ń kàlẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìyá wa ẹ bá wa kí àwọn ará ilé.
1: Mo máa sọ pé Anuma ló ń sọ̀rọ̀ bàbá agbára wa máa kọ́ o ẹ̀yin ni. Dr. Mrs. Momo Bolanle Ajibade, CEO TSBJ Aduke, Risaba Global Services, aka Nola Ayewa, Timiniki Jeka ma toju e na ni. On kiwa ni asiko yi o pe ekujo meji ekujo meta pe ododun bi. Adupe lowo Olorun oba to de yin ati emi si to je ko si kaswa ni ori oke epe ti o je ka ti de ni agbegbin anu ni arigba ko nse mimo se wa ogoni folodun ma re
0: hallelujah o da iya wa e kabo mo mo pe eni nkan te mu wa fun wa lale sugbon ka to lo sibe mo ri pe opolopo awon eyan ti won ti lo Reese Bitters ti won ti lo gbogbo awon ogun to njade lati ile ise wa ti won de ni ope lati du tinu won dun si ti ayi won de kun won wa nkale lale e ma gbo lati enu won no bi se den se sugbon ka to lo soto won e je ki a gbo nkan ti iya wa mu wa fun wa lale ni perete
1: adupe lowo olorun adupe lowo ijoba nigeria e je ka dupe lowo olorun eyin te n gbo wa ketun dupe lowo ijoba nigeria le kan si sherry ma so fun a wi pe ojo kan o sa ile ojo kan o mo ta bo loko eru awon oyinbo patapata
0: ami o
1: e ri wi pe ijoba wa ti fowo si wi pe tewetegbo onwo awon aisan nlanla orisi meje lera won ni ati ri cancer
0: lati ri
1: lati ri ifunpa giga
0: BP
1: high blood pressure ni lati ri diabetes tamo si ito sugar ti atogbe ni lati ri hepatitis tamo si aisan edo ati awon mi bebe lo je ka gbe kudos fun ijoba wa
0: sege
1: ma so fun wa wi pe aisan africa pe ogun africa ni a o fi wo mo le so fun pe nu wa ni aye wa wa that we are what we eat ita ba je ma so wi pe sa aye wa se ma ri to wa so wi pe alaafia re o won lati nawo le o beta ko try si sickness wo ko to aisan wo ko ri bo se ma nri wa mo wi pe igbadun alaafia o san ju opolopo oro ti o se alaafia nibe lo afogo folorun fun anu ti arigba ni ogun olorun ati oju rere ta tun igba lowo awon ijoba wa bi mo si so fun awon onimo ijinle nipa awon pharmacist wa awon medical doctor pe we are the same, we are Africans, let's come back home. E je ka pada sile awa yi awon baba to bi eyin to bi emi ewe ati egbo ni won lo lati bi wa ohun na de fopolopo wa agbolopolopo mi ati eyin mu ni kekere awa so agbo na di nkan ti o jidi majele adupe lowo olorun pe ijoba to mo tumo re awon ton de si pe awon to tun kawe daradara won ti lo si on research won de si bi pe aba medicine is the best solution for any kind of ailment. Adupe lowo Olorun ijoba wa ati lowo Olorun wa ka ma se ba opolo si ile oloro won ni ta ba pa eyan ma nto ni ti a ba to ko mo di eran onidin igba ti ijoba wa nso ki eyin na ti e wa nle ti e n gbo wa ke le mo pe kan ti ijoba wa nso o real otito ni a fun awon eyan ni ori ofe lati ni ale ke le tun gbo awon kan ti tewe ti gbo ti o nse ninu aye omo eda mo so fi pe mo de lo America awon oyinbo gan ti gba tewe ti gbo so awa na e je ka pada sile eyin omo we wa e ba wa da si tewe ti gbo we can't do it alone you know more than us, please let's come back to the lab to do better research and produce better product for our people. E kale le kan si e gbo nipa oyin ju lati odo mi wa kan awon wa ni agbara pelu wa ni asiko yi papapa mama wa
2: e kale o
0: ejo ki loruko yin eje ka mo oruko yin
2: e kale ma oruko mi ni Alhaji Atoyin
0: ke
2: mo dupe pupo mo wa fi emi imore han mo wa so lati je wi pe ki opolopo obirin to ni pe nija lori oro fibroid lo je kin wa so ni radio leni iyen oyin oyun iju mo ni oyun iju yi to je pe o da mi laamu gan topolopo n wo mi bi eni to ni AIDS topolopo n wo tori mo ti ru gan mi le jeun mi le kirun bo se wu mi ma se period ni fo didi bi osu kan ti o ma flow ti o ma da mi laamu
0: nkan osu ma ma jade fun osu kan gerege
2: osu kan yo ma wa sere sere sere igba mi o ma wa ti o po gan to je pe mi o kin le lo sode but mo dupe lodo Olorun gba tin mo salaba pade risk bitter
0: okay
2: ogun yen sise fun mi gba tin mo kokko bere si ni lo mo lati pe mommy pe mommy se kin se ma lo kini mo ma bleed gan won ni kin se lo kin de ma jeun kin de ma mu mi dada pelu ogun lodo Olorun awon eyan ro pe mo lo ma wu ma wu ni o mo lo se test fibroid mi ti lo
0: o ti lo
2: be ni
0: e se dupe lodo Olorun ni lo e lo se test
2: ben
0: fibroid ti won lo wa nu yin to nje ke ma se nkan osu
2: lagbara Olorun gbogbo e ti jabo
0: gbogbo e ti jabo
2: ben ben
0: e se gan ni e je ka tun lo gbo ti odo eyan kan e je ka tun lo gbo ti ede eyan kan adupe lowo Olorun ko nse pe boya kan so tori pa fe ta sugbon adupe lowo Olorun pe anika mu won wa iya ti a fe pe yi o ye ki won wa ni bi iya to ni jejere inu eje eyi ti awon ibo npe ni leukemia adupe lowo Olorun pe Olorun wo san ni ile ise odo wa je ka gbo lati odo iya yen bimbo je ka lo soju oja na ta ba ti pada de a ma wa gbo lati okay iya ti npe wole abi je ka gbo lati odo won bimbo je ka gbo lati odo won oda boya iya busy ba wa je ka lo soju oja ambo eyin yo wa ati de
3: ọ̀rẹ́ wa arákùnrin yìí ó ń ṣiṣẹ́ òjò rẹ̀ déédéé wọn pọn kébé ní máa ta ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí madùnmadùn ló máa ń jẹ ní gbogbo ìgbà bó ṣe ń jẹja ní jẹdùndú àkàrà ìpékeré kúlíkúlí àṣàrò mẹ́rẹ̀sì àkàkòkò mọ́kẹ̀bẹ́ àfi bí ọ̀fọ́n ẹnu rẹ̀ kì í dúró àjẹlù sí ni kò ní gbèdéke.
4: yóò
3: ní sòro. inú kíkun ni yòmùyòmù bí ọ̀bọ̀nbọ̀n ìṣòro yíya sófà láwùjọ mú gímú àlejò ká ṣeúnṣeún inú rírun kíkun rájú kankanka bí ẹni tí ń ṣe gá bọ́ọ̀lì kókó ibẹ̀ ni pé bó bá kẹ́fìn pé inú tiẹ̀ náà ń kùn ìdọ̀tí inú ẹ̀yìn dídùn ọ̀rá pọ̀tọ̀pọ̀tọ̀ dórí èélà tí ò wá dédé risk vita ni kò gbelura risk vita kárùn kó dọ̀tí àpòlùkù àbí risk herbal powder tó wà fún ọgbẹ́ inú àtàyà títa.
5: risk vita ti wà nílé ìtajà oògùn kárílẹ̀ nàìjíríà láti jẹ́ alágbàtà pé 080-2191-2040 080-2191-2040 risk vita kò sẹ́ mà nínú ọ̀yẹ̀.

0: Yes, ma. Mama wa shebi eyin le wa sile se nu laye wa bi
1: ah ba ni
2: ki le gbe wa ejo mama ki loruko yin ma
1: ah madam abas
0: okay
2: okay lati bo ma
1: idea sa ogbere agugu
2: oda agbo pe san jejere se yin e de gbe lo sodo won odo wa ni
1: sare wole
2: okay odo ya sare wole ya inu laye wa
1: bẹ́ẹ̀ni
2: bọ́ọ̀ ló ṣe ṣẹlẹ̀ bọ́ọ̀ ló ṣe wá dé dúró báyìí
1: ṣẹlẹ̀ náà ni pé níyí ṣe jìnà ti sọ fún mi pé mo ní wọ́n sì fún mi níwèé pé mo ní
2: ìwọ̀
1: mo sì dá sí mọ́ fún pé mo ní cancer
2: okay
1: wọ́n ti mọ́ wá dé sáré wọlé wọ́n sàlàyé fún wọ́n tẹ̀lé rọ́ ni pé bá mo sì mọ́ mọ́ tí ń ṣe mí nù wọ́n sáà fún mi lógún wọ́n tọ́jú mi lágbára ọlọ́run
2: ẹ lọ sí UCH ibẹ̀ lọ ti sọ fún yín pé ẹ ní àìsàn àrùn jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ ṣé ìwé yẹn wà ìwé ẹ̀rí wà lọ́wọ́ yín pé àwọn UCH sọ bẹ́ẹ̀ fún yín pé ẹ ní
1: wọ́n fún mi níwẹ̀ ẹ̀rí gbà náà pé mo ní sùn wọ́n gbà padà
2: ok ó wà nínú fáìlì yín ní UCH ok ìgbà tí ẹ wá lọ sọ́dọ̀ ìyá sáré wọlé wá ń tọ́jú yín àbí
1: ọtọ́jú mi wà tí epo súnmọ̀ ìfàtò ní wọ́n lò mo ti wà ókè
2: ok ìyá sáré wọlé sọ fún yín pé ẹ máa lo àwọn oògùn wọn fún oṣù mẹ́fà
1: wọ́n sọ pé ń lò fún oṣù mẹ́fà kí wọ́n sì tó oṣù mẹ́fà tí wọ́n lọ yìí ṣe jẹ́ sọ pé kí n máa wà wọ́n pé kò tí kúrò nú ẹ̀jẹ̀ mi kò sí lára mi mọ́
2: alhamdulillah ok ìgbà tí ẹ wá lọ sí UCH àwọn sì ti wá sọ fún yín pé kò sí inú ẹ̀jẹ̀ yín mọ́ àwọn UCH lọ sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣe àyẹ̀wò fún yín láti fi ri pé kò sí nǹkan kan
1: wọ́n ṣe àyẹ̀wò ẹbí ẹ̀ mẹ́ta ni mo lọ lẹ́yìn ìgbà náà tẹ́ ń pé kò sí nǹkan kan mọ́ kò sí oògùn tí wọ́n fún mi ní ṣe pé kí n máa lò wọ́n ni má lò mọ́
2: àwọn ní kẹ má lò mọ́ ìwé ẹ̀ rí pé àìsàn yẹn ti kúrò lára yín ṣé àwọn UCH wọ́n ṣe àyẹ̀wò wọ́n dẹ̀ rí gbogbo ẹ̀
1: wọ́n rí pé
2: o ti kúrò lára mi ayúṣe yìí ṣiṣàyẹ̀wò. So ta bá lọ sí UCH báyìí a máa rí gbogbo ẹ̀ ń bẹ̀.
1: Tẹ́ bá tẹ̀lé mi tí mo sì mú káàdì mi dání ẹ lè rí ẹ̀rí tó bẹ̀ ń parọ́ ṣé wà parọ́ fúnra mi ni.
2: Àsọpẹ́ parọ́ màmí a kàn ń béèrè ìbéèrè lọ́wọ́ yín ni alhamdulillah olúwa ṣeun màmí ẹ ní rírú ẹ̀ mọ́ lágbára ọlọ́run.
1: Àmì
2: sáré
1: wọlé mo ti
2: gbádùn àìsàn jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ ni ọ̀dà ẹ ṣeun màmí
3: àmì lórúkọ jésù àmì jésù àmì jésù
2: àánú ló máa sọ̀rọ̀
3: bàbá
2: agbára wa máa kọ ẹ̀yìn ni
3: tàbá sọ wípé tewéte gbò ọlọ́run ti dá ìwé àtegbò kó tó dọ́mọ ádámọ̀ sílé ayé ó wà ní genesis 129 wípé ìwé àti ẹ̀sọ́ yìí ni kí ẹ̀yìn kí ó máa jẹ láti fi ṣe ìtọ́jú ara yín
2: genesis kìlẹ̀ pé
3: 129 ṣùgbọ́n àwọn ọmọ ádámọ̀ àti kọjá àyè wa nǹkan tó wù wá là ń jẹ oúnjẹ ìgbàlódé là ń jẹ àwọn nǹkan tó máa ṣe wá léṣe làwọn nǹkan tí à ń jẹ wọ́n sọ fún wa wípé we are what we eat ẹ jẹ́ ká kíyè sí nǹkan tí à ń jẹ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀rí mélòó la fẹ́ mú wá ṣáwọn tó ní ti utrus la fẹ́ sọ ní àbọ̀n tó ní ti ọyàn lọ́lọ́run lò wá fún ògo rẹ̀ ni mo sọ pé iṣẹ́ yìí èmi nìkan ò lè dá ṣe ẹ̀yin bàbá àbátẹ́jú onímọ̀ nínú ìṣègùn òyìnbó ẹ jẹ́ ká padà sílé láti ṣe tiwa náà tọ́lọ́run fi fún wa tá a bá ní ká máa kà lé nílé jì àmọye àwọn èèyàn tó ń ti lọ́run ti lò wá fún o bẹ̀tẹ̀ jẹ́ ká tún gbọ́ ìpè àwọn ènìyàn láti ta.
2: Oya bímbọ bá wa wo ìpè mo rántí pé ọmọge kan wá.
3: Hello. Ṣé ẹ ti lo product wa rí ẹ ká lẹ́ mà.
1: Àtùgbọ́ program yín
3: rí. Ok.
1: Àwa ní kí ọmọ wa kan kọ́ wá sí Fàlẹ́ǹjì.
3: Ok.
1: Àwa lòun ọmọ bẹ̀.
2: Mama ẹ pè wá lẹ́yìn
3: ètò
2: tọmọ yín bá wá sí challenge tó bá jẹ́ challenge lẹ́wà ẹ pè wá lẹ́yìn ètò ẹ máa gbọ́
3: hello ẹ máa gbọ́ bẹ̀.
4: Hello ẹ kú ọ̀lẹ́
3: o.
4: ẹ kú ọ̀lẹ́
3: yes sir.
4: Mo ń gbọ́ program yín lọ́wọ́.
3: Ok.
4: Ẹ dákun kí ni ìrànlọ́wọ́ tẹ̀ lè bá wa ṣe pẹ̀lú tògògó tó tírú ẹ̀ ṣẹlẹ̀ sí báyìí.
3: Nípa ti bàbá ògògó èrò ti pọ̀ lórí bàbá ògògó kò sí pé kì í ṣèyàn kan ló níṣẹ́ ìlọ́wọ́ àyàn tó níṣẹ́ ìlọ́wọ́ pọ̀ àánú máa fọ̀ fún bàbá ògògó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́dà kan ti ń apply ogun ti fẹ́ máa ṣẹ́ bọ̀ kọ́lọ́run kó gbogbo délẹ̀.
2: Ọ̀dà ẹ ṣe ẹ̀ta ló tún kọ̀ bẹ́ẹ̀ yẹn 0912370 8675 òun nọ́mbà tí ẹ lè pè 0912370 8674 yá bímbọ̀ ẹ yá gbé. Hello.
5: Hello, Ekalema.
3: Ekalesa.
5: Yes. Ẹjọ́ tí ibà dí ẹ̀yìn bá ń ròyìn lẹ́yìn.
3: Ẹ pè wá lẹ́yìn ètò. Hello, mama. Ọ̀dà kóbìnrin. Ekalema, mama o.
6: Yes, ma.
3: Ẹni kan sọ pa product inú láyé wa ti SBJ.
6: Bẹ́ẹ̀ni.
2: Okay, ma.
6: Ìgbà tí mo rà á. Orí rédíò náà mo ti gba advert.
3: Okay, ma.
6: Mo sá tírẹ́ǹsì wa lọ.
3: Okay, ma.
6: Mo lọ rà á. Kí mo ṣe wá mọ́délé. Ẹnìkan sọ pé inú ń dẹ̀ ẹ̀rù ìwà àbólò kẹ́ni ìwò tó bá ní fẹ́ kí n ṣe oògùn mo ní à. Èmi ò mọ̀ sáà ló wò bó ṣe lò tán ló bá sọ sí báàgì ló bá ní kí n jẹ́ kó o mọ ọmọ ìlọmọ náà mọ̀ sọ sí báàgì jáṣẹ̀ sí méjì ni. Ẹ̀yìn ìgbà yẹn tẹ́nìkan bá ti lẹ́yìn ń dùn kẹ́nìkan sì mà ó yá wá ṣẹ́ lára rẹ̀ kẹ́ sáà sì gba tọ̀ èyí tí mo kọ́kọ́ rà tó tánu ìgbà tí mo wá padà wá ra òní mo rà pẹ̀lú sáré wọlé. Wọ́n ti tún sẹ́yìn náà tán kódà mo ti tún promise pé mo ń wá ara mi ní ìsẹ̀
2: ẹ ṣe
3: o ṣiṣẹ́ fẹ̀yìn gangan fúnra lára yín àbí.
6: O ṣiṣẹ́ fẹ̀mí gan.
3: Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
6: Àbúrò mi kan ti ẹ̀ wà ọ̀sọ̀ọ̀sẹ̀ ọjọ́ mẹ́jọ mẹ́jọ ló máa ń yàgbẹ́ tí mo ṣe wá fọ tí mo ní kó lù báyìí ló bá ní àti mo máa ti yàgbẹ́ lórí.
2: Alhamdulilah
3: olúwa ṣeun.
2: Ọ̀dà bímbọ̀ bá a gbé yẹn náà bá a gbé yẹn.
3: Ètò ogun tó ti ṣẹ́ kò ní gbé rí
2: ní
3: agbára
2: Jésù. Hello.
7: God bless iléeṣẹ́ Lágelú.
2: Amen.
7: Kí ẹ mọ iléeṣẹ́ Lágelú ó ti gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ńlá.
2: Olúwa ṣeun.
7: Lórílẹ̀-èdè. Kí ẹ mọ bí wọ́n dẹ̀ ṣe ń gbé àwọn ológun ìbílẹ̀ wáyìí. Oh God, mi ò lè sọ bínú mi ṣe dùn tó. Ẹlòmíà ló kì í lè gun ìbílẹ̀ ó dẹ̀ ń jẹ wéédú. Ẹlòmíà lè gun ìbílẹ̀ ó ń jẹ fọ́. Ó ń jẹ kí ló ń jẹ yẹ ògùn ni. Ẹnu bí ni mo fẹ́ ba mọ náà nìyẹn.
2: Ẹ ṣe gan bàbá.
7: Ọlọ́jẹ́ ka yé da Samuel ibi tó yẹ.
2: Yes sir 0912370 8675 òun nọ́mbà tí ẹ lè pè wá sí láti dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tewétegbò tí àwọn èèyàn ń ṣakọ sí òun ni Ọlọ́run wá ń lò láti fi ṣe nǹkan tí Ọlọ́run ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Hello ta ló wà ń bẹ̀ yẹn 0912370 8675 o nọmba ti ẹ lè pè wá sí láti dá sí ọrọ ẹyin tẹ ti lò ó tó ti ṣiṣẹ lá ní ara yín ẹ jẹ ká mọ. Hello.
8: A yẹ lè pe àwọn kan àwọn China wọn ní ìwé.
2: Ẹ bá gbóhùn sókè ẹ jọ.
3: Ẹ sí bedroom dájú wa.
8: Hello.
2: Ẹ bá gbóhùn sókè.
8: Mo ní àwọn China.
3: Yes.
8: Ewé egbò ni wọ́n ń jẹ́ ń sì bẹ́ẹ̀ làwọn ń bí à.
2: Bẹ́ẹ̀ni.
8: Ẹ rí pé gbogbo tá à ń lò wọ̀nyí náà gbogbo ìbò. Àwọn ewé kankan náà mi sọ wọn fi ṣọ́ọ̀kì fún ni tí ò mọ ní ẹ̀yà wa yóò wọn ó dàbí pé gbogbo oríṣi ìbàdàn lẹ máa ń fẹ́ dúró sí àwọn agbègbè míì náà sì ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ ìbàdàn ó lè máa fẹ́ jẹ́ àǹfààní ẹ̀.
3: Rúlù gbà ẹ̀yin náà gbé ẹ̀yin náà ẹ̀yin náà sọ alágbàtà it's not meant for one place.
8: Ó rìn gan ni ọ̀nà bí mo wá jì ká sún Lágelú.
3: Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀? Ìlú wo
8: lẹ ti ní àwọn nǹkan báwọn yìí tó a lè máa ṣe a máa jẹ àǹfààní ẹ̀ ojú òní tó a Aláàjì ọmọ ìwé ayélujára gbogbo láti
2: àná. Aláàjì mo ti mọ̀ pé ìyẹn ń sọ̀rọ̀ tó bá ti yá àwọn à ń wá alágbàtà àwọn alágbàtà tó bá ní interest àwọn tó bá ní interest láti máa ta àwọn ògùn wa kọ́ yọjú títí but kò ń ṣe nǹkan tó yẹ kó pèsè ojú títí tó lóun ń tà kò ń ṣe ojú títí àbí express yo mo ti gba space kékeré kan kò jọ. Hello.
9: Hello ẹ kú ètò.
2: Olúwa kú ètò ẹ.
9: Ẹ kú wájú o.
3: Ẹ ṣe.
9: Inú mi dùn púpọ̀ fún ewé tèbò tẹ́ ẹ gbé wá yìí o.
2: Ẹ kú ọ̀lẹ́gbẹ̀ẹ́ rédíò yá wa.
9: Ọlọ́run ọba ọmọ ọba fún yín ṣe o.
2: Àmì
9: mà. Níbi ti Taiwo Ògógó yìí náà ni mo fẹ́ sọ̀rọ̀ lórí
3: ọ̀. Ẹ yẹ ká mẹ́nu kó ní ti Taiwo Ògógó màmá.
2: mama olorun a se yanu awon tewe te bo ti po to ti dide won ti gbe orisirisi wa ta wa kan monitor kosogbo eyan lo ma lo be awon to ni ogun ina lowo po so olorun a se yanu adura nikan ni ke ma gba fun taiwo gogo opolopo ti drop orisirisi.

0: product yi eje ka lo si crown supermarket to wa ni challenge eje ka lo si block east of 7 scout camp ni challenge eje ka lo si nursery lai ni agbeni ologede eje ka lo si odo kunle ara ni UCH ni ile ibadan eje ka lo si ile ise inu laye wa ti SBJ ti a wa ni leketa si Polaris Bank opposite Oyedeji shopping complex ni Oyedeji ni ona mo na tan ero ibani soro mi se ti setan 080 0021 91 20 40 0021 91 2040 e foruko si o e ko ti SBJ Mama Riz bita si o.
1: Ya inu laye wa.
2: Hello.
3: Hello, eka le o.
0: Eka le sa.
3: Eku eto.
0: Yes, sir.
3: Mo ngo program yin lowo ijo awata wa lo mi adi o nbola le lo lati
0: challenge ni ke wa.
1: Eyin ta wa lo mi adi o challenge ni ke wa but ba se so anilo awon alagbata ni gbogbo igbero ibadan.
0: Awon te ba ti fe eni si na pharmacy.
3: Eju office yin le challenge.
1: Te ba ti de challenge. E ko ma rin wa si scout camp o ja jimobi to wa scout camp yen
0: block e 7
1: block e shop number 7 o ke pe number chikito shop ibi ti chikito wa niyan e pe number chikito 080 8121 8145 e ko sile 080 8121 8145 number te ma fi get chikito niyan te ba ti pe mi ma juwe be se ma dodo wa ko jina si challenge nbe yen ta lo tun wa nbe o ye pe inu laye wa olohun fi ile ise iwa o fi ndara ninu aye ta wa ninu eyi ko sai san kokon ti won ma so pe ko o ko lilo e wa ma manage e ni ko jo hello the caller
4: hello mama chikito
1: yes sir
4: e ma pe to
1: e se sir
4: ojo lo so lati lo lan lati e para bayi ẹgbẹ́ ẹ̀ńkọ́ gbogbo ẹ̀ ń dùn àwa náà sì ní fẹ́ẹ̀sì nínú ìtúnlẹ̀ yìí
1: ẹwọ́n wọn níbo lọ́dọ̀ yín
0: lálátẹ̀ ẹwọ́n wọn fámásì ní àwọn oníkà fún ní nọ́mbà wa tán gbọ́jà fún wọn bẹ̀ yẹn you cannot be everywhere at the same time.
1: Àwọn tó bá ní láti jẹ́ alágbàtà bá ṣe ń sọ fún yín àwọn tó bá fẹ́ jẹ́ alágbàtà kọ́ ké sí wa ṣùgbọ́n bí mo ṣe sọ kò ń ṣe pé wọn máa pàtẹ sójú títì kò jọ ó yàtọ̀ sí ìtàn pàtẹ sójú títì ó yàtọ̀ ló wà ń bẹ̀ lo ẹni yẹn ti sá lọ ni. 0912370 8567 ẹ pè wọlé kẹ béèrè ìbéèrè ìwọ tó bá ti lórí tó dẹ̀ ṣe fún ẹ dáadáa pé mo wáyé fún àkókò yìí sọ pé àpòlọpọ̀ pé ní sátidé tó kọjá pé àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìgbà tí wọ́n àwọn lò ó olóògbójò bàbá eégún wò ó ìwọ̀n tí ò ṣiṣẹ́ wọn ló bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ó bẹ̀rẹ̀ sí ní kìkì dáadáa àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìwọ tó bá ti lò pè wá jẹ́ ká mọ nípa ẹ̀ tó bá dẹ̀ ní béèrè béèrè má dẹ̀ gbàgbé a fẹ́ kí Reese Peters àti sáré wọlé kó káàkiri ìgboro kó káàkiri gbogbo ayé ìwọ tó bá fẹ́ di alágbàtà o lè pè wá hello ẹ kú ẹlẹgbẹ́ rédíò yìí ẹ ká lẹ́mà
5: ẹ kú ṣe ẹ jẹ́ ọ̀yọ́ mo tún pè yín o
1: kí la wí
5: ọ̀yọ́ ni mo tún pè yín
0: a gbọ́ yín ní pharmacy
5: pharmacy wo la
1: ní ọ̀yọ́ good all pharmacy good all pharmacy ó wà ń bẹ lọ síbẹ̀ ní owóde
5: sáré wọlé òkè
0: ẹ máa rí rizbita bẹ rizbita lẹ máa rí lọdọ wọn
1: ta ló tún wà ń bẹ.
0: Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àánú tí àwọn èèyàn ń rí gbà ìwà tí ọlọ́run ti dá lóhùn lẹ́yìn oyún ìju tí wọn náà ti finú ẹ̀ sóyún lórúkọ jésù ayọ̀ ló máa sọ̀kalẹ̀ o àwọn tó dẹ̀ tún ti rán wá náà adúpẹ́ òṣè torí pé òfin orí ọlọ́run kò mọ ara níwọ̀ nìkan ó fi àǹfààní náà fún ẹ lómi náà ọ̀gá mi
1: ìrántí pé èèyàn kan ní germany tó wọ́mọ nàìjíríà tí ò nígbà tó wá lo gbogbo ó lo reese peters ó lo sáré wọlé ìgbà tó máa dé germany tó wọn àtọkọ ẹjọ kòlábò adúpẹ́ lọ́wọ́ ọmọ kejì ló wà lọ́wọ́ ẹ̀
0: nísìnyìí
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn ìyá kélébé àti bàbá kélébé ní ìlú germany akínyìn o mo mọ̀ pé ń gbé ètò wa ẹ̀kú iṣẹ́ ta ló tún wà mẹ́ẹ̀ tó fẹ́ bèrè ìbéèrè tẹ́ bá ní ìbéèrè gbogbo ibi tí ọjà wa wà òun lẹ ti gbọ́ lẹ́nu ọ̀gá mi yẹn tẹ́ bá lọ
0: crown chemist ó wà ń bẹ̀ crown pharmacy ní challenge ní
1: kúnlé ara
0: ní UCH ní ìlú ìbàdàn
1: ó wà ń bẹ̀
0: block east of 7 scout camp
1: chikito ó wà ń bẹ̀
0: lóríṣiríṣi ẹjẹ́ ká máa bọ̀ sí ilé kẹta sí Polaris Bank ní Oyedeji opposite Oyedeji complex gangan.

0: ilé kẹta sí Polaris Bank lọ́nà mọ́nà
1: ibẹ̀ ni olú-ilé-iṣẹ́ wa ní ilẹ̀ Ìbàdàn
0: 2191 2040 00 2191 2040 gbogbo ohun tó ń ṣe tòlùpọ̀ wá ayé ni ìwò ṣe yọjú náà kò mọ̀ wípé ibi tí màá pẹ́ wà ibẹ̀ náà ni màá gbà ẹ̀ wá.
1: Then tó bá di on the 5th of September lágbára ọlọ́run a máa ní ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn tí wọ́n bá ní àìsàn kankan lára bí kejì ẹ yọjú wá.
2: àwa dá wà l'academy ńkọ.
1: Academy bíi ti bó ṣe bí bíbá yìí ẹ̀yìn bíbá yìí ni ó wà náà ẹ máa bọ̀ wá ní scout camp.
2: ẹ lè wá sí scout camp.
1: Hello. Ìwọ má bọ̀ àìsàn torí tó bá bọ̀ àìsàn ní bòmí kí n pa ẹ́ tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló bọ̀ àìsàn mọ́ra wọn ò fẹ́ kọ́ mọ̀ pé wọ́n ní kinní kan tó fi di nǹkan tó yẹ pé paríparí ẹ̀ náà wọ́n gbé síta náà ni mo fọlọ́run bá bẹ̀yìn má bọ̀ àìsàn mọ́lẹ̀ tètè jáde ṣe nǹkan tó yẹ kó ṣe adẹ̀ láwọn tó yẹ pé wọ́n máa tèkì fún prevention. Hello.
2: Hello.
1: Hello pápápá.
2: Wọ́lẹ̀ ń tọrọ láti Màyá ẹ gbọ́ngbó láti lè rí àwọn oògùn ilé iṣẹ́ yín ìgbàràpálà wá wà.
0: A ti sọ fún yín pé kẹsọ fún pharmacist yín sà àwọn èèyàn wá láti London wọn wá láti America wọn wá láti UK
1: káàkiri
0: láti wá ṣe ìtọ́jú wọn níbi tá a wà yìí. You can't enjoy your wealth if you are not in a good health. Take care of your health before it becomes a threat. Mo máa sọ fún wa wípé inú wa ni ayé wa wà o.
1: Ẹ̀jẹ̀ ká máa tọ́jú ẹ̀. Mo dàbí afẹ́fẹ́ àsìkò yìí sọ fún gbogbo wa tá a bá ń pè wọlé àti gbogbo yín tẹ́ ẹ bá fẹ́ ṣe kí ni ṣe alágbàtà ẹ lè pe nọ́mbà mi. Èmi àtọ̀gá mi àjọ̀dá yín lóhùn 08081218145 ẹyin tẹ bá dẹ̀ fẹ́ wá lọ́la sí challenge area láti ring road challenge oríta kinní kan mọ̀lété sí gbogbo bẹ̀ bóde tẹ bá fẹ́ wá láti gẹ̀ẹ́tì ogun wa lágbára ọlọ́run ọlá aago mẹ́wàá àti máa ṣí ṣọ́ọ̀pù ní scout camp ẹ pé a máa ju ìbẹ̀ ṣe máa débẹ̀ tẹ bá ń bọ̀ láti mọ̀lété scout camp lẹ́màkàn tẹ bá dé challenge tẹ́ ń lọ sí mọ̀lété scout camp lẹ́màkàn láàrin lẹ́yìn baptist church ogun wa ò wọ́n ṣùgbọ́n ọlọ́run fi ń dára nínú ayé àwọn èèyàn lẹ́ẹ̀kan sí nọ́mbà mi 08081218145 ọ̀gá mi bóyá wọ́n ẹ̀ṣẹ̀ mú bẹ́rù ẹ sáré pé nọ́mbà yín fún wa
0: 0021 91 2040
1: inú láyé wà ẹ jẹ́ ká máa tọ́jú ẹ̀ ó dàrọ̀.

0: Kìnìún lólólàájú Lágelú 96.7 FM ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí lẹ́ndì NCE. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹmà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
4: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one alpha at a time.
5: You won't believe what happened yesterday.
4: Seriously. And good morning to you too.
5: Sorry, I forgot. Tea before tea.
4: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
6: Ìlera lọ́rọ̀.
7: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ṣàrà ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní No. 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọláìmọ onísan mẹ́sàn-án.

ẹyin ti pápápá mi na ti gbogbo ilẹ mọ pé zuri lo ṣe kini zuri lo lọ kọṣọkọ yọkọtọ gẹgẹ bí gbogbo yin ṣe mọ wípé iná dídá rọrùn látori gígé àlùbọsà lílọ edé lẹyìn náà ìbànújẹ pé ṣe oúnjẹ náà yóò dára ṣe oúnjẹ náà yóò dùn ṣùgbọn láti ìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi pẹ̀lú díẹ̀ zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni zuri ló lọkọ sẹ́ ṣọkọ yọkọtọ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bíìfù àti classic zuri ló ṣe kíni zuri ló lọkọ ó ṣe

Brother. Now we be the Oga, the top radio station. Ladelou FM.

0: Oluwa, Oluwa wa oruko re ti ni eto ni gbogbo aye.
1: Emi to wa bi awon ina ti ko ni para nta ni wa o.
0: Inu mi dun nigba ti won so fun mi wipe eje ka lo si ile Oluwa.
1: Ale jo lore mo fi re lo pe o wa wo so kan mi.
0: Emi a ma so wipe emi a gboju mi sori oke won ni. Big Man presenter ni bo ni ranlowo mi yo ti wa. Ranlowo mi yo to wo Oluwa wa. O de da mi loju pe ranlowo teyin ran awon wo Oluwa lo ti ma wa o. To ba wa ri be. Egbe ori yin soke eyin enu ona. Ani ka jumo gbe yin soke eyin ilepon ayeraye. Ki oba ogo ko tun se be wonu kule gbo safefe yin wa ni asale yin. Ekale ekule eka aro eka sun eku ole eku iyaleta eku idaji
1: emi orun wa
0: gbogbo alamo pe kakiri agbanlaye na tin gbo wa international radio station lele o yato sawon ori tudio elekun jekun ente barike bi
1: wa jabira o
0: yen lo je kin kiyin beyen o ole to ba se dede ibi teyin wa lasiko yen mu dani be ke ma fi dami lohun sugbon lo lede wa Nigeria ni pinle Oyo precisely ale la wa wa nbi e ka le
1: wa pe
0: e ka bo sori eto te tin duro de ile iwosan won lori afefe lagelo na 6.7 fm Destiny Clinic on here. Ẹ mọ bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ pé lórí ètò yìí òun la ti máa ń ní ìbápàdé pẹ̀lú Kristi fúnra ẹ̀. Orí ètò yìí la ti ń gbọ́rọ̀ Ọlọ́run eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó yẹ kó roko. Orí ètò yìí la ti ń ṣe bẹ́ẹ̀ la ti ń gbàdúrà tí a dẹ̀ ń rí èrè àti èrè àdúrà. Ká dẹ̀ tún rí ìdáhùn àdúrà. Bóyá ìṣe wa ń gbọ́ fúngbà àkọ́kọ́. Ilé ìjọsìn. Ilé ìtọ́lọ́run ọba mi mọ̀ gbé sórí àpáta tí o lè bìwò láíláí. Lost City Gospel Grace Ministry. Àwọn náà ṣe bẹ́ẹ̀ tọ́kọ odidi owó kalẹ̀ fún ètò yìí. Pé lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ fódidi wákàtí kan gbáko. Kájọ máa ní ìbápàdé pẹ̀lú Kristi lápábí. Láàrin aago mẹ́jọ àbọ̀ títí dàgo mẹ́sàn-án àbọ̀. Ní gbogbo ọjọ́ Ẹtì Friday bíi eléyìí. Bóyá ẹ̀yin ṣe wá ń darapọ̀ mọ́ wa láṣàlẹ̀ fúngbà àkọ́kọ́. Ẹ jẹ́ kí n sọ fún yín wípé ẹ kú oríire. Ẹ kú oríire. Ẹ má kúrò ńbẹ̀. Ẹ gbìyànjú ẹyin rí yẹn sókè lálálá. Ẹ jẹ́ ká jọ jaládùn Kristi lẹ́ẹ̀kan sí ní àṣálẹ̀ yìí. Kò dẹ̀ ní sí àbámọ̀ ńbẹ̀. Síwájú ohun gbogbo, adá ọpẹ́ àti ògo padà sọ́dọ̀ Ọlọ́run. Tó tún fún wa ṣe láṣàlẹ̀ láti padà wá lálẹ́ ni. Ẹ kú lé o lẹ́ẹ̀kan sí. Ajínrere Káyọ̀dé Oyèbọ̀dé ojú Olúwa. Tẹ̀ rí àtẹ̀jíṣẹ́ bàbá mi ń sìn. Wọ́n jẹ́ kó yé mi pa wọ́n wá pẹ̀lú wa. Wọ́n á ń sọ́sọ́ kan mi. Mo ní ìrìn àwọn máa gbọ́. Mo ní ẹ̀jẹ̀ ibi sá. Nígbà tẹ́ ẹ jẹ́ pòròdúsà odidi pòròdúsà. Ẹ ṣe wá ní má wà pẹ̀lú mi. Ẹ ṣe wá ní má gbọ́ wa. Àfi ká ẹyá gbọ́ ni sá. Ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ kúrò ní rédíò táago mẹ́sàn-án àbọ̀ fi máa lò. Ẹ bá ń kí ìmọ̀ràn mi dáadáa o, Dr.
1: Lọ́jọ́ rẹ̀ mímọ́
0: yìí. Ọmọ Kọ́hìndé Oyèbọ̀dé PhD. Ṣàlàfíà náà wà ẹ bá ń kí wọn dáadáa kí n máa gbọ́ lápá bí o. Àbí Bọ́lá Sadiq ń bẹ́ ń bí. Òun lájọ máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Ajínrere Abimbola Sadiq. Olúwa rẹ̀mí lẹ́kún Adéṣínà lorúkọ tèmi ń jẹ́ Big Man presenter yín náà ni. Ẹ káàbọ̀ sórí ètò ilé ẹ̀kan sí. Abimbola Oya náà ọwọ́ rẹ̀ àmúlélé. Ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn. Bá a ṣe máa ń ṣe ẹ jẹ́ ká tún ṣe láṣàlẹ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká jẹ́ àwọn iṣẹ́ kan sí méjì mẹ́ta tábá jẹ́ àwọn iṣẹ́ yẹn tán. Àwa padà sórí ètò gan-an lẹ́kùnrẹ́rẹ́. Bàbá mi ti wà ń bí o. Ìrìn àjò talẹ̀ tẹ̀ tún lágbára pọ̀ torí oyè àwọn púpọ̀. Ṣé kí n máa sọ wípé for the very first time yọ̀rọ̀ ti yá wọn bẹ́ẹ̀ náà rí? Wọ́n jẹ́ kí n sọ bẹ́ẹ̀. Ẹ̀ka lẹ́jàre yín lé aráalé. À ń bọ̀ ná ẹ jẹ́ ká dókè lọ́hùn ká jẹ́ àwọn iṣẹ́ kan sí méjì mẹ́ta. Tábá jẹ́ àwọn iṣẹ́ yẹn tán á padà sórí ètò finally. en le be kukale e ma gbe kuro nbe a nbo God bless you.
2: Facebook.

ede. Gbogbo ẹni tó ń forí adé sìrù. Torí nínú ìpàdé àdúrà alágbára oníwákàtí méjì tó máa ń kún fún testimony yóò. Ìwọ náà darapọ̀. Mọ gbogbo ẹ̀yà àti èdè lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Láàrin aago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́wàá. Débi tí Ọlọ́run yóò ti máa lo ọ̀pọ̀ ránṣẹ́. Tí Pásítọ̀ Ìnẹ̀fọ̀ lọ ṣá. Wọ́n ó sì máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Nínú ìjọ The Lord City Gospel Grace Ministry. Tó wà ní MAR Lilleyhouse. Off Akere First Street. Meridian Bus Stop

0: tẹ̀lẹ́mú ẹ ẹ.
1: Ìwọ náà darapọ̀ láti gbọ́ ọ̀rọ̀ yẹ.
0: Ojúlówó ọ̀rọ̀ ọlọ́run tó ń gbé aṣẹ́kù padà wálé o. Bẹ́ẹ̀ la tó máa fi ọ̀nà wálé ọlọ́run lọ́wọ́ nínú àdúrà. Láti palẹ̀ ewu àti ibi tó ń bẹ lọ́sẹ̀ kankan mọ́. Ká sì gbáre àti ìbùkún tó ń bẹ nínú ẹ̀. Nípasẹ̀ ìfẹ́ olólórí àwọn ìránṣẹ́. Pásítọ̀ Pásítọ̀ Ṣiṣẹ́ náà kọ́ ló ń ṣe. Lọ́jọ́ Sunday látàgọ́ méjì ọ̀bọ̀ sí mọ́kànlá. Gbogbo ẹ̀nìjọ́ ti lọ City Gospel Grace Ministry tó wà ní MA Àlílé A of Akinfo Street, Meridian Bus Stop, Àpáta, Ìbàdàn. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí Facebook.

ń forí adé sèrú. Torí kíni pàdé àdúrà lágbára oní wákàtí méjì tó bá ń kún fún testimony yóò. Ìwọ náà darapọ̀ mọ gbogbo ẹ̀yà àti èdè lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí láàrin aago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́wàá. Débi tí Ọlọ́run yóò ti máa lo ọ̀pọ̀ ránṣẹ́ tí Pásítọ̀ Ìnẹ̀fọ̀ Lọ́ṣọ́ wọ́n ó sì máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù nínú ìjọ The Lord City Gospel Grace Ministry tó wà ní MA Àlílẹ̀ Off Akere Food Street Meridian Bus Stop Àpáta Ìbàdàn. Bẹ́ẹ̀lẹ̀ tó lè máa rí wa wò lórí àwọn social media handles lórí Facebook àti YouTube The Lord City TV lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Jésù máa ṣàtúnṣe gbogbo àyànmọ́ wa padà sílé lẹ́kúnrẹ́.

0: wo bi e je ki gba ipe ah mo fe gba ipe o wu mi ki awon eyan bere bere ibere meji den tawo ta se ninu mi bawo ni ma se fe si oluwa hello awon agbe ibere ta tokun
1: sir
0: e kale o
1: e kale sir
0: oruko yin ati te tin pe wa
1: adele nso lati apata
0: ki le fe sir
1: akin se lorun kan wa ni bere
0: sajo bere latago mejo abo ni
1: bẹẹni sir nkan tí wọn sọ tó múnú mi dùn sir ṣe ń gbọ sir
0: kí la wí
1: nkan tí wọn sọ tó múnú mi
0: dùn sir tó múnú yín dùn
1: yes
0: o ni pé
1: àwọn aránsẹ ọlọrun kan wọn máa sọrọ bíbélì kan wọn máa sọ oríṣiríṣi bíbélì ẹ máa ẹ wà sí bíbélì ẹ nígbà tó yẹn kò ní bá bíbélì kan sọ yẹn mú tí wọn ka bíbélì mi
0: tó o
1: bẹẹ bí wọn sọ pé ẹlòmíì ò ní máa ka bíbélì wọn máa gbé olú ẹjẹ sọba ìgbẹni kọba ọ gbẹ̀bà wa lọ ka ife bíríkà fi lẹ́dùn lédè yẹn kò ní bá tí wọ́n sọ mú o kò dágbára yín bá ma tún sẹ ẹni ṣùgbọ́n ara ẹni ṣùgbọ́n mi sà
0: bami
1: ilé ológo lórúkọ jésù ẹ dìbẹ
0: àmì ẹ ṣe kan sà ẹ ṣe sà eléyìí máa fẹ́ dá controversy sílẹ̀ ó dẹ̀ máa wù mí bẹ́ẹ̀ ìbéèrè àkọ́kọ́ sà mo rí nǹkan kan lórí social media mo kọ́ fẹ́ play ẹ̀ bọ́s mi ní fẹ́ play ẹ̀
2: ẹ má play ẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́ni wí
0: èèyàn kan sọ ó ní adémọlá adélékè tó ń díje fún gómìnà ìkejì nípínlẹ̀ ọ̀sùn ó lóòó ní wọlé àfi tó bá jẹ́ pọ́ lọ́nkọ́ ló pe òun ikọ̀ àti ìrìnjò lójúmọ́ lè lòun òun sọ ọlọ́run sọ fóun pé òun ní wọlé and end of the day ẹni yẹn wáṣọ àdúrà ó jókòó ó fi lẹ́yìn pé ìrìnsẹ̀ ọlọ́run ìrí ẹ̀jọ́ pé fisíkẹ̀ pé ìrìnsẹ̀ ọlọ́run ni irú ìyẹn kọ́ sà wọ́n dẹ̀ ti kéde gómìnà mo wọlé ẹlẹ́ẹ̀kejì ẹ ṣe lé ní
2: ẹjẹ
0: mọlẹ ẹkọ ẹjẹ ọbẹjọ bọ náà sà àwọn àdúrà gbígbà àṣírí tàdúrà fi ń gbà rè àwọn àdúrà gbígbà ọlọ́run big man presenter pariwo pé ọlọ́run big man presenter ọlọ́run lágẹ̀lú fm ó yà gbàdúrà ní gòkè lọ why ọlọ́run big man presenter why ọlọ́run ẹnìkan ọlọ́run lágbájá àbótọ́nà bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀.
2: Ok ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ìbéèrè àkọ́kọ́ ìbéèrè yẹn tí n bá ní orí ọ̀fẹ́ gẹ́gẹ́ bí personal principle mi ni n bá má dáhùn bẹ́ẹ̀ jẹ́ ìtànmọ́lẹ̀ sí kankan torí pé number one ó ta wọn ìjọba number two kì í ṣe tẹ̀rù freedom is profitable for living ohun tí a ń wà sí ìrere ni àwùrọ̀ fi dá controversy sílẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n dáhùn mo rí fídíò yẹn torí pé ọjọ́mọ́ àwọn bàbá mi ò ń fẹ́ dá sí bẹ́ẹ̀ nọmba wọn ìrìn àjò kristẹni onílòkó lè bá ọlọ́rin rìn fúnra rẹ̀ ká bíbélì kù dẹ̀ gbọ́nà ní ẹ̀mí mímọ́ nínú ẹ̀ tí ó tọ̀ ẹ̀ gbogbo ìgbà kọ́ ni wòlíì wà nínú ẹ̀mí níbi tí wọ́n ti sọ̀rọ̀ yẹn wọ́n analyze pé ó lárorò ó ṣe kinní kan there is what we call circumstances prophecy.
0: Ìran tó jáde nínú àwọn kankan tó sọ̀rọ̀ ndi
2: nkan
3: tó yíká
2: that's one when they are talking mi ò ń ṣe politician mi ò ń dá sí wọn but mo ní àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣe politics tó jọmọ náà ò lè máa ń kìlọ̀ fún wọn mo sọ categorically fẹ́ nìyẹn pé kò síbi kankan tó ń gbé lọ adélékè máa wọlé gbà tó di wíìkì yẹn gbogbo bí wàhálà yẹn ṣe ń lọ ní state yẹn ẹni ẹ tó pè mí ní dáde mo fẹ́ mọ̀ because at that point ó bọ́ sí ìkan ra àwọn gan pẹ̀lú owó gidi mo ní olúwa sọ fún mi pé adélékè ló máa wọlé but for my personal conscience ìbéèrè yín ló jẹ́ kí n sọ jáde lórí afẹ́fẹ́ ẹni tó sọ̀rọ̀ yẹn ìránṣẹ́ ọlọ́run ni wọ́n mi èmi ò sí bẹ́ẹ̀ níbi tí ọlọ́run ti pè wọ́n bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ yẹn torí pé olúwa ló sọ fún wọn ẹ jẹ́ á máa dé tí n bá sọ̀rọ̀ èmi máa ń là mo lè ní fọlọ́run sọ ló ń sọ̀rọ̀ kìí sẹ́mi mọ́ o bí wọ́n báyà mo ti lo language yẹn lórí ìkànnì tí ó tó bá jẹ́ pé mi èlíjà ni mi ò gbóhùn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi àwọn aríran wà àwọn wòlíì kan ìríran aláṣẹ ni wọn tó bá ní kí ilẹ̀ sùn ọlọ́run gbà fún wọn débẹ̀ ilẹ̀

0: Kari Mondei, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tatim Pase, Bioba.
1: Yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
2: eto igbeyawo laye
3: ejowo eduro najare
4: ah ilo sele
3: ki won to so wapo nje o ranti po sele ri television fun mi fridge nkan ero fashion I ise ile wa ma fowo fashion le ni 2026
1: eh ni tuto
3: ka ta so pe o ti ra won abi
1: ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan yi le kan so ni bi ti cdk e wa
4: e won lo tun je cdk e bayi
1: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
3: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
1: ah lati osu to koja ni mo ti ra won
3: o lu se agun kan so wapo
1: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store
5: ẹ̀pẹ̀ CDK sórí 0707-454-3005
6: CDK sọ́díẹ̀ díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn Jatulabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Waves Limited. SNL Kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nafdaki Jolote.
7: Bẹ́yẹn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto bala àfihàn ọba sí kọ̀ dáa àbí sọ́wọ́ dáa ni àìrórun sùn ara títa ságun ságun kéèyàn ọmọ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn ọmọ lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ṣẹ́gá torí ọmọ àwòye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò katalẹsẹ̀ ọmọ kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ má mọ̀ pó ti bọ́ Ara ma gba pẹpẹpẹ. Ara ma legun. Igbese kamankia ni pataki. Kata de gbegbese ni kiakia. Keda wa laparapa ni gbadun aye. O se ni tin be laye ti o ni tin dalamu. Ero gbalode nbe faye o. Lati ma bi arun sapa ma si. Kan si toni toni aba etkia. Egbe le baba lam adesina. Gomina pinle Oyo tele ni felele Ibadan. Eka le ise mu joyin lola complete. Iwo road Ibadan. Telephone 0803371-5988. 0803371-5988. Enta taju are. Lama toni toni.
8: Ríru omi ẹlẹ́ẹ̀kan lọ́dún ti ń rú lọ́wọ́lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́ òru olóṣù kan gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti ń rí iṣẹ́ ìyanu lójúkorojú. Àkòrí Total Deliverance from the Power of Darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM, 3 PM to 6 PM, ìṣọ́ òru 11 PM to 3 AM. Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Pàdé Báyọ̀ ìdí ayùn rẹ̀. Ẹ sọ ní ìkọjá ìyànà bare díẹ̀. Aláàdọ́rin Along ìdí ayùn rẹ̀ Road, Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú. 28th Church Anniversary, September 13, ní olú ìyá ìjọ wa Lórítà Challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gideoni Tanimọ̀ wo Èṣúpòpo JP olùgbàlejò. Pe bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 0803328-1742. Ìṣọ́ òru alágbára ńlá torin tìlù láà fi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
9: Evangelist Kayode Adeosun ni Vision. Yóò tún tẹ́ pẹ́pẹ́ ìyan lọ́dọọdún ẹ̀yẹn

0: pẹ̀lú àjọṣepọ̀ lágìlú 96.7 FM ni ó yá kẹjọ pàdé níbẹ̀.
1: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality and satisfaction.
2: Mami ni mami na tu la mama kuriye
3: Assalamu alaikum fun gbogbo musulmi ododo tin je ran lati lo si Hajj 2027 itele ati ilana ijoba Saudi Arabia ati ajo Mission Hajj Commission ojo ti foruko sile Hajj 2027 ti o wa sopin ni ogunjo osu kesan odun 2026 pelu kadam basu no Hajj Umrah service won tin se eto umrah olososu umrah December umrah Ramadan 2027 ni sanje die ile se mukadam basu no Hajj Umrah service ti pe ama ibugbe to sumo Masjid al-Haram Makkah ati Madina onje ile wa Siara ofe onigbadegba pe baba ile ise mukadam basuno haja umrah service rin ajo itosona ati ise to dara lase lati ibere ti de ipari ise rin ajo yin e yara wa foruko sile si shop number 1 oloya shopping complex ojabode nilu ibadan e pe wa loni tori 08034075325 ati 08123331119 mukadam basuno haja umrah service fun igbekele itoju ati rin ajo dide ile mi
4: Javis PR Eye Care Foundation lo nlogun tatata wi pe ti yin me lo gbogbo eyan bada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to luwa daada ni sugbon nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo eya ara oju lo bara ide pataki re ti ajo Charity PR Foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PR Eye Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo card ofesi layewo oju Reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewu fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to nipe nija oju lati sagbe kale Charity PR Eye Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won fa ni tete phone loju popo la fini o ma lo taara lo sayewu oju re ni number 94 opposite Unity Bank Charity Consult Building yana agbala bus stop ni tosi olowo tin fo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe
5: 0701 522 55
4: Oju lo bara oni dindo mo wa lagbari
6: Olorun Apostle Ayodele Babalola yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí i nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún Olorun Abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láàfin ṣíde lẹ́tọ̀jọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Màmá Wòlí Obìnrin Mẹ́rì Alárápẹ́ Prophet Mayowa Fèyíjì Pastor Emi Adéọ̀sán Evangelist Dr. Bọ́sí Adéìwà Evangelist Kẹ́hìndé Akínwálé Lady Evangelist Bọ́sí Adéwùmí pẹ̀lú àwọn ọmọ Davidi Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ ni pàdé àdúrà yóò máa wáyé ago mẹ́jọ láàárọ̀ àtàgo mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀nlàyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kalẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣe kágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Molusi street end Molete Nìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ sì ni wà bákan náà mọ́ lórúkọ Jésù.
1: Lagilu FM 96.7
7: mo kí wa káàbọ̀ sórí ètò tí bàbá wa alárápé ọláìmọ̀ bàbá onísan mẹ́sàn-án tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ iléeṣẹ́ wọn ń bẹ ní òkè àdó ní ìyànà lọ́ọ̀jì ní ìlú ìbàdàn ẹ jẹ́ ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ta kó tó di pé n ó pe bàbá wọlé 081-3885-5308 bàbá ẹ bá ń kí àwọn èèyàn wá nlé.
8: Mo kí ọkùnrin mo kí obìnrin a ò ní fàìsàn ló gbà orúkọ mi ni alárápé ọláìmọ̀ bàbá onísan mẹ́sàn-án fún ìwọ tí o bá ní ìṣòro nípa iṣan ara rẹ tàbí egungun ara tàbí àwọn ìṣòro aile se dede olomo okunrin abawon ile se dede isanra mi boya ile igbowo aile igbese airiran dede airiran daada abawon isoro to le mo mu owo wu mu ese wu ti owo mo gbon ara o mo gbon ti ara o mo tani ti orikerike ara o mo roni eyikeyi ti ba tin je isoro aisan ninu agu ara re yoju si mi ni ile ise mi alara pe olaimo baba onisan mesan mo wa ni oke ado ni ilu ibadan tabi ki omo pe telephone number wa 081 38 85 53 08.
7: Ki la npe ni aile se dede olomokun ati pe kini ma fa
8: e se ohun olotu awon kan ti ma fa aile se dede olomokunrin imi nbe to je ajogun baratara baba abi ya somo imi si nbe to je isan afarako lati bi nkan ta nje nkan ta mu lati bi ibalopo okunrin sobirin imi lati bi ile igbanse tabi awon aisan teyan mo ko ninu afefe nigba mi opolopo okunrin mi a ri pe nkan omokunrin hun bo nse ndagba ko bo ndagba okunrin mi si ni nkan omokunrin re nba dagba sugbon bo se ndagba ti nkan omokunrin yi nse gege bi okunrin gba to tu aye kan a ri pe on re ohun gege bi okunrin okunrin mi tele tele ati mo se daada te pe to ba sun mobirin e meji e meta o le se kile o to mo gba mi si ni elomi le se ju be lo tugba ngba to ya ori wipe ara ohun o se dede mo ti elokunrin mi ba ri yawo re a ma wo bi aburo re ni nipasẹ ijamba aile se dede olomokunrin re mo nti wa ma fa awon isoro yi to poju elomi ti ni aisan ato si olojo pipe latara obirin okunrin mi to ba fe to a ri pe to ohun pin yele yele abi ki to yi ma jo ohun ni diko to wa abi ko ma to ko ma ri bi oyun abi bi etutu okunrin mi a ma to itore o ma ho bi ose okunrin mi a fe to ko ni ri toto daada itore o ma wa sere sere okunrin mi le to le mefa le mejo kile o to mo loju mo mo gan okunrin mi n toju be lo lati bi awon kan didun mi ta nje o le fa lati bi awon isan ba lopo ta so ina o le fa fun okunrin mi to ye pe o ri apere pe ohun o le se daada mo abi ohun ti e fe sumo birin ara ohun ti le gbagi bi akogi ko to dodo olobirin re ara ti pada wa lewesi awon kan iya mo sokunfa aile tete se gege bi okunrin fokunrin mi lati fobirin loyun be si ni elomi o ti bi mo ri to ye pe ati pada se lekeji ni o di wahala ti o ni sese mo awon ara pere pe inu wa mo kun ara won mo gbona okunrin mi a mo ri pe orikirike ara nro ohun okunrin mi a mo ri pe igbaruku di ni nro ohun okunrin mi o ri pe nkan wo kakiri ni ara ohun ara mo ta elomi ye be en to fi atapara okunrin mi a ri pe isan ara ohun fa ohun so okunrin mi a ri pe owo ohun kuriri bi epe je osi lara ohun mo okunrin mi o ti ni isan ta mo si ato si egbe to ti pe ni ara re a mo mu mi bẹ́ẹ̀ ni ó se máa tọ̀ ọkùnrin mi àá rí wípé inú ara òun nǹkan kan já òun jẹ́ ń bẹ̀ ẹlòmíì àá rí wípé tóun bá fẹ́ bẹ̀rẹ̀ gbé nǹkan lẹ̀hún ò lè bẹ̀rẹ̀ mọ́ ọkùnrin mi ò lè ṣe bí ọkùnrin ní pàápàá gẹ́gẹ́ bí ọkùnrin mọ́ gbogbo tí wọ́n ń ṣe ìwọ ọkùnrin nínú àgọ́ ara rẹ bóyá ìwọ ti lọ ṣe àyẹ̀wò wọ́n sọ fún ọ pé ó ní ìṣòro àìsàn kan nínú àgọ́ ara rẹ o ti wá lóògùn lóògùn kíní o ti lọ wá bá mi àbí o ti ẹ̀ ti lọ ṣe àyẹ̀wò wá fún àwọn àyẹ̀wò nílànà ti àwọn ẹ̀rọ ìgbàlódé tá a ṣẹ̀ṣẹ̀ kó dé tá a fi ń ṣe àyẹ̀wò fún àgọ́ ara ọkùnrin bóyá ọkùnrin mi omi ti ń di ọmọ lára nǹkan ọmọkùnrin rẹ bóyá omi yìí ti sàn àbí kò tiẹ̀ tó mọ́ ọkùnrin mi sì ni bọ́ọ̀lù méjì ti ń bẹ ní abẹ́ nǹkan ọmọkùnrin rẹ̀ ìkan ju kan lọ àbí orí pé kinní kan wú sí ọ ní òkè nǹkan ọmọkùnrin rẹ̀ tá à ń pè ní bálọ̀ ìmí àwúsápá ọ̀tún ìmí àwúsápá òsì orí pé nǹkan ọmọkùnrin rẹ̀ yìí orí pé ó ń dojú tì ọ́ kò ṣe é bọ́ aládé láàrin àwọn ẹgbẹ́ rẹ ó ti súnkì ìṣòro àìsàn tó bá ti pẹ́ nínú ara inú ẹ̀jẹ̀ ni ó lọ dúró sí tó bá ti bọ́ sínú ẹ̀jẹ̀ inú iṣan náà ni ẹ̀jẹ̀ ń rìn kọjá tó bá lọ ráàyè dúró di iṣan tó gbé ẹ̀jẹ̀ lọ síbi nǹkan ọmọkùnrin kò ní jẹ́ kí nǹkan ọmọkùnrin èèyàn ó le dáadáa mọ́ kí wá ṣe nǹkan ọmọkùnrin nìkan ló máa dá dúró tó bá lọ dúró síbi iṣan tó gbé ẹ̀jẹ̀ lọ síbi èyíkéyìí ẹ̀yà ara bóyá ọwọ́ àbí ẹsẹ̀ ní ìdọ̀tí ìlọrin dúró sí iṣan tí ń gbé ẹ̀jẹ̀ lọ síbẹ̀ á mú kí ọwọ́ mọ kúrìrì kí ọwọ́ mọ wo o le mọ ẹlòmíì kan mọ lè gbé ọwọ́ sókè mọ ara ẹlòmíì a mọ gbọ̀n ọwọ́ ẹlòmíì a mọ gbọ̀n ẹlòmíì ara rẹ̀ ọ mọ gbóná bẹ́ẹ̀ ni ṣe ń ṣe ọkùnrin bẹ́ẹ̀ ni ṣe ń ṣe obìnrin náà tí àìsàn bá wà lára obìnrin náà tí ń wọ ojú ọlọ́run fọmọ bóyá o ti bí kan rí àbọ̀ nísẹ̀ fẹ́ bí ọmọ ni tí ìdọ̀tí ìbá lọ dí iṣan tí máa fọ ẹ̀jẹ̀ ìdọ̀tí oṣooṣù obìnrin jáde kúrò nínú ara obìnrin tó bá ti dí nǹkan oṣù yìí ò ní wá mọ́ ọmọbìnrin mi ò tíjọ ọmọ ọgbọ̀n ọdún lọ nǹkan oṣù tó ti ń rí bí ọ̀ẹ̀ márùn
9: ẹ̀mẹrin tẹ́lẹ̀ ó ti dẹ̀ méjì ẹ̀mẹta tí ò rí mọ́ ìmí ò rí ti ẹ̀ gan mọ́ kò tí ìjọmọ ọgbọ̀n ọdún sọmọ ogójì ọdún lọ ìdọ̀tí ló ti lọ rèé di iṣan tí ń gbé ẹ̀jẹ̀ lọ sí inú ilé nǹkan tí ń fọ ẹ̀jẹ̀ ìdọ̀tí oṣooṣù nù obìnrin mi a rí pé iṣan ara ń fa òun so olùmíà rí pé ẹ̀yìn ń gé òun ìmí tó bá ti ẹ̀ lóyún bí oṣù méjì mẹ́ta a kàn rí pé inú kan dédé ń lọ òun sún ó ṣeéṣe kó jẹ́ pé oyún ò ní ráyè dùn sínú obìnrin mọ́ obìnrin mi inú rẹ̀ ọmọ gbóná ni obìnrin mi nǹkan oúnjẹ ọmọ àyá rẹ̀ ó ní òkun rọ́rọ́rọ́ bí ẹni tó ti bímọ tó nǹkan sì mọ̀ pé òun ò tí ì lóyún tí ọmọ kan tá a bá dé ọ̀dọ̀ wà pẹ̀lú ògo ọlọ́run ẹ sì rọ̀nà àbáyọ. Tẹlifóònù nọmba tẹ́ ẹ lè máa pè mí sí 08 081 38 85 53 08 081 38 85 53 08.
10: Kí ni màá ṣe okùnfà àìsàn ojú.
9: Ẹ ṣeun lótú. Tí ẹlòmíì bá ní ìṣòro àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ àbá máa ń pè ní nárùn àjàká ọkọ̀ ẹlẹ́wù gbẹ̀dú tó bá ti lápẹẹrẹ pé ojú rẹ ń ṣú ojú ń yún ọ ojú rẹ ń wami nǹkan kan ń rìn nínú ojú rẹ wìnìwìnì bí aràn lójú ó rí pé ojú rẹ ń gbé pìpìpìpì àbó rí pé òun wo iná iná ń fán ká lójú rẹ àbó rí pé òun wa ọkọ̀ lálẹ́ àbó òun rìn lálẹ́ tínú ọkọ̀ bá ti tàn sí ọ lójú báyìí bó ṣe ń bọ́ sí kòtò lọ́mọ bọ́ sí gègelete ẹlòmíì bí kurukuru ní ọmọ rí ẹlòmíì bí ọyẹ ní ọmọ rí àwọn tí máa ń fa nǹkan iná ni ìdọ̀tí inú ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí n tí mo sọ lákọ̀ọ́kọ́ olóòtú láti ibi àìsàn oríṣiríṣi bí ọ̀nà tá a ti kàálẹ̀ ló ti lè bọ́ sínú ẹ̀jẹ̀ tó bá ti bọ́ sínú ẹ̀jẹ̀ tó bá ti pẹ́ nínú ẹ̀jẹ̀ ẹlòmíì ara ọmọ iyun ẹlòmíì kòkòrò oṣù sí gbogbo ara rẹ̀ àti ibi àpẹẹrẹ rẹ̀ nu ẹlòmíì ara ọ̀wà ní iyun kòkòrò ní sùsára rẹ̀ bíi pé ojú ní ọmọ iyun ojú rẹ̀ ní ọmọ wami kò ní yìnà ka bíbélì kò ní yìnà ka kùránì mọ ẹlòmíì gan ò dá owó mọ̀ mọ́ ẹlòmíì ọmọ yàtọ̀ láàrin 1,000 sí 200 naira gbogbo ìṣòro ojú àìsàn ìdọ̀tí inú ẹ̀jẹ̀ ni máa ń fà èyíkéyìí ọ̀nà tí ìbá wa gbà wá tó ti lòògùn sí tí ò lọ wá bá èmi alára pé ọláìmọ̀ bàbá onísan mẹ́sàn-án pẹ̀lú àṣẹ ọlọ́run tí ń bẹ nínú ewé àti egbò pẹ̀lú ìmọ̀ tá a kọ́ lára àwọn baba ńlá wa tá a fi ń ṣe ìwòsàn tí elédùmarè sì ń gbà fún wa tó bá dé ọ̀dọ̀ wa àbọ̀ ṣèwádìí lórí n tó ṣokùnfà nǹkan tí ń ṣe ọ yìí tó bá jẹ́ o ti lọ ṣàyẹ̀wò tí wọ́n ní cataract ní ń ṣe ọ ni àbí glaucoma ní ń ṣe ọ àbí pterygium ní ń ṣe ọ tó o ti wá lóògùn náà tí ò lọ àbí wọ́n tiẹ̀ ti lọ ṣe operation ojú ìrí tí ò tí ì kú ọ̀nbẹ náà ṣùgbọ́n ojú rẹ̀ sì là kalẹ̀ omi ńbẹ́ńbẹ́ kò tí ì kú o gbìyànjú dé ọ̀dọ̀ wa táwọn kan bá dé nbì kan àwọn kan tún bì kan ni wá bá èmi alára pé ọláìmọ̀ bàbá onísan mẹ́sàn-án pẹ̀lú gbàgbọ́ rẹ nínú ewé àtegbò àti ọlọ́run tó dáyé àtọ̀run ó sì rí ọ̀nà àbáyọ tẹlifóònù nọmba mi 08 138 85 53 08 mo wà ní ìlú ìbàdàn ní agbègbè òkè àdó ní ìyànà lodge ní òkè àdó ní ìlú ìbàdàn tàbí kọ́ ọmọ pé tẹlifóònù nọmba mi lórí ìṣòro èyíkéyìí tó o bá ti ń ní.
11: ìlera lọ́rọ̀.
12: kàrà ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ́dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé ńlọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápé ọláìmọ onísan mẹ́sàn-án bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn ara títa sangun sangun kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́ àìlèégbápá gbẹ́sẹ̀ kórí ó máa laago kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni ìfúnpá gíga ìsétọ̀ àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alárápé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapá kára ó mọ gbọ̀n rìrì aromọléegun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alárápé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 lodge street beside amazing grace school òkè àdó ìbàdàn 08 138 85 53 08 08 138 85 53 08 bó bá ń ṣe ọ́ bí òjòjò alárápé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
13: Lágelú FM jàgàbá gbogbo rédíò márùn wọn tó.
14: ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko orúkọ tèmi ò yí padà o ọmọlára bọ́sẹ̀dé adébànjọ tí gbogbo yín mọ̀ sí ìyá àrà lèmi ń jẹ́ mo ni alejo pataki kan nile loni onisegun agba ti gbogbo eniyan mo daada baba ibaruba ti gbogbo aye mo si oba isun ara mo di adugbo omole teni badan leyin ile baba adedibu opposite people's girls grammar school mo ri awon eniyan ti won ro ketiketi idi ni yi ti mo fi so wi pe a gbodo se iforo wa ni lenu wo fun baba yi e ba nki awon eniyan kaabo
11: e ku dede akoko yi gbogbo eti to ba la anfani ati ma gbo mi gege bi atokun ti wi baba ibaruba lo ko mi gbogbo eyan si ma pe mi ni oba isan ara ise la se debe o odun ni mi mi isa imo foloko gbogbo awon eti to wa si ngbo mi ri o mo wi pe ke ise tuntun ni osupa loju orun kin to teso waju e kokko gbo ero bani soro 080 33 88 10 08 tabi 070 18 21 11 11 o ti pe ta ti npa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi npe wa ni baba ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbandanu gbu bi elubo
14: baba ibi ti mo ti fe bere gangan ni wipe kini yoruba npe ni elewe aremo
11: e se atokun be eyan ba tin ja ewe to nso ogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe ka ma rin ko ma tin gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wipe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi la laafia laye ta wa n fe wi ategbo ti bile awon baba wa se iru ewe yi ni won pe ni elewe aremo awon ti won se ona ba laafia o ti wa ni je be
14: baba eje ka sare wo awon aisan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
11: e se atokun opolopo aisan ni so awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba eje ara eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba di pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi isire won mo fa wonu moto won mo gbe bigba ti an ba n wa po ewa ni elomi to ba rin die yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itutawo kanan si n pa o si lateyin wahala ti kokoro nu eje dale opolopo yin o ma so pe apa kan ori n fu awon yeyeyeye ni gbogbo igba elomi isire to je wi pe yo mo ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wi pe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se jakute debi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo mojuto bo ba ti di pe eyan sun loru eyan ji eyan se yo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se dede nile mo opolopo ejo be la ti ri lori ayelujara lori mo mawuran eko mi o se dede eko mi o se dede elomi se kan sun lo won ati e mo fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yin na awa na o salai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju se won lodo awon iyawo won elomi nu won gan o ni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo ta n tori n ti han fe wo n ta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abi le ewe abi bi ti won o toju daada nlo ti so elomi di lakurete ti o le pe pepepe mo opolopo elomi lo je wi pe apa kan re bayi atese kan yo mo gbon ri bi ba si ti n gbon be afi ka mojuto tori pe bo mi mara ki n pa loruko ta n pe ice tun mi le ki n fi ele loruko ta n pe arun o iwo na o tu sita ni pe nkan bayin se mi o bo ba dodo wa baba ibaruba oba isan ara ni eyin ile baba adedibu lo adojuko people's girls school to wa ni molete ni badan ibe la wa ta n fa wo oyinbo n jeun ko fo ko si ni fo opolopo awon eyan wa nile nigeria ipapa nle yoruba ni won ma ba se teni eleni nse je ise temi tin se lati ogoji odun atodun merin ti mo wa lenu re yi lawon kan kan gbe baagi won mo kiri garage ni worodu loja aba layeye ni moko ni bere ati kaakiri pe awon ni baba ibaruba o baba ni ka won ba won mero wa si malete mo ni eleyi ero to wa gan ati idan lo ntan aran eyan kankan nse o awon ti an si seru ise be towo to bi meji okunrin meji nu won towo to afimu won danrin na ni asifian jofin ile ise wa osisi lori oke isale l'office wa wa ibi ta wa lati jo ati wa na la wa telephone wa na telephone wa a so ogun mi to koja iwe are mo kara o ya gaga keyin o lu aye pelu igbadun eni ti o ti iku lo ni gboke ohun ati gboke yin awon ru awon omo ita ati wa kilo fun kilo fun kilo fun ti won o gbo lowo ba meji nu won baba ibaruba o pe meji office wa o si pe meji ko si lori oke isale lo wa leyin ile baba adedibu ni molete ni badan telephone wa o si yato te fi n pe wa lati joyi ohun na la nlo tawon eyan fi n pe wa 08033881008 egboyun lekan si 08033881008 tabi 070-1821-1111 070-1821-1111 baba ibaruba leyin ile baba adedibu ni molete ni badan o doju ko people's girl grammar school ni be la wa boro ba doro la ku egbe abi nti won pe ni to sugar abi ki fun pa eyin o mo ga aboro oju abeti olodum moje arogun roparose abaro mole egun abawoka awon to wado wa ti mo awa ti an wa ba na si ma awon ti nwa sodo wa bi won na ba de loni iwo na ri wi pe ero ogbalode la koko fi sayewo fun o to jero ogbalode eleibo ngba ba se yun tan la mo bi ta isan lugo si la wa bere ese to ba ti lo ba se ni olo ko si tin je po ndegbe ohun worin bi moto tin ko gede ko si tin je po taputu nle ogbodo taputu ni won mo ki o pe ababa ti bere si taputu ti an ba ni baba oni gba baba oni gba baba ibaruba ni won pe be o alaafia ara wa ko ni gbadanugu bi elubo
14: baba iru awon eyan wo gan ni ki won mo wa sodo yin
11: eseun atokun eni ti o ba ni gbagbo ninu iwe ategbo ma wule wa eni ti o ba ni lo ogun ta ba fun ko mo wule wa eni to je pe to ba de ayin ti o ni se ba ti ni ko se ko mo wule wa o awon ti o ba lo ogun ba se ni ki won o lo awon to ni gbagbo nu ewe ategbo awon ti won o si ni ki won o se ti won o le soro jade pe bayi ni se mi ta si sayewo fun won ta si fun won logun won tara won o si ya e ma bo leyin ile baba adedibu ibi ki bi te ba ti de badan ele n lo molete awon eyan wa lati ilu oyinbo ele n re molete be ba de molete e bere ile baba adedibu ni adojuko people's girls grammar school la wa 080-3388-1008 tabi 070-1821-1111 070-1821-1111 aisan oni kain woroko bi awo gangan o aisan oni teyin woroko bi opa alu e ni burin burin jiju esin ni popo oju ate ti oni re lede yin ami le kankan o ke nde nle fuya ke wa jade soro ara yin elewi are mo ni wa o baba ibaruba oba isan ara awa loko awoka awa loko la ku egbe bi aisan aile se dede lodo bere ba si foju kan wa yo mere sa ni o 080-3388-1008 tabi 070-1821-1111 070-1821-1111 alaafi ara wa oni gbadanugu bi elubo a mo reti yin pelu ogun olohun oba ese kupo

balẹ̀ bàgẹ̀ owó ní pẹ̀lú steeze ìtàdí òkùnkùn bí àwọn misty peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà 50 peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal david láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ̀sìn ìlera káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704 318 3929 50 peters NAFDAC Ìtọ́lódé.

0: lac de l'UFM.
1: Ou ba les baguettes, ou les pelouses, gentleman on the body system o bo tarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agwa ara wo ya ya 50 bitters be ti gbogbo bere ko dati e mo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david ta sise sise ki ati son to wa fe dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kuba 50 bitters is produced by the 50 Waves Limited. Esinyeri da ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nadaki Tolote.
2: My IBDC meter unit don't finish now. See bad time you. To go queue buy token now go stress me well.
3: Why you dey worry like that? Just use iRecharge.
2: Are you recharge? How that one take work?
3: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instantly. You can also dial *6606*1# on your phone.
2: Sharp like that.
3: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
4: iRecharge. Convenience. Accessibility.
5: Olorun Apostle Ayodele Babalola yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún Olorun Abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láàfin ṣíde lẹ́tọ̀jọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Mọ̀mọ́ Wòlí Obìnrin Mẹ́rì Alárápẹ́ Prophet Mayo Wáfẹ̀yíjì Pastor Emi Adéọ̀sùn Evangelist Dr. Bosi Adéìwà Evangelist Kendi Akinwale Lady Evangelist Bosi Adéwùmí pẹ̀lú àwọn ọmọ Davidi Brothers ni yóò mọ pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sá àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé aago mẹjọ láàárọ àtàgọ mẹrin àbọ nírọlẹ ọjọ Thursday ọjọ kẹta oṣù kẹsànán láago mẹwàá òwúrọ ọlà àyẹwò ọfẹ pẹlú ètò ìlera máa wáyé níbi táwọn akọṣẹmọṣẹ yóò ti wà níkàlẹ ọjọ Friday ni press night àkòrí ni olúwawo lẹ wá sàn ọjọ Sunday September 6 gẹgẹ la ṣe kágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Molusi street end Molete ní Ìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ sì ni wà bákan náà mọ́ lórúkọ Jésù.
6: Sa beyan lowo loro bi kokon yokoto bala afi o basiko da abi so wa da ni airorunsun ara tita sagun keyan me dagba pupo ko ma rin koge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kori o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo lesin yan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lorisirisi ogun sugbon ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunrin o ma le se Arama gbẹpẹpẹ Aroma legun igbese kan man kia ni pataki ka tete gbegbese ni kiakia e do wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo de nbe faye o lati mo bi arun sapa mo si kan si toni toni aba etkia egbe le baba lam adesina gomina pili oyo tele ni felele nbadan e ka le ise mo joyin lola complete iwo ro di badan telephone 08033715988 08033715988 en ta taju ale lo mo toni toni
7: Mamene momina tu la mama kuolire
8: Assalamu alaikum fun gbogbo musulmi ododo tin je ran lati lo si Hajj 2027 itele ati ilana ijoba Saudi Arabia ati ajo Mission Hajj Commission ojo ti forukosile Hajj 2027 ti o wa sopin ni ogunjo osu kesan odun 2026 pelu kadam basu no Hajj Umrah service won tun se eto umrah olosoosu umrah December umrah Ramadan 2027 ni sadie die ile se mukadam basu no Hajj Umrah service ti piyama ibugbe to sumo Masjid al-Haram Makkah ati Madina onje ile wa Siara ofe onigbadegba pe baba ile ise mukadam basuna haja umrah service rin ajo itosuna ati ise to dara lase lati ibere ti de ipari ise rin ajo yin e yara wa foruko sile si shop number 1 oloya shopping complex oja bode nilu ibadan e pe wa loni tori 08034075325 ati 08123331119 mukadam basuna haja umrah service fun igbekele itoju ati rin ajo dide ile mi
0: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
9: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrù bá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrù bá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
10: Evangelist Kayode Adeosun ni Vision yóò tún tẹ́ pẹpẹ ìyẹn lọ́dọọdún ìyẹn lọ́jọ́ Sunday

ẹ̀mí olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnrọ̀lá kẹ́mi taiwo òkùnbí òkìkí dayo amos ọ̀pẹ́yẹmí praise nígbà tí wòlíì olórun alayà àjẹ́